0: bí o bá tẹ̀síwájú tí o yí padà tí o bojú wẹ̀yìn tí o ń sọ fún ọlọ́run pé lọ́jọ́ọjọ́ lójoojúmọ́ ni o máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìjọba ọlọ́run a ò sọ nípa àwọn tí ń sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí a ń pè ní ìwàásù ìhìnrere ohun tí wọ́n máa ń sọ fún àwọn olùmíràn ni wípé ẹ wá wo olùṣọ́ àgùntàn tó wà ní ìjọ wa ìjọ wa dára ju ìjọ mìíràn lọ àwọn mìíràn tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìjọ wọn ò ṣe ìfẹ́ ọlọ́run ìjọ wa ló dára ju èyí kọ́ la ń sọ ohun tí a ń sọ nípa ìwàásù rẹ̀ ni pé kí a máa wàásù jésù a ò fi orúkọ olùṣọ́ àgùntàn fún wa kí a ba lè fi orúkọ olùṣọ́ àgùntàn gbà wá là orúkọ jésù kristi onígbanilà iṣẹ́ ìràpadà tí jésù kristi ṣe lórí igi àgbélébó onígbanilà kìí ṣe ìjọ kìí ṣe olùṣọ́ àgùntàn ṣùgbọ́n bí a bá ń jèrè ọkàn bí a bá ń sọ fún àwọn ènìyàn wípé jésù ń gbàlà àti wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń wẹni mọ́ bí a bá lè ṣe bẹ́ẹ̀ ó jẹ́ mọ̀ wípé èrè púpọ̀ ló wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ fún ọlọ́run lé ọ̀nà bẹ́ẹ̀ yẹ kí a wo kroníkà kejì orí kẹẹ̀dógún ẹsẹ ìkeje kroníkà kejì orí kẹẹ̀dógún ẹsẹ ìkeje ṣùgbọ́n ẹ̀yin mú ara le kí ẹ sì kí ẹ má sì dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè òrí bí a bá gba olúwa gbọ́ bí a bá mọ̀ wípé olóòótọ́ ni olúwa àti wípé ìlérí rẹ̀ kìí yẹ̀ kìí tàsé kìí falẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú olúwa iṣẹ́ ìjìrì ọkàn yóò ní èrè níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kẹ́yìn kí ó mú ara le kẹ́ ẹ má jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí a rẹ̀wẹ̀sì nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí a ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa jésù a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà ọlọ́run a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà tí jésù kristi tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébó àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà jésù kristi ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà a ń fẹ́ kí ó yé wọn ìwọ ni ó jẹ ẹnu fún ọlọ́run èmi ni wọn ó jẹ ẹnu fún ọlọ́run gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dáyà pọ̀ ọ́ ó ní ẹ mú ara yín le kí ẹ má sì dẹ ọwọ́ yín kí ẹ má sì dẹ ọwọ́ yín má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́ iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wa ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú ọlọ́run èrè nínú ayé yìí àti èrè nígbà tí jésù kristi tí ó bá farahàn láti kó àwọn àyàn fẹ́ lọ nítorí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún olúwa ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún ọlọ́run nìkan ṣoṣo Matthew orí kẹfà ẹsẹ̀ ìkíní ẹ kíyèsára kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín bí ó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin kò lé èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ lé ọ̀run àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárímí ó kún fún ìgbéraga ó kún fún ojúsàájú ó kún fún àgàbàgebè ó kún fún ìgbéraga àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run ohun tí a máa ń rí ni wípé kárímí ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí adarí wà nítòsí tàbí ẹlòmíràn wà nítòsí wọ́n á tẹpámọ́ṣẹ́ ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà ìgbà mìíràn ó ṣeéṣe wọ́n á wà nínú iṣẹ́ ìjọba kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan kí ó tó máa káàkiri wọn á káwọ́ jọ wọn ò ní ṣiṣẹ́ wọn á jókòó wọn á káwọ́ gbéra ṣùgbọ́n bí wọ́n bá ti rí wípé ọ̀gá ń bọ̀ àwọn ẹrú wa dìde wọn á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe wọn ò ní ṣe é ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀ alábòjútó kan ń bọ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní dìde iṣẹ́ kárímí nìyí o mọ̀ wípé nígbà tí ti eni yi ti o si nibe Jesu wa nibe Olorun wa nibe nitori be ke a ma se je ki ise wa ninu Oluwa ki o je kari mi ke a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan sosho won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan bo bi won ba ri pe enikan ti o ma so wi pe ah e ko se Oluwa o Olorun wa so agbara yin di otun bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti an se nipa ife Olorun o ye ki ise wa ki o je ise ti o wa lai si agabagebe lai si igberaga lai si oju saju lai si wi pe anfe a fe gbe ara wa soke tabi ise ti o je wi pe eniyan le an fihan tabi ise ti o je pe aso la fe fihan bi a se ni oso aye to la fe fihan ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si Oluwa ati si itesiwaju ijoba Olorun bi aba se be o daju wi pe ere po fun wa ni aye yi ati ni aye ti nbo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiyesi emi nbo kankan ere mi si nbe pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi nbo ere re si nbe le owo re lati san fun enikankan wa gege bi ise ti a se fun itesewaju ijoba Olorun o ye ki adidi duro nisinsiyi ki a ba Oluwa soro ki a so fun wi pe a fe se ise ti o lere ise ijire okan awon oku okan ese won po nitosi wa o ye ki adide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wi pe Jesu Kristi ti ku fun o si nfe ki a so fun won wi pe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun Olorun ki o fi ohini re fun Olorun ki o fi awon talent ti Olorun ti fun ki o fi fun Olorun ki o ri wi pe o se ise ti o lere ki o si ri wi pe eso ti ise yi nso ni igbese aye re o je eso iwa ododo ki o si ma rin deede ki o ri wi pe o ti kuro ninu ese o n gbe igbese aye otun ninu Kristi o si ri wi pe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu Olorun wi pe ni tooto yo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun Olorun bi o ba ti je alapara teletele ole teletele ninu ise Oluwa so fun Olorun wi pe akoko to lati ji ati lati ja papa ninu ise Oluwa
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe woli Ezekieli, ori ikeji, o si wi fun mi pe omo eniyan, duro li ese re, emi o si ba o soro, emi si wo inu mi, nigba ti o ba mi soro, o si gbe mi duro ni ese mi, mo si gbo eni ti o ba mi soro, o si wi fun mi pe omo eniyan, emi ran si awon omo Israeli, si olote orilede, ti o ti sote si mi. Awon ati baba won ti se si mi titi di oni oloni nitori omo alapojude ati olokan lile ni won emi ran si won iwo si wi fun won pe bayi ni Oluwa Olorun wi ati awon bi won o gbo tabi bi won o po nitori olote ile ni won sibe won mo pe oli kan ti wa laarin won ati iwo omo eniyan ma se beru won be ni ki o ma se beru oro won bi egun ogan ati osusu tile pelu re iwo si gbe aarin akeke ma se beru oro won be ni ki o ma se foya wiwo won bi won ti le je olote ile iwo si so oro mi fun won bi won o gbo tabi bi won o ko nitori ti won je olote sugbon iwo omo eniyan gbọ́ ohun tí mo sọ fún ọ, ìwọ má ṣe jẹ́ ọlọ̀tẹ̀ bí ọlọ̀tẹ̀ ilé ni, yẹ ẹnu rẹ kí o sì jẹ ohun tí mo fi fún ọ. Nígbà tí mo wò sì kíyèsí, aran ọwọ́ kan sí mi, sì kíyèsí ìka ìwé kan wà nínú rẹ̀, ó sì tẹ síwájú mi, a sì kọ́ nínú àti lóde, a sì kọ ohun rere ẹkún àti ọ̀fọ̀ àti ègbé.
3: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kìí kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímọ́ ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pè yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yẹ à ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbàdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Isaiah 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wá sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ní, gbogbo wa sì ní iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí rú ara rẹ sókè. Rú ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń rú ara rẹ sókè láti dì ọ́ mú, nítorí tí ìwọ pa ojú rẹ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti dìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni o fa idina popo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itese waju ki si ni o ti woli asan so fun awi pe o fun ni irewesi okan ailagbara aile igbadura aile di ileri olorun mu o so fun ani ese kefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa ilegbin o so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo akoro bi afefe eyi ni an so fun omo israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndoju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni wi pe awa paapa ani lati je eni tin gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe roko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu olorun ninu ori dafidi ninu ori dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikeji dinlogun oni bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma nba awa omo eniyan awon idanwo wonyi ni o si ma nje ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi wonyi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o nberu ni waju olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na eyi ni olorin dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si mo awon nkan wonyi yo je idena tabi idabo laarin awa ati olorun eyi ni o fi je wipe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo olowa kokuru lati gbani beni eti re ko wuwo ti ki o fi gbo sugbon aise dede yin le o yan kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma dese sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yekeyeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won iba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowo owo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mo an so nipa agbere bi o ba je eni ti o nteti leko ti o ngbo awon iroyin ni ayika wa lati inu ero radio a ma n so wi pe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fin ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to ntese waji ninu aisan be mo wi pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala a nse ika si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a nse ika si o je ese o sese ki o je oju kokoro wi pe onko ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogun loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe ohun buburu asa egboran si obi asa egboran si oran olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailanu awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da awon adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina wonyi wa si igbesi aye wa sugbon aise dede yin li o ya yin kuro lodo olorun ati ese yin li o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a n so fun omo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wipe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ilesin bi ki a ma rubo si olorun bi ki a ma suturari bi ki a ma se ohun kan tabi omiran a n so fun wipe awon kan yin dabi akisa elegbin awon kan wonyi ni o je nkan ti awon elese ma n sogo ninu re won ma n so fun awe pe awon je eni mimo awon je eni titọ niwaju olowa ati wipe awon mo bi won se ma n fun awon alagbe lowo awon si mo bi won se ma n se ise esin a n so fun aye pe gbogbo awon kan wonyi ti a gbekele won je akisa elegbin niwaju olorun ati wipe o mu ki a re danu bi ewe aise dede wa ni o mu wa kuro ni o fe wa kuro niwaju olorun gege bi afefe o ni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o n pe oruko olowa ko si eni ti o n pe oruko olowa amo israeli ti a n soro nipa re ti woli aisa ti o ko iwe isi lakoko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wipe a ti fi oruko olowa fun a ti fi ileri olorun fun won won si ti mo olorun abrahamu ti isaki ati ti jakobo ṣùgbọ́n nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní képe orúkọ áńgẹ́lì nínú àdúrà wọn wọn kò képe orúkọ olúwa mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní képe orúkọ àwọn ènìyàn ẹ̀dá ọwọ́ ọlọ́run nínú àdúrà wọn wọn kò pé képe orúkọ olúwa mọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní képe àwọn òrìṣà orílẹ̀-èdè tí ó yí wọn ká èyí ni aṣáájú sọ fún wọn wípé nítorí kò sí ẹni tí ń képe orúkọ rẹ àwa náà pàápàá bí a bá ti ṣá ọlọ́run tì bí a bá ti yí ìlànà ọlọ́run padà tí ó jẹ́ wípé a kò képe orúkọ olúwa mọ́ bóyá orúkọ áńgẹ́lì ni a wá ń képe nísinsìnyí láti gbọ́ àdúrà wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa Joseph inu ni bini ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oruko olowa bi abaka nipa eniyan bi Danieli tabi nipa bi Dafidi o ti o se won ni wo pe won ke pe oruko olowa bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni wo pe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni wepe won ke pe oruko olowa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israel ni wepe ko si eni ti o ke pe oruko re ti oru ara re soke lati di omo ti oru ara re soke lati di omo e je wepe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oruko olowa bi o ko ba di iliri olorun mo bawo ni o se sese fun o lati kuro ninu ipo egan ti o wa nisisin yi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ese ike dogun ati ikerin dilogun ni Jesu Kristi omo Olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea wepe omo ise won ati wepe esun ti o fi kan won ariwisi ti ariwisi won ni wepe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ike dogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu imi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma nri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowo owo Jesu tin so fun awon ijo yi wi pe ariwisi ti ani wisi won ni wi pe won ko gbona bẹẹni wọn kò tutu ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹẹni o kò tutu èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èyí jẹ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò èyí jẹ wípé a ó yà wọn nípa sí ọlọrun èyí jẹ wípé a ó ta wọn nù èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù bí a bá pọ̀ wọ́n jáde kúrò ní ẹnu olówa kúrò lẹ́nu olùgbàlà wípé wọn kì í ṣe ti ọlọ́run mọ́ o jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ èyí yóò mú kí ọlọ́run kí ó ta ọ́ nù kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun nítorí wípé ó ní bí o bá wà ní ìlọ́wọ́wọ́ síbẹ̀ wípé a ó ta ọ̀nà a ó pọ̀ jáde kúrò lẹ́nu olùgbàlà nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ ìkejì ẹ̀yìn ń fẹ́ ẹ kò sì ní bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì a lè sọ yìí nípa wọn wípé ẹ̀yìn ń fẹ́ ẹ̀yìn kò sì ní bí a bá rí ẹni tí ó ní ìwọ̀ tútù bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì bí a bá rí ẹni tí ó ní ìwà bí ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́ ranti won pe ko le sese fun lati ni iwa tutu tabi iwon ton won sin tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile asi ti fi eje Jesu Christi we o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atun bi eni ti a si ri pe nipa atun bi yi ohun rere gbogbo ni o nwa si igbesi aye re ki o si ma fe ki iru nkan won yi ki o sele si o Jacob n we pe eyi n fe e ko si ni o sese ki o ri eni ti o je wipe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o sese ki o ri eni ti o je wipe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o sese ki o wa le enu ise o ni igbega kan igbega tabi o sese ki o je wipe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wipe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbesi aye re iwo si nfe ru nkan be o wipe eyin nfe e ko si ni e ko ni nitori wipe e ko se nkan ti awon won yi se nipa wipe won jewo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibokun ati ore ati anu olorun se de igbesi aye won eyin nfe e ko si ni o se se boya o ti ni igbala sugbon bi a ba n so nipa iso di mimo bi a ba n so nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba n so nipa iwa bi ti olorun bi a ba n so nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a n se ki awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni iso di mimo bi o ba ri ore ofe olorun ni igbesi aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbesi aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbesi aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa si inu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isori imo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti jesu so fun wa ni won se wipe ki won ki o duro ni jerusalemu titi a o fi fi agbara emi olorun kan eyin ni won se won duro won fara won robo won je ki gbogbo igbesi aye won ki o di ifihan ni waju olowa won si so fun olorun wepe bi o ba fun ni agbara emi mo yi won o ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won a soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won a le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye ti re pelu ni eyin nfe e ko si ni o sese ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti n wa sinu ijo be ni ati mu awon awon aisan wonyi kuro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo si bi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wipe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohunkohun awon ti won ma mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o n se won tele tele ati mu kuro ki o si ma fe nkan wonyi ni okan re wipe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon wonyi si ti ni ilera pipe sibẹsibẹ emi wa ninu aisan o ni eyin nfe e ko si ni kini se ti ariwe pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mimo awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o n se won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo rẹ patapata lo ti pora ni igbesi aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni we pe a ko ru ara wa soke idi re ni we pe a je ni ti se lowowo idi re ni we pe a je ni ti rewesi oni eyin nfe e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan won yi ti o fe won yi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin fe e ko si ni eyin pa e si nse lara e ko si le ni o nso fun awon ko bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise oni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyi je we pe en jiyan eyi je we pe an poju tembelu awon ti o li ni nkan won yi eje wipe anwo awon eniyan ti o ti ni nkan wonyi eti aba fi lo si ori ekun wa ki agbadura ki awon kan yi ki o le je ti wa ija tabi ilara tabi aran kan ni a fi n gbe ko awon elomiran loju eyin sin jagun e ko ni nitori eyin ko bere e ko ni nitori ti eyin ko bere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba tin pari iwaasu be ni won sajade won lo si eti oko lati le lo mu moto nkan won yi ki o je ke awon eniyan won yi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko bere bi a ba fe ni igbala ani lati bere bi a ba fe ni isodi mo ani lati bere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati bere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati bere bi o ba je wi pe emi okunkun ni o rin wa mole ti a si nfe ni idande ani lati bere bi o ba je wi pe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si nfe itusile ati imunilarada ani lati bere bi o ba je wi pe ani wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si nfe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati bere ani lati je ni tin gbadura ani lati je ni tin ru ara wa soke e ko ni nitori ti eyin ko bere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni tin gbadura wo Matthew ori 24 Matthew ori 24 lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni an so nipa ti Jesu Christi ati awon omo ehin re o ti so fun oni isaju wi pe oun fe ki won ki o le gbadura pelu oun o mu Johanu Jacobo ati Petero o so wi pe won ni lati gbadura pelu ohun ohun si lo siwaju o be si ni gbadura o be si ni kepe olowa wi pe ki a le fun oni agbara lati le dojuko awon nkan ti o ye ki o dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa eyi je akoko ti o se pataki popo fun Jesu Kristi ki se be ni kan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti a nru ninu majemo lailai iwon yi ni ibaje abayorisi re tabi imuse awon nkan wonyi nigbati Jesu Kristi odo agutan olorun ti o fi ara re ru ebo fun gbogbo agbaye patapata sugbon awon eniyan wonyi eyi ti won iba fi dide eti won iba fi kunle eti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Christi won ko le gbadura o si to awon omo ehin re wa we pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won wa bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbesi aye re wo daradara bi abawo kini idi ti o dabi eni wipe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wipe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wipe nigba gbogbo ni o ma nje otile no ma nfi eyin re bale eyi ni wipe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ke si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ke si ma gbadura bi o ba fe ki ori ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ke si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ke si ma gbadura bi idanwo ti nwa latowo isu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti nbori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma nfe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je wepe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe yi o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je wepe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a ngbe aye ti esu njoba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won njoba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon o sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi n fe sugbon o sa ilera fun ara looto le emi n fe iwosan emi n fe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi n fe nitooto sugbon o se ailera fun ara bi a ba si n fe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n so ni wipe a ni lati ru ara wa soke wo bi aisa ti so fun wa aisaya ori kejileni aadota aisaya ori kejileni aadota lati ese ikini ji gbe agbara re wo iwo si oni o n so fun awa ti a rewesi o ni ki a ji dede o n so fun awa ti awa labe agbara okunkun ti agbara okunkun rin omole o ni ki a jidide o n so fun awa ti a ni lowowo o ni ki a jide ji gbe agbara re wo iwo si oni gbe aso ogo re wo iwo jerusalemu ilu mimo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki yo wo inu re mo ohun ti a n so ni wipe bi a ba le jidide kuro ninu orun wa bi a ba le ru ara wa soke bi a ba le ke pe oruko olowa wipe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni ri won mo ni oruko jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gburo won mo ni oruko jesu awon nkan ti o ti n je gaba lori wa a ko ni gburo won mo ni oruko jesu bi a ba le jidide iji ododo bi abale ke pe oroko Oluwa bi abale ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalemu tu ota kuro tu oja kuro li orun re iwo onde omobirin Sioni a on ti an so ni wo pe amo Israeli won yi won dabi omiran ti o je wo pe won di obole won ko wa alai lagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni wo pe an segun won sugbon Isaiah so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko Oluwa ki a ba le mu awon ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle ki a le mu nkan won yi kuro oni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin Sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa na bi a ba le ke pe Olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun Olorun wi pe an fe di eni igbala an fe di eni ti o ni so ni ma eni ti o ni agbara Olorun ati eni ti a isan gbogbo ti o kiti kuro ni igbesi aye re ti a ko je ki onkon ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi leri Olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisi yi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan won yi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin dafidi ori keji le logoji lati ese ikini orin dafidi ori keji le logoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi be li okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oruko Oluwa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun oni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi n so yi ni wi pe o ni ijatile ninu aye nitori wi pe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki yo jani tile bi a ba gbẹkẹle ẹran ara o daju wi pe a o ni ijatile sugbon ni oni samu n so wi pe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wi pe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju Oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan kekeke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di ileri olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fi agbara olorun ni igbesi aye re o ye ki o ke pe Oluwa ongbe olorun gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbesi aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si nfe agbara ati waasu ihere o ye ki o ke pe Oluwa ongbe olorun gbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo Matthew ori karun ese ikefa ki ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki ongbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti ongbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti ogbengbe awon ti won mo we pe won fe so di mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati on gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi a ba nferu nkan be isodimo ki se on ti an ba pade loju ona isodimo ki se on ti an ba pade ni ibodo oko isodimo ki se on ti an ba pade ni bi oja isodimo je on ti an ba pade ni le olorun nigbati a ba ni ongbe nigbati ebi ba pa wa se pa ododo ti ongbe ngbe wa se pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi aban pe awon ibukun yi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketa dilogoji lojo ikehin ti se ojo ajonla Jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won o ni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe so di mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imuse iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe ti olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo sugbon nisisiyi ati se Jesu logo o si so fun a wepe nisisiyi ti ati se Jesu logo wepe bi orugbe ba ngbe enikeni o nfe igbala ni tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkan ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo si ti a ni ninu Isaiah si awon omo Israeli ni wipe ko si eni ti n ke pe oruko re ti o n ru ara re soke lati di omo ni asale yi bi a ba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wipe a n fe awon ibukun olorun iliri olorun ki kona bi a ba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o n fe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o n fe isodi mimo a o so di mimo bi eni ti o ti ni isodi mimo ba wa siwaju olorun ti o n fe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba fe agbara emi olorun o daju wipe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yóò fi wọn ṣe yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí á dìde kí a sì sọ fún ọlọ́run wípé à ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀ à ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ képe orúkọ olúwa sọ fún ọlọ́run.

mọ irukun kúrò lé ara rẹ dìde kí ìwọ kí ó ba lè mú ìlérí ọlọrun ṣẹ ní ìgbésí ayé rẹ bí o bá jẹ ni ìlọwọọwọ jí dìde bí o bá jẹ kò gbóná kò tutù jí dìde bí o bá jẹ ni tí ó ṣì wà nínú ẹṣẹ síbẹ jí dìde kí o ronú pé wàdà bí o bá jẹ ni tí kò ní ìtara tẹlẹ tẹlẹ ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ jí dìde kí o ké pe orúkọ olúwa bí o bá jẹ ẹni tí ń fòní kú fọ láyè tẹlẹ tẹlẹ nínú ìgbàgbọ jí dìde kí o ké pe orúkọ olúwa sọ fún ọlọrun wípé ń fẹ orí ọfẹ rẹ ní ìgbésí ayé rẹ ó ń fẹ àánú rẹ ní ìgbésí ayé rẹ ó ń fẹ ìgbàlà ọlọrun ní ìgbésí ayé rẹ ó ń fẹ ìsọdi mímọ ní ìgbésí ayé rẹ ó ń fẹ agbára ẹmí ọlọrun ní ìgbésí ayé rẹ tàbí ìwòsàn ó ń fẹ ìwòsàn ní ìgbésí ayé rẹ tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé sọ fún ọlọrun wípé o fẹ kí a tu ọ sílẹ o fẹ kí a da ọ ní ìdè o fẹ kí a gbà ọ sílẹ jí dìde má ṣe ṣe ìlọwọọwọ má ṣe jẹ ẹni kò gbóná kò tutù képe orúkọ olúwa képe orúkọ olúwa képe orúkọ olúwa ó dájú wípé yóò gbọ bó bá lè képe jí gbé agbára rẹ wọ ìwọ sioni gbé aṣọ ògo rẹ wọ ìwọ jerusalemu nítorí láti ìgbà yìí lọ aláìkọlà àti àìmọ aláìmọ kì yóò wọ inú rẹ mọ képe orúkọ olúwa ìwọ ń fẹ o kò sì lè ní nítorí àìlè gbàdúrà ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà ó jẹ́ aláìní ó jẹ́ aláìwà bí ọlọ́run nítorí àìlè gbàdúrà ó jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà ó jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà ó jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà jí dìde jí dìde rú ara rẹ sókè képe orúkọ olúwa sọ fún olúwa wípé o ń fẹ ìyípadà ní ìgbésí ayé rẹ má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìgbàlà má máa fi ìgbà gbogbo wọ́lá ilé ìgbàdúrà má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìsọdí mímọ́ o ń fi ìgbà gbogbo wọ́lá ní agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ jí dìde kí o képe orúkọ olúwa jí dìde kí o képe orúkọ olúwa jí dìde kí o képe orúkọ olúwa kí o sọ fún ọlọ́run wípé lónìí o ń fẹ́ ìgbàlà ronú pàdà àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́ kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ bí o bá ti ní ìgbàlà kí pe ọlọ́run fún ìsọ̀rí mímọ́ bí o bá ti ní ìsọ̀rí mímọ́ kí pe ọlọ́run fún agbára ìfikún ní agbára ẹ̀mí ọlọ́run bí o bá ti ní ìfikún ní agbára ẹ̀mí ọlọ́run képe ọlọ́run kí o bá lè fi ìgboyà jẹ́rìí orúkọ rẹ̀ nínú ọkọ̀ èrò nínú abúlé nínú ìletò lé àyíká rẹ tàbí níbikíbi tí o ń gbé képe orúkọ olúwa jí kí o rú ara rẹ sókè sọ fún ọlọ́run wípé ìrẹ̀wẹ̀sì yóò pòórá ní ìgbésí ayé rẹ àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ képe orúkọ olúwa èyí kìí ṣe àkókò fún orun sísùn képe orúkọ olúwa èyí kìí ṣe àkókò fún ìrẹ̀wẹ̀sì képe orúkọ olúwa jí dìde kí o képe orúkọ rẹ rú ara rẹ sókè kí ìlérí ọlọ́run kí o ba lè jẹ́ tirẹ kí ìdáǹdè kí o ba lè jẹ́ tirẹ kí ìwòsàn kí o ba lè jẹ́ tirẹ kí àlàáfíà ọlọ́run kí o ba lè jẹ́ tirẹ kí ìmúnidúró okun àtòkè wá kí o lè jẹ́ tirẹ kí oore ọ̀fẹ́ ọlọ́run kí o lè jẹ́ tirẹ jí dìde rú ara rẹ sókè kí o képe orúkọ olúwa sọ fún ọlọ́run dí ìlérí rẹ mú képe orúkọ olúwa ìwọ ń fẹ́ ṣùgbọ́n àti ní nǹkan wọ̀nyí ani láti gbàdúrà ó ń fẹ́ ìgbàlà láti ní nǹkan wọ̀nyí ani láti gbàdúrà ó ń fẹ́ ìsọdi mímọ́ ìsọdọ̀tun láti ní nǹkan wọ̀nyí ani láti gbàdúrà ó ń fẹ́ agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí ani láti gbàdúrà ó ń fẹ́ ìwòsàn àti ìdáǹdè ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí ani láti gbàdúrà jí dìde kí o gbàdúrà jí dìde kí

tí o sì wọlé ìbùkún yìí ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kìí ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù. Bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà. Obìnrin yóò kò yéé jà nínú ilé. Bó bímọ, ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́. Síbẹ̀síbẹ̀, ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn. Àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́, kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ń kọ́, àbí wọn kì í lé ọ lójú oorun. Ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀, tó sì ń sọ wípé o fẹ́ wọlé nì, bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí Ọlọ́run ni ó wù ọ́, lè ó ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ, jẹ́ kí n wo inú èrò rẹ, jẹ́ kí n sìn ọ́ délé, jẹ́ kí n wo inú ẹrù rẹ. Bí ẹ̀mí Ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀, wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀, kí o fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ó ló ń sọ pé kí o wọlé. Bí o bá sì ti ń wọlé ni Ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí, ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ọ̀sì fi fún ọ pé kí ni o fẹ́. Ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba Ọlọ́run, iyàrá àti ìpèsè, iyàrá àti ọmọ, iyàrá àti àlàáfíà, iyàrá àti ayọ̀, iyàrá àti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀. Ni ó sọ pé mo ń fẹ́ èyí, mo ń fẹ́ èyí, mo ń fẹ́, ó ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè, gbà tí o ti jẹ́ ẹni ìbùkún bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ. Àìmọ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta, ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí, ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin, ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Afẹ́fẹ́ àìsàn, ó ń gbá wọn káàkiri. Afẹ́fẹ́ àṣeèrí, ó ń gbá wọn káàkiri. Wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà, bí o bá ti fẹ́ díẹ̀, nítorí pé a kò gbìn wọ́n. Àwọn tí a gbìn, ìjì lè jà, òjò lè rọ̀, ìkún omi lè dé. Àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Bí ìjì tilẹ̀ wù kí ó jà tó, bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn, ní agbègbè wọn, àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Wọ́n a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni. Ewé wọn kì í rẹ̀, afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù, ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn, àti ẹ̀ṣẹ̀ kì í ba tí wọ́n jẹ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, tí Bíbélì pè ní àwọn ènìyàn búburú, ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o. Ó ní wọ́n a dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, kì yóò dìde dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo, nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí o bá jẹ́ olódodo nítòótọ́, tí kì í ṣe pé ojú ṣáájú ti olùṣọ́ àgùntàn ilé ìsìn wa ni a ń ṣe, tí kì í ṣe wípé àgàbàgebè kí a jẹ́ ẹni rere ní ìgboro.

0: kí a jẹ́ onípani nínú ilé tí kì í bá ṣe bẹ́ẹ̀. O ni nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, bí olódodo bá ti ń gbàdúrà. Gbọ́ ìlérí tí a ṣe fún ní Jákọ́bù orí karùn-ún. Jákọ́bù orí karùn-ún, mo ń kà á ní ẹsẹ̀ 16. O ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Èyí ń sọ fún wa wípé bí o bá ti ṣe ìyàwó rẹ, bí o bá délé, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Jọ ìyàwó, má bínú, mo ṣe báyìí. Bí o bá ti ṣe ọkọ rẹ, èyí ń sọ fún ọ nípa àtúnṣe. Kí o sọ fún ọkọ rẹ wípé o ṣe ọ́ lànú wípé o ṣe báyìí. Tàbí o ṣe wọ́n ní ilé iṣẹ́ rẹ, ilé ibi iṣẹ́ rẹ, kí o ṣe àtúnṣe, kí o bá àwọn tí o ń bájà, kí o bá wọn làjà. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín, ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Àdúrà olódodo, òun ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mósè. Àdúrà olódodo, òun ló jẹ́ kí mánà kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹlì ní 40. Àdúrà olódodo, òun ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn ọmọ Ísíráẹlì ní ohunkóhun níjàmbá kankan. Àdúrà olódodo, òun ló jẹ́ kí Èlíjà kí ó lè sọ wípé Ahabu, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀. Bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo, tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Job orí 11. Job orí 11, ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa, níbi tí ó wà. Job orí 11 láti ẹsẹ̀ 13. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀tẹ́lẹ̀, wàkáwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà, ó ní nísinsìnyí kí o yí padà, kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ, nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láìní àbàwọ́n. Àní ìwọ dúró ṣinṣin, ìwọ kì yóò fi bẹ̀rù, nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bọ̀ ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé
1: ko si wahala ti o le gbe de odo olorun o se o le oni tabi aje nle o tabi awon eni inu aye ni won ko je ki o sun le oru tabi awon emi esu ni won rin omole tabi ise ni o nse o airi sese ni tabi o npawo si aja di apo tabi ori buburu le ori wipe o ti de ba o onkon ti o wu ki o je oni bi okunkun ti le bu omole nisisin yi awon elomiran bi okunkun ba bu won mole bi ise ba nse won bi aye bi o ba nle won bi iya ba nje won won ma sa fun olorun won ma so pe ah eni ti inu re dun nigba ti o ronu po ada ki okunkun biribiri ki o wa nibe sibe o se se nigba ti o ronu po ada ki ise ati iya ti o nje oko si wa nibe sibe sibe ma wo yi ni duro ti oluwa ko gbogbo ese re sile ki o si jewo awon ese re patapata laifi kankan pamo ki o si so pe ki eje jesu ki o wo gbogbo re kuro patapata o daju wipe gege bi ileri olorun ti o ti duro o so wipe iwo gbagbe osi re mo si mo wipe oro olorun ki ye ileri re ki saki o si so fun a wipe osi re ati gbogbo iya re yo koja lo oni bi okunkun ti le bu omole nisisin yi iwo da bi owuro iwo wa lai lewu eyi so wipe aja ma ri o a ma sa eni to wa lai lewu niyan osu a ma ri o a ma sa oni won wa si odo re ni ekan sosho won o sa ni igba meje oni kiki oju re ni won fi ma wo ere awon eniyan buburu nitori ki yo le sumo odo re nigbati o ba mu kokoro ilekun ibukun olorun ti o si si nigba na ni awon kan won yi o sele iwo o wa le ailewo nitori pe ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wipe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wipe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bole owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wipe gbogbo ohun ti o nse ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wipe bi o ba je mu kokoro ti an fun o ni asale yi ti o ronu po ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo orin ile re wo iwo orin ile re wo iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti o deruba o ani opo eniyan yo ma wa oju rere re ya pari eko wa pelu kronika keji ori keje ese kerinla bi awon eniyan mi ti an pe oruko mi mo bare ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wipe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti ma nlo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alai ni eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wipe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo we pe awon elomiran won mo ti won pe ni adura bi aban gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon wonyi ti won gbadura lowo lati gbadura pelu ironu kuada ti won ko ese won sile o se se ki awon elomiran ki won ma gbadura so ki olorun dariji mi olorun je ki ri ibukun re mi oni se be mo mi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o se se awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah ah aseju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti won ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e tori wipe ah awon to nko si waju won ma tile kun won mi bi laarin kankan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi ori mi o ti ri se o so be o lo si factory o bebe won wa si waju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya owa woran ni abi owa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe silekun ibukun re gba ton ma so be bo ba dake owa woran ni sugbon bi awon eniyan mi ti an pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara Olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi Olorun setan lati sifere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu pe wo ada ni a fi si ilekun orun rere eyi ni ibukun fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere fi eje jesu kristi we mi Thank you. ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀. Na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí ó wọ inú ọkàn rẹ mọ́ níbi tí o wà mọ́ fẹ́ kí ó na ọwọ́ rẹ sí òkè. Èyí ni o fi ń sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já. Èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já. Ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́. Mo sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ibukun olorun a si dupe wipe esu to ma nje ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibukun re won bere fun idariji fun idalare fun iwenumo ninu oje Jesu Christi asi gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun eje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo agbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
2: amen
1: shanu
2: amen
1: ko awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asale ni oruko Jesu nisisin ya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti nle ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won larada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bini a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isinsiyi ewe won o re omo n ku mo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawa da won duro ni oruko Jesu adupe pe o ti se adupe pe o ti gbo ti wa adupe pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibukun re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba okan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun aje jesu lati wo wa mo lati wo wa nu kuro ninu ese wa a be pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe pe o ti gbo ti wa adupe pe o ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa
2: amen.

wọ́n ti lọ o, ká máa gbàdúrà fún ọ irú àdúrà bẹ́ẹ̀. Ṣé àdúrà tó o lè dúró dè, àdúrà tó o lè wá gbà fún ara rẹ, o ti lọ. O wá ń kọ ìwé ránṣẹ́ wípé kí olùṣọ́ àgùntàn kí o máa gbàdúrà fún ọ. Ṣé ìfẹ́ Ọlọ́run nìyẹn? Ṣé èyí kì í ṣe ìwà àwọn aláìgbàgbọ́? Àkókò sí fún mi láti ka nǹkan wọ̀nyí nínú Bíbélì, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń ṣe àwọn nǹkan wọ̀nyí, àwọn ẹlòmíràn wọn kì í ronú padà. Ní àkókò ìpọ́njú, èyí tí ìpọ́njú yìí ìbámu wọn súnmọ́ Ọlọ́run, èyí tí ẹkún wọn, omijé wọn ìbámu wọn súnmọ́ Ọlọ́run, èyí tí ìpọ́njú àti ìyà tó ń jẹ wọn, èyí tí ìbámu wọn súnmọ́ Ọlọ́run, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ní àkókò ìpọ́njú, àkókò àìríjẹ, wọn a tún máa bu Ọlọ́run, wọn a tún máa bá Ọlọ́run jà. Yẹ kí a wo ìwé ìfihàn orí kẹsàn-án, ìwé ìfihàn orí kẹsàn-án, ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21. Ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò tí ì pa ìyọnu wọ̀nyí, tí a kò sì tí ipa ìyọnu wọ̀nyí pa, wọ́n sì kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn, kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́, àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn. Bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn. Èyí ni a rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, wípé bí wàhálà tilẹ̀ wà, bí ìpọ́njú tilẹ̀ wà, èyí tí wọn ìbá fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí wọn ìbá sá sí abẹ́ òjìji Olódùmarè, èyí tí wọn ìbá rọ̀ mọ́ àgbélébu Kristi, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ohun tó máa ń ṣe ni pé wọ́n tún máa ń tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, kí ni ó yẹ kí a ṣe? Ní àkókò ìpọ́njú, ohun kìíní tí ó yẹ kí a ṣe, a sọ fún wa nínú Bíbélì, nínú Jòhánù 14:1. Jòhánù 14:1. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inúnibíni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti kẹ́pẹ́ Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára, kì í bá tì ni, kò ṣeé ṣe fún Ọlọ́run kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inúnibíni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísíráẹlì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí? Ṣe rántí àwọn ọmọ Ísíráẹlì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. O rí i wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísíráẹlì. Rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀, àkókò wo ni odi Jericho wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísíráẹlì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni.
se ranti isegun ti dapidi ni lori golati akoko wo ni akoko wahala ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wepe opodopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun bi a ba si wo inu majemu titun bi a ba so wepe jesu kristi ti dide o si so fun ikun omi ati awon nkan ti o bi lu omi wepe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa se ranti wo pe gba ti a so pe ile tubu si sile a si tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti Saulu Paulu nisisiyi ati Sila ti won jiya akoko igan ni a ri pe Olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri Olorun o ranti Shedraki Meshaki ati Abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni binin lati odo Nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni binin ki a so akoko inu ni binin yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru egba olorun gbo egba mi gbo pelu egba jesu kristi gbo pelu ini jesu kristi so fun wa ise be nikan wo Thessalonica keji ori kini ese ikeje Thessalonica keji ori kini ese ikeje ati fun eyin ti an pon loju isimi wa isimi pelu wa nigba ifarahan Jesu Oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awa ti an pon loju awa ti ani wahala awa ti andayapo ki asimi ninu ileri Olorun ki asimi pelu awon ayanfe ki asimi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa wo Peteru kini ori karun ese ikeje Peteru kini ori karun ese ikeje e ma ko gbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi tin wa nihi ni olorin Dafidi lo so fun wa wipe nigbati ko si iranwo ninu aye nigbati ko si iranwo ni isalele nigbati ko si iranwo ni ogun nigbati ko si iran lowo lodo awon eniyan wipe ohun ogbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakorora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo Oluwa wa Oluwa ti ki baati Oluwa ti oro re ki ye Oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo Oluwa wa Oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo hasuro fun Olorun ti ki yo le se rara ko so to suro fun Olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe kiyesi ẹni tí ń pa Israẹli mọ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn Oluwa lé olùpamọ́ rẹ Oluwa lé òjijì rẹ lé ọwọ́ ọ̀tún rẹ oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán
tàbí òṣùpá nígbà ooru olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn ìbáṣe ibi àìsàn ìbáṣe ibi àìríjẹ ibi àìrímu ibi ìyàn ibi ogun abẹ́lé olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo yóò pa ọkàn rẹ mọ́ olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yí lọ àti títí láé láé ẹ jẹ́ kí a dìde kí a sọ fún ọlọ́run wípé ìrètí wa wà nínú ọlọ́run ẹ jẹ́ kí a dìde kí a gbàdúrà sí ọlọ́run kí a ké pe ọlọ́run bí ó bá ti jẹ́ àpẹyìndà bí ó bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí abókúlò tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó àti àwọn àjẹ́ tí ó sọ wípé òun wa ọmọ káàkiri òun wa iṣẹ́ káàkiri òun wá dúkìá ayé yìí lọ́dọ̀ àwọn èṣù àti àwọn ẹ̀mí èṣù sọ fún ọlọ́run wípé òrónúpọ̀ àdá láti ìsinsìnyí lọ wípé ìwọ́ máa gbé ojú rẹ sí orí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá wípé láti ìsinsìnyí lọ ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ olúwa wá àti wípé òun yóò máa pa ọmọ àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo ní àkókò wàhálà yìí ní àkókò inúnibíni ní àkókò ìpọ́njú ní àkókò ọ̀dá ní àkókò àìríjẹ ní àkókò àìrímu ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé ọlọ́run ẹ jẹ́ kí a sinmi lé olúwa ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa kí a kó lé olúwa ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ kí a mọ̀ wípé ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé ó tóbi tó láti gbà wá ó tóbi tó láti pèsè fún wa ó tó ó sì ní nǹkan tó láti pèsè fún wa ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé a ó dì í mú a ó dúró tì í títí dé òpin kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ní alẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀ àti pé jésù ẹni tí a ń retí kò ní pẹ́ dé bí ó bá sì ti dé yóò kó àwọn àyànfẹ́ lọ sí ilé ògo rọ́lù ọlọ́run di àgbélébo jésù kristu mú kí o sọ fún un wípé nínú wàhálà inú ayé yìí nínú ìpọ́njú inú ayé yìí wípé ó dúró pẹ̀lú ọlọ́run ó sì forí tì í títí dé òpin àti wípé oore ọ̀fẹ́ ọlọ́run yóò wà pẹ̀lú rẹ ọlọ́run yóò sì máa pa ọmọ yóò máa tọ́jú rẹ yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú ògo sọ fún ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí kò sì sí nínú àwọn agbára òkùnkùn inú ayé yìí wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú ọlọ́run nìkan ṣoṣo.

0: ìwé wòlíì Ezekiel orí ìkẹwàá, mo sì wò sì kíyèsí nínú òfurufú tí ó wà lókè lórí àwọn kérúbù. Ohun kan hàn lé orí wọn bí òkúta sáfírè, bí ìrí àwòrán ìtẹ́. Ó sì sọ fún ọkùnrin tí ó wọ aṣọ ọgbọ̀, ó sì wí pé, bọ́ sáàrin kẹ̀kẹ́ lábẹ́ kérúbù, sì bu ìkúnwọ́ ẹ̀yin iná láti agbede méjì àwọn kérúbù, sì fọ́n wọn ká sórí ìlú náà, ó sì wọ inú ilé lé ojú mi. Àwọn kérúbù sì dúró lé apá ọ̀tún ilé náà. Nígbà tí ọkùnrin náà wọ ilé, àwọ sánmọ sì kún àgbàlá àti inú. Ògo Olúwa sì gòkè lọ kúrò lórí kérúbù, ó sì dúró lókè ìloro ilé náà. Ilé náà sì kún fún àwọ sánmọ, àgbàlá náà sì kún fún dídán ògo Olúwa. A sì gbọ́ ìró ìyẹ́ àwọn kérúbù títí dé àgbàlá òde, bí ohùn Ọlọ́run Olódùmarè nígbà tí ó ń sọ̀rọ̀. Ó sì ṣe nígbà tí ó ti pàṣẹ fún ọkùnrin tí ó wọ aṣọ ọgbọ̀ wípé, fọn iná láti àárín àwọn kẹ̀kẹ́, láti àárín àwọn kérúbù. Ó sì wọ inú ilé, ó sì dúró lẹ́bàá àwọn kẹ̀kẹ́. Kérúbù kan sì na ọwọ́ rẹ̀ jáde láti àárín àwọn kérúbù sí iná tí ó wà lé àárín àwọn kérúbù. Ó sì mú nínú rẹ̀, ó sì fi sí ọwọ́ ẹni tí ó wọ aṣọ ọgbọ̀, ẹni tí ó gbà á, tí ó sì jáde lọ. Àwòrán ọwọ́ ènìyàn sì hàn nínú àwọn kérúbù lábẹ́ ìyẹ́ wọn. Nígbà tí mo sì wò kíyè sí, àwọn kẹ̀kẹ́ mẹ́rin náà níhà àwọn kérúbù, kẹ̀kẹ́ kan níhà kérúbù kan, àti kẹ̀kẹ́ mìíràn níhà kérúbù mìíràn. Ìrí àwọn kẹ̀kẹ́ náà sì dàbí àwọ̀ òkúta bérílì. Bí ó sì ṣe ti ìrí wọn, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní àwòrán kan náà, bí ẹni pé kẹ̀kẹ́ kan ti wà lé àárín kẹ̀kẹ́ kan. Nígbà tí wọ́n lọ, wọ́n fi àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ, wọn kò yí padà bí wọ́n ti ń lọ, ṣùgbọ́n ibi tí orí bá kọjú sí, wọn a tẹ̀lé. Wọn kò yí padà bí wọ́n ti ń lọ, àti gbogbo ara wọn, àti ẹ̀yìn wọn, àti ọwọ́ wọn, àti ìyẹ́ wọn, àti àwọn kẹ̀kẹ́ kún fún ojú yí káàkiri kẹ̀kẹ́ tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní. Ní ti àwọn kẹ̀kẹ́, a ké sí wọn bí etí mi wípé, kẹ̀kẹ́, olúkúlùkù wọn sì ní ojú mẹ́rin, ojú èkíní, ojú kérúbù, ojú kejì, ojú ènìyàn, àti ẹ̀kẹta, ojú kìnìún, àti ẹ̀kẹrin, ojú ìdì. A sì gbé àwọn kérúbù sókè. Èyí ni ẹ̀dá àlàyé tí mo rí lẹ́bàá odò Kébárì. Nígbà tí àwọn kérúbù sì lọ, àwọn kẹ̀kẹ́ lọ lé ẹ̀gbẹ́ wọn. Nígbà tí àwọn kérúbù sì gbé ìyẹ́ wọn sókè láti fò sókè kúrò lórí ilẹ̀, kẹ̀kẹ́ kan náà kò yí padà kúrò lé ẹ̀gbẹ́ wọn. Nígbà tí wọ́n dúró, wọ̀nyí dúró. Nígbà tí a sì gbé wọn sókè, wọ̀nyí gbé ara wọn sókè pẹ̀lú, nítorí ẹ̀mí ẹ̀dá àlàyé náà bẹ nínú wọn. Ògo Olúwa sì lọ kúrò nínú ìloro ilé náà, ó sì dúró lórí àwọn kérúbù. Àwọn kérúbù sì gbé ìyẹ́ wọn sókè, wọ́n sì fò kúrò lórí ilẹ̀ lé ojú mi. Nígbà tí wọ́n jáde lọ, àwọn kẹ̀kẹ́ wà lé ẹ̀gbẹ́ wọn pẹ̀lú. Olúkúlùkù sì dúró níbi ilẹ̀kùn ẹnu ọ̀nà ìlà ọ̀run ilé Olúwa. Ògo Ọlọ́run Ísírẹ́lì sì wà lórí wọn lókè. Èyí ni ẹ̀dá àlàyé tí mo rí lábẹ́ Ọlọ́run Ísírẹ́lì ní ẹ̀bá odò Kébárì. Mo sì mọ̀ pé kérúbù ni wọ́n. Olúkúlùkù wọn ní ojú mẹ́rin ní ọ̀kánkán. Olúkúlùkù wọn sì ní ìyẹ́ mẹ́rin, àti àwòrán ọwọ́ ènìyàn wà lé abẹ́ ìyẹ́ wọn. Àwòrán ojú wọn sì jẹ́ ojú kan náà tí mo rí lẹ́bàá odò Kébárì. Ìrí wọn àti àwọn tìkára wọn, olúkúlùkù wọn lọ lé ọ̀kánkán gan-an.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Ezekiel orí ìkọkànlá. Ẹ̀mí sì gbé mi sókè, ó sì mú mi wá sí ẹnu ọ̀nà ilé Olúwa tí ìlà ọ̀run tí ó kọjú sí ìhà ìlà ọ̀run. Sì kíyè sí, ọkùnrin 25 wà níbi ilẹ̀kùn ẹnu ọ̀nà. Nínú àwọn ẹni tí mo rí, Jasania ọmọ Asuri àti Pelatia ọmọ Benaya, àwọn ìjòyè, àwọn ènìyàn. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, àwọn ọkùnrin tí ń pète ìkànnì wọ̀nyí, tí ó sì ń gbìmọ̀ búburú ní ìlú yìí, àwọn tí ó wí pé kò súnmọ́ tòsí, ẹ jẹ́ kí a pọ̀ ilé,
2: ìlú yìí ni igbá, àwa sì ni ẹran.
0: Nítorí náà, sọtẹ́lẹ̀ sí wọn, ọmọ ènìyàn, sọtẹ́lẹ̀. Ẹ̀mí Olúwa sì balẹ̀ mi, ó sì wí fún mi pé, sọ̀rọ̀. Báyìí ni Olúwa wí, báyìí ni ẹ̀yin ti wí, ilé Ísírẹ́lì. Nítorí tí mo mọ olúkúlùkù ohun tí ó wá sí inú yín, ẹ̀yin ti sọ òkú yín di púpọ̀ ní ìlú yìí, ẹ̀yin sì ti fi òkú kún ìgboro rẹ̀. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, àwọn òkú yín tí ẹ̀yin ti tẹ́ sí àárín rẹ̀, àwọn ni ẹran.
2: Ìlú yìí sì ni igbá,
0: ṣùgbọ́n èmi ò mú yín jáde kúrò láàrin rẹ̀. Olúwa Ọlọ́run wí pé, ẹ̀yin ti bẹ̀rù idà, èmi ó sì mú idà wá sórí yín, èmi ó sì mú yín kúrò láàrin rẹ̀, èmi ó sì fi yín lé àwọn àlejò lọ́wọ́, èmi ó sì mú ìdájọ́ ṣe sí yín lára. Nípa idà ni ẹ̀yin ó ṣubú, èmi ó ṣe ìdájọ́ yín ní agbègbè Ísírẹ́lì, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Ìlú yìí kì yóò ṣe igbá fún yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jẹ ẹran láàrin rẹ̀, ṣùgbọ́n èmi ó ṣe ìdájọ́ yín lé agbègbè Ísírẹ́lì, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí tí ẹ̀yin kò rìn nínú àṣẹ mi, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò mú ìdájọ́ mi ṣẹ. ṣùgbọ́n ẹ̀yin ti hu ìwà àwọn kèfèrí tí ó wà yìí yín ká, ó sì ṣe. Nígbà tí mo sọ tẹ́lẹ̀, Pelatia ọmọ Benia kú, mo sì dojúbolẹ̀, mo sì fi ohùn rara kígbe, mo sì wí pé, Olúwa Ọlọ́run, ìwọ ha ṣe àṣetán ìyókù Ísírẹ́lì bí? Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wí pé, ọmọ ènìyàn, àwọn ará rẹ, àní àwọn ará rẹ, àwọn ọkùnrin nínú ìbátan rẹ, àti gbogbo ilé Ísírẹ́lì pátápátá, ni àwọn tí àwọn ará Jerusalem ti wí fún pé, ẹ jìnà sí Olúwa, àwa ni a fi ilẹ̀ yìí fún ní ìní. Nítorí náà, wí pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, bí mo tilẹ̀ ti ta wọ́n nù réré láàrin àwọn kèfèrí, bí mo sì ti tú wọn ká láàrin ilẹ̀ púpọ̀, síbẹ̀, èmi ó jẹ ibi mímọ́ kékeré fún wọn ní ilẹ̀ tí wọn ó dé. Nítorí náà, wí pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, pé èmi tilẹ̀ kó yín kúrò lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè, èmi ó sì kó yín jọ láti ilẹ̀ tí a ti tú yín ká sí, èmi ó sì fún yín ní ilẹ̀ Ísírẹ́lì, wọn ó sì wá síbẹ̀, wọn ó sì mú gbogbo ohun ìríra rẹ̀ àti gbogbo ohun èérí rẹ̀ kúrò níbẹ̀, èmi ó sì fún wọn ní ọkàn kan, èmi ó sì fi ẹ̀mí tuntun sínú yín, èmi ó sì mú ọkàn òkúta kúrò lára wọn, èmi ó sì fún wọn ní ọkàn ẹran, kí wọn lè rìn nínú àṣẹ mi, kí wọn sì lè pa ìlànà mi mọ́, kí wọn sì ṣe wọ́n, wọn ó sì jẹ́ ènìyàn mi, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn. Ṣùgbọ́n bí ó ṣe ti àwọn tí ọkàn wọn rìn nípa ọkàn ohun ìríra àti ohun èérí wọn, èmi ó ṣẹ̀san ọ̀nà wọn sórí ara wọn, ni Olúwa Ọlọ́run wí. Àwọn kérúbù sì gbé ìyẹ́ wọn sókè pẹ̀lú àwọn kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn, ògo Ọlọ́run Ísírẹ́lì sì wà lórí wọn lókè. Ògo Olúwa sì gòkè lọ kúrò láàrin ìlú náà, ó sì dúró lórí òkè ńlá tí ó wà ní àìlà ọrùn ìlú náà. Lẹ́yìn náà, ẹ̀mí gbé mi sókè, ó sì mú mi wá sí Kádíà lé ojúran nípa ẹ̀mí Ọlọ́run sọ́dọ̀ àwọn tí ìgbèkùn, bẹ́ẹ̀ ni ìrántí mo rí lọ kúrò lọ́dọ̀ mi, mo sì sọ gbogbo ohun tí Olúwa ti fi hàn mí fún àwọn tí ìgbèkùn. Ìwé Wòlíì Èsíkíẹ́lì, orí 12. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé, tí wọ́n ní ojú láti rí, tí kò sì rí, wọ́n ní etí láti gbọ́, wọn kò sì gbọ́, nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n. Nítorí náà, ìwọ ọmọ ènìyàn, múra nǹkan kíkó lọ, kí o sì kó lọ lé ojú wọn, lé ọ̀sán, kí o sì kó láti ipò rẹ lọ sí ibòmíràn lé ojú wọn. Ó lè ṣe pé wọn ó ronú bí wọ́n tilẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ ilé, kí o sì mú nǹkan rẹ jáde lé ọ̀sán lé ojú wọn bí nǹkan kíkó lọ, kí o sì jáde lọ lé àṣálẹ́ lé ojú wọn.
2: Bí àwọn tí ń lọ sí ìgbèkùn,
0: dá ògiri lu lójú wọn, kí o sì kó jáde níbẹ̀, lé ojú wọn ni kí o rù ú lé èjìká rẹ, kí o sì rù ú lọ
2: ní wìrìwìrì alẹ́,
0: kí o sì bo ojú rẹ, kí o má bàa rí ilẹ̀, nítorí mo ti gbé ọ kalẹ̀ fún àmì sí ilé Ísírẹ́lì, mo sì ṣe bí a ti pàṣẹ fún mi, mo mú nǹkan mi jáde ní ọ̀sán bí nǹkan fún ìgbèkùn, mo sì fi ọwọ́ mi dá ògiri lu lé àṣálẹ́, mo gbé e jáde
2: ní wìrìwìrì alẹ́,
0: mo sì rù ú lé èjìká mi lójú wọn. Ní òwúrọ̀, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, ilé Ísírẹ́lì,
2: ọlọ̀tẹ̀ ilé ènì,
0: kò ti wí fún ọ pé kí ni ìwọ ń ṣe, wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹ̀rù yín hàn fún àwọn ọmọ aládé ní Jerusalemu àti gbogbo ilé Ísírẹ́lì tí ó wà láàrin wọn, wípé èmi ni àmì yín, gẹ́gẹ́ bí mo ti ṣe, bẹ́ẹ̀ ni a ó ṣe sí wọn, wọn ó kó kúrò, wọn ó sì lọ sí ìgbèkùn, ọmọ aládé tí ó wà láàrin wọn yóò sì rẹrù lórí èjìká rẹ̀
2: ní wìrìwìrì alẹ́,
0: yóò sì jáde lọ, wọn ó sì dá ògiri lu láti kó jáde níbẹ̀, yóò sì bo ojú rẹ̀ kí ó má bàa fi ojú rẹ̀ rí ilẹ̀. Àwọn mi ni èmi ó sì tẹ́lé e lórí, a ó sì mú un nínú ẹgẹ́ mi, èmi ó sì mú un wá sí Babilóni sí ilẹ̀ àwọn ará Kádíà, kì yóò sì rí i, bẹ́ẹ̀ ni yóò kú níbẹ̀, gbogbo àwọn tí ó yí i ká láti ràn án lọ́wọ́ àti gbogbo ọ̀wọ́ ogun rẹ̀ ni èmi ó tú ká sí gbogbo afẹ́fẹ́, èmi ó sì yọ ìdàlẹ́ wọn, wọn ó sì mọ̀ pé èmi ni Olúwa nígbà tí mo bá tú wọn ká láàrin àwọn orílẹ̀-èdè, tí mo bá sì fọ́n wọn ká ilẹ̀ púpọ̀, ṣùgbọ́n èmi ó kú díẹ̀ nínú wọn sílẹ̀ lọ́wọ́ idà, lọ́wọ́ èèyàn àti lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, kí wọ́n lè sọ gbogbo ohun èérí wọn láàrin àwọn kèfèrí níbi tí wọ́n bá dé, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, fi ìgbọ̀n rìrì jẹ oúnjẹ rẹ, sì fi ìwárìrì àti ìkíyèsára mu omi rẹ, kí o sì sọ fún àwọn ènìyàn ilẹ̀ náà pé, báyìí ni Olúwa Ọlọ́run wí fún àwọn ará Jerusalemu, ní ti ilẹ̀ Ísírẹ́lì, wọ́n fi ìkíyèsára jẹ oúnjẹ wọn, wọ́n sì fi ìyanu mu omi wọn, kí ilẹ̀ rẹ̀ kí ó lè di ahoro kúrò nínú gbogbo ohun tí ó wà nínú rẹ̀, nítorí ìwà ipá gbogbo àwọn tí ń gbé ibẹ̀. Àwọn ìlú tí à ń gbé yóò di òfo, ilẹ̀ náà yóò di ahoro, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, òwe wo lè ẹ̀yin ní ní ilẹ̀ Ísírẹ́lì pé a fa ọjọ́ gùn, gbogbo ìran di asán? Nítorí náà, wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ó jẹ́ kí òwe yìí dẹ́kun, won ki yo se pali owe ni Israeli mo sugbon wi fun won pe ojo ku si dede ati emuse gbogbo iran nitori ki yo se iran asan mo ki yo si si afose ti npon ni ninu ile Israeli nitori emi ni Oluwa emi o soro oro ti emi o so yo si se a ki yo faagun mo nitori ni ojo yin olote ile ni emi o so oro na emi o si se ni Oluwa Olorun wi oro Oluwa si tun to mi wa wi pe omo eniyan kiyesi awon ara ile Israeli wi pe iran ti ori fun ojo pupo ti nbo ni o si so asotele akoko ti o jina rere nitori na wi fun won pe bayi ni Oluwa Olorun wi ko si okan ninu oro mi ti a o fagun mo sugbon oro ti mo ti so yo se ni Oluwa wi
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura, baba wa ati Olorun o wa, atun wa si waju yin nisinsiyi, lati ko eko, eko ti o se iyebiye, bi ati le gbe igbese aye wa, ti o fun yin ni inu didun, ti o si fi han we pe ani ore ofe lati odo yin, bi ati n gbo nisinsiyi, e se wa lele ti omo. Kesi fwa lori ofe, lati je eni ting boron. Adokwa yoko eti bo, yoroko Jesu Christi uluwa wa. Eje kia shi bibeli wa, si ori dapidi, ori keta le ni adoje. Ori dapidi, ori keta le ni adoje. O kan eta eta kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo o dabi ororo ikunra iyebiye li ori ani ti o shan de irungbon irungbon aroni ti o si shan si eti aso re bi iri amoni ti o shan sori oke sioni ni tori nibe ni Oluwa gbe pase ibukun ani iye lai lai loni mo fe soro lori eso kan laarin awon ara ninu Oluwa eso kan laarin awon ara ninu Oluwa bi ati pejo loni ninu ijo kan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ke a tun wa ni isokan bi ati njo sin papo ke a ri we pe irepo ati isokan awon eniyan mimo wi pe a fun laaye o si joba laarin wa gege bi ara ninu Oluwa o ye ke a mo we pe isokan ni ohun ti Olorun fe ati wipe bi Olorun ba gbe inu wa ti Olorun si wa laarin wa o daju wipe Olorun ti ki se olupilese orudurodo Olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wipe Olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wipe yo je ki isokan wa laarin wa bi a ba n pe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo si ra won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju we pe nigbati eje Jesu Christi ti we ni mo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju we pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu Oluwa nitori we pe ati gba okan won la awon ti o ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon ti o je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigba ti ore ofe ti gba nila nigba ti o ba ti wo inu eni kokan won ohun ti a ma ri ni wo pe o ma nso won sokan papo nitori be o ye ke a le gbe ninu ife Olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se iyebiye o si je ibokun ti o je wipe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota o ti ari ninu aye ni wo pe a ma nri iyapa laarin aladugbo si aladugbo a ma nri iko sile laarin oko si aya a ma nri wo pe omo papa a di asunta koni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o nje ki ibanu je ki o po ninu aye sugbon bi abati di omo olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe ti o si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti an so irin ti an rin ohun ti an se ati ise si wa si awon elomiran a o ri we pe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye ni kokan wa isokan pelu Kristi o ma nfa isokan laarin awon ara loni bi ati nwo oro yi o ye ki a wo kini eredi isokan awon ara kini eredi isokan awon ara ara ninu oluwa ki lo si ma nfa eni ikeji ki lo ma nfa iyapa isota laarin awon ti won jo ngbe papo tabi ki a kun so wi pe laarin awa ti a je omo olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ki a wo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ki a wo orin dafidi nibi ti a ti ka ori keta le ni adoje o kan eta eta ki a wo ese ikini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi dafidi bi o ti ri awon eniyan olorun ti o ri wi pe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti o wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo je ki se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o fi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ki a mo we pe dafidi lo ko orin yi ti anka loni se o mo we pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti wi pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti wi pe agai ati sarai won ni wahala aini isokan o farahan se o ranti wi pe abrahamu ati loti papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile egypt ti a si so fun mose wi pe ki o da won sile se o ranti wi pe nigba ti awon omo israeli meji ti won ja ni mose so wi pe se bi ara niyin e se ti e fi n ja nihin ni a tori gbolohun ti okunrin yi ti o pe si mose e tun so fun wa wi pe won aiwa bi olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti mose tun pada wa lati ibi midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile kenani gba to ya won be si ni yan oba gba ti won yan saulu oba akoko ari awon kan ti won pe ni omo beliali won ni awon ogba ki iru eni bayi ki o joba gba to ya ari wo pe oba saulu o papoda awanyan dafidi gba ti akoko yan dafidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba dafidi awon kan won ko gba dafidi sugbon gba to wa ya ni ari wi pe olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won po nsokan papo ti won gba dafidi o wa je ki itesiwaju ki o wa fun ijoba dafidi ni ni dafidi wa so wi pe o ti dara to iba se wi pe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re oni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi aba so pe ohun kan dara o sese ki o na ki o ma dun je ki se apere fun o bi omo ba nse aisan bi aba so wi pe ah omo yi ihoro agbemi ti a fe fun oyi o dara o nitori wi pe yo je ki ara re le ni kia kia omo o sese ki omo ki o da lohun pe eh o sese o dara sugbon ko dun o ma ba ni lenu je se o mo wi pe o to ni omo yi so ohun yi dara sugbon ko dun o tun sese ni ona miran ki a ri wi pe omo yi o nje awon kan aladun asiri pe awon kan aladun ti omo yi nje o ma beyin je o ma ba nkan je ninu agu ara awon so fun mo pe ah ki lo nje ohun to nje o dara eh oni to to ni o dara sugbon o dun nkan ti mo so fun ni pe o sese ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si sese ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon David so pe eyi ti an so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wi pe o dara nikan soso o tun dun bakan na o ni kiye si o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to e je wi pe o dara to je pe ko si bi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran e ti a kaye mo ro wi pe o ye ki o to awon baba wa ma so fun a wi pe aboro to fun omo luabi ni aya ati oko bi abaro nkan yi ke a so wi pe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo kendi kendi ki o ma ri arin won a le so wi pe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo kendi kendi ki o ma ri arin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki enikeni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbon o se ni laanu awon eniyan won ko mo wi pe ohun ti a soro nipa re yi wi pe o dara pupo o si dun pupo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro wo mo we pe ohun ti ani lati se ti ani lati la kaka fun ohun ti ani lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wi pe ki a wa ni irepo ki a se wa ni isokan je ki ti e bi o le re kan awon wo ni David nso wi pe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a n pe ni ara awa ti a gbo ede yoruba bi a ba so wi pe ara ile mi ti ki ba se wi pe a n lo ede yi ni agalamasa bi ki ba se wi pe a n fi sefe wi pe ah ara ile e o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni toto ni a n so pe ara ile mi o je wi pe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wi pe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wi pe ah o ri la oju e ni o mo wi pe omo lagbaja ni ah emi na ro be wi pe ara ile ni ah eni ti a pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje Jesu Kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o n gbe ninu ese tele tele sugbon ti o ti ba Jesu pade ti o ti ronuku ada ti o ti gba Jesu Kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun Jesu Kristi ye ki a wo Matthew ori kejila lati ese ikejidini aadota sugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo ehin re o wi pe e wo iya mi ati awon arakunrin mi e ni awon ara ninu oluwa o awon ti o ti gba Jesu Kristi gbo awon ti o ti di omo leyin Jesu Kristi nitori enikeni ti o ba n se ife baba mi ti n be le orun òun náà li arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi àwọn wọ̀nyí ni mọ̀lẹ́bí fún Jésù Kristì nítorí wípé wọ́n ti gbàgbọ́ èyí ni ìfẹ́ baba wípé kí a gba Jésù Kristì ọmọ rẹ̀ nìkan ṣoṣo wípé kí a gbàgbọ́ èyí ni ìfẹ́ baba wípé kí a ronú padà àwọn ẹ̀ṣẹ̀ wa kí a gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà nítorí wípé Ọlọ́run ti rán Jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ẹnikẹ́ni tí ń ṣe ìfẹ́ baba mi ti ń bẹ lé ọ̀run jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ṣé ẹni tí ò gba Jésù Kristì gbọ́ ṣé ó ṣe ìfẹ́ baba ti ń bẹ lé ọ̀run ó ṣe é ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó fún àwọn alágbe lówó ó ṣe é ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa gbàdúrà lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́ ṣùgbọ́n kò gba Jésù Kristì gbọ́ ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo kò gba Jésù Kristì gbọ́ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ kò gba Jésù Kristì gbọ́ ẹni tí Ọlọ́run sọ nípa rẹ̀ wípé wò ó ẹni tí inú mi dùn sí gidigidi ẹni tí ò gba Jésù Kristì gbọ́ ẹni tí a ò tí ì fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ẹni tí a ò tí ì sọ dọmọ Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ẹ̀jẹ̀ ètùtù irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú Jésù ẹni tí ó wólẹ̀ fún Jésù ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kọ wọn sílẹ̀ tí ó rọ̀ mọ́ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdánisílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ pé ó ń ṣe ìfẹ́ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ pàápàá ariwo pé àwọn ọ̀rọ̀ tí Jésù Kristì sọ nípa bí ó ṣe yẹ kí a gbé papọ̀ bí ó ṣe yẹ kí a jẹun ohun tí ó yẹ kí a ṣe ibi tí ó yẹ kí a lọ àwọn ìwé ìwé àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó máa ṣe irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ òní àsọ wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi jẹ́ kí n tún láàyè ọ dáadáa nínú kọ́ríntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kẹ ẹ sì ya ara yín sọ̀tọ̀ lé olúwa wí kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ baba fún yín ẹ̀yin ò sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé olúwa olódùmarè wí àwọn wọ̀nyí ni ara nínú olúwa o àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti bọ́ lọ́rùn dọ́rẹ̀ẹ́ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀nù àwọn tí a ti gbà wọ́n là àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè lọ́rùn àwọn wọ̀nyí ni ara ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́ ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ara èyí ni àwọn tí ó ti bá Jésù Kristì pàdé àwọn ara nínú Olúwa láti wà ní ìrẹ́pọ̀ láti wà ní ìṣọ̀kan ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa kí a máa sọ wípé lágbájá ibo ni o nítorí bẹ́ẹ̀ mi ò lè bá ibo ṣe tàbí kí a máa sọ pé lágbájá haúsá ni o mọ̀ òkè òkun ló dàgbà sí i bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ egun ju tiẹ lọ ẹni tí síbí ẹ tó gùn ju tiẹ lọ lẹjọ mu gàrí nínú àwo kan náà ó parí fún ẹ a kì í gba àwọn èèyàn láàyè nínú ìjọ wa níhìn láti máa lo irú èdè bẹẹ nítorí kínni nítorí wípé kò ṣe nǹkan kan kò já mọ nǹkan kan ìbàjẹ́ ìlà oòrùn tàbí ìwọ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá bí a bá ti di ọmọ ọlọ́run adìẹ bí nínú ọlọ́run nínú Galatia orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kò lè sí Júù tàbí Eléni ẹ̀rú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristì Jésù a sọ fún wa wípé ìbàjẹ́ Júù tàbí Eléni àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀ kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀ kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni ẹ̀rú tàbí òmìnira kí a rò wípé lágbájá àwọn kúrúǹtì nì ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀ bí a bá ti di ọmọ Ọlọ́run ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá ó sì máa ń yà wá lẹ́nu bi o ba se se boya won ri obirin kan ni o se ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obirin lo nsoro ninu igbagbo a ki so be ninu ile esin ti a ti mo olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o sakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wipe bibeli ni o topase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obirin o oni yala otibi wani obi otiton wani oni gbogbo yin eje ara ninu oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o korinti kini ori kini ese ikewa korinti kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo oluwa awon ti won ki se ani oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan oni mo beyin ara le oruko oluwa oluwa wa Jesu Christi ki gbogbo yin ma soro ohun kan na fiyesi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo olorun wipe ninu ijo wa ni ijo jemo ati o wa ninu ijo yoruba ati o wa ninu ijo ti awon elede gesi ohun kan na la ma nso bi o ba je eni to ti fiyesi daradara o ri wipe bi a ba fe ko eko bibeli yojo aje eti an so ni ede gesi eyi na ohun kan na la nso ni ede yoruba bi o ba wa ni ti ojobo ti o je ojo isoji ati ise iyan somo ohun kan na la ma nso ki se wi pe ki a fun awon ti elede gesi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni an gbe yewo bi o ti le je wi pe ati pin ara wa ni elekun jekun o ri wipe lati ekun kan si omiran ohun kan na la nko ni ki se wipe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wipe gbati emi gbati mo wa si bipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki iyapa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni an gbe yewo ni ajoko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu oluwa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma nfa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon kan won ni daradara ki akoko wo boya ari arabirin abi arakun arabirin won je meji o ti loko won je omidan won jo ngbe ninu ile kan na ari wipe gbonmi si omi oto o ma sele laarin won ni igba kugba ki lo ma nfa iru nkan be tabi o je wipe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo nse ise egbe na gbe na emi na nse ise egbe na gbe na gba ti a jo wa lototo ari wipe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wipe gba to a jo ji arakunrin kan na to si je wipe ise kan na la jo nse a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wipe ojojumo sa ni won ma pari ija fun wa wipe lagbaja tun ti de o tun ti ko ise de bi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta je arakunrin kan na bo je aran so papo ni tabi o lagbara lati gba shop ti e loto tibi na o si lagbara lati gba ile itaja tire loto aso wipe ka jo gba ile itaja yi iba de wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata awari wipe ede wa oyera o dabi eni pe ona wa papo a si so wipe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ti a so wipe iwo ni jesu emi na ni jesu okan ni jesu iyawo ni jesu sugbon irepo isokan ko si ninu ile gbungbungun ni bi ti lo e ka ro e ka ro kilode e jire ni ah mo jire omo olorun ojojumo lo jire kilode se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanuje loju mi ni bawo la se soro si awa be awa ti a je omo olorun kini de ti alafia ati ife ati repo ati isokan kilode ti o si laarin wa tabi ninu ijo ki ari wi pe awa ti a ti di omo olorun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti aropo jafafa ni olorun ewo lo nse ninu isin awon nigbagbo se idapoje lo wa ni won ni o pe ta tin ba soro sugbon ede ti e o ye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo je ki a wo won ni kokan ninu Genesis ori keta dini ogoji Genesis ori keta dini ogoji lati ese keta Israeli si fe Joseph ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihi ni a ri idile jo idile Jacobu awon omo re mejejila ni a ri wi pe won ni wahala ohun ti o si fa wahala yi ni ojusaju ti o wa laarin Jacobu baba ati Joseph ikan ninu awon omo ni kii se nitooto ni Joseph je eni ti eni rere nitooto ni Joseph la ri wipe eni ti o je bi eni ta le pe ni omo olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo to ku sugbon kii se nitori eyi ni Jacobu baba re ni o fi ra nkan fun ti o fi yato si awon to ku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je wipe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gba awe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo nbere yin o wa di pe awon omo birin mererin isaju won ja mo nkan kan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba tin je awon omo mararun won ti jeun o bi ohun tin jeun a tun pe omokunrin yi ani wajoko ti mi nbi a tun jeran a po si lenu ani nitori be ma so fa awon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa awon to ku ani nitoto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba kin to bi omokunrin yen enikeni to wa fe na lo la awon omobirin to je to mu tele nitori be eyi okunrin o gbodo fo ohunkohun to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbeyawo mama mama ati e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawa ni ohun to nti e wa pade e loju ona ohun to n bomi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo n bere ṣe o fẹ́ràn mama ju mi lọ ni mama mi ni o mama mi ni o mi o jẹ gbagbe mama nitori pe oṣu mẹsan lo fi gbe mi igba to mo pe o jẹ gbagbe mama o ṣe fẹ mi sile iru nkan be o ma n fa iyapa ninu ẹbi ni nitori be o yẹ ki a ṣọra ki a ri wipe oju saaju kan ko si ki a si ri wipe a ko gba ohunkohun laye lati fa iyapa wo inu ẹbi wa ki a ma fi ife han ki a je ki irepo ati idapo ati ife ki o wa ninu ẹbi wo iwe owe ori kẹrindinlogun ẹsẹ ikejidinlogbon alayidayida eniyan da ija sile asoro kele ya awon ore ni ipa bi abari wipe enikan wa ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo sibi ise eni yi o si pe ara re ni omo olorun bi oko ba ti de ani kaabo eti e melo meji ni kilo fin gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sinle han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma npin

0: lórí tábìlì kan náà àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láyè tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi panu rẹ mọ́. Bí o bá ṣe bẹ́ẹ̀ irú ẹni yìí yóò pín ìwà tí ọkọ rẹ yóò pín yín níyà. Ó ní nítorí a sọ̀rọ̀ kẹ́lẹ́yà àwọn ọ̀rẹ́ nípa. Nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ̀rọ̀ kí a má gba àwọn asọ̀rọ̀kẹ́lẹ́ àfi ọ̀rọ̀kẹ́lẹ́ banijẹ́. Kí a má gba àwọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ láti máa sọ̀rọ̀ ìyàwó wa. Bákan náà ni nínú ìjọ bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni. Ojoojúmọ́ ṣá ani adarí mo fẹ́ rí yín o, adarí ṣe gbàgbé mo fẹ́ rí yín o. Mo bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́ tekutẹyẹ ló ń sọ. Bó gbọ́ ti bí kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ó jó títọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni. Ani mo tún ti gbé mi ìdé o, mo tún gbọ́ pé lágbájá ilé lágbájá ló ń sùn. Mo tún ti gbọ́ o lágbájá ní aago mọ́kànlá òru àná ló tó kúrò nílé tẹmẹdù. Ojoojúmọ́ ṣá ló ń rí nǹkan sọ. Ṣé o kì í dúró sílé tiẹ̀ àbí o kì í gbàdúrà àbí o kì í ka bíbélì àbí ẹ̀mí ọlọ́run kì í gún ẹ ní kẹsẹ́ wípé kí o fi ẹnu mẹ́nu pé èyí nì náà tó. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé irú àwọn tí ó ń gbọ́ tekun sọ fẹ́ yẹ àwọn tó máa ń dalé onílérú ni, àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ ọlọ́run ni. Yẹ kí a wo ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́, ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa. Ohun tí a ń sọ ni wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya, ọmọ kan sì ń bá wa gbénu ilé. Ọmọ tó ń bá wa gbénu ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí, ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀, ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya. Bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya, ìgbà tí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni. A tún sọ wípé nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó fẹ́ràn ọkọ, nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ń wá ń jẹ, nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ṣe féfé. Èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ bọ́n tiẹ̀ ti parí ẹ̀, ṣùgbọ́n ó rántí èèyàn burúkú ni ẹ̀kẹ́ amọ̀ ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tó tún wú àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀ òkú ọ̀sẹ̀ méjì òkú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó tún hu jáde. Irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni. Irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa. Tàbí bóyá inú gbogbo a ti ń dùn bóyá ẹnìkan jẹ́ apẹ̀yìndà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti padà wá sínú ìjọ, àwa inú gbogbo wa ń dùn à ń yọ̀ à ń sọ pé a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arákùnrin lágbájá. Wípé ìyapa èdè àìyedè ó bẹ́ sílẹ̀ láàrin wọn. Nǹkan tí ó sì mú kí ìyapa àti èdè àìyedè yìí bẹ́ sílẹ̀ ni wípé wọ́n jẹ́ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí Paul wàásù àwọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọ́n kí ó ṣe. Àwọn ẹlòmíràn sì sọ wípé èmi ò tiẹ̀ gbádùn ìwàásù Paul o, ṣùgbọ́n Apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀. Ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù tó bá ti jẹ́ Apollo ló ń sọ̀rọ̀ ni bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi. Èmi a sì sọ wípé àti Paul o àti Apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn. Ọjọ́ wo làwọn yẹn mọ Kristi? Ṣùgbọ́n Pétérù ẹni tí ó jẹ́ wípé ó ti bá Jésù wà lórí ọkọ̀ ojú omi, ó ti rìn lójú omi, ó sì wà bẹ́ẹ̀ ngbà tí Jésù Kristi tó sọ àkàrà márùn-ún àti ẹja wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn 5,000 ènìyàn. Ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀, ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù. Ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀? Ṣé kì í ṣe Jésù Kristì ni agbàgbọ́ ni? Bí mo ti ń sọ nǹkan wọ̀nyí ó ṣeéṣe kí ìwọ náà kí o máa sọ wípé ó mà ṣe o, irú ìjọ wo nìyẹn? Irú ìjọ àwọn ará Kọ́rìntì? O mọ̀ wípé bákan náà ni tìrẹ. Nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọ́n tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣe ọ wípé ó mà ṣe o, wọn ò rí ẹlòmíì nínú gbogbo ìjọ ó wá di lágbájá ní tèmi. Bí kìí bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà, bí kìí bá ṣe wípé òun ló ń wàásù òun ló ń ṣí bẹ́ẹ̀lì, bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì mi ò kún jẹ́ ṣí bẹ́ẹ̀lì. Kí ni wọ́n mọ̀? Kí ni wọ́n fẹ́ sọ? Nítorí mi ò ní fi tí wọ́n ṣe, ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun ni mo lè gbọ́ tiẹ̀. Bí ó bá jẹ́ òun ló ń wàásù.

0: wọ́n máa wá. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké, àwọn ìpẹ́ẹ̀rẹ̀, àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin, mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n. Irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ. Tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni, ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn, ó dìgbà olùṣọ́ àgùntàn wọ wọn dín nísìn, fọwọ́n wọn bá dìgbà bí n bá kú mọ̀kú, ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi, ẹlòmíì ò lè gbàdúrà fún mi. Kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀? Ṣé kì í ṣe orúkọ Jésù ni gbogbo wa fi ń gbàdúrà ni, àti olùṣọ́ àgùntàn, àti adarí nínú ẹkùn, àti adarí ìdàpọ̀ ojúlé? Bàbá fẹ́ gbàdúrà, orúkọ Jésù náà ni. Bàbá fẹ́ gbàdúrà, ìlérí Ọlọ́run tí a rí nínú Bíbélì náà ni. Èéṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di Ọlọ́run? Kò dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa. Kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀, ẹnikẹ́ni tí Ọlọ́run bá darí wa, wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí, ó yẹ kí a gbọ́ tirẹ̀. Nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà, bí a ó ti sọ fún Ọlọ́run, bí a ó ti ní kí Ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí ó dárí wọn jì wá, kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún, kí a máa hu ìwà ọ̀tún, kí a máa rin ìrìn ọ̀tún, kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà. Mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ Jésù. Kí a tó mú ìwàásù wá sí òpin, àti pé kí a tó gbàdúrà, kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀, ìṣọ̀kan, ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́, láàrin àwọn ará nínú Olúwa? Jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀. Orin Dáfídì orí 43, orin Dáfídì orí 43 láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí. Bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan, bí a bá wà ní ìrẹ́pọ̀, ọkùnrin sí ọkùnrin, obìnrin sí obìnrin, ọkọ sí aya, àwọn òbí sí àwọn ọmọ, àwọn ará nínú Olúwa, adarí sí àwọn ọmọ ìjọ, àwọn ọmọ ìjọ sí àwọn adarí, gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara, bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi, gbogbo wa kí a wà ní ìṣọ̀kan. Ó ní bí a bá wà ní ìṣọ̀kan, ó ní inú dídùn yóò wà. Bí a bá wà ní ìṣọ̀kan, ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa. Bí a bá wà ní ìṣọ̀kan, a ó rí wípé bá a ti ń kúnlẹ̀, bá a ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́. Nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan, ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ Jésù pàápàá ti sọ fún wa, ó ní bí àwa méjì, ẹni méjì, bí a bá fohùn ṣọ̀kan papọ̀, ká a béèrè ohun kan nínú ayé yìí, wípé òun yóò ṣe é fún wa. Nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa. Bí a bá ní ìṣọ̀kan, a ó rí wípé àwọn ìlérí Ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa. Bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa, láàrin ẹbí wa, pẹ̀lú àwọn ará nínú Olúwa, a ó rí wípé ìbísí Ọlọ́run, a ó rí wípé ìbùkún Ọlọ́run, a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ò ṣe dìde dúró kó sọ fún Ọlọ́run, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Má ṣe dúró de àwọn ẹlòmíràn wò, àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá, àti gbàgbé ẹ̀, àti bẹ́ẹ̀rì ẹ̀. Nítorí bẹ́ẹ̀, gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí, ká sọ fún Ọlọ́run wípé nísinsìnyí o, àfẹ́ jẹ́ ti Ọlọ́run, àfẹ́ ìdàpọ̀, àfẹ́ ìfẹ́, àfẹ́ ìṣọ̀kan, ayọ̀ Ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa. Dìde dúró sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ ìgbàlà. Bí o bá tí ní ìsọ̀dí mímọ́, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́, kí ìṣọ̀kan pípé kí ó lè wà láàrin ìwọ àti Ọlọ́run, láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú.
1: Ìwé Wòlíì Èsíkíẹ́lì orí 13. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọtẹ́lẹ̀ sí àwọn wòlíì Ísírẹ́lì tí ń sọtẹ́lẹ̀, kí o sì wí fún àwọn tí ń ti ọkàn ara wọn sọtẹ́lẹ̀ pé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹgbẹ́ ni fún àwọn aṣiwèrè wòlíì tí wọ́n ń tẹ̀lé ẹ̀mí ara wọn, tí wọn kò sì rí nǹkan. Ísírẹ́lì, àwọn wòlíì rẹ dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ ní ijù, ẹ̀yin kò tí gòkè lọ sí ibi tí ó ya, bẹ́ẹ̀ ni ẹ kò sì tún odi mọ fún ilé Ísírẹ́lì láti dúró ní ojú ogun ní ọjọ́ Olúwa. Wọ́n ti rí asán àti àfọ̀ṣe ìké pé Olúwa wí, bẹ́ẹ̀ ni Olúwa kò rán wọn. won si ti je ki awon elomiran ni ireti pe won fi idi oro won mule eyin ko ti ri iran asan e ko si ti fo apose ike ti eyin wi pe oluwa wi be be ni emi ko soro nitori na bayi ni oluwa olorun wi nitori eyin ti soro asan eyin si ti ri ike nitori na kiyesi mo doju ko yin ni oluwa wi owo mi yo si wa lori awon woli ti won ri asan ti won si n fo apose ike won ki yo si ninu ijo awon eniyan mi bẹẹni a kì yóò kọwé wọn sínú ìwé ilé israẹli bẹẹni wọn kì yóò wọ ilẹ israẹli ẹyin ó sì mọ pé èmi ni olúwa nítorí tí wọn ti tan àwọn ènìyàn mi wípé àlàáfíà bẹẹni kò sí àlàáfíà ọkàn sì mọ ògiri sì kíyèsí àwọn mìíràn sì ń fi amọ tí a kò pò rẹ wí fún àwọn tí ń fi amọ àìpò rẹ pé yóò ṣubú òjò yóò rọ púpọ àti ẹyin ìyìn ńlá ó sì bọ ẹfúùfù líle yóò sì yá kíyèsí nígbà tí ògiri náà bá wó a kì yóò wí fún yín pé rírẹ tí ẹyin rẹ àdá nítorí náà báyìí ni olúwa ọlọ́run wí èmi ò tilẹ̀ fi ẹ̀fúùfù líle yá ní ìrunú mi òjò yóò sì rọ̀ púpọ̀ ní ìbínú mi àti yìnyín ńlá ní ìrunú mi láti run bẹ́ẹ̀ ni èmi ò wo ògiri tí ẹyin fi amọ̀ ẹ̀pò rẹ lulẹ̀ èmi ò sì mú wá ilẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ rẹ̀ yóò hàn yóò sì ṣubú a ó sì run yín lé àárín rẹ̀ ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa báyìí ni èmi ó mú ìbínú mi ṣe lórí ògiri náà àti lórí àwọn tí ó fi amọ àìpò rẹ èmi ó sì wí fún yín pé ògiri náà kò sí mọ àti àwọn tí ó ti rẹ èyí ni àwọn wòlíì israẹli tí wọn sọ tẹlẹ ní ti jerusalemu tí wọn sì ríran àlàáfíà fún bẹẹ ni àlàáfíà kò sí ni olúwa ọlọrun wí ìwọ ọmọ ènìyàn dojúkọ àwọn ọmọbìnrin àwọn ènìyàn rẹ bẹẹ gẹgẹ tí wọn sọ tẹlẹ láti ọkàn ara wọn wá kí o sì sọ tẹlẹ sí wọn sì wípé báyìí ni olúwa ọlọ́run wí ègbé ni fún àwọn obìnrin tí ń rán tìmtìm sí gbogbo ìgbọ̀nwọ́ tí wọ́n sì ń dágìlè sí orí olúkúlùkù ènìyàn láti ṣọdẹ ọkàn ẹ̀yin ó ṣọdẹ ọkàn àwọn ènìyàn mi bí ẹ̀yin ó sì gba ọkàn tí ó tọ̀ yín wá làbí ẹ̀yin wàá sì bà mí jẹ́ láàrin àwọn ènìyàn mi nítorí ìkúnwọ́ ọkà bàbà àti nítorí òkèlè oúnjẹ láti pa ọkàn tí kì bá kú àti láti gba àwọn ọkàn tí kì bá wà láàyè là nípa ṣíṣèké fún àwọn ènìyàn mi tí ń gbọ́ ìké yín nítorí náà báyìí ni olúwa ọlọ́run wí kíyèsí mo dojúkọ àwọn tìmtìm yín tí ẹ̀yin fi ń ṣọdẹ ọkàn níbẹ̀ láti mú wọn fò èmi ó sì yà wọn kúrò lé apá yín èmi ó sì jẹ́ kí àwọn ọkàn náà lọ àní àwọn ọkàn tí ẹ̀yin ń dọdẹ láti mú fò gèlè yín pẹ̀lú ni èmi ó ya èmi ó sì gba àwọn ènìyàn mi lọ́wọ́ yín wọn kì yóò sì sí lọ́wọ́ yín mọ́ láti máa dọdẹ wọn ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa nítorí pé èké lé ẹ̀yin fi mú ọkàn àwọn olódodo káàánú àwọn ẹni tí èmi kò mú káàánú ẹ̀yin sì mú ọwọ́ ènìyàn búburú le kí ó má bàa padà kúrò lé ọ̀nà búburú rẹ̀ nípa ṣíṣe ìlérí ìyè fún un nítorí náà ẹ̀yin kì yóò rí asán mọ́ ẹ kì yóò sì máa fọ àpọ̀ṣẹ nítorí tí èmi ó gba àwọn ènìyàn mi kúrò lé ọwọ́ yín ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí ìkẹrìnlá. Àwọn kan nínú àwọn àgbà Ísírẹ́lì sì wá sọ́dọ̀ mi, wọ́n sì jókòó níwájú mi. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ọmọ ènìyàn, àwọn ọkùnrin wọ̀nyí ti gbé òrìṣà wọn sí ọkàn wọn, wọ́n sì fi ohun ìdìgbòlù àìṣedédé wọn síwájú wọn. Èmi ò wá jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ mi rárá bí. Nítorí náà, sọ fún wọn kí o sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí. Olúkúlùkù ọkùnrin ilé Ísírẹ́lì tí ó gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀ tí ó sì fi ohun ìdìbòlù àìṣedédé rẹ̀ síwájú rẹ̀ tí ó sì wá sọ́dọ̀ wòlíì èmi olúwa yóò da ẹni tí ó wá lóhùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ òrìṣà rẹ̀ kí èmi bá lè mú ilé Ísírẹ́lì lé ọkàn ara wọn nítorí gbogbo wọn di àjèjì sí mi nípasẹ̀ òrìṣà wọn nítorí náà wí fún ilé Ísírẹ́lì pé báyìí ni olúwa ọlọ́run wí ẹ ronú pìwàdà kí ẹ sì yí padà kúrò lọ́dọ̀ òrìṣà yín kí ẹ sì yí ojú yín kúrò nínú ohun èrí yín nítorí olúkúlùkù nínú ilé Ísírẹ́lì tàbí nínú àlejò tí ó ṣe àtìpó ní Ísírẹ́lì tí ó yẹ ara rẹ̀ kúrò lọ́dọ̀ mi tí ó sì gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀ tí ó sì fi ohun ìdìbòlù àìṣedédé rẹ̀ síwájú rẹ̀ tí ó sì tọ wòlíì kan wá láti béèrè lọ́wọ́ rẹ̀ ní ti èmi èmi olúwa yóò dá lóhùn tìkálà mi èmi ó sì dojúkọ ọkùnrin náà èmi ó sì fi ṣe àmì àti òwe èmi ó sì ké kúrò láàrin àwọn ènìyàn mi ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa bí a bá sì tan wòlíì náà jẹ nígbà tí ó sọ nǹkan èmi olúwa ni mo ti tan wòlíì náà jẹ èmi ó sì nawọ́ mi lé èmi ó sì rún kúrò láàrin Ísírẹ́lì ènìyàn mi awon ni yo si ru iya aise dede won iya woli na yo ri gege bi iya eni ti o bere lodo re ki le Israeli ma ba sako lo kuro lodo mi mo ki won ma ba fi gbogbo ere koja won ba ara won je mo sugbon ki won ki o le je eniyan mi ki emi si le je olorun won ni oluwa olorun wi oro oluwa si tun to mi wa wi pe omo eniyan nigba ti ile na ba se si mi nipa ere koja buburu nigba na ni emi o nawo mi le emi o si se opa onje inu re emi o si ran eyan si emi o si ke eniyan ati eranko kuro ninu re bi awon okunrin meta won yi Noah Daniel ati Job ti le wa ninu re kike mi ara won ni won fi ododo won gbala ni oluwa olorun wi bi mo ba je ki eranko buburu koja laarin ile na ti won si ba je to be ti o di ahoro ti enikan ko le laaja nitori awon eranko na bi awon okunrin meta won yi ti le wa ninu re oluwa olorun wi pe bi mo ti wa won ki yo gba omokunrin tabi omobirin la awon nikan ya o gbala sugbon ile na yo di ahoro tabi bi mo mu ida wa sori ile na ti mo si wi pe ida la ile na ja to be ti mo ke eniyan ati eranko kuro ninu re bi awon okunrin meta yi ti le wa ninu re oluwa olorun wi pe bi mo ti wa won ki yo gba omokunrin tabi omobirin la sugbon awon ti kara won nikan le o gbala tabi bi mo ran ajakale arun si ile na ti mo si da irunu mi le ni eje lati ke eniyan ati eranko kuro ninu re bi Noah Daniel ati Job ti le wa ninu re oluwa olorun wi pe bi mo ti wa won ki yo gba omokunrin tabi omobirin la iki okan ara won ni awon o fi ododo won gbala nitori bayi ni oluwa olorun wi melo melo ni nigba ti mo ba ran awon idajo kikan mi mererin sori Jerusalem ida ati iyan ati eranko buburu ati ajakale arun lati ke eniyan ati eranko kuro ninu re sugbon kiyesi inu re le oko awon ti a o yo sile ti a o mu jade wa ati omokunrin ati omobirin kiyesi won o jade toyin wa eyin o si ri ona won ati ise won a o si tuyin ninu ni ti ibi ti emi ti mu wa sori Jerusalem ati ni ti gbogbo ohun ti mo ti mu wa sori re won o si tuyin ninu nigba ti eyin ba ri ona won ati ise won eyin o si mo pe emi ko se gbogbo ohun ti mo ti se ninu re le ainidi ni oluwa olorun wi iwe woli Ezekieli ori ikeedogun oro oluwa si to mi wa wipe omo eniyan kini igi ajara fi ju igi kigi lo tabi ju eka ti o wa laarin igi igbo a le mu igi lara re se ise kise tabi eniyan le mu eekan lara re lati fi ohunkohun ko sori re kiyesi a ju sinu ina bi igi iná si jo ipekun re mejeji aarin re si jona o aye fun ise kise bi kiyesi nigba ti o wa le odidi ko ye fun ise kan melo melo ni ki yo si ye fun ise kise nigba ti iná ba ti jo yo si jona nitori na bayi ni oluwa olorun wi bi igi ajara laarin igi igbo ti mo ti fi fun iná bi igi bee ni emi o fi ara Jerusalem se emi o si doju mi ko won won o jade kuro ninu iná kan iná miran yo si jo won eyin o si mo pe emi ni oluwa nigba ti mo ba doju ko won emi o si so ile na di ahoro nitori ti won ti dese ni oluwa olorun wi
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli, ori ikerindilogun, oro oluwa tun to mi wa wipe omo eniyan, je ki Jerusalem mo ohun irira re, si wipe bayi ni oluwa olorun wi si Jerusalem, ibi re ati ile ibi re ni ati ile Kenani wa, ara Amori ni baba re, ara Hiti si ni iya re, ati ni ti ibi re, a ko da o ni iwo ni ijo ti a bi o. Bẹ́ẹ̀ni a kò wẹ̀ ọ́ nínú omi láti mú ọmọ a kò fi iyọ̀ pa ọ́ lára rárá bẹ́ẹ̀ni a kò fi ọ̀já wé ọ rárá kò sí ojú tí ó káàánú fún ọ láti ṣe ọ̀kan nínú nǹkan wọ̀nyí fún ọ láti ṣe ìyọnu sí ọ ṣùgbọ́n nínú ìgbẹ́ ni a gbé ọ sọ sí fún ìkórira ara rẹ ní ìjọ tí a bí ọ nígbà tí mo sì kọjá lọ́dọ̀ rẹ tí mo sì rí ọ tí a tẹ̀ ọ mọ́lẹ̀ nínú ẹ̀jẹ̀ ara rẹ mo wí fún ọ nígbà tí ìwọ wà nínú ẹ̀jẹ̀ rẹ pé yè ní tòótọ́ mo wí fún ọ nígbà tí ìwọ wà nínú ẹjẹ rẹ pé yè èmi ti mú ọ bí si bí ìrudì ìtànná ìgbẹ ìwọ sì ti pọ si o sì ti di ńlá ìwọ sì gba ohun ọṣọ tí ó ti inú ọṣọ wá aṣọ ọmú rẹ yọ irun rẹ sì dàgbà nígbà tí ó jẹ wípé ìwọ ti wà ní hòhò tí ó sì wà gólótó nígbà tí mo sì kọjá lọdọ rẹ tí mo sì wò ọ kíyèsí ìgbà rẹ jẹ ìgbà ìfẹ mo sì na aṣọ mi bọ ọ mo si bo ihoho re ni toto mo bura fun o mo si ba o damajemu ni oluwa olorun wi iwo si ditemi nigba na ni mo fi omi we o ni toto mo wo eje re kuro lara re patapata mo si fi ororo kun o lara mo wo o laso onise ona pelu mo si fi awo bagiri wo ni bata mo si fi aso gbo daradara di o ni amure yika mo si fi aso sedabo o mo si fi ohun oso se oloso pelu mo si fi jufu bo o lowo mo si fi ewon ko ile orun mo si fi oruka si o ni imu mo si fi oruka bo o leti mo si fi ade daradara de o lori bayi ni a fi wura ati fadaka se oloso aso re si je ogbo daradara ati sheda ati aso onise ona iwo je iye fun daradara ati oyin ati ororo iwo si ni ewa gidigidi iwo si gbile di ijoba kan okiki re si kan laarin awon keferi nitori ewa re nitori iwo pe nipa ewa mi ti mo fi si o lara ni oluwa olorun wi sugbon iwo gbekele ewa ara re o si ku wa panshaga nitori okiki re o si da gbogbo agbere re sori olukulupu eni ti n koja ti re ni iwo si mu ninu ewu re iwo si fi aso alarabara se ibi giga re loso o si ku wa panshaga nibe iru nkan be yo de pe ni ki yo ri be iwo si mu ohun oso elewa re ninu owura mi ati ninu padaka mi ti mo ti fun o iwo si se aworan okunrin fun ara re o si fi won se panshaga iwo si mu ewu onise ona re o si fi bo won iwo si gbe ororo mi ati turari mi kale niwaju won ounje mi pelu ti mo ti fun o iyefun daradara ati ororo ati oyin ti mo fi bo iwo ti le gbe kale niwaju won fun orun didun bayi ni o si ri ni oluwa olorun wi pelu pelu iwo ti mu awon omo re okunrin ati awon omo re obirin ti iwo ti bi fun mi awon wonyi ni iwo si ti fi rubo si won lati je ohun kekere ani eyi ninu iwa panshaga re ti iwo ti pa awon omo mi ti o si fi won fun ni lati mu won koja laarin na fun won ati ni gbogbo ohun irira re ati panshaga re iwo ko ranti ojo iwe re nigba ti iwo wa ni hoho ti o si wa goloto ti a si ba o je ninu eje re o si se leyin gbogbo iwa buburu re egbe egbe ni fun o ni oluwa olorun wi ti iwo si ko ile giga fun ara re ti iwo si se ibi giga ni gbogbo ita fun ara re iwo ti ko ibi giga re ni gbogbo ikorita o si ti so ewa re di ikorira o si ti ya ese re si gbogbo awon ti n koja o si so panshaga re di pupo iwo ti ba awon ara egypti aladugbo re ti o sanra se agbere o si ti so panshaga re di pupo lati mu mi binu kiyesi emi si ti nawo mi le olori mo si ti bu ounje re ku mo si fi o fun ife awon ti o korira re awon omobirin filistia ti iwa ifekufe re ti loju iwo ti ba awon ara asiria se panshaga pelu nitori iwo ko ni ite lorun ni toto iwo ti ba won se panshaga sibe sibe ko si le te olorun iwo si ti so agbere re di pupo lati ile kenani de kaldia sibe sibe eyi ko si te olorun nihin yi oluwa olorun wipe aya re ti se alailera to ti won se nkan wonyi ise agide panshaga obirin niti pe iwo ko ile giga re ni gbogbo iporita ti o si se bi giga re ni gbogbo ita iwo ko si wa dabi panshaga obirin niti pe iwo gan oya sugbon gege bi aya ti o se panshaga ti o gba alejo dipo opo re won fi ebun fun gbogbo awon panshaga sugbon iwo fi ebun re fun gbogbo awon olufe re iwo si ta won lo re ki won le to wa ni iha gbogbo fun panshaga re eyi ti o yato si ti awon obirin miran si nbe ninu re ninu panshaga re ti enikan ko tele o lati se panshaga ati niti pe iwo n tore ti a ko si tore fun o nitori na iwo yato nitori na iwo panshaga gbo oro oluwa bayi ni oluwa olorun wi nitori ti a da egbin re jade ti a si ri ikoko re nipa panshaga re pelu awon olufe re ati pelu gbogbo orisa irira re ati nipa eje awon omo re ti mo fi fun won si kiyesi emi o ko gbogbo awon olufe re jo awon eni ti iwo ti ba jaye ati gbogbo awon ti iwo ti fe pelu gbogbo awon ti iwo ti korira ani emi o gba won jo kaakiri si o emi o si fi ihoho re han won ki won ki o le ri gbogbo ihoho re emi o si da o lejo gege bi ati da awon obirin lejo ti o ba igbeyawo je ti won si ta eje sile emi o si fi eje fun o ni irunu ati ni ijowu emi o si fi o le won lowo pelu won si wo ibi giga re won si wo ibi giga re pale won si bo aso re pelu won si gba ohun oso re didara won si fi o sile ni ihoho ati ni goloto won si mu egbe kan wa si o pelu won si so le okuta won si fi ida won gun oyo won si fi na kun gbogbo ile re, won si mu idajo se si o lara niwaju obirin pupo, emi o si je ki o fi panshaga re mo, iwo pelu iyo si fun ni ni oya mo, be ni emi o je ki irunu mi si o ki o da owu mi yo si kuro lodo re, emi o si dakeje emi ki yo binu mo, nitori pe iwo ko ranti ojo iwe re, sugbon o si mu mi kanra ninu gbogbo nkan wonyi, si kiyesi nitori na emi pelu osan esan ona re si o lori ni Oluwa Olorun wi, iwo ki yo si se ifekufe yi lori gbogbo ohun irira re mo, kiyesi olukulupe ni tin powe ni yo powe yi si o wi pe bi iya ti ri be ni omo re obirin, iwo ni omo iya re ti o po opo re ati awon omo re, iwo ni arabinrin awon arabinrin re ti o ko awon opo won ati awon omo won, ara Hiti ni iya re, ara Amori si ni baba re, egbon re obirin si ni Samaria, oun ati awon omobirin re tin gbe owo osi re ati aburo re obirin tin gbe owo otun re ni Sodomu ati awon omo re obirin, sugbon iwo ko rin ni ona won, iwo ko si se gege bi irira won, sugbon bi eni pe ohun kekere ni eyi ni iwo baje ju won lo ni gbogbo ona re, Oluwa Olorun wi pe bi mo ti wa Sodomu arabirin re, oun tabi awon omo re obirin ko se gege bi iwo ti se, iwo ati awon omo re obirin, kiyesi ese Sodomu arabirin re niyi, irera, ounje ajeyo ati opolopo oraye wa ninu re ati ninu awon omo re obirin, be ni oun ko mu owo talaka ati alaini lokun, won si gberaga, won si se ohun irira niwaju mi, nitori na ni mo mu won kuro gege bi mo ti ri pe o dara, be ni Samaria ko daabo ese re, sugbon iwo so ohun irira re di pupo ju won lo, o si ti da awon arabirin re lare ninu gbogbo ohun irira re ti iwo ti se, iwo pelu ti o ti da awon arabirin re lebi iru itiju ara re, nitori ese re ti iwo ti se ni ise irira ju won lo, awon se olododo ju iwo lo, nitooto ki iwo ki o damu pelu si iru itiju re niti pe iwo da awon arabirin re lare, nigba ti mo ba tun mu igbekun won wa, igbekun Sodomu ati awon omo re obirin pelu igbekun Samaria ati awon omo re obirin, nigba na ni emi o tun mu igbekun awon onde re wa laarin won, ki iwo ki o le ru itiju ara re ki o si le damu ni gbogbo eyi ti o ti se, niti pe iwo je itunu fun won, nigba ti awon arabirin re Sodomu ati awon omo re obirin ba pada si ipo won isaju, ti Samaria ati awon omo re obirin ba pada si ipo won isaju, nigba na ni iwo ati awon omo re obirin yo pada si ipo yin isaju, nitori enu re ko da orupo Sodomu arabirin re ni ojo irira re, ki a to ri iwa buburu re bi akoko ti awon omobirin Siria gan o ati gbogbo awon ti o wa yi ka, awon omobirin Filistia ti o gan o kaakiri, iwo ti ru ifekufe re ati ohun irira re ni Oluwa wi, nitori bayi ni Oluwa Olorun wi, emi o tile ba olo gege bi iwo ti se, ti iwo ti gan ibura nipa biba majemu je, sugbon emi o ranti majemu mi pelu re ni ojo iwe re, emi o si gbe majemu ayeraye kale fun o, iwo si ranti ona re, oju o si ti o nigba ti iwo ba gba awon arabirin re, egbon re ati aburo re, emi o si fi won fun o bi omobirin, sugbon ki se nipa majemu re, emi o si gbe majemu mi kale pelu re, iwo si mo pe emi ni Oluwa, ki iwo ki o le ranti, ki o si le damu, ki iwo ki o ma si le yenu re mo, nitori itiju re nigba ti inu mi ba tutu si o, nitori ohun ti iwo ti se ni Oluwa Olorun wi. Iwe woli Ezekieli, ori iketadinlogun, oro Oluwa si tomi wa wipe ome eniyan, pa alokan, si pa owe kan fun ile Israeli, si wipe bayi ni Oluwa Olorun wi, idi nla kan pelu apa nla, alapa gigun, okun fun iye, ti o ni awo alarabara wa si Lebanoni, o si mu eka igi kedari ti o ga julo, o ki ori omunu eka re kuro, o si mu lo si ile owo kan, o gbe kale ni ilu awon onisowo, o mu ninu irugbin ile na pelu, o si gbin sinu oko daradara kan, o si fi si ibi omi nla, o si gbe kale bi igi wilo, o si dagba, o si di igi ajara ti o bo ti o kuru, eka eni ti o te sodo re, gbogbo re si wa labe re, be ni o di ajara, o si pa eka, o si yo omunu jade, idi nla miran si wa pelu apa nla ati iye pupo, si kiyesi ajara yi te gbogbo re sodo re, o si yo eka re sodo re ki o le ma bomi si ninu aporo ogba re, ile rere lebo omi nla ni a gbin si ki o le ba yo eka jade ki o si le so eso ki o le je ajara rere, wipe bayi ni Oluwa Olorun wi, yo agba, oun ki yo hu gbongbo re, ki yo se ka eso kuro, ki o le ro yo ro ninu gbogbo ewe riru re ani laisi agbara nla tabi eniyan pupo lati faatu pelu gbogbo re nitooto kiyesi bi ati gbin yi yo agba ki o are patapata nigbati afefe ila orun ba kan yo re ninu aporo ti o ti ku oro oluwa si to mi wa wipe so ni isisin yi fun olote ile na pe eyin ko mo nti nkan won yi ja si so fun won kiyesi oba babiloni de jerusalemu o si ti mu oba ibe ati awon omo alade ibe o si mu won pelu re lo si babiloni o si ti mu ninu iru omo oba o si ba adamajemu o si ti mu bura o si mu awon alagbara ile na pelu ki ijoba na le je alailola ki o ma le gbe ara re soke ki o le duro nipa pipa majemu re mo sugbon o n sote si ni riran awon ipo re lo si egypt ki won ki o le fi esin fun ati eniyan pupo yo asan eni tin se iru nkan won yi yo abo tabi yo dale tan ki o si bo oluwa olorun wi pe bi mo ti wa ni tooto ibi ti oba n gbe ti o fi ijoba ibura eni ti o gan majemu eni ti o si baje ani lodo re laarin babiloni ni yo ku be ni farao ti ohun ti ogun re ti o le agbara ati egbe nla ki o se fun ninu ogun nipa mimo odi ati kiko le iso ti o le agbara lati ke eniyan pupo kuro nitori ti o gan ibura nipa didale kiyesi o ti fi owo re fun ni o si ti se gbogbo nkan wonyi ki yo bo nitori na bayi ni oluwa olorun wi bi mo ti wa dajudaju ibura mi ti o ti gan ati majemu mi ti o ti ga ani ohun ni emi o san si ori ohun ti kalara re emi o si na awon mi si lori a o si mu ninu ege mi emi o si mu de babiloni emi o si ba rujo nibe nitori ese ti o ti da si mi ati gbogbo awon isansa re pelu gbogbo awon egbe ogun re ni yo ti oju idasubu awon ti o si ku ni a o tuka si gbogbo efufu eyin o si mo pe emi oluwa ni o ti so bayi ni oluwa olorun wi emi o mu ninu eka ti o ga julo ninu igi kedari giga emi o si lo emi o ke omunu eka kan kuro ninu omunu eka re emi o si gbin sori oke giga kan ti o si han lori oke giga ti israeli ni emi o gbin si yo si yo eka yo si so eso yo si je igi kedari daradara labe re ni gbogbo eye oniruuru iye o si gbe ninu ojiji eka re ni won o gbe gbogbo igi inu igbe ni yo si mo pe emi oluwa ni o ti mu igi giga wale ti mo ti gbe igi rire le soke ti mo ti mu igi tutu gbe ti mo si ti mu igi gbigbe ruwe emi oluwa ni o ti so ti mo si ti se.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli ori ikejidilogun oro Oluwa tun to mi wa wi pe kini eyin ro ti eyin fi npo we yi ni ti ile Israeli awon baba ti Jesu ajara kikan
3: ehin awon mo si kan
1: Oluwa Olorun wi pe bi mo ti wa eyin ki yo ri aye lati po we yi mo ni ile Israeli kiyesi gbogbo okan ni temi gege bi okan baba ti je temi be ni temi ni okan omo pelu okan ti o ba se ohun o ku sugbon bi eniyan kan ba se olooto ti o si se eyi ti o to ati eyi ti o ye ti ko si jeun lori oke ti ko si gbe oju re soke si awon orisa ile Israeli ti ko si ba obirin aladugbo re je ti ko si sumo obirin ti o wa ninu aimo re ti ko si ni enikan lara sugbon ti o fi ohun ogo nigbese fun ti ko fi agbara ko enikeni ti o ti fi ounje re fun eni ti ebi n pa ti o si ti fi ewu bo eni ihoho eni ti ko fi funi lati gba eda bẹẹni ko gba elekele ti o ti fa ọwọ rẹ kuro ninu aise deede ti o ti mu idaju otito se laarin ọkunrin ati ọkunrin ti o ti rin ninu ase mi ti o si ti pa idaju mi mo lati huwa titọ o n se olooto yiye ni yo ye ni oluwa olorun wi bi o ba bi ọmọkunrin kan ti se ọlọsa oluta ẹjẹ sile ti o si n se ohun ti o jọ ọkan ninu nkan wọnyi si arakunrin rẹ ti ko si se ọkan ninu gbogbo ise won ni ṣugbọn ti o tilẹ ti jẹun lori oke ti o si ba obinrin aladugbo rẹ jẹ ti o ti ni talaka ati alaini lara ti o ti fi agbara koni ti ko mu ohun ogo pada ti o ti gbe oju rẹ soke si orisa ti o ti se ohun irira ti o ti fi funni lati gba ẹda ti o si ti gba ele ohun aye bẹẹ ohun ki yo ye ohun ti se gbogbo ohun irira wọnyi kiku ni yo ku ẹjẹ rẹ yo wa lori rẹ ti kiyesi bi o ba bi ọmọkunrin ti o ri gbogbo ẹsẹ baba rẹ ti o ti se ti o si bẹru ti ko si se iru re ti ko si jeun lori oke ti ko gboju re soke si orisa ile Israeli ti ko ba obirin aladugbo re je ti ko ni enikan lara ti ko da ohun ogoduro ti ko fi agbara koni sugbon ti o ti fi onje re fun eni ti ebi npa ti o si ti fi ewu bo eni hoho ti o ti mu owo re kuro lara eni ni lara ti ko ti gba eda tabi ele ti o ti mu idajo mi se ti o ti rin ninu ase mi ohun ki yo ku nitori aise dede baba re yiye ni yoye yo se ti baba re nitori ki o fi ikani ni lara ti o fi agbara ko arakunrin re ti o se yi ti ko dara laarin eniyan re kiyesi ohun ti le ku ninu aise dede re sugbon eyin wi pe e se omo ku aru aise dede baba nigba ti omo ti se yi ti o to ati eyi ti o ye ki o si ti pa gbogbo ase mi mo ti o si ti se won yiye ni yoye okan ti o ba se ohun o ku omo ki yo ru aise dede baba be ni baba ki yo ru aise dede omo ododo lododo yo wa lori re iwa buburu eniyan buburu yo si wa lori re sugbon bi eniyan buburu ba yi pada kuro ninu gbogbo ese re ti o ti da ti o si pa gbogbo ase mi mo ti o si se eyi ti o to ati eyi ti o ye yiye ni yoye ohun ki yo ku gbogbo ere koja re ti o ti se a ki yo ranti won si ninu ododo re ti o ti se ni ohun o ye emi a ni inu didun rara pe ki eniyan buburu ki o ku ni oluwa olorun wi ko se pe ki o yi pada kuro ninu ona re ki o si ye sugbon nigba ti olododo ba yi pada kuro ninu ododo re ti o si huwa ise dede ti o si se gege bi gbogbo irira ti eniyan buburu nse ohun wa ye gbogbo ododo re ti o ti se ni a ki yo ranti ninu irekoja re ti o ti se ati ninu ese re ti o ti da ninu won ni yo ku sugbon eyin wi pe ona oluwa ko gun gbọ́ ní ìsinsìnyí ìwọ ilé Israeli ọ̀nà mi kò wá gún ọ̀nà tí yín kọ́ kò gún nígbà tí olódodo kan bá yí padà kúrò nínú òdodo rẹ̀ tí ó sì hùwà àìṣedédé tí ó sì kú nínú wọn nítorí àìṣedédé rẹ̀ tí ó ti ṣe ni yóò kú ẹ̀wẹ̀ nígbà tí ènìyàn búburú bá yí padà kúrò nínú ìwà búburú rẹ̀ tí ó ti ṣe tí ó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ òun ó gba ọkàn rẹ̀ là láàyè nítorí pé ó bẹ̀rù ó sì yí padà kúrò nínú gbogbo ìrékọjá rẹ̀ tí ó ti ṣe yíyè ni yóye ohun kì yóò kú ṣùgbọ́n ilé Israeli wípé ọ̀nà olúwa kò gún ilé Israeli ọ̀nà mi kò agún ọ̀nà tí yín kọ́ kò gún nítorí náà èmi ò dá yín lẹ́jọ́ ilé Israeli olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ ni olúwa ọlọ́run wí ẹ yí padà kí ẹ sì yí kúrò nínú gbogbo ìrékọjá yín bẹ́ẹ̀ ni àìṣedéédé yín kì yóò jẹ́ ìparun yín ẹ ta gbogbo ìrékọjá yín nù kúrò lọ́dọ̀ yín nípa èyí tí ẹ̀yin fi rékọjá ẹ sì dá ọkàn titun àti ẹ̀mí titun fún ara yín nítorí kíni ẹ̀yin ó ṣe kú ilé Israeli nítorí pé èmi kò ní inú dídùn sí ikú ẹni tí ó kú ni olúwa ọlọ́run wí nítorí náà ẹ yí ara yín padà kí ẹ sì yè. Orí ìkọkàndínlógún pẹ̀lú ìwọ pohùn rere ẹkún fún àwọn ọmọ aládé Israeli sì wípé kíni ìyá rẹ abo kìnìún ó dùbúlẹ̀ láàrin kìnìún ó bó àwọn ọmọ rẹ̀ láàrin ọmọ kìnìún ó sì tọ́ ọ̀kan nínú ọmọ rẹ̀ dàgbà ó di ọmọ kìnìún ó sì kọ́ àti ṣọdẹ ó pa ènìyàn jẹ àwọn orílẹ̀-èdè pẹ̀lú gbúro rẹ̀ a mú nínú ihò wọn wọ́n sì fi ẹ̀wọ̀n mú lọ sí ilẹ̀ Íjíbítì nígbà tí ó sì ri pé òun sì dúró tí ìrètí rẹ̀ sì sọnù nígbà náà ni ó mú òmíràn nínú ọmọ rẹ̀ ó sì sọ ọ́ di ọmọ kìnìún òun sì lọ sókè lọ sódò láàrin àwọn kìnìún ó di ọmọ kìnìún ó sì kọ́ láti ṣọdẹ ó sì pa ènìyàn jẹ òun sì mọ àwọn opó wọn ó sì sọ ìlú ńlá wọn di ahoro ilẹ̀ náà di ahoro àti ẹkún rẹ̀ pẹ̀lú nípa ariwo kíké ramúramù rẹ̀ nígbà náà ni àwọn orílẹ̀-èdè kò tì í níhà gbogbo láti ìgbèríko wá wọ́n sì na àwọn wọn lé lórí a mú nínú ihò wọn wọ́n sì fi sínú ẹ̀ṣọ́ nínú ẹ̀wọ̀n wọ́n sì mú un wá sọ́dọ̀ ọba bábílónì wọ́n mú un lọ sínú ìlú olódi kí a má bàa gbọ́ ohun rẹ̀ mọ́ lórí òkè Ísírẹ́lì ìyá rẹ̀ dàbí àjàrà kan nínú ẹ̀jẹ̀ rẹ̀ tí a gbìn sí etí odò òun kún fún èso ó sì kún fún ẹ̀ka nítorí ọ̀pọ̀lọpọ̀ odò ó sì ní ọ̀pá tí ó le fún ọ̀pá adé àwọn tí ó jẹ oyè gíga rẹ̀ lè agbéga láàrin ẹ̀ka gígùn ó sì farahàn nínú gíga rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka rẹ̀ ṣùgbọ́n afàátu ní ìrunú awọ́ ọlulẹ̀ ẹ̀fúfù ìlà òun sì gbé èso rẹ̀ ọ̀pá líle rẹ̀ ti ṣẹ́ ó sì rọ iná jó oorun ní ìsinsìnyí a sì gbìn sí aginjù ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ òǹgbẹ iná sì jáde láti inú ọ̀pá kan nínú ẹ̀ka rẹ̀ tí ó ti jó èso rẹ̀ run tó bẹ́ẹ̀ tí kò fi ní ẹ̀ka tí ó le láti ṣe ọ̀pá láti joyè èyí ni ohun rere ẹkún yóò sì jẹ́ ohun rere ẹkún.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Olorun alaanu adupe lowo yin o je ayo okan wa lati wa se waju yin nitori wo pe amo pe nigba ti a ba wa e o so okun adi imole amo pe nigba ti a ba wa aisan yo pora amo wo pe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa amo pe nigba ti a ba wa e o tan imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa amo pe nigba ti a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni dande kuro ninu awon nkan won yi to nda wa loro amo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbo adura wa a nbebe we pe bi a ti wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si nbere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbo adura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe e ti gbo ni oruko Jesu Christ Oluwa wa loni mo soro nipa igbagbo o ye ki a mo wi pe ati ma soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma n gba bi abawo Heberu ori kokanla ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi owo wa ko ba ti te ohun ti a n fe ṣugbọn ti emi Olorun jeri ninu okan wa lẹyin igba ti a ti gbadura we pe ohun yi ti a ko ti ri yo je ti wa eyi ni a n pe ni igbagbo bi a ba n reti ohun kan ti ko si ti de ṣugbọn ti a ni idaniloju ti a si ni ifọkanbalẹ ninu okan wa we pe Olorun ki yo je wa kole ati we pe Olorun yo fun wa ni nkan wọnyi a si ni idaniloju yi a ni ijeri yi ninu okan wa eyi ni a n pe ni igbagbo boya o ti n gbadura fun ọmọ rẹ wipe iyipada titun yo de ninu omo re ṣugbọn o dabi eni wipe ohun to n reti ko ti te olowo ko ti ri ki o fi oju ara ri ṣugbọn o ni idaniloju emi Olorun si n jeri ninu okan re wipe nkan ti o ti gbadura fun yi wipe dandan Olorun yo se wipe o tile ti se ka foju ri loku eyi ni a n pe ni igbagbo boya o n gbadura fun oko re wipe iyipada rere ninu ebi iyipada rere ni ti ise iyipada ni ti igbega yo de ṣugbọn a ko ti fi oju ri lojukoju a ko ti ri igbega tabi iyipada ti a n bere lojukoju ṣugbọn a ni idaniloju ninu ọkan wa balẹ wepe Olorun ti se paapaa bi a ko tile ti foju ri emi Olorun si n ba emi wa jeri wepe Olorun ti gbọ adura wa inu wa bẹ si ni dun bí a kò tí fojú rí bí a kò tilẹ̀ tí rí síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé Ọlọ́run ti ṣe é èyí ni a ń pè ní ìgbàgbọ́ ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere bí a bá ń sọ àwọn alàgbà kì í ṣe àwọn tí wọ́n léwó lórí a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run a n sọ nipa awon alagba awon baba wa ninu igbagbo gege bi Abrahamu ti o je wipe bi ileri ti Olorun se fun bi owo re ko tile ti ite sibesibe o n yo wo apere yi ninu Romu ori kerin Romu ori kerin ninu lati ese iketadinlogun gege bi a ti ko pe mo ti fi ọ ṣe baba orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí ò ń gbàgbọ́ Ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà jẹ́ kí ó yọ wípé ní àkókò yìí Abrahamu kò tí ì bí ọmọ ìlérí ṣùgbọ́n a ti ṣe ìlérí fún un a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí i Ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí èyí ni a ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí eni ti o gbagbo ni ireti ki o le di baba orilede popo gege bi eyi ti ati wipe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo koro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi igbagbo siye meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o n fi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o n ba ti leri ohun si le se ini a pe ni igbagbo wipe bi a ko ti le ti ipoju ri sugbon ati gbadura debi wipe emi olorun ba emi wa jeri o si je ki o da wa loju wipe ohun ti a n beere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti a be sinu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokanbale wipe ma dupe lowo olorun ohun to n beere olorun ti se ma yin olorun logo nitori wipe ohun to n beere olorun ti fi ifo bi o ti le je wipe o ko ti ri nigbati o ba be sinu yin olorun logo nigbati o ba be sin dupe nigbati o ba be sin bu ola fun olorun nigbati o ba be sin ki olorun nigbati o ba be sin so nipa agbara nla olorun bi o ti le je pe o ko ti fi oju ri nkan woye yi ni a n pe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese ikefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o n be ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eni o n so fun wa wipe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wipe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa nigba gbogbo bi a ba ni igbagbo wipe a ma ke pe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa sile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yio so osi ati ise wa yio so di ayo igbagbo yio mu wa kuro ninu okunkun yio mu wa sinu imole igbagbo yio yi atubotan aye wa yio yi pada igbagbo yio mu wa kuro ninu ona to lo si orun apadi yio mu wa si ona ti o lo si orun rere ni eda keji aigbagbo yio so ayo di ibanuje aigbagbo yio ya wa nipa kuro lodo olorun kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti n dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti n ba olorun soro eni a fi n so ni asale yi nipa ohun igbagbo tabi ki akoko wipe oro ti igbagbo ma n so lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma n so ki a to ku igbagbo yio ma soro bi a ti e wa ni ibi to je wipe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yio si ma soro bakan naa bi o ba wo ise awon aposteli ori keje ese ikarundinlogota ise awon aposteli ori keje ese ikarundinlogota sugbon ohun ko fun emi mimo o tejumo orun o si ri ogo olorun ati jesu n duro le owo otun olorun ohun si we pe wo mo ri orun si sile ati omo eniyan duro le owo otun olorun nigba naa li won kigbe le ohun rara won si di eti won won si fi okan kan rolu won si wo seyin ode ilu won so ni okuta awon eleri si fi aso won lele li ese omokunrin kan ti an pe ni Saulu sugbon won so Stefanu li okuta o si ke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi bi o ba wo ibi ti a kai daadara o ri wi pe nipa igbagbo ni Stefanu ni o fi soro o ti an gbo lenu re ni ohun igbagbo wo wi pe o kun fun emi mimo nigba ti a fe yan Stefanu o yi ni arika nipa re wi pe o kun fun igbagbo o kun fun ogbon Olorun o si kun fun emi mimo pelu nihin ni an se nu ni bi ni si nihin de an so le okuta oni wo mo ri Jesu duro le owo otun Olorun ri wo pe Jesu ko so nkohun nisinsiyi sugbon o duro li owo otun Olorun ba oni Stefanu se mo pe ki se wo pe Jesu duro gege bi oni dajo ki se wo pe Jesu duro gege bi eni ti o fe da lebi wo pe boya Stefanu ti so ohun kan ti ko dun mo Olorun ninu ohun kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo we pe Jesu duro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe ohun lo sile gege bi eni ti o fe ki ohun kaabo si ijoba Olorun ohun ti o fi mo ni we pe o ni igbagbo ninu Olorun emi Olorun ba emi re jeri we pe ohun je ti Olorun ati wipe Jesu papa o je olurapada ati oludande ohun eyi ni an so nipa igbagbo wipe ni oju eku eni ti o ba ni igbagbo oro enu re yo je oro igbagbo eni ti o ba ni igbagbo bi o ti le nku lo yo ma wipe mu nlo sile yo ma wipe ati pese ade ogo sile fun mi yo ma wipe mo mo wipe ninu ile baba mi opolopo ebugbe nibe iba ma se be emi iba ti so fun yin ati wipe emi lo ipese aye sile fun yin wipe nigba ti mo ba si setan emi o pada wa lati mu yin lo si odo ara mi eni ti o ba ni igbagbo titi di oju iku ni o ma wipe mu lo si ilu orun mu lo si ibi rere eni ti o ba ni igbagbo bi o ti le wa ni enu bodi orun bayi yo ma wipe mo fe wole nitori wipe mo ni oruko ninu iwe iye eyi ni a fi mo awon ti o ni igbagbo ninu aye ohun won yo ma soro igbagbo ni oju iku oro enu won yo ma je oro igbagbo wo ma ni ireti ati idakoro idaniloju ninu oro ati ileri Olorun sugbon eni ti o ba ni aigbagbo yo ma damu yo ma si emeji gere ti o ba ti ni inu ni bini tabi ajalu tabi edun okan kan o ma gbo lati enu re be ni wipe Olorun ko fe mi be ni wipe ko so ti mo le se to le se daradara bẹni wipe Olorun ki gbadura mi bẹni wipe mi o mo kini mo se bẹni wipe boya mi o ti e pelu awon ayan fe bẹni wipe mi o kun komo boya Olorun o ti e fe ki ma si ohun mi o kun komo boya mo kan wa si ile isin lasan mi o kun komo boya gbogbo eti mo nse o je otu banten ni waju Olorun eni ti ko ni igbagbo lati oro enu re ni o ma ri wipe ohun ti o nso jade lenu o je oro aigbagbo ki o si mo wipe ohun ti a nso jade lenu oni o n fi wa han yala aje eni ti o gbagbo tabi aje alaigbagbo ohun ti o n jale lati enu wa yala oro igbagbo tabi oro aigbagbo eyi ni yio ma fi han yala a o ni ibukun tabi a o ni idajo ki n to ma so siwaju si gege bi igbagbo ti ma n soro gege bi igbagbo ti ma n korin gege bi igbagbo ti ma n jeri gege bi igbagbo ti ma ni idakoro ati idaniloju ki n to so siwaju si ohun ti igbagbo ma n se ohun ti oro igbagbo ma n so je ki n koko so fun o ohun ti aigbagbo ma n so lati inu okan awon ti ko ni igbagbo wo Ezekieli ori ketadinlogoji Ezekieli ori ketadinlogoji ese kokanla nigba naa le o so fun mi pe omo eniyan egungun wonyi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro Olorun ni ero rere nipa awon eniyan wonyi o so fun Ezekieli wi pe oun fe dabira pelu awon omo Israeli oun fe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponi foji awon egungun ti ati ya nipa kuro ninu awon egungun miran o nfe se ikojopo o nfe fun oni iye o nfe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o tile je wi pe olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan wonyi sibe sibe ni won so wi pe ko si ireti fun won ni won so wi pe ko dabi eni pe awon ale ni igbala ni won so wi pe ko dabi eni wi pe egungun ti o ti gbe wi pe o tun le niye e je oro aigbagbo lenu awon ti o je wi pe bi olorun ti le ni ohun ti o dara ti o so nipa won ohun ti o dara ti o npete ti o npero nipa won sibe sibe aigbagbo a ma di won loju aigbagbo a ma se inu won aigbagbo ki je ki won ki o le mo ohun iye biye ohun rere ti olorun pese nipa won je ki o yi o wi pe olorun je alaanu olorun je eni ti o ni ife olorun ronu nipa re ohun ti o so nipa re ninu jeremiah ori kokan de logbon jeremiah ori kokan de logbon ki a si iwe ki a si bibeli wa kia kia jeremiah ori kokan de logbon lati ese kokanla nitori emi mo iro ti moro siyin le oluwa wi ani iro alafia ki si se fun ibi tabi fun yin ti lati fun yin ni igba ekehin ati ireti awon ti ko ni igbagbo boya omo ngbona boya omo saifan boya oko lo si bi ise ko tetede boya iyawo lo soja ko tetede boya awon ebi won ni ariwi si die si boya o dabi eni wi pe ounje ko to ninu ile ti o dabi eni wi pe awon omo won o le je ajeyo iru awon eniyan be ti won ko ni igbagbo e ti won iba fi ma wi pe ojo ola yo dara wi pe ola yo mu ibukun waju ti oni wi pe nigba ti o ba di owuro imole yo tan ati wi pe nigba ti oru yi ba koja wi pe itanshan ogu olorun yo farahan e ti won ba fi ni ireti wi pe mo mo wi pe olorun ronu nipa mi mo mo wi pe olorun pe olorun se opolopo eto nipa mi won ma wi pe Olorun ki gbadura mi mi o mo kini mo se boya ese baba boya ese iya boya ese baba boya ese koko boya ese to farahan boya ese ti a mo mi o kunkun mo kini mo se mo ti gbadura mo ti gba awe mo ti wa si dipa ko si bi ton lo ti mi o ba won lo ipago mo debe bi won so wi pe ninu ekun ni ijotun wo mo debe bi won so pe gbagada ni kugo akatun korisi mo ti debe bi won so wi pe alimoso tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo ko si bi ton nikan lo ti mi o lo sugbon wo bi mo ti ri bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba awe ti mo ti gba bibeli ti mo ti kan bon so pe o ipade ojule wa ba mi nbe bon bi won so pe ninu ekun ni wa ba mi nbe ko si nkan ti mi o ti se tan sugbon bi nkan ti na lo si se ri omo o si alaafia o si gbogbo ara lokun fun aisan bi won ti eni ka wa si ile iwosan e sibe sibe ko sowo ti ma san mo fe ri oluso agutan o pe ti mo tin gbianju awon ti mo ni mo ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi won o je ka temi mi o mo kini mo se o boya olorun ti yan mo mi wo pe mi o ni ni igbala boya olorun ti yan mo mi pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi sibe sibe won ko mo we pe olorun ro ero rere ero alaafia nipa won awon wonyi je awon tin soro aigbagbo ohun ti a se so yi fun wa ni wo pe ke le yi ohun wa pada ke le yi oro enu wa pada ke le ma so oro igbagbo ki se oro aigbagbo ke le ma wi pe ojo ola yo dara ke le ma wi pe bi ekan pede ale kan a mo wi pe ayo nbo ni oworo ke le ma wi pe mo mo pe oludande mi olurapada mi mo mo ko nbe mo mo wi pe olorun yo gbo temi mo mo wi pe bo ti le je wi pe nkan dojuru fun mi nisisiyi bo ti le je pe ko si kobo lowo mi loni mo mo wi pe lola igba itura ati igba ipese yo de ba mi mo mo wi pe bo ti le je pe mo rin ninu okunkun ati ninu aponi poji ojiji ku sibe sibe mo mo wi pe oluwa ni olusoagutan mi eyi ni oro igbagbo ko dara ke ma ba oro aigbagbo lenu wa nitori pe oro aigbagbo ki je ki adura gba oro aigbagbo ki mu irinji wa

àsundẹ́kun. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe méjì nínú àdúrà. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí. Ó yẹ kí a lè nírètí nínú Ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé Ọlọ́run ti gbàdúrà, Ọlọ́run aláàánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run tí ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, Ọlọ́run tí kì í ṣe ké, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Yẹ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kíní, orí kẹta. Samueli kíní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé Olúwa. Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samueli, ó sì wí pé, Samueli ọmọ mi. Òun sì dáhùn wí pé, èmi nìyí. Ó sì wí pé, kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́, má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú. Bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samueli sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un, kò sì pa ohun kan mọ́ fún un. Òun sì wí pé, Olúwa ni, jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Bí o bá ti jẹ́ ẹni tí ń ka Bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọyẹ tí ó ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó rí wípé Ọlọ́run sọ fún Samueli wípé inú mi kò dùn sí Eli, nítorí wípé kò bójútó àwọn ọmọ rẹ̀, kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára. Àti wípé ó dàbí ẹni wípé Eli ń bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run, kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli, tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀. Èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní 40 ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó bá lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní ṣe, Olúwa ní ṣe, ohunkóhun tó bá dáa lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí, bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́, dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni, ohun tó bá fẹ́ ṣe kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà. Èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní 40 ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo olulẹ̀, kí ọba Nínépè kí ó sọ pé Olúwa ni, ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe, àbá pa Nínépè run ní àkókò náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí pé wọ́n ronú padà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn bóyá ó láàlàá, tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa, ò gbàdúrà tó, ò rìn bí ó ṣe yẹ níwájú mi, nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú Ọlọ́run kí ó má bàa jálù ọ́, etí ìbá fìdí láàárọ̀ kùtùkùtù kí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run dáríjì mi o, Ọlọ́run ṣàánú fún mi o, Ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́run o, Ọlọ́run ṣàánú fún mi o, màá ní ìtara o, màá ka Bíbélì, màá máa gbàdúrà, màá máa wá ojú rẹ̀, ohunkóhun tó bá fẹ́ kí n ṣe màá ṣe, má jẹ́ kí ìdájọ́ Ọlọ́run má jẹ́ kí ó ṣubúlù mi o. Èyí tí ìbá fi ṣe bẹ́ẹ̀ á dáadáa náà ni, nítorí pé gbogbo nǹkan tí mo lè ṣe mo ti gbìyànjú tó, nítorí pé bí mo bá fi ara mi ṣe àpèjúwe lágbájá, mo sàn ju lágbájá lọ. Bí Ọlọ́run bá sì sọ wípé gbogbo èyí tí mo ṣe náà kò tí ì tó, wípé ìdájọ́ tàbí àìsàn tàbí nǹkan mi ló ń bọ̀, Olúwa ni, jẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti dára lójú rẹ̀, nítorí mi ò mọ kí ni kí n tó ṣe. Tàbí ẹlòmíràn bóyá ó jẹ́ apẹ̀yìndà, bóyá ó ní ìkọsẹ̀ díẹ̀, bóyá ẹ̀ṣẹ̀ ló wá

0: ìmúrasílẹ̀ láìrò tẹ́lẹ̀, ó sì ṣubú nípa ìkíyèsára, a sì dá dúró kúrò nínú iṣẹ́ Ọlọ́run wípé arákùnrin tàbí arábìnrin èyí tó ṣe yìí ò dá, nítorí bẹ́ẹ̀ lọ gbàdúrà wá ojú Ọlọ́run kí o fi ara sílẹ̀ ní àkókò díẹ̀ sínú àdúrà kí a bá lè pé ọ́ padà. Èyí tí ìbá fi gbàdúrà á ní ṣọ́ọ̀ṣì ò fẹ́ mi, wọn ò fẹ́ kí n wúlò nínú ilé ìsìn, wọn kàn fẹ́ sọ fún mi pé kí n má wá sí Deeper Life ni. Mo mọ nǹkan tán ní lọ́kàn, mo mọ̀ pé wọn fẹ́ kí n wá, wọn fẹ́ kí tèmi dà, wọn fẹ́ kí n lọ sínú ìjọ mìíràn. Mo sì fẹ́ràn Deeper Life yìí o, mo fẹ́ràn gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àṣìṣe díẹ̀ tí mo ní, wọ́n ní kí n máa lọ, wọn Ọlọ́run pápá ò fẹ́ mi. Bóyá èmi ni mo ń ṣe wàhálà tí mo kàn tira mi mọ́ Ọlọ́run lọ́rùn, bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ìjọba ọ̀run, bóyá ó ti ní àwọn tó ti yàn tó jẹ́ pé àwọn ló fẹ́ mú lọ sọ́run, bóyá mo kàn ń ṣe wàhálà lásán ni. Èyí tí ìbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ohun díẹ̀ kékeré tí a sọ fún pé kí ó lọ gbàdúrà, èyí tí ìbá lọ gbàdúrà a máa bọ́hùn, a máa sọ pé Ọlọ́run ò lè gbàdúrà ọ̀hún mọ́. Èyí ni Eli ń ṣe tí ó wípé Olúwa ni jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Ohun tí mo ń sọ fún ọ ni wípé bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu, ó dájú wípé òkùnkùn yóò di ìmọ́lẹ̀. Bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu, àìsàn yóò kúrò nínú ara rẹ, àìsàn yóò kúrò nínú ẹbí rẹ. Bí o bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu, ó dájú wípé bí ó tilẹ̀ dàbí ẹni pé ń sunkún lónìí, ó rẹ́rìn lọ́la. Wo Genesis orí ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní. Nígbà tí Rákẹ́lì rí i pé òun kò bímọ fún Jákọ́bù, Rákẹ́lì ṣe ìlara arábìnrin rẹ̀, ó sì wí fún Jákọ́bù pé fún mi lé ọmọ, bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú. Ṣé o rí ohun tí mo kà yìí? Ṣé ọ̀rọ̀ ìgbàgbọ́ nìyí tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́? Ó ti lọ́kọ fún ìgbà díẹ̀, ó sì rí pé ẹ̀gbọ́n òun ti lọ́kọ pẹ̀lú fún ìgbà díẹ̀. Ẹ̀gbọ́n bímọ, àbúrò kò bímọ, ó wá ń jowú, ó wá ń sọ pé kí ni mo ṣe? Ṣé bí inú ilé kan náà láti jáde? Èwo ni mo ṣe? Kí ni arábìnrin mi, kí ni ó fi sàn jù mí lọ? Ó wá lọ bá ọkọ rẹ̀ Jákọ́bù wípé fún mi lé ọmọ, bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú. Orí àwọn ẹlòmíràn tí wọ́n bá ń wá sí ilé ìsìn, bóyá wọ́n ti wá fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà tàbí ọdún kan, bí ó ṣe pé wọn kò tí ì bímọ, wọ́n máa sọ wípé bí n bá lóyún lóṣù yìí, màá fi Ọlọ́run sílẹ̀, màá fi bíbélì sílẹ̀, gbogbo èyí tí mo ti ń gbàdúrà, tí mo ń wá sí ṣọ́ọ̀ṣì lemọ́lemọ́, tí mo ń wá ní ìgbà gbogbo, bí ó bá ṣe wípé ní oṣù yìí mi ò lóyún tàbí mi ò rí àmì kankan wípé Ọlọ́run ti gbàdúrà mi, màá kún fi ṣọ́ọ̀ṣì náà sílẹ̀, màá fi bíbélì sílẹ̀, màá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Kí ló lè tó bẹ́ẹ̀? Ṣé à ń bá Ọlọ́run jà ni? Ǹjẹ́ ènìyàn lè bá ẹlẹ́dàá rẹ̀ jà? Èyí tí àbá fi mú ohun ìgbàgbọ́ kí a sọ fún Ọlọ́run wípé mo mọ̀ wípé àwọn tó dàgbà jù mí lọ, o ti gbọ́ tiwọn, àwọn tó darúgbó jù mí lọ báyìí, o ti gbọ́ tiwọn, àwọn tí ó dàbí ẹni pé kò sí ìrètí fún, o ti gbọ́ tiwọn, àwọn tí ó dàbí ẹni pé kí wọ́n tó wá sí ọ̀dọ̀ Ọlọ́run, wọn ò fi ọjọ́ kan láti àárọ̀ di alẹ́ lóyún rí, o fún wọn ní oyún, o fi wọn sí ipò ìlóyún, o sì jẹ́ kí wọn kí ó bímọ. Nítorí bẹ́ẹ̀ mo mọ̀ pé ó ṣe tèmi. Èyí tí àbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu, a ń sọ fún Ọlọ́run wípé bí n bá bímọ, ó kúnkún dàbí ẹni pé ó dára kí n kú. Má ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀, èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́. Ṣùgbọ́n jẹ́ kí a lọ sí ọ̀rọ̀ ìgbàgbọ́ kí a tó lọ gbàdúrà. Bí a bá ní ìgbàgbọ́, a ó rí wípé ìgbàgbọ́ yóò máa kọrin dídùn ní ọ̀gànjọ́ òru. Ṣé o rántí Sila òun Paul? Bí wọ́n ti ń kọrin, bẹ́ẹ̀ ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé gbogbo ilẹ̀kùn ilé túbú ó ṣí sílẹ̀. Bí o bá lè kọrin orin ìgbàgbọ́ ní àkókò tí wàhálà wà, ní àkókò tí inú níbí ni wà, ó dájú wípé bí o ti ń kọ orin ìgbàgbọ́ láti inú ọkàn ìgbàgbọ́ sí Ọlọ́run wípé gbogbo ìdí rẹ ni yóò já lórúkọ Jésù, àti gbogbo ibi tí ó dàbí ẹni pé ó jẹ́ bí ọgbà ẹ̀wọ̀n, ó ṣeéṣe kí a má fojú rí, ṣùgbọ́n ó dàbí ọgbà ẹ̀wọ̀n fún ọ, a ó ṣí gbogbo ilẹ̀kùn wọn sílẹ̀ ní orúkọ Jésù. Ìgbàgbọ́ máa ń rí ìràwọ̀ tí ìrètí lóru nígbà tí ó dàbí ẹni wípé a kò rí ìmọ́lẹ̀ ojú Ọlọ́run. Ìgbàgbọ́ máa ń lè kọrin, ìgbàgbọ́ máa ń lè kígbe pẹ̀lú ohun ìṣẹ́gun, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgànnà Jericho wọ́n dúró síbẹ̀. Ìgbàgbọ́ a máa yí odi Jericho ká. Lẹ́ẹ̀kínní, bi odi Jericho ba wo a tun yika lekeji bi odi Jericho wo a tun gbadura a tun korin a tun yika leketa bi ko ti wo ko ni sori tinu ni ojo kerin a tun yo di Jericho ka ni ojo karun a tun yo di Jericho ka ni ojo kefa yo tun yi odi Jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o tile ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi Jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi Jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yoho iho ayo iho isegun si oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le dabi eni pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yo ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idari loju wa wi pe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wi pe golati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo nsoro lati enu dafidi wo pe ohun o segun igbagbo ni ma so lati enu wa wi pe bo ti won ko ri a o segun mo mo wi pe lasale yi isegun yo je ti wa mo mo wi pe a o segun loruko Jesu igbagbo lo ma nsoro e oro imuni lokan le oro ireti oro idakoro bi o tile je gbogbo nkan to to yi waka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo wi pe amo wi pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu olorun a o se je ki igbagbo wa ki o ma soro si olorun wi pe amo wi pe bi atile ni aisan bi atile ni ajalu bi atile ni ohunkohun ti o n deru ba wa wi pe a ki yoku yiye ni a oye wo orin dafidi ikeji dini ogofa orin dafidi ikeji dini ogofa okan ejo orin dafidi okan ejo bi a ba wo orin dafidi yi ni ori ikeji dini ogofa ti a wo lati ese ikeedogun o ni ohun ayo ati ti igbala nbe ninu ago awon olododo owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara emi ki yoku bi ko se yiye ki emi ki o le ma rohin ise oluwa bi abaje onigbagbo ni toto iru oro yi ni o wa ni enu wa bi atile ni aisan o sese ninu ile iwosan ki awon dokita oyinbo ki won so pe aisan yo dabi eni wi pe o ti wo ago ara o ti wo inu eje o ti wo inu egungun o dabi eni wi pe ko si ireti eni ti o ba ni igbagbo pe dokita mo je ti olorun ara mi ti ku ni taye ni o je ti olorun nitori be mo ti e mo wi pe nkan sise si po fun mi nitori pe ise olorun si wa awon ti mo fe soro igbala fun won si wa nitori be mi o ti ku emi ki yo ku iku kiku kan bi ko se yiye ki emi ki o le ma royin ise oluwa eyi ni an so nipa igbagbo eni ti o ba ni igbagbo bi atile nderoba ninu ile iwosan bi atile nderoba laarin ebi bi atile nderoba ninu ala bi atile nderoba lati odo awon ota yo ma wi pe rara ko si iku nitori pe emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wi pe gbogbo ogun orun apadi ni won do ti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni wi pe ore ara ati awon ojulumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo ini won run lojo kan soso ago ara re papa o dabi eni pe orisirisi aisan ni o wa si ago ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu ori kokan dilogun lati ese kini nigba na ni jobu dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o nba ninu je ni ese ikeje kiyesi emi ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke be ni ko si idajo ese ikesan o si bo ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o nso nipa awon ajalu ti o deba o nso nipa awon ohun ti o nti padanu re ni ese ikokanla o si tinobo ibinu re si mi o si kami si o si kami si bi okan ninu awon ota re ese ikerinla awon ajobi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi kami si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe iranse mi on ko da mi lohun mo fi enu mi be emi si su aya mi o ati orun mi si su awon awon omo inu iya mi ani awon omode sin fi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyin da si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o si so we pe wo awon nkan ti o de ba mi ore kan mi sile awon ara ile kan mi sile opolopo awon ojulomo won ko eyin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o si soro si mi won so oro ti o ba mi ninu je se ko ni ireti mo se ko ni igbagbo ninu olorun mo se ko gbagbo pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi mo pe oludande mi nbe laye oni ni to mo ti padanu nkan pupo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni toto omo ti ku sugbon oludande mi nbe laye ni toto awon ore awon ara won ti ko mi sile sugbon mo mo we pe oludande mi nbe le aye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori erupo ele ati lehin igba ti awara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe wi pe ni toto ni o ti ni awon isoro ni toto ni o ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n rahun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma ke pe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigba ti awon ti o wa ni arowoto re ti won so nipa iku se iwo na o le dide ki o so wi pe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu si wa laaye bi o ba mo pe Olorun wa wa laaye bi o ba mo pe ileri Olorun ki ta se bi o ba mo pe Olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wi pe emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki agbadura si olorun bi o ti ni igbala ma se sori tinu kepe olowa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu kepe olowa bi o ba ti n gbadura fun isori mo pojo pepe ṣugbọn ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o kepe olowa bi o ba ti wa agbara emi olorun lati sise fun olorun bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu olorun ma se sori tinu dide ki o kepe olowa bi aisan ba ni ago ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o kepe olowa wipe emi mo wipe oludande mi nbe emi mo wipe alagba wi mi nbe emo wo pe odo agutan olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wo pe anu olorun ore ofe olorun emi mo wo pe oju rere olorun o nbe sibe emi mo wo pe ireti wa ninu olorun ati awon ileri re ki ye wo pe emi o gbadura emi o kepe olowa bo si mo wo pe olorun yo gbo ide ki o kepe olowa ba olorun so ye ki olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu olorun kepe olowa o daju wi pe yo dahun adura re yo gba okan re la yo wo osan yo da osile yo si kesi fun o ni kikun ninu oro ojo re
1: Wòlíì Ezekiel orí ogun ó sì ṣe ní ọdún keje ní oṣù karùn-ún ní ọjọ́ kẹwàá oṣù tí àwọn kan nínú àwọn àgbà Israẹli wá bèrè lọ́wọ́ Olúwa wọ́n sì jókòó níwájú mi nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn sọ fún àwọn àgbà Israẹli sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí láti bèrè lọ́wọ́ mi ni ẹ ṣe wá Olúwa Ọlọ́run wí pé bí mo ti wà lọ́wọ́ mi kọ́ ẹ̀yin ó bèrè èwo àdá wọn lẹ́jọ́ bí ọmọ ènìyàn èwo àdá wọn lẹ́jọ́ jẹ́ kí wọn mọ ohun ìríra bàbá wọn sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí ní ọjọ́ náà nígbà tí mo yan Israẹli tí mo sì gbé ọwọ́ mi sókè sí irú ọmọ ilé Jákọ́bù tí mo sì sọ ara mi di mímọ̀ fún wọn ní ilẹ̀ Íjíbítì nígbà tí mo gbé ọwọ́ mi sókè sí wọn wípé èmi ni Olúwa Ọlọ́run yín ní ọjọ́ tí mo gbé ọwọ́ mi sókè sí wọn láti mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì sí ilẹ̀ tí mo ti wò sílẹ̀ fún wọn tí ń ṣàn fún wàrà àti fún oyin tí í ṣe ògo gbogbo ilẹ̀ mo sì wí fún wọn pé kí olúkúlùkù nínú yín gbé ìríra ojú rẹ jùnà ẹ má sì ṣe fi òrìṣà sọ ara yín di àìmọ́ èmi ni Olúwa Ọlọ́run yín ṣùgbọ́n wọ́n ṣọ̀tẹ̀ sí mi wọn kò sì fẹ́ fi etí sí mi olúkúlùkù wọn kò gbé ohun ìríra ojú wọn jùnà bẹ́ẹ̀ ni wọn kò kọ òrìṣà Íjíbítì sílẹ̀ nígbà náà ni mo wí pé èmi ó da ìrunú mi sí wọn lórí láti parí ìbínú mi sí wọn láàrin ilẹ̀ Íjíbítì ṣùgbọ́n mo ṣiṣẹ́ nítorí orúkọ mi kí ó má bàa bàjẹ́ níwájú àwọn kèfèrí láàrin ẹni tí wọ́n wà lójú ẹni tí mo sọ ara mi di mímọ̀ fún wọn ní mímú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì mo sì jẹ́ kí wọ́n lọ kúrò ní ilẹ̀ Íjíbítì mo sì mú wọn wá sí aginjù mo sì fi àṣẹ mi fún wọn mo sì fi ìdájọ́ mi hàn wọ́n èyí tí bí ènìyàn kan bá ṣe yóò ti lè yè nínú wọn pẹ̀lúpẹ̀lú mo sì fún wọn ní ọjọ́ ìsinmi èmi láti ṣe àmì láàrin tèmi tiwọn kí wọn kí ó lè mọ̀ pé èmi ni Olúwa tí ó yà wọ́n sí mímọ́ ṣùgbọ́n ilé Israẹli ṣọ̀tẹ̀ sí mi ní aginjù wọn kò rìn ní àṣẹ mi wọ́n sì gan ìdájọ́ mi èyí tí bí ènìyàn kan bá ṣe òun ó tilẹ̀ yè nínú wọn àti ọjọ́ ìsinmi mi ni wọ́n tilẹ̀ bàjẹ́ gidigidi nígbà náà ni mo wí pé èmi ó da ìrunú mi sí wọn lórí ilé aginjù láti pa wọ́n run ṣùgbọ́n mo ṣiṣẹ́ nítorí orúkọ mi kí ó má bàa di ìbàjẹ́ níwájú àwọn kèfèrí lójú ẹni tí mo mú wọn jáde pẹ̀lúpẹ̀lú mo gbé ọwọ́ mi sókè sí wọn ní aginjù pé èmi kò ní mú wọn dé ilẹ̀ tí mo ti fi fún wọn tí ń ṣàn fún wàrà àti fún oyin tí í ṣe ògo gbogbo ilẹ̀ nítorí tí wọ́n gan ìdájọ́ mi wọn kò sì rìn nínú àṣẹ mi ṣùgbọ́n wọ́n ba ọjọ́ ìsinmi mi jẹ́ nítorí pé ọkàn wọn tẹ̀lé òrìṣà wọn ṣùgbọ́n ojú mi dá wọn sí kí èmi má bàa pa wọ́n bẹ́ẹ̀ ni èmi kò ṣe wọ́n lé àṣetán ní aginjù ṣùgbọ́n mo sọ fún àwọn ọmọ wọn lé aginjù pé ẹ má ṣe rìn nínú àṣẹ bàbá yín ẹ má sì ṣe kíyèsí ìdájọ́ wọn ẹ má sì fi òrìṣà wọn sọ ara yín di àìmọ́ emi ni Oluwa Olorun yin, erin ninu ase mi, e si pa idajo mi mo, e si se won, e si bowo fun ojo isinmi mi, won si je ami laarin temi ti yin, ke en ki o le mo pe emi ni Oluwa Olorun yin, sugbon awon omo na sote si mi, won ko rin ninu ase mi, be ni won ko pa idajo mi mo lati se won, eyi ti bi eniyan kan ba se, yo ti leye ninu won, won bo ojo isinmi mi je, mo si wi pe emi o da irunu mi sori won, lati pari ibinu mi sori won ni aginju. Sugbon mo fa owo mi seyin, mo si sise nitori oruko mi, ki o ma ba di ibaje ni oju awon kefere, loju eni ti mo mu won jade. Mo gbe owo mi soke si won pelu ile aginju, lati tu won ka laarin awon kefere, ati lati fun won ka ni ile gbogbo, nitori pe won ko mu idajo mi se, sugbon won kegan ase mi, won si ti ba ojo isinmi mi je, oju won si wa lara orisa baba won. Nitori na, mo fun won ni ase pelu ti ko dara, ati idajo nipa eyi ti won ki yo fi le ye. Emi si ba won je ninu ebun ara won, niti pe won mu gbogbo awon akobi koja laarin na, ki emi ba le so won di aporo, ki won le ba mo pe emi ni Oluwa. Nitori na, omo eniyan, so fun ile Israeli si wi fun won pe, bayi ni Oluwa Olorun wi, ninu eyi pelu, baba yin ti soro odi si mi, niti pe won ti dese si mi. Nitori nigba ti mo mu won de ile, niti eyi ti mo gbe owo mi soke lati fi fun won, nigba na ni won ri olukuluku oke giga, ati gbogbo igi bibo, won si ru ebo won nibe, won si gbe imuni binu ore won kale nibe, nibe pelu ni won se orun didun won, won si ta ohun ore mimu sile nibe. Nigba na ni mo wi fun won pe, kini ibi giga ti eyin n lo na, oruko re ni a si n pe ni Bama, titi o fi di oni oloni, si wi fun ile Israeli pe bayi ni Oluwa Olorun wi, a ba yin je gege bi baba yin, eyin si se agbere gege bi ohun irira won. Nitori nigba ti eyin n ta ore yin, nigba ti eyin mu omo yin koja laarin na, eyin fi orisa yin ba ara yin je, ani titi o fi di oni oloni, eyin wa si bere lowo mi, iwo ile Israeli, bi mo ti wa ni Oluwa Olorun wi, lowo mi ko eyin o bere, eyi ti o si wa si iye yin ki yo wa rara, ti eyin wi pe awo wa bi awon kefere gege bi idile awon orilede lati bo igi ati okuta, bi mo ti wa ni Oluwa Olorun wi, ni tooto, nipa agbara owo ati nina apa, pelu irunu ti a da jade lemi o fi joba lori yin, emi o si mu yin jade kuro laarin awon eniyan, emi o si sa yin jo lati ile ti a ti tu yin ka si, pelu owo agbara ati nipa apa ati pelu irunu ti a da jade, emi o si mu yin wa si aginju awon eniyan, nibe ni emi o si ba yin rojo loju poju, gege bi mo ti da awon baba yin lejo le aginju ile Egypti, be ni emi o ba yin rojo ni Oluwa Olorun wi, emi o si mu yin koja labe opa, emi o si mu yin wa si ide Majemu, emi o si sa awon olote kuro laarin yin ati awon olure koja, emi o mu won jade kuro ni ile ti won gbe se atipo, won ki yo si wo ile Israeli, eyin o si mo pe emi ni Oluwa. Bi o se ti yin ile Israeli, bayi ni Oluwa Olorun wi, e lo olukuluku sin orisa re, ati leyin eyi pelu bi eyin ki yo ba fi eti si mi, sugbon e ma se fi ebun yin ati orisa yin ba orupo mimo mi je mo, nitori lori oke mimo mi, lori oke giga Israeli ni Oluwa Olorun wi, nibe ni gbogbo ile Israeli, gbogbo won ni ile na yo sin mi, nibe ni emi o gba won, nibe ni emi o si bere ebo yin ati ore akoso yin pelu ohun mimo yin, emi o gba yin pelu orun didun yin nigba ti mo mu yin jade kuro laarin awon eniyan, ti mo si ko yin jo lati ile gbogbo nibi ti agbe ti tu yin ka si, a o si ya mi si mimo ninu yin niwaju awon kefere, eyin o si mo pe emi ni Oluwa. Nigba ti emi o mu yin de ile Israeli si ile niti eyi ti mo gbe owo mi soke lati fi fun awon baba yin, nibe ni eyin o ranti ona yin ati gbogbo ise yin ninu eyi ti a ti ba yin je, e o si so ara yin loju ara yin nitori gbogbo buburu ti eyin ti se, eyin o si mo pe emi ni Oluwa nigba ti emi ti sise pelu yin nitori oruko mi, ki se gege bi ona buburu yin tabi gege bi ise bibaje yin, eyin ile Israeli ni Oluwa Olorun wi. Oro Oluwa si to mi wa wi pe, omo eniyan, koju re si ha gusu, si so oro re si ha gusu, si so tele si igbo oko gusu, si wi fun igbo gusu pe, gbo oro Oluwa, bayi ni Oluwa Olorun wi, kiyesi, emi o da ina kan ninu re, yo si jo olukuluku igi tutu ninu re, ati olukuluku igi bibe, jiju owo ina na ni a ki yo pa, ati gbogbo oju lati gusu de arewa ni a o san ninu re, gbogbo eran ara ni yo si ri pe emi Oluwa li o ti da, a ki yo pa, nigba na ni mo wi pe, ah, Oluwa Olorun, won wi ni ti emi pe, owe ki o n pa yi.
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekiel ori ikokanlelogun oro Oluwa si to mi wa wipe omo eniyan poju re se ha Jerusalem si so oro si bi mimo won ni si so tele si ile Israeli si wi fun ile Israeli pe bayi ni Oluwa Olorun wi kiyesi mo doju ko emi o si faida mi yo kuro le apo re emi o si te olododo ati eniyan buburu kuro laarin re nje bi o ti se pe emi o ki olododo ati eniyan buburu kuro laarin re nitori na ni da mi o se jade lo lati nu apo re si gbogbo eran ara lati gusu de arewa ki gbogbo eran ara le mo pe emi Oluwa ti faida mi yo kuro le apo re iyo pada mo lae nitori na kerora iwo omo eniyan pelu sise egbe re ati pelu ikerora kiporo niwaju won yo si se nigba ti won ba wi fun o pe e se ti iwo fi n kerora iwo dahun wi pe nitori ihin na nitori pe o de olukuluku okan ni yo yo gbogbo owo ni yo si se ailokun olukuluku emi yo si daku gbogbo ekun ni yo se ailagbara bi omi kiyesi o de a o si mu ise ni Oluwa Olorun wi oro Oluwa si tun to mi wa wi pe omo eniyan so tele si wi pe bayi ni Oluwa wi wi pe ida ti a pon ti a si dan pelu a pon lati pa eniyan pupo adan lati ma komona awo wa ma se ariya ogo omo mi o gan gbogbo igi o si ti fi le ni lowo lati dan ki a ba le lo ida yi le a pon ti a si dan lati fi le owo apani kigbe ki o si wu omo eniyan nitori yo wa sori awon eniyan mi yo wa sori gbogbo omo alade Israeli iberu nla yo wa sori awon eniyan mi nitori ida na nitori na lu itan re nitori pe idanwo ni ki si ni bi ida na gan ogo na iyo si mo ni Oluwa Olorun wi nitori na iwo omo eniyan so tele si fi owo lu owo po si je ki ida ki o sepo nigba keta ida awon ti a pa ida awon eniyan nla ti a pa ni ti o wo inu yara ikoko won lo mo ti na sonso ida si gbogbo bode won ki aya won le daku ati ki ahoro won le de pupo ati se dan ati pon omu sile fun pipa iwo gba ona kan tabi ona keji lo ti a po otun tabi si osi nibi kibi ti iwo doju ko emi o si fi owo lu owo po emi o si je ki irunu mi ki o simi emi Oluwa ni o ti wi be oro Oluwa tun to mi wa wi pe iwo pelu omo eniyan yan ona meji fun ara re ki ida oba Babiloni ki o le wa awon mejeji yo jade lati ile kan na wa si yan ibi kan yan ni ikorita ti o lo si ilu nla yan ona kan ki ida na le wa si Raba ti awon ara Amoni ati si Juda ni Jerusalemu ti o le odi nitori oba Babiloni yo duro ni iyana lori ona meji lati ma lu apose o mi ofa re o da orisa o wo edo le owo otun re ni apose Jerusalemu wa lati yan olu lati ya enu re ni pipa lati gbohun soke pelu ariwo lati yan olusibode lati mo odi ati lati ko ile iso apose na yo si dabi eke fun won loju awon ti o ti bura fun won sugbon ohun o mu aise dede wa si iranti ki a ba le mu won nitori na bayi ni Oluwa Olorun wi nitori pe eyin je ki a ranti aise dede eyin ni ti pe a ri ire koja yin to be ti ese yin han ni gbogbo ise yin nitori pe eyin wa si iranti owo ni a fi mu yin ati iwo alailowo eni buburu omo alade Israeli eni ti ojo re de nigba ise dede ikeyin bayi ni Oluwa Olorun wi mu fila oba kuro si se ade kuro eyi ko ni je okan na gbe eni ti o re le ga si re eni ti o ga sile emi o bi subu emi o bi subu emi o bi subu iyo si simo titi igba ti eni ti o ni ba de emi o si fi fun ati iwo omo eniyan so tele si wi pe bayi ni Oluwa Olorun wi ni ti awon ara Amoni ati ni ti egan won ani ki iwo wi pe ida na ti a fayo ati dan fun pipa lati parun lati pomona nigba ti won ri ohun asan si o nigba ti won fa apose ike si o lati mu o wa si orun awon ti a pa ti eni buburu eni ti ojo re de nigba ti a se dede pin tun mu ki o pada sinu ako re emi o se idajo re nibi ti a gbe se eda re ni ile ibi re emi o da ibinu je emi le o lori ninu ina irunu mi le emi o fe si o emi o si fi o le awon eniyan keniyan lowo ti won ni ogbon lati parun iwo je igi fun ina eje re yo wa laarin ile na a ki yo ranti re mo nitori emi Oluwa ni o ti wi
3: bi abari eni keni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
4: e ka sa
3: e karo
4: ni ozon ya ko wa nipa asotele nipa idajo awon lai sidudu gege bi christian mo fe bere nitori pe o ma je nkan to ma poru nigba mi to je ke abagbase nigba ta bagbase gege bi ise wa ma fun wa ni wahala gidigan ise fridge and air condition ma fun wa wahala gidigan te bi pe to ba di pe ati ise en ton ni shop to je pe ise yi den sise dada igba ta ba gbe lo sile won customer ise yi ko to ba ri be ko ni sise o de pe awon ise o de ma fun wa wahala gan gidi to je pe ati mo oran ta le gbase awon ise yi won an bere nitori pe igba mi gan tori wahala yi a ma fi owo le awon materials ta ma ra yan ma fowo le to bi pe to ba di ko wa ni problem leyin yen a lo gbe ise yen awa sese lo se owo ti a gba yen a fi lo sise yen so ibe o ye mi mo te ba le ran mi lowo ke to ba bi a se le ma sise yen to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a nse
3: bawo ni ibere ti en bere bawo lo se jemo ohun ti a koloni
4: ehun to fi jemo ohun ti a koloni ninu iwe abakuku yen orikeji yen ta ba wo ese kesan yen ni ese kesan oni egbe ni fun awon eni tin je ere aje kuje si ile re ki o le ki o ba le gba ite re ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mbe mi jale ni pe ere aje kuje to je pe awa nsise ba se nsise gege bo ran olorun won so fun wa pe a n lati ma so to ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa wọ́n yẹn fún wa ń wàhálà a máa ń fi owó le débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
3: Ẹ ṣe púpọ̀ nínú Abakoko oríkejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga ki o le ba gba sile kuro lowo ibi ohun ti a n so nihin ni awon ti o fi owo to poju owo goboyi le ohun ise ti won nse to je wipe ere ti won nje o koja ise ti won nse eyi ni oro olohun je ki o ye wa wipe iru awon eniyan be won re awon elomiran je lati gba owo owo won sugbon ise ti won nse fun won ko to owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ó sọ fún àwọn pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀ bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀ bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro bí ó bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdá àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè a ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni ọlọ́run sọ fún wa pé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá o wí ìdájọ́ ọlọ́run kò sì sí níbẹ̀ ṣé o ti yé arákùnrin.
4: Bẹ́ẹ̀ni ó yé mi sá.
3: Láàárín àwa àgbà ṣé a ní ìbéèrè arábìnrin ṣèkíẹ́.
5: Ẹ káàárọ̀. Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀, tí ó sì fi ọtí líle fún un, tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú, kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí, ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀?
3: Bínà bá jóni jẹ́ ọmọ ẹni, tara ni là á kọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí, wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn, wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà. Òun pàápàá tí ń wàásù sí, ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà. Ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà, àwọn tó ń ṣe ọtí náà ń kọ́. A ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá ń ṣe ibi, kí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà. Nítorí bẹ́ẹ̀, ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé, yóò dé fún ẹnì kọ̀ọ̀kan. Olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ńkọ́. Nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fún ara rẹ̀ kí ó ronú pọ̀ọ̀dà. Bí ó bá sì ronú pọ̀ọ̀dà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ọ̀dà. Arábìnrin Ṣó ti yé yín.
5: Ó yé mi,
3: ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà ńbẹ̀.
6: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀.
6: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀? Torí pé tá a bá wo nọ́ọ̀tì, a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó gbé ó ń gbùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábírámù. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúrú ìwà báyìí?
3: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wù á sọ nsìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wù kí a sọ nísinsìnyí, ṣé ó yí ipò wọn padà lọ́hùn-ún? Arákùnrin.
6: Rárá sà.
3: Nítorí bẹ́ẹ̀, kí a máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí, kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí, ibẹ̀ ni yóò rà sí. Ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí. A sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún oore ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó ti kọjá, kí a jù ú sílẹ̀, kí a kára máìsì kí ìgbàlà ti wa. Arákùnrin Ṣó yé yín.
6: Ó yé mi.
3: Ẹ jẹ́ àdìdè dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀, kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noah tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábírámù, kí a fi wọ́n sílẹ̀, kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? nje aje ti olorun nje ati ronuko wada nje mi olorun sakoso igbesi aye wa

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní iyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní iyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti iyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbè, ṣùgbọ́n kí ó ní iyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní iyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ń ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láàyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù iyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà iyè ayérayé iyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí iyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé iyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní iyè àìnípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, iyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi. Iketa ife atokanwa si Olorun nitori Kristi. Ife atokanwa si Olorun nitori Kristi. Ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi. Ki oye wa fun pe nikokan wa wi pe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o nso wi pe boya ife Olorun ko san de odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si ti jade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere we pe oloko ni rere kili emi o se ti emi o fi le jogun iye ainipekan nihi ni ari we pe ohun to ndun ogbe ni lokan ni we pe o mo we pe aye yi ki se awa ilo ati pe bi aba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wi pe awon kan won jogun iye ainipekan sugbon o se wa lanu we pe awon miran won jogun iya ainipekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere we pe oloko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo we pe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo wi pe o se se fun oloko ni yi lati to ohun si ona ti o mu ese un le iya nipekan eni o fi n bere ibere to to o si n be lowo eni to to o wa si orisun iya nipekan lati bere we pe kini n o se ti won le ni iye ainipekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wi pe o ni ohun ti o ni lati se ni ese ikokandinlogun iwo samo ofin ma se pan saga ma se paniyan ma se jale ma se jeri eke ma se reni je bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wi pe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi se apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o yo wi pe ohun ti an so nihi o je mo ojuse eni kokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye nipekan nitori ani lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye nipekun sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oku oku lota ohun kan ti oni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa bi agbelebo ki o si ma to mi leyin eyi ni a fun gege bi idanwo ki Olorun ki o le mo boya o feran Olorun ju owo lo o feran Olorun ju awon nkan aye lo sugbon inu re si baje si oro na o si jade lo ni ibinuje nitori ti o li oro popo nje eyi so wi pe Olorun o feran okunrin yi rara o feran re sugbon sibe ife ti Olorun fe ife ti Kristi fe ko fun ni iye nipekun nitori wi pe ohun papa ko fe se ohun ti yo fun ohun ni iye nipekun o wa lowo enikokan wa lati mo wi pe looto ni a pese igbala fun wa looto ni iye nipekun ni o je ti enikokan wa bi a ba gbagbo sugbon a ni ojuse ti a ni lati se a ni igbese ti a ni lati gbe a ni ohun ti Olorun bere lowo wa ki ipese ti Olorun ti pese sile ki o to le je ti enikokan wa ninu Timoteo kini ori keji ni Olorun ti je ki o ye wa wi pe ko si ojusaju lodo Olorun ati pe ko si wi pe boya ayan mo mi ni o gba igbala nitori pe asiwi asiso o wa laarin awa Yoruba o ma ro we pe boya ti yan awon kan si ona igbala a si yan awon miran si ona iparun sugbon bi o ba wo ede wa eni kokan wa ni o ni agbara lati yan e ni a fin pe wa ni eniyan eniyan ni eni ti yan nitori be olorun so wi pe o n fi iye ati iku ibukun ati igun si waju eni kokan gege bi eniyan eni ti o ni agbara lati yan gege bi eniyan eni ti o ni ipa ti o ni oye ti o ni anfani lati yan o n so fun a wi pe ki a yan iye ki iye ni pe kan ki o le je ti wa o so fun a ninu timotheo kini yi ori keji lati ese iketa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o fe ki gbogbo eniyan ni igbala ki won si wa si ki won si wa sinu imo otito o ye ki o ye wa nigba na we pe ko si eni ti a ko ayanmo tabi kadara egbe ayeraye mo lara ninu peteru keji ninu ori keta ese ikesan peteru keji ori keta ese ikesan oluwa ko fi ileri re jafara bi awon elomiran iti ka ijafara sugbon o musuru fun yin nitori ko fe ki enikeni ki o segbe ma fi ojinu ba lo bi atinka wi pe ko fe ki iwo ti o wa ni ko fe ki o segbe awon ara ile wa na ko fe ki won ki o segbe ko fe ki enikeni ki o segbe bi ko se pe bi ko se ki gbogbo eniyan ki o wa si ironu po ada gege bi mo ti so saju asise nla ati asiwi ni nigba ti a ba wi pe kadara ko labuye nitori o ma so fun a wi pe boya ki isomo igbala ni boya wi pe a ko ko igbala mo kadara re awon miran a ma so wi pe ayanmo ni kadara tabi wi pe ayanmo ko gbogun tabi akunleyan ni adayeba eyi so fun a wi pe awon oro wonyi won je asipa owe ton si ogun logo awon eniyan lona ti o si ran won lo si orun igbe nitori iwe mimo je ki o ye wa wi pe olorun ko fe ki enikeni ki o segbe nitori na bi o ba tin lo ede yi tele wi pe boya ako ori buburu mo tabi ako aseti mo tabi o dabi eni wi pe igbala ko le je tire ki o mo wi pe oro olorun so fun a wi pe enikeni ti o ba ke pe oruko olowa ohun ni a o gbala ninu romo ori kewa Romo ori kewa ese iketala nitori enikeni lo wi o iba se okunrin iba se obirin iba se odo iba se agba tabi arugbo enikeni ti o ba sa pe oruko olowa li aogbala bi o ba so le kan soso o ye ko to sugbon o tun tenumo titi de iwe ti o gbeyin ninu majemo titun ori ti o gbeyin ninu majemo titun ifihan ori ikejilelogun ese iketadinlogun ifihan ori kejilelogun ati ese iketadinlogun ati emi ati iyawo wi pe ma bo o n so fun a wi pe o le wa sinu ijoba olorun oni ki o ma bo ati eni ti o gbo ki o wi pe ma bo ati eni ti o n gbe ngbe ki o wa enikeni ti o ba si fe ki o gba omi iye na lofe enikeni ti o ba si fe bi o ba wa nihin loni ti o ti ni igbala ti o je wi pe o ti n fo ni dola o si karamasi ki iya ni pekan o ye ko yo wi pe bi o ba ni igbala owo e lo wa nitori wi pe olorun fe araye to be ege o fi omo bibi re kan soso fun ni pe enikeni ti o ba gbagbo ki yo segbe sugbon yo ni iye aini pekan sugbon o ye ki a je ki nkan kan ki o ye wa ninu oro olorun wi pe bi o ti le je wi pe olorun feran wa bi a ba se alaigbagbo bi a ba dakunla tabi bi a ba se alainani igbala olorun iye ni pekan tabi ife olorun o sese ki igbala yi ki o ma le je ti wa je ki n fun ni apere kan apere ni eni ti olorun so fun a wi pe

síbẹ̀ èmi rántí rẹ̀ nítorí náà ni ọkàn mi ṣe lù fún un. Èmi ó ṣe ìyọnú fún un nítòótọ́ lè Olúwa wí. Ó yẹ kí a mọ̀ níhìn wí pé Ọlọ́run pe Ephraim ní ọmọ ọ̀wọ́n, ọmọ tí inú rẹ̀ dùn sí, ọmọ tí ó jẹ́ wípé inú òun ó ń lù fún un, ó ní ìfẹ́ tó jinlẹ̀ tó sì gbòòrò tó sì ga, ó ní ìfẹ́ yìí fún Ephraim. Ṣùgbọ́n bí a ti ń wo àkọsílẹ̀ tí a rí nípa Ephraim ni a rí wípé nítorí Ephraim yìí kò gba ìfẹ́ Ọlọ́run, kò gba Ọlọ́run gbọ́, kò sì rìn ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ kí ó rìn, ìfẹ́ yìí kò fún ní ìgbàlà, ìfẹ́ yìí kò jẹ́ kí àánú Ọlọ́run kí ó wà fún, kí ó jẹ́ àjẹmọ́nú fún. Nínú Hosea ni a ti ń ka àwọn ọ̀pọ̀ ẹsẹ́ láti kí a bẹ̀ láti orí keje. Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ, à ń kà nípa Ephraim. Rántí wípé ohun tí a ń sọ ni wípé bí Ọlọ́run tilẹ̀ fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, wípé kí a má ba ṣègbé ó dúró lórí wípé a ní láti gba Ọlọ́run gbọ́, àyàfi tó wà níbẹ̀ nìyẹn. Bí a kò bá gba àyàfi yìí tí a ò sì fi ara wa sí Ọlọ́run lọ́wọ́, ó dájú wípé ìgbàlà yìí kò ní lè jẹ́ tiwa. À ń ṣe àpẹẹrẹ yìí ní ti Ephraim tí Ọlọ́run fẹ́ràn púpọ̀ púpọ̀, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé Ephraim yìí kò káràmásì kí ìfẹ́ Ọlọ́run sí. Nínú Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ, Ephraim, òun ti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn náà. Ephraim ni àkàrà tí a kò yí padà. Èyí ń sọ nípa àkàrà tí a ń dín lórí iná, wípé apá kan jóná, apá kan bàjẹ́, wípé ó dàbí ẹni wípé Ephraim yìí kò ya ara rẹ̀ sọ́tọ̀ kúrò láàrin àwọn àlejò, àwọn àjòjì. Èyí la fi ń sọ ní ẹsẹ̀ kẹsàn-án, àwọn àlejò sì ti jẹ agbára rẹ̀ run, ó ń kò sí mọ̀. Nítòótọ́ ewu wà káàkiri lé ara rẹ̀, síbẹ̀ òun kò mọ̀. Ní ẹsẹ̀ ìkọkànlá ó ní Ephraim pẹ̀lú dàbí òpè àdàbà tí kò lé ọkàn, wọn kọ sí Íjíptì, wọn lọ sí Assyria, ìkẹtàlá ìgbéni fún wọn. Nítorí wọn ti sá kúrò lọ́dọ̀ mi, ìparun ni fún wọn. Ṣori níhìn wípé ẹni tí Ọlọ́run fẹ́ràn tí kò kára máa sì kí ìfẹ́ Ọlọ́run, èyí tí ìbá fi ní ìgbàlà, èyí tí ìbá fi ní ìyè, Ọlọ́run sọ wípé ìparun, ìgbé, ìpọ́njú, ìbànújẹ́ yóò wà fún irú ẹni bẹ́ẹ̀. Nínú Hosea yìí kan náà orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún, Hosea orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún, Ephraim dàpọ̀ mọ́ òrìṣà, jọ̀wọ́ rẹ̀ sí i. Ó ń sọ fún wa wípé Ephraim yìí nítòótọ́ ni Ọlọ́run fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n nígbà tí kò gba ìfẹ́ Ọlọ́run ó fara mọ́ òrìṣà. Ọlọ́run wa ń sọ wípé kí a fi í sílẹ̀, nítorí ó dàbí ẹni wípé Ephraim ó ti tẹ́ níwájú Ọlọ́run, ó gungi kọjá ewé. Ní orí kẹjọ Hosea, orí kẹjọ Hosea ní ẹsẹ̀ ìkọkànlá, nítorí Ephraim ti tẹ pẹpẹ púpọ̀ láti dẹ́ṣẹ̀, pẹpẹ yóò jẹ́ ohun àti dẹ́ṣẹ̀ fún un. Ephraim tí Ọlọ́run fẹ́ràn, Ephraim tí Ọlọ́run pè, Ephraim tí Ọlọ́run fẹ́ fún ní ìgbàlà, ìgbàlà ayérayé, ìyà ayérayé, ṣùgbọ́n nítorí kò gba Ọlọ́run gbọ́, ó lọ tẹ pẹpẹ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀, ó sì sọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí di púpọ̀. Nínú ẹsẹ̀ ìkejìlá ó ní, mo ti kọ̀wé ohun púpọ̀ tí òfin mi sí i, ṣùgbọ́n a kà wọ́n sí ohun àjèjì. Ephraim yìí tó yí padà, ó ka ọ̀rọ̀ Ọlọ́run sí ohun àjèjì, èyí tí àánú Ọlọ́run, ìyè Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run ìbá fi jẹ́ tirẹ̀, kò lè jẹ́ tirẹ̀, nítorí wípé ó pa ìfẹ́ Ọlọ́run, ó pa á tì. Bí a bá fi ojú inú wo ọ̀rọ̀ ènìyàn, tí a sì ka ọ̀rọ̀ Ọlọ́run ní àkàyé, a ó rí i pé ọ̀pọ̀ ló ń kọ ìfẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń pàdánù ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Àdúrà mi fún ẹnì kọ̀ọ̀kan wa ni wípé a ò ní kọ ìfẹ́ Ọlọ́run, a ò sì ní pàdánù ìyè ayérayé lorúkọ Jésù. Èyí ló mú wa lọ sí ipa kejì nínú ìwàásù tí ò ní, ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristi. Ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristi. Bí a bá fẹ́ ní ìgbàlà, bí a bá fẹ́ ní ìyè àìnípẹ̀kun, a ní láti mọ̀ wípé nípa ìfẹ́ Kristi ni. Ṣùgbọ́n kí a mọ̀ wípé ohunkóhun tí ó ní láti ṣe, ó ti ṣe, ohun gbogbo tí ó ní láti ṣe ni ó ti ṣe, kí a ba lè ní ìgbàlà. Ó ti pèsè ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó wa kú kí ìwọ gan kí o gbé ìgbésẹ̀. Bí o bá tí ní ìgbàlà

àwọn ọ̀tá kò ní lágbára lórí rẹ, àwọn ẹlẹ́bọ lóògùn kò ní lágbára lórí rẹ, àwọn alálòpọ̀ àyídà kò ní lágbára lórí rẹ, ọṣọ́ àti àjẹ́ kò ní lágbára lórí rẹ. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, képe Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, èṣù àti àwọn ọmọ ẹmẹ̀wá rẹ̀ yóò di àtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ. Kò sì sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Kò sí ọfà tí a ta sí ọ tí yóò lè bà ọ. Képe Ọlọ́run, képe Ọlọ́run yóò já gbogbo èdè rẹ, yóò sì jẹ́ kí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kí ó di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹlẹsẹ̀ rẹ. Képe Ọlọ́run, gba Olúwa gbọ́, bí ẹ̀ṣẹ̀ àbí iṣẹ́ òkùnkùn àbí ìbọ̀rìṣà bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀. Bí àgbèrè, panṣágà, ìfẹ́kúfẹ́, ìṣekúṣe, ìrédè òru, ìjẹbọ káàkiri, bí ó bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀, kí o lè jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Bí o bá sì jẹ Ọlọ́run ní ti Ọlọ́run ní tòótọ́, ó dájú wípé a ó dá ọ sílẹ̀, a ó tú ìdè rẹ, a ó fa gbogbo ìdè tí ó dẹ̀ ọ́ fà wọ́n já. Ẹrù kò sí fọ́ni tí ó jẹ́ ti Ọlọ́run, ẹrù kò sí fọ́ni tí ó gbàgbọ́ nínú Jésù Kristì, ẹrù kò sí fọ́ni tí ó ti kó ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ rẹ̀ sílẹ̀, ẹrù kò sí fọ́ni tí ó ní agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Nítorí tí tóbi ni ẹni tí ń gbé inú rẹ, Jésù Kristì tí ó wá fi inú rẹ̀ ṣe ibùgbé, ó tóbi ju àwọn tí ó wà nínú ayé lọ.

bí àwọn iṣẹ́ kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọ lóògùn, bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ.

bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá gbá wọn pàdé ní gbangba ìwọ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wá, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli, ori ikejilelogun, oro luwa si tomiwa wipe nje iwo meniyan. Iwo ashe idajo ilu eleje na, ni toto, iwo jeki umo uwe irira are gugbo, ni turina, iwo wipe pa ini oluwa olorun wi, ilu ti ota eje sile la arinre, ki akoko ure ki ule de, osi shorisha si arare. Ati so ara re di aimo iwo ti di elebi ni ti eje re ti iwo ti tasile iwo si ti so ara re di aimo ni ti orisa re ti iwo ti se iwo si ti mu ojo re sumo to si iwo si ti de odun re nitori na ni mo se so di egan ti awon keferi ati esin si gbogbo ile awon ti o sumo to si ati awon ti o jina si o yo fi o sesin iwo ti a ba oruko re je ti a si ba ninu je pupo iyesi awon omo alade Israeli olukuluku ninu agbara re wa ninu re lati ta eje sile ninu re ni won ko ka baba ati iya si laarin re ni won ti ni awon alejo lara ninu re ni won ti ba alae ni baba ati opo ninu je iwo ti gan won ohun mimo mi o si ti so ojo isimi mi di ailowo ninu re ni awon okunrin to nse ofofo lati ta eje sile wa ninu re ni won si jeun lori awon oke laarin re ni won ku wa ife ku fe ninu re ni won ti tu ipoko baba won ninu re ni won ti te obirin ti aya sapa kan nitori aimo re logo enikan si ti se ohun irira pelu aya aladugbo re elomiran si ti fi ife kufe ba aya omo re je elomiran ninu re si ti te arabirin re logo omo baba re ninu re ni won ti gba ebun lati ta eje sile iwo ti gba eda ati ele o si ti fi iwora jere lara awon aladugbo re nipa iloni lowo gba o si ti gbagbe emi ni oluwa olorun wi kiyesi nitori na mo ti fi owo lu owo po si ere aisooto re ki o ti je ati si eje re ti o ti wa laarin re okan re le gba tabi owo re lele le ojo ti emi o ba o se emi oluwa ni o ti so emi o si se emi o fun oka saarin awon keferi emi o si tu oka si orilede gbogbo emi o si run eri re kuro lara re a o si so di ailowo ninu ara re loju awon keferi iwo si mo pe emi le oluwa oro oluwa si to mi wa wi pe omo eniyan ile Israeli di idaro si mi gbogbo won je ide ati tangaran ati irin ati oje laarin ileru ani won je idaro fadaka nitori na bayi ni oluwa olorun wi nitori ti gbogbo yin di idaro kiyesi nitori na emi o po yin jo si arin Jerusalemu gẹ́gẹ́ bí wọ́n ti máa kó fàdákà àti idẹ àti irin àti òjé àti tán gan-an jọ sí àárín ìléru láti fi iná sí i kí a lè yọ bẹ́ẹ̀ ni èmi ó kó yín ní ìbínú mi àti ìrunú mi èmi ó sì fi yín síbẹ̀ èmi ó yọ yín ní tòótọ́ èmi ó kó yín jọ èmi ó sì fi iná ìbínú mi sí yín lára ẹ ó sì di yíyọ láàrin rẹ̀ bí àti yíyọ fàdákà láàrin ìléru bẹ́ẹ̀ ni a ó yọ yín láàrin rẹ̀ ẹ̀yin ó sì mọ̀ pé èmi olúwa ni ó ti da ìrunú mi sí yín lórí ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wípé ọmọ ènìyàn sọ fún un ìwọ ní ilẹ̀ tí a kò gbá mọ́ tí a kò sì rọ̀jò sí i lórí lọ́jọ́ ìbínú ìdìtẹ̀ àwọn wòlíì rẹ wà láàrin rẹ̀ bí kìnìún ti ń kíramúramù ti ń ṣọdẹ wọ́n ti jẹ ọkàn run wọ́n ti kó ohun ìṣúra àti ohun iyebíye wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ di opó fún un láàrin rẹ̀ àwọn àlùfáà rẹ̀ ti rú òfin èmi wọ́n sì ti sọ ohun mímọ́ mi di àìlọ́wọ̀ wọn kò fi ìyàtọ̀ sáàrin ohun mímọ́ àti àìlọ́wọ̀ bẹ́ẹ̀ ni wọn kò fi ìyàtọ̀ hàn láàrin ohun àìmọ́ àti mímọ́ wọ́n sì ti fi ojú wọn pamọ́ kúrò lé ọjọ́ ìsinmi mi mo sì di ẹ̀mí àìlọ́wọ̀ láàrin wọn. Àwọn ọmọ aládé àárín rẹ̀ dàbí kòókò ti ń ṣọdẹ láti tàjẹ̀ sílẹ̀ láti pa ọkàn wọn láti jèrè àìṣòótọ́ àti àwọn wòlíì rẹ̀ ti fi ẹfun kùn wọ́n wọ́n ń rí asán wọ́n sì ń fọ àpọ̀ṣẹ ìké sí wọn wípé báyìí ni olúwa ọlọ́run wí nígbà tí ó ṣe pé olúwa kò sọ̀rọ̀. Àwọn ènìyàn ilẹ̀ náà ti lo ìwà ìninilára wọ́n sì já olè wọ́n sì ti bí àwọn tálákà àti aláìní nínú ní tòótọ́ wọ́n ti ní àlejò lára láìnídìí èmi sì wá ẹnìkan láàrin wọn tí ìbá tún odi náà mọ tí ìbá dúró níbi tí ó ya náà níwájú mi fún ilẹ̀ náà kí èmi má bàa parun ṣùgbọ́n èmi kò rí ẹnìkan nítorí náà ni mo ṣe da ìbínú mi sí wọn lórí mo ti fi iná ìbínú mi run wọn mo sì ti fi ọ̀nà wọn gbẹ̀san lórí ara wọn ni olúwa ọlọ́run wí. Ìwé wòlíì Ezekieli, orí ìkẹtàlélógún. Ọ̀rọ̀ olúwa tún tọ̀ mí wá wípé ọmọ ènìyàn obìnrin méjì wà ọmọbìnrin ìyá kan náà wọ́n sì ṣe panṣágà ní Íjíbítì wọ́n ṣe panṣágà nígbà èwe wọn níbẹ̀ ni a tẹ ọmú wọn níbẹ̀ ni wọ́n sì rin ọmú ìgbà oúnjẹ àwọn orúkọ wọn sì ni ahola ti ṣe ẹ̀gbọ́n àti aholiba àbúrò rẹ̀ tí èmi sì ni wọ́n wọ́n sì bí ọmọkùnrin àti ọmọbìnrin orúkọ wọn ni èyí samaria ni ahola jerusalemu sì ni aholiba ahola sì ṣe panṣágà nígbà tí ó jẹ́ ti èmi ó sì fẹ́ àwọn olùfẹ́ rẹ̀ lé àfẹ́jù àwọn ará assyria aládùúgbò rẹ̀ tí a fi aṣọ alárobò lára àwọn balógun àti àwọn olórí gbogbo wọn jẹ ọmọkùnrin tí ó wu ni àwọn ẹlẹ́ṣin tí ń gun ẹṣin báyìí ni ó ṣe panṣágà rẹ̀ pẹ̀lú wọn pẹ̀lú gbogbo àwọn àṣàyàn ọkùnrin assyria àti pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ ní àfẹ́jù ó fi gbogbo òrìṣà wọn ba ara rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kò fi panṣágà rẹ̀ tí ó mú ti egypt wá sílẹ̀ nítorí nígbà ìwé rẹ̀ ni wọ́n bá a sùn wọ́n sì rin ọmú ìgbà oúnjẹ rẹ̀ wọ́n sì da panṣágà wọn sí i lára nítorí náà ni mo ti fi lé ọwọ́ àwọn olùfẹ́ rẹ̀ lé ọwọ́ àwọn ará assyria àwọn tí ó fẹ́ lé àfẹ́jù àwọn wọ̀nyí tú ìkòkò rẹ̀ sílẹ̀ wọ́n mú àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ rẹ̀ obìnrin wọ́n sì fi idà pa á ó sì di ẹni olókìkí láàrin àwọn obìnrin nítorí pé wọ́n ti mú ìdájọ́ ṣe sí i lára nígbà tí aholiba àbúrò rí èyí ó wá bàjẹ́ ju òun lọ ní ìwà ìfẹ́kúfẹ́ rẹ̀ àti ní panṣágà rẹ̀ ju ẹ̀gbọ́n rẹ̀ lọ ní panṣágà rẹ̀ ó fẹ́ àwọn ará assyria aládùúgbò rẹ̀ lé àfẹ́jù àwọn balógun àti àwọn olórí tí a wọlé aṣọ dáradára àwọn ẹlẹ́ṣin tí ó ń gun ẹṣin gbogbo wọn jẹ́ ọmọkùnrin tí ó wu ni nígbà náà ni mo rí pé a bà á jẹ́ àwọn méjèèjì gba ọ̀nà kan àti pé ó mú kí panṣágà rẹ̀ bí sí i nítorí ìgbà tí ó rí àwọn ọkùnrin tí a ṣe lé àwòrán sára ògiri èrè àwọn ará kádíà tí a fi òdòdó ṣe lé àwòrán tí a dì ní àmùrè ní ẹ̀gbẹ́ tí wọ́n ṣe àṣejù ní rírẹ láwà ní orí wọn gbogbo wọn jẹ́ ajagun kẹ̀kẹ́ tí a bá máa wò gẹ́gẹ́ bí ìṣe àwọn ará babilóni ti kádíà ilẹ̀ ìbí wọn bí ó sì ti fi ojú rẹ̀ rí wọn ó fẹ́ wọn ní àfẹ́jù ó sì ránṣẹ́ sí wọn sí kádíà àwọn ará babilóni sì tọ̀ wá lórí àkété ìfẹ́ wọ́n sì fi panṣágà wọn bà á jẹ́ a sì bà á jẹ́ pẹ̀lú wọn ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ wọn báyìí ni ó tú ìdí panṣágà rẹ̀ sílẹ̀ ó sì tú ìhòhò rẹ̀ sílẹ̀ nígbà náà ni ọkàn mi ṣí kúrò lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọkàn mi ti ṣí kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ síbẹ̀síbẹ̀ ó mú panṣágà rẹ̀ bí sí ní pípe ọjọ́ ìwé rẹ̀ sí ìrántí nínú èyí tí ó ti ṣe panṣágà ní ilẹ̀ egypt nítorí pé ó fẹ́ àwọn olùfẹ́ wọn ní àfẹ́jù ẹran ara àwọn tí ó dàbí ẹran ara kẹ́tẹ́kẹ́tẹ́ àti irú àwọn

0: lórí. Àwọn ọkùnrin tí ó lé òkìkí, gbogbo wọn ni ó ń gun ẹṣin. Wọ́n sì wá fi kẹ̀kẹ́ ogun, kẹ̀kẹ́ ẹrù àti kẹ̀kẹ́ kéékèèké dojú kọ ọ́, àti pẹ̀lú ìgbájọ ọ̀pọ̀ ènìyàn. Àwọn tí yóò dojú asà àti apata àti akoro kọ ọ́ níhà gbogbo, èmi ó sì gbé ìdájọ́ kalẹ̀ níwájú wọn. Wọ́n sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ìdájọ́ wọn. Èmi ó sì dojú owú mi kọ ọ́, wọ́n sì fi ìrunú bá ọ lò. Wọ́n fa imú rẹ àti etí rẹ, àti àwọn tí ó kù nínú rẹ yóò ti ọwọ́ idà ṣubú. Wọ́n mú àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin lọ, àti àwọn tí ó kù nínú rẹ ni a ó fi iná run. Wọ́n sì bọ aṣọ rẹ, wọ́n sì mú ohun ọ̀ṣọ́ dáradára rẹ lọ. Báyìí ni èmi ó jẹ́ kí ìfẹ́kúfẹ́ rẹ mọ kúrò lọ́dọ̀ rẹ, àti panṣágà rẹ tí ó mú ti ilẹ̀ Egypt wá, tó bẹ́ẹ̀ tí ìwọ kì yóò gbójú rẹ sókè sí wọn, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò sì rántí Egypt mọ́. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó fi ọ́ lé àwọn tí ìwọ kórìíra lọ́wọ́, lé ọwọ́ àwọn ẹni tí ọkàn rẹ ṣí. Wọ́n sì bá ọ lo ìlò ìríra, wọ́n sì kó gbogbo iṣẹ́ rẹ lọ, wọ́n sì fi ọ́ sílẹ̀ ní ìhòhò àti ní goloto, àti ìhòhò panṣágà rẹ ni a ó tú sílẹ̀ ti ìfẹ́kúfẹ́ rẹ àti panṣágà rẹ. Èmi ó ṣe gbogbo nǹkan wọ̀nyí sí ọ, nítorí pé ìwọ ti bá àwọn kèfèrí ṣe àgbèrè lọ, àti pé ìwọ ti fi òrìṣà wọn ba ara rẹ jẹ́. Ìwọ ti rìn lé ọ̀nà ẹ̀gbọ́n rẹ, nítorí náà ni èmi ó fi ago rẹ̀ lé ọ lọ́wọ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ìwọ ó mu nínú ago ẹ̀gbọ́n rẹ tí ó jìn, tí ó sì tóbi. A ó fi ọ rẹ́rìn ẹlẹ́yà, a ó yọ ṣùtì sí ọ, ó gba púpọ̀, a ó fi ọtí pa ọ, a ó sì fi ìkáàánú kún ọ pẹ̀lú ago ìyanu àti ìdahoro, pẹ̀lú ago Samaria ẹ̀gbọ́n rẹ. Ìwọ ó tilẹ̀ mú, ìwọ ó sì fi ẹnu fa ọtí jáde, ìwọ ó sì fọ àpáàdì náà, ìwọ ó sì fa ọmú ara rẹ tu, nítorí mo ti sọ ọ́, ni Olúwa Ọlọ́run wí. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí pé ìwọ ti gbàgbé mi, tí o sì ti sọ mí sí ẹ̀yìn rẹ, nítorí náà, ìwọ ru ìfẹ́kúfẹ́ rẹ pẹ̀lú àti panṣágà rẹ. Olúwa tún sọ fún mi pé, ọmọ ènìyàn, ìwọ wá dá Ahola àti Aholibah lẹ́jọ́, ní tòótọ́, sọ ìríra wọn fún wọn, pé wọ́n ti ṣe panṣágà, ẹ̀jẹ̀ sì ń bẹ lọ́wọ́ wọn, àti nípasẹ̀ òrìṣà wọn ni wọ́n ti ṣe panṣágà, wọ́n sì ti jẹ́ kí àwọn ọmọ wọn tí wọ́n bí fún mi kọjá láàrin iná fún wọn láti run wọn. Èyí ni wọ́n sì ṣe sí mi, wọ́n ti ba ibi mímọ́ mi jẹ́ lé ọjọ́ kan náà, wọ́n sọ ọjọ́ ìsinmi mi di àìlọ́wọ̀, nítorí pé ìgbà tí wọ́n pa àwọn ọmọ wọn fún òrìṣà wọn, nígbà náà ni wọ́n wá ní ìjọ kan náà sí ibi mímọ́ mi láti sọ ọ́ di àìlọ́wọ̀. Sì kíyèsí, báyìí ni wọ́n ṣe láàrin ilé mi, àti pẹ̀lú ti pé ẹ̀yin ránṣẹ́ pé àwọn ọkùnrin láti òkèrè wá sọ́dọ̀ àwọn tí a ránṣẹ́ pè. Sì kíyèsí, wọ́n dé fún ẹni tí ìwọ wẹ ara rẹ, tí o sì létìró, tí o sì fi ohun ọ̀ṣọ́ ṣe ara rẹ ní ọ̀ṣọ́, tí o sì jókòó lórí àkété dáradára, a sì tẹ́ tábìlì síwájú rẹ̀, lórí èyí tí ìwọ gbé tùràrí mi àti òróró mi lé, àti ohun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n parọ́rọ́ wà lọ́dọ̀ rẹ, àti pẹ̀lú ènìyàn lásán. Lè a mú àwọn sábíánì láti aginjù wá, tí wọ́n fi júfù sí apá wọn, àti adé dáradára sí orí wọn. Nígbà náà ni mo wí fún ohun tí ó gbó ní panṣágà, wọn àbá a ṣe panṣágà ní ìsinsìnyí, àti ohun pẹ̀lú wọn. Síbẹ̀síbẹ̀, wọ́n wọlé tọ̀ ọ́, bí wọ́n ti wọlé tọ obìnrin tí ń ṣe panṣágà, bẹ́ẹ̀ ni wọ́n wọlé tọ Ahola àti Aholibah, àwọn onífẹ́kúfẹ́ obìnrin, àti àwọn ọkùnrin olódodo, wọ́n ṣe ìdájọ́ wọn, bí a ti ṣe ìdájọ́ àwọn àgbèrè obìnrin, àti bí a ti ṣe ìdájọ́ àwọn obìnrin tí ó ta ẹ̀jẹ̀ sílẹ̀, nítorí pé àgbèrè ni wọ́n, ẹ̀jẹ̀ sì wà lọ́wọ́ wọn. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ó mú ẹgbẹ́ kan tọ̀ wọ́n wá, èmi ó sì fi wọ́n fún wọn láti kó wọn lọ, àti láti bà wọ́n jẹ́. Ẹgbẹ́ náà yóò sì sọ wọ́n ní òkúta, wọ́n sì fi idà pa wọ́n, wọ́n pa àwọn ọmọ wọn ọkùnrin àti àwọn ọmọ wọn obìnrin, wọ́n sì fi iná kun ilé wọn. Báyìí ni èmi ó jẹ́ kí ìwà ìfẹ́kúfẹ́ mọ láàrin ilẹ̀ náà, kí a bá lè kọ́ gbogbo obìnrin, kí wọ́n má bàa ṣe bí ìfẹ́kúfẹ́ yín, wọ́n sì san ẹ̀san ìwà ìfẹ́kúfẹ́ yín sí orí yín, ẹ̀yin ó sì ru ẹ̀ṣẹ̀ òrìṣà yín, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alaanu adupe lowo yin wi pe a tun pejo po loni lati ko eko. A nbe yin wi pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun wa ni agbara lati ṣe ohun ti ẹ fẹ ki a ṣe. Adupe wepe ti gbo loruko

0: wípé ọmọ ènìyàn, kíyèsí, mo mú ìfẹ́ ojú rẹ kúrò lọ́dọ̀ rẹ nípa lílù kan, ṣùgbọ́n ìwọ kò gbọdọ̀ gbàwẹ̀, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sọkún, bẹ́ẹ̀ ni omijé rẹ kò gbọdọ̀ ṣàn sílẹ̀. Má ṣe sọkún, má ṣe gbàwẹ̀ fún òkú. Wé láwàní sórí rẹ, sì bọ bàtà rẹ sí ẹsẹ̀ rẹ, má ṣe bo ètè rẹ, má ṣe jẹ oúnjẹ ènìyàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún àwọn ènìyàn ní òwúrọ̀, ní àṣálẹ́, obìnrin mi sì kú. Mo sì ṣe ní òwúrọ̀ bí a ti pa á ní àṣẹ fún mi. Àwọn ènìyàn sì sọ fún mi wípé, ìwọ kì yóò sọ fún wa ohun tí nǹkan wọ̀nyí já sí fún wa tí ìwọ ṣe báyìí. Mo sì dá wọn lóhùn pé ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, sọ fún ilé Ísíráẹ̀lì pé báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó sọ ibi mímọ́ mi di àìmọ́, títayọ agbára yín, ìfẹ́ ojú yín, ìkáàánú ọkàn yín, àti ọmọ yín ọkùnrin àti ọmọ yín obìnrin tí ẹ̀yin ti fi sílẹ̀ yóò ti pa idà ṣubú. Ẹ̀yin ó sì ṣe bí èmi ti ṣe, ẹ̀yin kò ní bo ètè yín, bẹ́ẹ̀ ni ẹ kò ní jẹ oúnjẹ ènìyàn. Láwàní yín yóò sì wà ní orí yín, àti bàtà yín ní ẹsẹ̀ yín. Ẹ̀yin kò ní gbàwẹ̀, bẹ́ẹ̀ ni ẹ kò ní sọkún, ṣùgbọ́n ẹ̀yin ó máa joro nítorí àìṣedédé yín, ẹ ó sì máa ṣọ̀fọ̀ ẹnìkan sí ẹnìkejì. Báyìí ni Èsíkẹ́lì jẹ́ àmì fún yín, gẹ́gẹ́ bí gbogbo ohun tí ó ṣe ni ó sì ṣe nígbà tí èyí bá sì dé. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Pẹ̀lúpẹ̀lú, ìwọ ọmọ ènìyàn, kì yóò ṣe pé ní ìjọ náà, nígbà tí mo bá gba agbára wọn, ayọ̀ ògo wọn, ìfẹ́ ojú wọn, àti èyí tí wọ́n gbé ọkàn wọn lé, ọmọ wọn ọkùnrin àti ọmọ wọn obìnrin kúrò lọ́dọ̀ wọn, tí ẹni tí ó bá sálà níjọ náà yóò tọ̀ ọ́ wá láti jẹ́ kí ìwọ kí ó fi etí ara rẹ gbọ́. Ní ọjọ́ náà, ẹnu rẹ yóò ṣí sí ẹni tí ó sálà, ìwọ ó sì sọ̀rọ̀, ìwọ kì yóò yadi mọ́, ìwọ ó sì jẹ́ àmì fún wọn, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́, a dúpẹ́ àwọn tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà tí a rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ̀ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù, wípé a ò ní pàdánù ohunkóhun tẹ̀ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébòó àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébòó àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí, a fẹ́ sọ nípa àgbélébòó àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí 12 ẹsẹ 24, ó ní, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bi ko se.

0: ìwé wòlíì Ezekieli orí ìkẹẹ̀dọ́gbọ̀n. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé ọmọ ènìyàn lójúkọ àwọn ará Ammoni sì sọ tẹ́lẹ̀ sí wọn, sì wí fún àwọn ará Ammoni pé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Ọlọ́run. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ìwọ wípé àhá sí ibi mímọ́ mi nígbà tí ó di àìlọ́wọ̀, àti sí ilẹ̀ Ísírẹ́lì nígbà tí ó di ahoro, àti sí ilẹ̀ Júdà nígbà tí wọ́n lọ ní ìgbèkùn. Kíyèsí, nítorí náà èmi ó fi ọ́ lé àwọn ènìyàn ìlà oòrùn lọ́wọ́ fún ìní, wọ́n sì gbé ààfin wọn kalẹ̀ nínú rẹ, wọ́n sì ṣe ibùgbé wọn nínú rẹ, wọ́n jẹ èso rẹ, wọ́n sì mu wàrà rẹ. Èmi ó sì sọ Rábà di ibùjẹ fún ìbákasí ẹ, àti àwọn ọmọ Ammoni di ibùsùn fún agbo ẹran, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ìwọ ti pa àtẹ́wọ́, tí o sì ti fi ẹsẹ̀ kí ilẹ̀, tí o sì yọ ní ọkàn pẹ̀lú gbogbo àrankàn rẹ sí ilẹ̀ Ísírẹ́lì, kíyèsí, nítorí náà èmi ó na ọwọ́ mi lé ọ, èmi ó sì fi ọ fún àwọn kèfèrí fún ìkógun, èmi ó sì tẹ ọ kúrò láàrin àwọn ènìyàn, èmi ó sì jẹ́ kí o ṣègbé kúrò nínú ilẹ̀ gbogbo, èmi ó pa ọrun, ìwọ ó sì mọ̀ pé èmi ni Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí pé Moabu àti Seiri wípé kíyèsí, ilé Júdà dàbí gbogbo àwọn kèfèrí, nítorí náà kíyèsí, èmi ó sì ha Moabu kúrò láti àwọn ìlú gbogbo, kúrò nínú àwọn ìlú rẹ̀ tí ó wà lé agbègbè rẹ̀, ògo ilẹ̀ náà, Bet Jeshimoti, Baalimeoni àti Kiriataimu, fún àwọn ọmọ ìlà oòrùn pẹ̀lú àwọn ará Ammoni, èmi ó sì fi wọ́n fúnni ní ìní, kí a má ba rántí àwọn ará Ammoni láàrin orílẹ̀-èdè mọ́, èmi ó sì mú ìdájọ́ ṣe sí Moabu lára, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí pé Edomu ti hùwà sí ilé Júdà nípa gbígba ẹ̀san, ó sì ti ṣẹ̀ gidigidi, ó sì gbẹ̀san ara rẹ̀ lára wọn. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi pẹ̀lú yóò náwọ́ mi sí Edomu, èmi ó sì ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀, èmi ó sì sọ ọ́ di ahoro láti Temani àti àwọn ti Dedani yóò ti pa ìdà ṣubú, èmi ó sì gbé ẹ̀san mi lé orí Edomu láti ọwọ́ Ísírẹ́lì ènìyàn mi, wọ́n sì ṣe ní Edomu gẹ́gẹ́ bí ìbínú mi àti gẹ́gẹ́ bí ìrunú mi, wọ́n sì mọ ẹ̀san mi, ni Olúwa Ọlọ́run wí. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí àwọn ará Filistia ti lo ìlú ẹ̀san, tí wọ́n sì ti fi ọkàn tí ó kún fún àrankàngbẹ̀san láti parun nítorí ìríra àtijọ́. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó na ọwọ́ mi lé àwọn ará Filistia, èmi ó sì kí àwọn ará Kiriti kúrò, èmi ó sì run àwọn ìyókù ti etí òkun, èmi ó sì san ẹ̀san ńlá lára wọn nípa ìbáwí gbígbóná, wọn ó sì mọ̀ pé èmi ni Olúwa nígbà tí èmi ó gbé ẹ̀san mi lé wọn.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí, kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah orí kẹta lé ní ogójì, ìwé wòlíì Isaiah orí kẹta lé ní ogójì láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lè Olúwa wí, àti ìránṣẹ́ mi tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára. ati wipe ko si olorun miran leyin ohun ati wipe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni oluwa ati leyin mi ko si olugbala kan ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji olorun kan laarin yin eyin ni se eleri mi bi olowa wi pe emi li olorun bi olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wipe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wipe Jesu Kristi oun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 24 ihirere ti Luko ori 24 ni efe

rí wípé agbára Ọlọ́run ó jí Jésù Kristi dìde àti wípé a jí dìde fún ìgbàlà wa, a jí dìde fún ìdáláre wa, a jí dìde fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a jí dìde kí ó ba lè jẹ́ ẹni tí ó so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. O ní nísinsìnyí tí ẹ ti rí mi, nísinsìnyí tí ẹ ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nísinsìnyí tí ẹ ti rí àṣepé ìgbàlà tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò. O ní ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí o bá jẹ́ ti Ọlọ́run, bí a bá ti gba ọkàn rẹ là, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Jésù Kristi ó sọ ọ́ di alóore, ó sọ ọ́ di ajíhìnrere, ó sọ ọ́ di ẹlẹ́rìí tí yóò máa jẹ́rìí níbi gbogbo ní àyíká rẹ, wípé Jésù Kristi ni olùgbàlà. Wo ìṣe àwọn apóstélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé, àti títí dé òpin ilẹ̀ ayé. Níbi gbogbo tí ọmọ Ọlọ́run bá lọ, níbi gbogbo tí a bá ti bá ọmọ Ọlọ́run pàdé, ni ọmọ Ọlọ́run ní láti máa jẹ́rìí wípé Jésù Kristi ní olùgbàlà. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti mọ Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, tí o ti gba iyì àìnípẹ̀kun nípasẹ̀ rẹ̀, tí a ti kọ orúkọ rẹ sí ìwé iyì Ọlọ́run, tí ẹ̀mí Ọlọ́run ń bá ẹ̀mí rẹ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run, o ti di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristi, àti wípé nísinsìnyí bí o bá kú, o fi ọ̀run rere ṣeré jẹ. Irú ẹni bẹ́ẹ̀, o yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a ní ẹ̀rí yìí wípé Jésù ń gbàlà, àti wípé Jésù Kristi ó máa ń pèsè wa sílẹ̀ fún ọ̀run rere, o yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí Jésù Kristi, wípé Jésù ni olùgbàlà. Yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní, kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké? Ìkejì, ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkẹta, agbára àti èrèdí ìwàásù àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́rìí èké? Bí a bá rí ẹlẹ́rìí kan, yálà ní ilé ẹjọ́ tàbí ní agboolé, bí ẹnìkan bá wá níbi tí a ti ń ṣe ìdájọ́, ṣé o mọ̀ wípé bí a bá fẹ́ ṣe ìdájọ́, a ń fẹ́ mọ kí ni òtítọ́ tí a lè mọ̀ nípa ẹni tí a ń fẹ́ dá lẹ́jọ́ yìí, bóyá ènìyàn rere ni tàbí ènìyàn búburú ni. Bí ẹlẹ́rìí kan bá jáde wá, bí ó bá sì sọ nǹkan, ṣùgbọ́n tí a wá ṣe àyẹ̀wò tàbí àwárí rẹ̀ wípé nǹkan tí ó ń sọ ojú rẹ̀ kò tó, wípé kò mọ lájorí, kò mọ ìdí, kò sì mọ ohunkóhun nípa nǹkan tó ń sọ nípa rẹ̀, a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni. Nínú orin Dáfídì orí 45, ẹsẹ̀ 11, orin Dáfídì orí 45, ẹsẹ̀ 11, àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi òtítọ́ sílẹ̀, wọ́n a jókòó sí di irọ́. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n a yà sí ọ̀nà mìíràn tí kò ní gbé ni débi tí a ń lọ. Àwọn ẹlẹ́rìí èké, wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwọn tí wọn ò tí ì bá Jésù Kristi pàdé, wọn ò mọ ìtàn àgbélébò, wọn ò mọ ìwàásù ìhìnrere, wọn ò ní ìdánilójú ìkó.

ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi hàn ní orí òkè Kálfárì, nígbà tí ẹ rán ọmọ bíbí yín kan ṣoṣo láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Àwa ni ẹlẹ́bi, àwa ni ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristi, ọmọ bíbí yín kan ṣoṣo, aláìlẹ́ṣẹ̀, olóòótọ́, ẹni tí ó ti wà láti ayérayé, ẹni tí kò ṣe ohunkóhun kí ó kùnà rí, ó kú fún wa, ó ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa. Àdúpẹ́, ẹgbà ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ó fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín. Àdúpẹ́ fún ìdáríjì tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́. Àdúpẹ́ fún ojú rere tí ẹ fi hàn wá. Àdúpẹ́ fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Àdúpẹ́ wípé ẹ tún pèsè ayérayé sílẹ̀ fún wa. Ibùgbé kan lókè, ohun tí a kò lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ nìkan ṣoṣo ní ẹ fi pèsè nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí ẹ ti mú wa wá sí inú ìjọba Ọlọ́run wípé kí a lè máa so èso ìwà mímọ́, àti wípé kí a lè fi ìfẹ́ Kìrìsìtẹ́nì tòótọ́ kí a lè fi hàn, a ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ẹ ń béèrè lọ́wọ́ wa tí ẹ fẹ́ kí a fi hàn ní ìgbé ayé tuntun tí a bọ́ sí yìí, ẹ ràn wá lọ́wọ́ kí a lè ní oore ọ̀fẹ́, kí a bá lè ṣe nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Bí a ó ti lọ sínú ọ̀rọ̀ yín lónìí, ẹ̀bẹ̀ wa ni wípé ẹ ó ṣe wá lójú, ẹ ó là wá lóye, ẹ ó jẹ́ kí àwọn nǹkan tí ẹ ti fi pamọ́ nínú ọ̀rọ̀ yín kí ó jáde, kí a bá lè rí i dáradára, kí a bá sì lè tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nínú Kólósè orí ìkẹta. À ń kà á láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Kólósè orí kẹta, láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn ìyọnú wọ̀ ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra, ẹ máa fara dà á fún ara yín, ẹ sì máa dáríji ara yín. Bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríji yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú àti borí gbogbo nǹkan wọ̀nyí. Ẹ gbé ìfẹ́ wọ̀ tí í ṣe àmùrè ìwà pípé, ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Àwọn ẹsẹ̀ mẹ́rin tí a kà yìí, láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún, àwọn ni ó fi àwọn ohun àmúyẹ ní ìgbésí ayé onígbàgbọ́ tí ó fi hàn wá dáradára, tí ó sì ń sọ fún wa wípé èyí ni ohun tí Ọlọ́run ń retí ní ìgbésí ayé wa. Wípé bí Ọlọ́run bá ti ń wo ẹnìkọ̀ọ̀kan wa, tí ó ń wo ìgbésí ayé tí à ń gbé, ìrìn tí à ń rìn, ọ̀rọ̀ tí à ń sọ láti ẹnu wa jáde, wípé àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ni ó ń fẹ́ rí. A pín àwọn ẹ̀kọ́ yìí, a pín sí ipa mẹ́ta. Ìkíní, a sọ nípa ìwà. Ìkejì, a sọ nípa ìfẹ́. Ìkẹta, a sọ nípa ìpè. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí a wá sínú ìjọba Ọlọ́run, Ọlọ́run ti pèsè ìwà tí ó yẹ kí a hù, ó ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí aṣọ tí a pèsè sílẹ̀ fún ọmọ tí a bí, tí a gbé wọ̀, èyí ni ìwà Kìrìsìtẹ́nì. Ìkejì, Ọlọ́run fẹ́ kí a gbé ìgbésí ayé tí ó jẹ́ wípé ìfẹ́ ni ọ̀rọ̀ kan ṣoṣo tí ó jẹ́ olúborí tàbí àkójọpọ̀
tabi itumo ohun gbogbo ti a nse we pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife christiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ori ofe olorun ṣugbọn ife christiani iketa o ye ki a mo we pe nigba ti a pe wa sinu ijọba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o seese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma gba bọọlu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o seese ki won ki o kowe si ki won ki o fi ipepe wi pe akoko ti de lati wa fi imuna doko lati ma gba bọọlu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si pupo nitori wi pe ilu re tabi orilede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o seese a le ri oluko kan ni ile eko giga university o seese ki o ti ma ko ni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o ti n ko won yi o seese ki ilu wa tabi orilede wa ki o ma wa eyi ti a n pe ni commissioner ki won ki o si fi iwe pe we pe ati ri wepo jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orile ede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towotowo gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba e ti a nso yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe o meta ni o farahan ninu eko ti a nko le oni ikini iwa christiani ikeji ife christiani iketa ipe wa gege bi christiani gege bi onigbagbo je ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbese aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu christi gege bi eni ti o n saferi ohun to n be loke gege bi eni ti a ti da lola ni ti wipe a ti fi aso ododo a ti fi wo gege bi eni ti a ti koroko re ni iwe iye lorun gege bi awon eni ti angeli n wo ti won yo nitori wipe a ti ronu po ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi christiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan won yi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa bi abari bi o tin woso bi abari bi o tin rin bi abari bi o tin soro to je wipe omo kekere ti ko ti ipe to daye bi aba n gbo oro agba lenu e a ma so wipe o mo wipe nu afin lo ti jade oro ogbon oro agba ti o n gbo ninu afin ohun lo n jade latenu e ṣugbọn bi a ba ri iru ọmọ bẹẹ ti o je ọmọ ọba ti o jade lati aafin ṣugbọn ti o je wipe ọrọ ti ko bakun gbe ọrọ aṣiwere ọrọ alailọgbọn ise awọn mẹkunu ni a ri lọwọ ẹ a so wipe wo ọmọ ọba ti o n ṣe bi ọmọ mẹkunu ti ko mọ iru ẹni ti oun jẹ awa naa gẹgẹ bi ọmọ ọba ọba awọn ọba olowo awọn olowa gẹgẹ bi eni ti a ti fi ipepe wa sinu ijọba ọlọrun
awa na o ye ke a mo iru eniyan ti a je o ye ke a mo we pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo oun lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye olorun ojo kan ko le mo ki o sule ki a ma ranti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye lohun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a nreti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lohun ojojumo ni olohun lo npese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ranti wa le orun iru awa eniyan be o ye ke amoru eniyan ti a je o si ye ke amo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa ye ke awo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe ye ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni a npe ni ayan fe olorun awon iran abrahamu awon ni a npe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori wi pe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o nfe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a npe ni ayan fe olorun sugbon nisisin yi iwo ati emi erupe lele iwo ati emi keferi lasan lasan iwo ati emi eni ti a bi ninu ese eni ti o mo okun ninu ese eni ti o nje ese bi eni jeun ti o mu ese bi eni mo omi tele tele iwo ati emi elegbin ati eleri ni olorun ni o fa wa si odo ara re ti o we mo ninu eje jesu ti o fun ni ore ofe ti a wa di ayan fe ni waju olorun o wa nso fun wa oni se a o mo ipo wa ni oni se a o mo bi ati je ni waju olorun ni wi pe ati je ayan fe olorun o wa so wi pe eni mimo ati olufe nitori wi pe olorun fe wa o ti so wa di olufe o wa tun so wa di eni mimo awa ti a je elese ati eleri tele tele nisisin yi a je eni mimo ati olufe o wa so fun wa awon nkan kan ti o ye ki a ni igbese aye wa gege bi eni kokan e ti o fi le ba ipe wa mu ye ki ran leti we pe ni awon ose ti o koja die seyin mo so fun o gege bi onigbagbo we pe adabi eni ti o gbe aso wo we pe tele tele ati wo aso iri sugbon boya fe lo si ode tabi boya agba wa si bi ise kan iru aso ti a se wo ni o fi wa han gege bi eni ti a je ninu ise be somo gege bi ologun bi a ba fe mo enikan gege bi jagun jagun o ni iru aso to nwo gege bi olopa bi a ba ti ri olopa a mo gege bi aso ti o wo bi o ba so fun wa wi pe enikan fe se igbeyawo eni ti o fe se igbeyawo yi o mo tele tele o wa so wi pe ye ki n debe tori wi pe inu ile isin wa ni won ti fe se igbeyawo yi mo si n fe lati ba awon tin yo mo fe ba won yo nitori eni bibeli so awon tin sokun e ma ba won sokun awon tin yo e ma ba won yo nitori be mo fe lo si bi igbeyawo yi bi gbogbo eniyan ti n wole ti won jade won wole won jade awon akorin wole oni wasun wole awon ebi iyawo won wole ebi oko won wole bi okunrin ti o fe se igbeyawo ati obirin ti o fe se igbeyawo bi won ti yo

àti nígbàlá ìrísí rẹ, ìwọṣọ rẹ, àti ohun tí ó gbéwọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo, ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún Jésù Kristi. Èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé Paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí apostoli ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbòó, àwọn aṣọ àtijọ́, àwọn aṣọ ẹ̀gbin, àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, àní bọ́ wọn sọnù, àní mú wọn kúrò, kí a wá wọ àwọn aṣọ titun mìíràn, èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún Jésù Kristi. Wo ẹsẹ̀ ìkẹjọ orí kẹta, ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀: ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Èyí ni a ń sọ fún wa wípé àwọn ògbólógbòó ìṣe ti àtijọ́, àti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó, gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí, àti pa wọ́n tì. Ó wá sọ fún wa wípé àwa gbé ohun mìíràn wọ̀, èyí tí í ṣe titun. Ní ẹsẹ̀ ìkẹwàá, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ó wá ń sọ fún wa nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbéwọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù titun, agbádá òdodo. Jẹ́ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn ìyọnú wọ̀. Èyí ni Jésù pápá ni ó mẹ́nubà nígbà tí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan, ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì, ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọnú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀, kò ṣe bẹ́ẹ̀. Jésù wa ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí, tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ọkàn ìyọnú, ẹ̀mí ìwà tútù, ìṣoore sí ẹnì kejì wa. Yẹ kí a wo Matthew orí 18. A ò ní lè ka gbogbo ẹsẹ̀ tí ó sọ nípa ohun tí Jésù sọ yìí, díẹ̀ la ó kà. Bí o bá délé, o lè yẹ̀ ẹ́ wò fún ara rẹ láti ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 35. Ṣùgbọ́n nísinsìnyí, yẹ kí a wo ẹsẹ̀ 24. Nítorí náà, li ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀, ó sì tẹríba fún un. Ó ń wípé, Olúwa, mú sùúrù fún mi, èmi ó san gbogbo rẹ̀ fún ọ. Olúwa, ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un. Ó tu sílẹ̀, ó fi gbèsè náà jí. Èyí ni ìyọnú tí Olúwa rẹ̀ ní sí i. Ó dáríjì í. Bákan náà ni Olúwa ṣe fún wa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí ó dàbí ìgbèsè tí ó wọ̀ wá lọ́rùn, Ọlọ́run dáríjì wá. Ó wá ń retí wípé kí àwa pàápàá kí a ní ìyọnú sí ẹnì kejì wa, kí a lè dáríjì. Ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tí a dáríjì yìí, ó jáde lọ, ó rí ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ní ìgbèsè díẹ̀, èyí tí ìbá fi dáríjì kò ṣe bẹ́ẹ̀. Èyí ni Olúwa rẹ̀ wá fi pè é padà wípé nígbà tí òun ti ṣàánú fún, ìbá dára bí òun pàápàá bí ó bá ṣàánú fún ẹlẹgbẹ́ rẹ̀. Jẹ́ kí a wò láti ẹsẹ̀ 22. Nígbà tí Olúwa rẹ̀ sì pè é tán, ó wí fún un pé, ìwọ ìránṣẹ́ búburú yìí, mo fi gbogbo gbèsè nì jì ọ́, nítorí tí ìwọ bẹ̀ mí, ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Nítorí bẹ́ẹ̀, èyí ni Ọlọ́run retí lọ́wọ́ wa wípé kí a gbé ọkàn ìyọnú wọ̀, kí a ní ìyọnú, kí a dáríji ara wa. Ó ṣeéṣe kí ó jẹ́ ìyàwó rẹ̀ ni ó ṣe ọ́,
kí a máa fi àáké kọ́ríwó pé láéláé.

ó ṣeéṣe kí o wà nínú ẹgbẹ́ àwọn tí wọ́n sọ báyìí. Àwọn tí ó jẹ́ wípé ó kàn sọ pé ẹ mo kàn bá wá lálẹ́ ni kí n wá wo èyí tán ṣe ń bẹ̀, nítorí pé èmi ń tèmi, mo ti ní nǹkan àjẹtẹ́lẹ̀, àjẹsára, a sì ti sèmi jiná, kò sí nǹkan náà. Bó tilẹ̀ jẹ́ wípé ayé àti pàṣán rẹ̀, wọ́n lé àwọn èèyàn, wọ́n dọdẹ àwọn èèyàn káàkiri, ṣùgbọ́n bó ṣe tèmi ni rárá o, kò sí ni. Ibikíbi tí n bá ń lọ, ọ̀nà ńlá ni. Nítorí pé ẹyẹ kì í fòkó forí sọ́gi, dúró bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ tó gbà lẹ́nu ẹ̀, àwọn dà. Nítorí ẹ̀yìn ti wí pé àwa ti ba ikú dá májẹ̀mú, wọ́n ń kú o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú, a sì ti bá ipò òkú múlẹ̀, nígbà tí pàṣán gígùn yóò làájá, kí ó dé ọ̀dọ̀ wà. Nítorí àwa ti fi èké ṣe ààbò wa, èké ni o, má gbẹ́kẹ̀lé. Àjà ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú, ní ọjọ́ àìní, ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí, ààbò yí gan-an yóò jà ọtílẹ̀, ààbò èké ni kì í dúró. Lábẹ́ irọ́ lè àwa ti fi ara wa pamọ́, ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn, abẹ́ oúnjẹ, abẹ́ òrùka, abẹ́ irọ́ lè o fi ara rẹ pamọ́ sí. Nítorí náà báyìí lè Olúwa Jehovah wí pé, kíyèsí, èmi gbé òkúta kan kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀, òkúta ti àdánwò, òkúta igun ilé iyebíye, ìpìlẹ̀ tí ó dájú. Ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá, bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́. Ẹni tí ó gba Jésù gbọ́, nítorí Jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀, èyí tí a gbé kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀. Ìpìlẹ̀ ilé, òun ló máa ń gbé ilé dúró. Ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti Jésù Kristi. Òkúta ilé a sì ti dánwò, ó sì yege, òkúta igun ilé iyebíye ni. Ìpìlẹ̀ tí ó sì dájú ni, ẹni tí ó bá gbà á gbọ́, ẹni tí ó gba Jésù gbọ́, kì yóò sá, ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ò fi lé ẹsẹ pẹ̀lú, àti òdodo lè omi ò fi lé òṣùwọ̀n. Ìyìn ni yóò gbá ààbò èké lọ, omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀. Gbogbo ààbò èké yìnyín ni yóò gba lọ, ìdájọ́ Ọlọ́run ni yóò gba lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń fẹ́ ààbò tí ó dájú, ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú, Jésù Kristi ní ààbò tí ó dájú. Nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gba lọ, omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀. Má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Nítorí bẹ́ẹ̀, àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni. O gbọ́ wípé ẹnìkan wà níbì kan, ilé ààbò tí ó wà níbẹ̀, kódà kò sí ẹni tó sá síbẹ̀, àárí ààbò ni, ó ń fi owó rẹ ṣòfò. Nítorí pé Ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run, kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró, nígbà tí pàṣán gígùn yóò re kọjá, nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni ìsásókè ìsásódò wa? Ó sì ń sọ ní ẹsẹ̀ 19, níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá, lé ọ̀sán àti lé òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà. Nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ. Àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì. Ó sọ wípé kí ó lè gbà wá dúró, nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ. Ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Ohun tí a ń gbé káàkiri.

fe eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wipe o dabi eni ti o ni nkankan bi scalp kekere ni akoko otutu ti a so pe obinrin ibora re da ti o si mu nkan na jade kekere bayi ti o so pe wo ibora mi ni yi lakoko otutu akoko oye oye egbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkankan ju gele ori obinrin nikan lati fi bora ni akoko otutu eta abota rupa ninu aye iru eniyen ko ju be lo ki je abuto to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma so pe bi owo mi ba tesam o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti tesam ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apo ti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi majemu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba fe abuto to an lati kuro ninu ese ke asigba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wi pe nitori kini oluwa se le wa loni ni waju awon filistini e je ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wipe sam ni won wa kaakiri ki sam yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won ija kuro lowo won bi won ba fi ija peta pelu oko tabi pelu aladugbo won a so fun o wipe kiti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ija be tori be bo ba so pe kiti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wipe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu nruo bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe kuro lenu e iyawo keji kuro nle e ni tooto lo n gbadura ni tooto lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo ofo lo n fo ofo lo n pe nitori pe ko je tolorun ko si mo ko mo ilana olorun o sese nipa be ke a so pe okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale ele ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi kapita to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe si enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro nile wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu pada wo awon eyan woyi won so wipe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de aarin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa.
bẹ́ẹ̀ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Ṣílò pé kí wọ́n gbé láti ibẹ̀ ẹ̀wá àpótí májẹ̀mú Olúwa àwọn ọmọ ogun ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù àti àwọn ọmọ Eli méjèèjì Ofni àti Finihasi wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ́ẹ̀ tilẹ̀ mìtìtì. Inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé àwo orí èṣù mọ́lẹ̀ wómúwómú, kí wọ́n sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà kúrò lọ́wọ́ wọn o, ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeé ṣe kí wọ́n gbá àwẹ̀, kí wọ́n yíra nílẹ̀, kí wọ́n kí Alleluia, kí wọ́n pàtẹ́wọ́, kí wọ́n ṣe kíni yìí. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀, ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n hóyè wípé ìṣẹ́gun ti dé. O tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun, tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó o bá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó. Ẹ̀rú sì bá àwọn Filistini. Wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn mọ̀ wípé Sáàmù lásán ló gbé dání. Wípé agbára tí ó wà nínú Sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ. Wọn ò mọ̀ wípé kòròfo Bíbélì ló gbé dání. Agbára tó wà nínú Bíbélì tí ẹ̀kọ́ tó yè kooro tí ó máa jẹ́ kí agbára ni kí ó ṣiṣẹ́ ní ìgbésí ayé wa. Nígbà tí ìwọ fún ara ẹ ò ní ẹ̀kọ́ àti ìgbàlà tí ó wà nínú Bíbélì, ẹ̀páálí òfo ló gbé dání. Kò ságbára nú ẹ̀ mọ́ fún ọ. Àbímọ àgbẹ̀ sórí bẹ́ẹ̀dì. Àní àgbẹ̀ Bíbélì tí a gbé síbi ìrọ̀rí ẹ̀. À sọ pé ẹ̀ mo gbé Bíbélì síbẹ̀ o, bó ṣó bá wá kó sá, bí àjẹ́ bá kó fò lọ. Kì í rí bẹ́ẹ̀. Ìgbà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó bá kọ̀ sílẹ̀ ni agbára tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ló máa ń lè jẹ́ fún èèyàn. Nítorí bẹ́ẹ̀ ẹ̀rú bá àwọn Filistini, wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọ́n sì wípé àwa gbé. Nítorí pé irú nǹkan báyìí kò sí rí. Àgbẹ̀ ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyí? Àwọn wọ̀nyí lé Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíptì lójú lé aginjù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ̀rù bá wọn díẹ̀ ni wọ́n sọ wípé ẹ̀jẹ̀ alágbára. Ẹ ṣe bí ọkùnrin ẹ̀yin Filistini, kẹ́yìn má ṣe ẹ̀rú fún àwọn Heberu bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí. Ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà. Àwọn Filistini sì jà, wọ́n sì lé Ísírẹ́lì, wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ìpani sì pọ̀ gidigidi. Àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Ísírẹ́lì jẹ́ 1,500. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì gba àpótí ẹ̀rí wọn. Ó tán, o ṣé ò ti gba Sáàmù lọ́wọ́ ẹ? Àjẹ́ ò ti gba Bíbélì lọ́wọ́ ẹ? Gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru, ka orin Dáfídì 23 ní 7, wọn ti gbà lọ́wọ́ ẹ. Ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ. Àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn, ìgbẹ́kẹ̀lé wọn, ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn, wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run. Tá a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa, ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Gbọ́ ohun tí Ọlọ́run sọ fún wa ní orin Dáfídì 91:91. Nínú Bíbélì wa, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni Ọlọ́run Jákọ́bù ni ó jẹ́ ààbò wa, tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi, tí ó jẹ́ tí ó nípọn, tí ó sì ṣe iyebíye púpọ̀. Bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa,
be aba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wi pe olorun jo ese mi ni mo mo wi pe jesu ku fun mi o si fe ma tesi waju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi baba lawo tabi onisegun kan ti a ti ju sile ti a sin so wi pe igbagbo mi duro lori Jesu Christi eyi sin ni dakoro mi wi pe igbekele miran mi oni apata yeraye eyi ti a pe ni Jesu Christi oni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile oni abo fun mi bi o ba je be o daju wi pe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wo ise won ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni a ki fowora o kan gba wi pe ani lati je wo ise wa ki a ko sile ki re ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wi pe eni ti o joko ko so wi pe alari kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fin ojo sunday atun lo si lesi awon yen won joko ni bi kokoga ogo won da bi awon ti o wa se eko bibeli ni aya oni ti a nse sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atun tele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wi pe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon wonyi le eni ti o joko ni ibi ikokoga ogo awon ni o n gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a n pe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o n le esu lo o mo wi pe bi aisan ba de esu lo wa n di e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fi ro to fi si atari omode se ohun lo n le esu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni ohun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma n tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yóò fi iye rẹ bù ọ abẹ iye apá rẹ ni wo o si gbẹkẹle òtítọ rẹ ni yóò si ṣe àṣà àti àpáta rẹ ìwọ kì yóò bẹrù nítorí ẹrù ooru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹgbẹ́ rẹ àwọn tí kò ní ààbò nìyẹn o àwọn tí wọn fi èké àti ránṣẹ ààbò wọn àwọn tí wọn gbẹkẹlé ohun tí ó wà nínú ayé wọn a máa ṣubú ní ẹgbẹ ẹgbẹrún lé ẹgbẹ rẹ àti lé ẹgbàárún lé apá ọtún rẹ ṣùgbọn kì yóò súnmọ ọdọ rẹ kìkì ojú rẹ bí ó bá jẹ pé o ti fi jésù ṣe ààbò rẹ bí ó bá ti bá jẹ pé jésù ti di olùgbàlà fún ọ tí a ti gbà ọ kúrò nínú ẹṣẹ kúrò nínú ìjà kúrò nínú aṣọ kúrò nínú ìrìnkìrìn kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni ó sọ fún ọ wípé kìkì ojú rẹ lè wọ́n fi máa rí tí
ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abu mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abu re se oluwa le abu re tabi e to so sile e to fi se abe ibosun re e ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itan je gba to gba te eyan ko ni le ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a de ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se oni re agutan tolorun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ni e abajo ti o le nko oleru ayi bo ba wa loja ki o le ta a tun fi nkan bi e bi eyo owo ti a tun lo wa lati bi kan ati a tun fi si abe apere ti a fi ta nkan abajo ti a gbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni ni oko sonu ti o so wipe oluwa le abo mi o si nsesho lori mi to wipe mo se ye bi ele oju re o so fun a wipe kiki oju re ni o ma fi ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sun mo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori iketa le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titi de ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin din ni ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni ti ngun orun fun iranlowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panu mo ti won si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga to ni o wa ni oke o dabi abo fun o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti ati owo oluwa gbala je ko wa ye o nisinsin wepe igbala se pataki ta le o dabi eni ti ati owo olorun gbala asa iranlowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo o si ma te ibi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni a ka nibe yen ninu iwe owe ni a ti so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa de o so fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke
ẹsẹ ìkẹwàá àti ẹsẹ ìkọkànlá. Bí ẹni wípé ilé ìṣọ́ agbára ni orúkọ Olúwa. Ìwé òwe oríkejì dín ní ogún ni o. Ẹsẹ ìkẹwàá, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀. Kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, kì í ṣe ẹlẹ́gàn. Kì í ṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, ṣùgbọ́n olódodo, ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Àwọn wọ̀nyí ni olódodo, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀. Ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yé ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé, oní sáwọ ibi gíga, ilé ìṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé ó là, a ó sì dá ọ ní ìdè. Ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ. Kí a tó lọ gbàdúrà, ní à ń wo Málákì orí kẹta. Málákì orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún. Málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú láéláé. Orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún. Nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa, tí wọ́n sì ń ṣe àṣàrò. Orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan, lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà. Tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn. Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdágìrì, òun ó da ọ sí, òun ó ṣe ìtọ́jú rẹ, òun ó jẹ ààbò fún ọ. Bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a ń wá, tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a wá gbọ́ ti Olúwa, kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wa, kì í ṣe lásán. Bí o bá wá ní ọjọ́ àyá òní, tí a fi ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá sí, bí o bá ń wá, tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán, wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní, òun á máa ṣẹ́ṣọ lórí rẹ, òun á sì jẹ́ ibi ààbò rẹ. Kí Ọlọ́run kí ó sì tó lè jẹ́, kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ, gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀, ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ìwọ lè ààbò àti agbára mi, ìwọ lè lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi. Ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ ṣí ayé ní ìdí, kí a sì ṣí àwọn òkè ńlá nípò, ẹ̀sí inú òkun bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà. Ṣíṣe èyí tí ó mú inú ìlú Ọlọ́run dùn, ìbí mímọ́ ọ̀gá ògo Ọlọ́run bẹ lé àárín rẹ̀, a kì yóò ṣí nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Àti jẹ́ kí ó di ìmọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí, ibi ààbò tí ó tọ́, ibi ààbò tí ó dájú, ibi ààbò tí kì í jáni tílẹ̀ ní ọjọ́ ìpọ́njú.
o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wipe ese si wa ninu ago re ese wa ni igbese aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti asa pamo si abe re ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idini o nde ni tabi egba ti asomorun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro soju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wi pe loni o ngba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bini bi o ba so fun olorun o daju wi pe yo gbo ti re kepe nigba ti o wa ni tosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wa hala ba wa fun o so fun jesu bi o ba tin fi abo ike se isadi re je wo nkan woyi fun olorun ki o si ko sile bi o ba si tin ta ara re je wi pe psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti a ya si mimo loro wi pe yo je ibi abo fun o tabi ile ti a ko si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun o loni eyi ti o je ibi abo tooto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju eje re ni ati sa le asi ta sile fun imukuro ese wa lọ́fẹ̀ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀ képe olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí a ṣako kí ó padà wálé bí o bá ti mọ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀ padà wá sí ilé a dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí jésù wá láti ṣe fún wa a dúpẹ́ fún ìyà tí ó jẹ́ nítorí tiwa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa bàbá ọmọ àti ẹ̀mí gba ọpẹ́ àti ìyìn wa ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́ nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́ bàbá nítorí oore tó ṣe wá yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa
ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ́ bí a ti ṣe olórí ire tó tí ó sì ti fún wa ní àǹfààní ìtò láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì ń tú sílẹ̀ tí ó ń rání padà a bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́ pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù a bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù a dúpẹ́ fún nǹkan tí o kọ wa ní àṣálẹ́ yìí o ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀ o sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú àti wípé àwọn ojo àwọn ẹni ríra àwọn oṣó àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn a ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́ tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀ ìnùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì a bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí ó máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́ fi fún ọ ní orúkọ Jésù a sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún ìrìn ọ̀tún ọ̀rọ̀ ọ̀tún ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa àti ọwọ́ agbára rẹ tí ó ṣí dìbò wá jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa nítorí wípé a ti fi ọlọ́run ayérayé yìí àti ọlọ́run alágbára ọlọ́run jákọ́bù ṣe bí ààbò wa a bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa ibi tí ìjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀run tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù tú àwọn òǹdè sílẹ̀ mú àwọn aláìsàn láradá a sì bẹ̀ ọ́ wípé àwọn tí ó ti yàgàn fọwọ́ tọ wọn kí o sì gbọ́ ti wọn kí o sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ kí o sì ṣe gbogbo wa lóore a dúpẹ́ pé o ti gbọ́ nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

Olorun baba wa adupe lowo yin wo pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje anbebe bi ati wa loni wo pe gbogbo to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju won yi ko ni oruko Jesu e je ki a ri Jesu ki a si ri yin Eje ki a le tele ona iye yi titi de opin e fun ani ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Christ Oluwa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini sugbon eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa igboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu onroro alai nife onrere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti asin fi oniruru ife kufe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon ese olorun ti a ka wonyi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wipe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo n soro loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon ese olorun ti atika yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o dojuko wa ati isubu tabi ikose ojina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori ibase omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi ojukokoro ohun lo kun aye lode oni nitori eyi ni Paul ti a topasere lati emi olorun ni o se n kowe si Timothy ti o n so fun wipe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wipe yo je igba ewu lopo lopo o so wipe idi re ti yo fi je igba ewu ni wipe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi a ba si ri iru awon eniyan be ni idajo olorun paapaa yo ma wa sori won ki se ni aye yi nikan
bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára. A ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Èkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kíní. Ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, wọ̀ṣẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Efodu àti Terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé, lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé, tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà. Ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún wọn ní òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n, wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí,
ojojumo ni a so fun wa ninu ijo wa nihi sugbon o se ni laanu we pe sibe sibe bi atile ni awon ti o le to wa sona sibe sibe bi atile ni awon alufa sibe sibe bi atile ni awon ti o le koni sibe sibe bi atile ni ihinrere ti o peye ti o pe oju owo sibe sibe awon opolopo ni won gbe igbesi aye aibikita fun ofin olorun bi aba wo awon oba keji ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerin le logbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi o bi ise won atijo nitoto eyi so nipa awon mo israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu agege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu agege bi eni ti ko si ilana tabi itoni fun o so we pe titi di oni yi won se bi ise won atijo mo ro we pe a le so yi kan na fun opolopo to je we pe ojojo isimi won ma lo sile isin a ma n ka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro we pe jesu ti ko fun wa lati ko ese wa lo wi pe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo we pe bi enikeni ba ninu kristi jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o se se ki a ri awon wonyi ki a si le so nipa awon wi pe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wipe alufa n se wahala lori won titi di oni bi o tile je wipe ni idapo oju ile a ma n ko won ni oro olorun titi di oni bi o tile je pe won ka ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihinrere to ma n so wipe awon je ti olorun sibe sibe titi di oni yi won n se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ijeun aye iloko laya ti aye ko kuro lowo won irede oro nko ki a ma je ebo kaakiri tabi ki a ro pe enikan se sise niyin sise lohun alati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o tile je pe won a fi osan wa si ile isin won a fi oru lo si ile elebo logun o gbọ nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle kun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abanideṣe atijo owo eyin ti won ma n san ni aye atijo won se se be titi di oni yi o wa n so we pe won ko beru oluwa bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí olúwa pa fún àwọn ọmọ jákọ́bù tí ó sọ ní ìsírẹ́lì wẹsẹ̀ ogójì wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bí mo ti ń ka èyí ó ṣe é ṣe kí ẹ̀mí ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́ ìwà tí ò gbólógbó ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ wípé àmì ìyípadà àmì ìgbàlà àmì wípé o ti bá jésù pàdé àmì wípé o jẹ́ ti ọlọ́run àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olówa ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olówa wọ́n máa ń gbàdúrà ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe olówa wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa wọ́n sì sin àwọn èrè fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́ ṣùgbọ́n
ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkù eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì. Ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kíní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kíní. Kọ́rìntì kíní orí karùn-ún láti ẹsẹ̀ kíní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kúfẹ́, àgbèrè, panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristì, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Paul apostle ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Paul ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitical tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù
tàbí o ka Isaiah, tàbí o ka Jeremiah, tàbí o wá sínú májẹ̀mú titun láti Matthew, de Mark, de Luke, de Johannu, de ṣe àwọn apostoli, de Rome, àti de Corinth, àti títí de ìwé ìfihàn ni Ọlọ́run ti ń ké wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jùlọ àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó

kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ yín rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé, ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni a ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run, ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá

láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì í yóò lọ láì jìyà bí o bá wo àwọn ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ ṣe kánkán sí iṣẹ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe láti hùwà ibi bí a bá wo àwọn ẹlòmíràn tí wọn dẹṣẹ wọn rò wípé ọlọrun kò rí wọn ṣe òun ti dáfídì orí báṣẹbà tí ó ń wẹ ní ibi tí a ti lè rí i ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí wọn sọ fún ó ránṣẹ sí nígbà tí ó ránṣẹ sí báṣẹbà ó dàbí ẹni wípé bóyá ọlọrun sùn bóyá ọlọrun ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lèṣe tí dáfídì ṣe gbogbo ìwàkuwà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó ran nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba bí ó bá wo ìgbésí ayé dáfídì láti ìgbà náà lọ ìdà kò sinmi láti máa lé dáfídì ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀ nítorí kíni nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ níwájú olúwa bákan náà ni ìwà ọlọ́run lónìí má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní oṣù tí ó kọjá kí o rò wípé kò sí ìdájọ́ ìdájọ́ wà nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Saulu ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israẹli yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú béèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnessari tàbí Herodu ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run o lè máa sọ wípé àwọn ẹsẹ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́ nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má mo lè pọ̀ fún mi àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́ wọ́n lè fọwọ́ pa idà ọlọ́run lójú wọ́n lè ré kọjá òfin ọlọ́run wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́ yẹ ká wo májẹ̀mú titun ní Kọ́ríntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa kí àwa kí o má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí o má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni kí àwa kí o má ṣe àgbèrè
gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 2,100 ènìyàn ṣe ṣubú ní ìjọ kan. Èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò orí ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébò fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú, ó dájú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà, wo Hebrew 10:10, Hebrew 10:10, ẹsẹ̀ 21, ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì 4, Dánielì 4 láti 17. Dánielì 4 láti 16. Ṣẹ̀gára fara fún mi. Dánielì 4, 16. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà, bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sáìsáìsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònúpọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè, panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kì í ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jalánkátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí,
bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gbọ́ àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jakobo, orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti àpẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gba àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gba àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́fẹ́, kò sí bí, kò sọ́hun, aka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run, wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wa, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni wípé kí o lè ronúpìwàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o ń fẹ́ ké pe Ọlọ́run, o ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá,
ki o so fun Olorun wi pe oni tesoju ni igbesi aye ese ati igbesi aye ailofin aiwa bi Olorun ti o wa ni igbesi aye re wi pe o fe kon won sile o fe je ti Olorun o fe je ti Olorun o fe je ti Olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kon won sile o fe je wa awon ese re fun Olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu Olorun ro dede lori re sugbon bi o ba le so fun Olorun wi pe o ko ese sile bi o ba le so fun Olorun wi pe o ronu pe ada bi o ba le so fun Olorun wi pe o nwa ore ofe ati oju rere Olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju Olorun ti a n lati bere fun iranwo re lati gbe igbesi aye ododo ki iwa ailo Olorun iwa aiwa bi Olorun iwa ilofi ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti awe mo ninu oje Jesu eni ti Olorun fun ara re koju si lati se loore gbadura so fun Olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki Olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbesi aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara Olorun o daju wi pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pẹ̀lú ore ọ̀fẹ́ Olorun o kò ní padà sínú wọn mọ́ bí a bá ti wẹ̀ ọ́nù tí a sì wẹ̀ ọmọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa wípé pẹ̀lú ore ọ̀fẹ́ rẹ̀ ìwà òdodo ìwà òtítọ́ ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Olorun ni ó máa fi hàn ní ìgbà gbogbo yálà ní ilé tàbí lóde yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà ìwà mímọ́ ìwà òdodo àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo sọ fún Olorun oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà gbàdúrà sọ fún Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébò kaanu fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá ma ara wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí Olorun kí o lè dariji wa kí o sì fún wa ní ore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo
bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ezekiel, orí ìkẹrìndínlọ́gbọ̀n, ó sì ṣe ní ọdún kọkànlá bí oṣù ìkíní, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, nítorí títírẹ̀ ti sọ̀rọ̀ sí Jerusalem pé, àhá, afọ́ èyí ti ṣe bodè àwọn orílẹ̀-èdè, ayé padà sí mi, èmi ò di kíkún, òun di ahoro. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, mo dojúkọ ìwọ tírẹ̀, èmi ò sì jẹ́ kí orílẹ̀-èdè púpọ̀ dìde sí ọ, gẹ́gẹ́ bí òkun ti gbé ríru rẹ̀ sókè. Wọ́n sì wo odi tírẹ̀ lulẹ̀, wọ́n sì wo ilé ìṣọ́ rẹ̀ lulẹ̀, èmi ò sì ha erùpẹ̀ rẹ̀ kúrò lára rẹ̀, èmi ò sì ṣe é bí orí àpáta. Yóò jẹ́ ibi nínú àwọ̀n sí láàrin òkun, nítorí mo ti sọ ọ́ ni Olúwa Ọlọ́run wí, yóò sì di ìkógun fún àwọn orílẹ̀-èdè àti àwọn ọmọbìnrin rẹ̀ tí ó wà lé oko, lẹ́ ò fi idà pa, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ò mú Nebukadnesari, ọba Babilóni, ọba àwọn ọba wá sí Tire, láti àríwá, pẹ̀lú ẹṣin àti kẹ̀kẹ́ ogun, àti ẹlẹ́ṣin, àti ẹgbẹ́, àti ènìyàn púpọ̀, yóò fi idà pa àwọn ọmọbìnrin rẹ̀ lé oko, yóò sì kọ́ kúukú tì ọ́, yóò sì mọ odi tì ọ́, yóò sì gbé àpáta sókè sí ọ, yóò sì gbé ohun ẹ̀rọ ogun tí ó di rẹ, yóò fi àáké rẹ̀ wo ilé ìṣọ́ rẹ lulẹ̀. Nítorí ọ̀pọ̀ àwọn ẹṣin rẹ̀, èkùrú wọn yóò bù ọ́, odi rẹ yóò mì nípa ariwo àwọn ẹlẹ́ṣin, àti kẹ̀kẹ́ ogun, nígbà tí yóò wọ inú odi rẹ lọ, gẹ́gẹ́ bí ènìyàn ti wọ inú ìlú tí a fọ́. Pátákó ẹṣin rẹ̀ ni yóò fi tẹ gbogbo ìta rẹ mọ́lẹ̀, òun ó fi idà pa àwọn ènìyàn rẹ, àti ọwọ́n líle rẹ yóò wó lulẹ̀, wọ́n sì fi ọrọ̀ rẹ ṣe ìkógún, àti owó rẹ ṣe ìjẹ ogun, wọ́n sì wó odi rẹ lulẹ̀, wọ́n sì ba ilé rẹ dáradára jẹ́, wọ́n sì kó òkúta rẹ àti ìtì igi ìkọ́lé rẹ àti erùpẹ̀ rẹ dà sí àárín omi. Èmi ó sì mú ariwo orin rẹ dákẹ́, àti èrò òdùrù rẹ ni a kì yóò gbọ́ mọ́. Èmi ó sì ṣe ọ́ bí orí àpáta, ìwọ sì jẹ́ ibi láti na àwọ̀n lé lórí, a kì yóò kọ́ ọ mọ́, nítorí èmi Olúwa ni ó ti sọ ọ́, ni Olúwa Ọlọ́run wí. Báyìí ni Olúwa Ọlọ́run wí sí Tire, àwọn erékùsù kì yóò àmì tìtì nípa èrò ìṣubú rẹ, nígbà tí àwọn tí ó gbọgbẹ́ kígbe, nígbà tí a ṣe ìpani lé àárín rẹ, nígbà náà ni àwọn ọmọ aládé òkun yóò sọ̀kalẹ̀ kúrò lórí ìtẹ́ wọn, wọ́n sì pa aṣọ ìgúnwà wọn tì, wọ́n sì bọ́ ẹ̀wù oníṣẹ́ ọ̀nà wọn, wọ́n fi ìwárìrì bo ara wọn, wọ́n jókòó lórí ilẹ̀, wọ́n sì wárìrì nígbà gbogbo, ẹnu ó sì yà wọ́n sí ọ, wọ́n sì pohùn réré ẹkún fún ọ, wọ́n sì wí fún ọ pé, báwo ni a ti pa ọrun, ìwọ tí àwọn èrò òkun ti ń gbé inú rẹ̀, ìlú olókìkí tí ó lágbára lé òkun, òun àti àwọn tí ó gbé inú rẹ̀, ẹni tí ó mú ẹ̀rù wọn wá sára gbogbo àwọn tí ó pààrà nínú rẹ̀. Ní ìsinsìnyìí ni àwọn erékùsù yóò wárìrì ní ọjọ́ ìṣubú rẹ, ní tòótọ́, àwọn erékùsù tí ó wà nínú òkun ni a ó yọ lẹ́nu nígbà àti lọ rẹ. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, nígbà tí èmi ó sọ ọ́ di ahoro ìlú, gẹ́gẹ́ bí ìlú wọn ni tí a kò gbé inú wọn, nígbà tí èmi ó sì mú ibú wá sórí rẹ, àti omi ńlá yóò sì bù ọ́, nígbà tí èmi ó bá mú ọ wálẹ̀ pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ sínú ihò, pẹ̀lú àwọn ènìyàn ìgbani, tí èmi ó sì gbé ọka ibi ìsàlẹ̀ ilẹ̀ ayé ní ibi ahoro ìgbani, pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò, kí a má ṣe gbé inú rẹ mọ́, èmi ó sì gbé ògo kalẹ̀ ní ilẹ̀ àwọn alààyè, èmi ó sì ṣe ọ́ ní ẹ̀rù, ìwọ kì yóò sì sí mọ́, bí a tilẹ̀ wá ọ, síbẹ̀ a kì yóò tún rí ọ mọ́, ni Olúwa Ọlọ́run wí. Ìwé wòlíì Ezekiel, orí ìkẹtàdínlọ́gbọ̀n, ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ní ìsinsìnyìí, ìwọ ọmọ ènìyàn, pohùn réré ẹkún fún Tire,
2: kí o sì wí fún Tire pé,
1: ìwọ tí a tẹ̀dó sí ẹnu ọ̀nà òkun, oníṣòwò àwọn orílẹ̀-èdè fún ọ̀pọ̀lọpọ̀ erékùsù, báyìí ni Olúwa Ọlọ́run wí, ìwọ Tire, ìwọ ti wí pé, èmi pé lé ẹwà, àlà rẹ wà lé àárín òkun, àwọn ọmọlé rẹ ti mú ẹwà rẹ pé, wọ́n ti fi apako fèrè ti sẹ́nìrì kan gbogbo ọkọ̀ rẹ, wọ́n ti mú kédàrì ti Lẹ́bálóní wá láti fi ṣe òpó ọkọ̀ fún ọ, nínú igi óákù ti Báṣánì ni wọ́n ti fi gbẹ́ àjẹ rẹ, ìjókòó rẹ ni wọ́n fi ehin irin ṣe pẹ̀lú igi bóksì láti erékùsù Kítímù wá, ọgbọ̀ dáradára iṣẹ́ ọ̀nà láti Íjíbítì wá ní èyí tí ìwọ ta fi ṣe ìgbókùn rẹ, aṣọ aláró àti pọ́pìlì láti erékùsù Elíṣà wá ní èyí tí a fi bù ọ́, àwọn ará ìlú Sidoni àti Áfádì ni àwọn ará ọkọ̀ rẹ, àwọn ọlọ́gbọ́n rẹ, ìwọ Tire tí ó wà nínú rẹ ni àwọn atọ́kọ̀ rẹ, àwọn àgbà Gébálì àti àwọn ọlọ́gbọ́n ibẹ̀ wà nínú rẹ bí adìkọ̀ rẹ, gbogbo ọkọ̀ òkun pẹ̀lú àwọn ará ọkọ̀ wọn wà nínú rẹ láti máa ṣòwò rẹ, àwọn ti Pasia àti ti Ludi àti ti Futi wà nínú ogun rẹ, àwọn ológun rẹ, wọ́n fi apata àti ìborí ogun kọ́ nínú rẹ, wọ́n fi ẹwà rẹ hàn, àwọn ènìyàn Áfádì pẹ̀lú àwọn ogun rẹ̀ wà lórí odi rẹ̀ yíká àti àwọn akọ́jàmá wà ní ilé iṣẹ́ rẹ̀. Wọ́n fi apata kọ́ sára odi rẹ̀ yíká. Wọ́n ti ṣe ẹwà rẹ̀ pé Tashiṣi ni oníṣòwò rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ rẹ̀ pẹ̀lú fàdákà, irin, tangan àti òjé. Wọ́n ti ṣòwò ní ọjà rẹ̀ Jáfánì, Túbálì àti Méṣèkì. Àwọn ni àwọn oníṣòwò rẹ̀. Wọ́n ti fi ẹrú àti ohun èlò idẹ ṣòwò ní ọjà rẹ̀. Àwọn ti ilé Tógàmà fi ẹṣin àti ẹlẹ́ṣin àti ìbáka ṣòwò ní ọjà rẹ̀. Àwọn ènìyàn Dédánì ni àwọn oníṣòwò rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ erékùsù ni ń bá ọ ṣòwò. Wọ́n mú erin àti igi ebony wá fún ọ láti rà. Síríà ni oníṣòwò rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀. Wọ́n ń ta emeraldi ní ọjà rẹ̀ pẹ̀lú pọ́pìlì àti iṣẹ́ oníṣẹ́ ọnà àti ọgbọ̀ dáradára àti iyùn àti agate. Júdà àti ilẹ̀ Ísírẹ́lì, àwọn ni àwọn oníṣòwò rẹ̀. Àlìkámà àti míníìtì àti pánágì àti oyin àti òróró àti bámù ni wọ́n fi ná ọjà rẹ̀. Dámásùkù ni oníṣòwò rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun ọjà tí ó ṣe. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ni ọtí wáìnì ti ẹ́lbónì àti irun àgùntàn funfun. Dáánì pẹ̀lú àti Jáfánì láti Húsálì ń gbé ọjà rẹ̀. Irin dídán, kásíà àti kálàmù wà ní ọjà rẹ̀. Dédánì ni oníṣòwò rẹ̀ ní aṣọ ìborí fún kẹ̀kẹ́. Arábíà àti gbogbo àwọn ọmọ aládé Kédárì, àwọn ni àwọn oníṣòwò rẹ̀ ní ọ̀dọ́ àgùntàn àti àgbò àti ewúrẹ́. Nínú wọ̀nyí ni wọ́n ń ṣe oníṣòwò rẹ̀. Àwọn oníṣòwò Ṣébà àti Rámà, àwọn ni àwọn oníṣòwò rẹ̀. Wọ́n ta onírúurú tùràrí dáradára ní ọjà rẹ̀ àti pẹ̀lú onírúurú òkúta iyebíye àti wúrà. Harani àti Kani àti Édeni, àwọn oníṣòwò Ṣébà. Asuru àti Kilmadi ni àwọn oníṣòwò rẹ̀. Wọ̀nyí ni àwọn oníṣòwò rẹ̀ ní onírúurú nǹkan, ní aṣọ aláró àti oníṣẹ́ ọnà àti àpótí aṣọ oníyebíye tí a fi okùn dì tí a sì fi igi Kédárì ṣe nínú àwọn oníṣòwò rẹ̀. Àwọn ọkọ̀ Tashiṣi ní èrò lé ọjà rẹ̀. A ti mú ọ rẹ̀ sí i, a sì ti ṣe ọ lógo lé àárín òkun. Àwọn atukọ̀ rẹ̀ ti mú ọ wá sínú omi ńlá.
2: Ẹ̀fúùfù ìlà ọ̀run ti fọ lé àárín òkun.
1: Ọrọ̀ rẹ̀ àti ọjà rẹ̀, ọjà títà rẹ̀, àwọn atukọ̀ rẹ̀ àti atọ́kọ̀ rẹ̀, adìkọ̀ rẹ̀ àti àwọn alábàárà rẹ̀ àti gbogbo àwọn ológun rẹ̀ tí ó wà nínú rẹ̀ àti nínú gbogbo ẹgbẹ́ rẹ̀ tí ó wà lé àárín rẹ̀ yóò ṣubú ní àárín òkun ní ọjọ́ ìparun rẹ̀. Àwọn ilẹ̀ agbègbè yóò mì nítorí ìró igbe àwọn atọ́kọ̀ rẹ̀. Gbogbo àwọn alájẹ̀, àwọn atukọ̀ àti àwọn atọ́kọ̀ òkun yóò sọ̀kalẹ̀ kúrò nínú ọkọ̀ wọn. Wọ́n dúró lórí ilẹ̀, wọ́n sì jẹ́ kí a gbọ́ ohùn wọn sí ọ. Wọ́n sì kígbe kíkorò, wọ́n sì po ekuru sórí ara wọn, wọ́n sì yí ara wọn nínú eérú, wọ́n sì parí wọn pátápátá fún ọ. Wọ́n sì fi aṣọ àpò dí ara wọn, wọ́n sì sọkún fún ọ ní ìporo àyà pẹ̀lú ohùn rere ẹkún kíkorò. Àti nínú aro wọn ni wọ́n sì po ohùn rere ẹkún fún ọ. Wọ́n sì po ohùn rere ẹkún sórí rẹ wípé ta ló dàbí tirè èyí tí a parun lé àárín òkun. Nígbà tí ọjà títà rẹ ti òkun jáde wá, ìwọ tẹ orílẹ̀-èdè púpọ̀ lọ́rùn. Ìwọ fi ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ rẹ àti ọjà rẹ sọ àwọn ọba ayé di ọlọ́rọ̀. Ní ìsinsìnyí tí òkun fọ ọba jẹ́ nínú ibú omi. Nítorí náà, owó rẹ àti gbogbo ẹgbẹ́ rẹ ní àárín rẹ ni ó ṣubú. Ẹnu yóò ya gbogbo àwọn olùgbé erékùsù wọn nì sí ọ. Àwọn ọba wọn yóò sì jíjì. Ìyọnu yóò yọlé ojú wọn. Àwọn oníṣòwò láàrin àwọn orílẹ̀-èdè yóò dún bí ejò sí ọ. Ìwọ sì jẹ́ èrò, ìwọ kì yóò sì símọ́ láé.
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Ajẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọmọ bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébùú. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébùú, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébùú àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ó kọ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, anbe yin wo pe gbogbo nkan yi ni e o le jade pelu agbara emi loruko Jesu wo pe a o di ominira e o to wa sile e o gba wala igbesa aye ti o ye omo olorun e o fun olukoluko wa loruko Jesu e se wa loju lati ri ohun ijile ninu oro yin ama wo pe e ti gbo wo pe e o si se fun wa loruko Jesu Christ Oluwa wa ni isisiyi a nfe ko eko oro olorun torodo lelori agbelebo ati igbala wa agbelebo ati igbala wa ninu Isaiah ori iketa leni adota lati ese ikerin si ese ikefa oni looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awa ka si bi eni ti ana ti a lu lati odo olorun ti a si pon loju sugbon asa ile ogbe nitori ire koja wa apa ile ara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mo wa lara da gbogbo wa ti sina kiri kiri bi agutan olukuluko wa tele ona ara re olowo si mu aise dede wa gbogbo pade lara re ninu maje mo titun ni petero kini ni astinka ori keji petero kini ori keji ese ikerin le logun eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi yini lori igi agbelebo pe ki awa ki o le di oku si ese ki asidi aye si ododo nipa ina eni ti amoyin lara ada bi a ba nso nipa agbelebo ki se wepe igi ti Jesu ku lori igi ti Jesu ku nikan la nsoro re bi a ba nso nipa agbelebo yi ti o je ogunagbongbo fun igbala enikokan wa a nso nipa ijiya Kristi nipa ijaporo Kristi nipa ifarada irora Kristi ikerora ikoro ati irobo Kristi ti o se fun wa lori igi ibanoje kan ti a npe ni agbelebo lori oke kan ti a npe ni Calvary besi ni iku oro ti a nso nipa re yi eyi ni iku oro Jesu Christi lori igi agbelebo ko se si rara nitori ati sotele nipa re lati atete ko se ninu bibeli bi o ba je ni ti o nka bibeli daradara o ri wepe lati ibere nigbati eniyan ti sobo ni ati so nipa iku Jesu ati le so wipe se ni okan Jesu Christi mogi bi o ba wo Genesis ori keta ese ike dogun oni emi o se fi ota saarin iwo ati obirin na olorun ba satani ti o fi ara han ni ebi bi ejo nihi oni emi o fi ota saarin iwo ejo lailai ni ti se esu ati obirin na ati saarin iru omo re ati iru omo re owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyi n toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti a n so nipa agbelebo ati igbala wa wipe ki n se ohun to sadede wa tabi ohun to sese a o tile ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Christi ki o to de ninu ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wipe bi amotele olorun ohun ti a ti so tele wipe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki jesu to de orin dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko jesu awon ese ti anka yi ko ni se ajeji fun rara o ni olorun mi olorun mi e se ti iwo fi ko mi sile oran ti we pe awon oro won yi ni jesu christ lo wa wa nigbati o ku lati se ise ase pe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje o ni gbogbo awon ti o ri mi n fi mi rerin eleya won yo shoti ete won won mi ori won pe je ki o gbekele olowa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si iyi ni bi won fi bi won tin se eleya jesu nitori we pe o ku iku oro iku ibanoje fun eni kokan wa ni ese ikerindinlogun ni o nso we pe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese we pe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyi n toka si iku ori igi agbelebo ni ese ikejidinlogun o ni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan wonyi ni a ri we pe o sele lori igi agbelebo eyi ni o n je ki awa ti agbagbo ninu jesu awa ti a ti fi eje re ra pada awa ti olorun se lore ti o mo ese wa kuro pelu eje ti jesu ta sile lori oke calvary eyi ni o je ki a mo we pe ohun ti agbagbo ki se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti asimose ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa ye ki atun wo ikan ninu akosile ti ati se ki jesu to wa saye ti o si sele nigbati jesu christ wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile dafidi ati sori jerusalem won si ma wo mi eni ti won gun li oko se ori nisese eyi ni ohun ti o sele nigbati jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sofo re gege bi eniyan ti sofo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta n pe jesu ni omo bibi olorun kan soso o wa n so fun awe pe awon omo israeli wo ma se ofo jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso wo si wa ni ibanuje bi eni ti ibanuje fun akobi re eyi n toka si jesu kristi ti o ku lori igi agbelebo we pe won gun ole oko won lu ole owo won lu ole ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo kuro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu olorun ti o wa tele be na ni olorun se eto fun igbala wa nitori we pe olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa o ni iku ni ere ese sugbon bi abagba olorun gbo ayi iku to wa lori wa ayi pada si iye idi abajore ti omo olorun bibi kan soso omo bibi olorun kan soso jesu alailese alailaboko eni mimo alailaba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o sese fun enikan lati sanwo irapada re eyi ti iba fi je we pe ko leto fun jesu tabi ko se dandan fun jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikan kan wa ninu orin dafidi ni Dafidi ti je ki o ye wa pelu imisi emi Olorun ori Dafidi ori ikokan dini adota ori Dafidi ori kokan dini adota lati ese kefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun Olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si niye lori to be to je wo pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba ohun ti o na fun irapada wa ila fi nko lorin wo pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa o ni olugbala olowosan oba tin bo le keji ori je ki o da wa loju gege bi eko iwe oro Olorun wo pe Jesu ni olugbala wa oru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke Calvary o ri wi pe gbogbo ese re ati idalebi ati eri ese ni yo mu kuro ni igbesi aye re a wo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipase Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipase ikanmogi Kristi ni Calvary igbala nipase ikanmogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etutu eje Kristi iwenumo gbogbo ese pelu etutu eje Kristi ki awo ni ikokan ikini answer lori irobo lori agbelebo ti Kristi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igbati o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun Olorun bi o ba fi si ohun ti a ti ko ninu majemo lai lai o ri wi pe nigbati a ko temple awon Jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo Israeli sugbon ni hi la nso fun wa wi pe bo se ti Jesu Kristi ni wi pe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun Olorun e je wi pe ebo yi je itewogba lodo Olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigbati a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke Calvary on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu Peteru kini ori keji ti a ti ka tele ki a tun ka lekan si Peteru kini ori keji ese ikerinlelogun eni ti ohun ti ka ara re fi ara re ru ese wa lori igi o so fun a we pe eru wowo ti a ko le ru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le ru funra wa Jesu Kristi oru fun wa lori igi agbelebo eni o je wepe Jesu di aropo fun enikokan wa o wa so wepe bi o ba je be wepe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ni ese ikerin lelegun ye pe ki a wa ki o le di oko si ese ki asidi aye si ododo o wa so fun awe pe nipa ina Jesu yi kana ni amowa larada ni Corinthi kini ori karun ese ikeje Corinthi kini ori karun ese ikeje nitori na emu iwukara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwukara nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa oni nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa bi a ba nso nipa ire koja itumo meji ni a le fun ire koja bi enikan ba fa ilasile bi abada ilaye koja ni ise lodi si ofin ti a ti fun wa an pe ohun ti a se yi ni ire koja we pe a ti fun wa ni ofin a ti fun wa ni ilana a ti fun wa ni ohun ti o ye ki a se ki a ma se koja ala ti a la sile bi a ba koja ala yi o je we pe a koja aye wa o je we pe a se si ofin Olorun ohun ti a si se yi ni a n pe ni ire koja ṣùgbọ́n ire koja yi o tun ni itumo miran eyi ni a ri ninu Exodus ori kejila ni ese ikejila ati ese iketala ranti ohun ti a n se agbeyewo re ki a le ni itumo ti o kun itumo ti o ye ni nipa ire koja nitori o so wepe ati fi Kristi ire koja wa ati fi rubo fun wa ninu Exodus yi ori kejila ese ikejila oni nitori emi o la ile Egypti ja li oruna emi o si kolu gbogbo awon akobi ni ile Egypti ti eniyan ati ti eranko ati lara gbogbo orisa Israeli li emi o si se idajo emi le Olowa wose ketala oni eje na ni yo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja eyi ni a nso nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin Olorun koja aje elese aje elebi aje eni ti o wa labe idaje Olorun sugbon Olorun fun ara re nigbati o n koja ni Egypt ti o si nfi iya ese won je won o wa nso fun awon omo Israeli we pe ki awon won yi ki won ki o pa eran fun igbala won eran yi je eran alailese alailaboko awon eran wonyi ni o je aropo fun awon omo Israeli o wa so we pe bi won ba lo eje eran yi e ti se apere Jesu nitori pe Jesu ni odo agutan Olorun ti o ko ese aye lo oni bi o ba ti ri eje na o wo mo we pe aropo kan ti ku fun won oni o si re won koja eyi ni itumo keji ti re koja iwo ti o ti re ofin Olorun koja bi o ba wo Jesu yo di ire koja fun o nipa wi pe nigbati a ba ri ami eje Jesu nipa ti emi ni ori aterigba ile re a o ri okoja iku yo ri okoja idajo yo ri okoja ati iji aye raye pelu yo ri okoja loruko Jesu ki a le ni ekunrere eko ati oye ninu ohun ti a ka yi nipa ire koja ni Egypt pelu awon omo Israeli awo ohun meje ti akọ nipa irubo irekoja na bi a tin wo awo ohun meje yi ki o ye wa we pe awon nkan won yi ni a fi nse eko ko ninu ti Jesu to ti se fun wa ikini irubo kan soso na ni a se fun igbala gbogbo awon omo Israeli ni ale ojo yi ti ati so fun wa pe ki won fi eran yi robo wi pe bi mo ba ri eje na emi o re yin koja irubo kan soso ti a se yi lo fun gbogbo won ni igbala bakan na ni irubo Jesu Christi kan soso ti o ti se ni bi egba odun seyin tabi egba di odun seyin irubo kan yi ni o wa fun gbogbo agbaye ikeji irubo kan soso yi to fun to lowo ti talaka ti omowe ti poruntu o ye ko ye wa wi pe ona igbala ko pe meji ona ati ba olorun laja ko pe meji ona lati lo sorun lati gbe pelu olorun ko pe meji oni ki a wo odo agunta olorun oni o ko ese aye lo aba je olowo tabi aje talaka omowe ni wa ni tabi poruntu bi abasa ti gbagbo ninu Jesu Christi ti o ko fun wa a ri wi pe idale bi ese ati ijega ba ese lori wa gbogbo re ni yo koro loruko Jesu eko keta ti ari ko ni wi pe eje re se etoto kikun ni igba na ki se wi pe nigba ti a ti ta eje yi sile igbala ti won ni ko to nitori be won lati se ohun miran bi ki won lo wa omi lati we oju we ese we owo we enu oni rara oni eje yi kan soso ti atasile lo fun oni etoto kikun fun ese won iketa abi ikerin ni sisin yi amuye ti aigbodo lo iwokara ati ibowon eje ati wiwa labe abo eje na o je nkankan na fun olukuluku won aso fun won wi pe aigbodo ma se o wa lori won wi pe ni gbogbo ojo yi won ko gbodo lo iwokara iwokara yi ni o nse apere ese eyi ni o so fun wi pe bi aba wa ni aiwokara ani lati ronupo ada ke ko gbogbo ese sile a si to so fun wi pe ironupo ada nikan ko to ani lati gbagbo ninu eje ti Jesu ti o ta sile fun wa ikarun won bo lowo iku nitori pe odo agutan gba iku won ku odo agutan yi je aropo ti koni ese aso fun wa nipa Jesu Christi we pe

ẹni pípé, ẹni mímọ́, ẹni tí ó lábà wọ́n, òun ni ó kú fún gbogbo ẹ̀ṣẹ̀ wa, nítorí wípé òun ò nílò láti ru ìdájọ́ tàbí láti gba ìdájọ́ kankan nítorí ẹ̀ṣẹ̀ tirẹ̀, nítorí òun kò ní ẹ̀ṣẹ̀. Ìkẹfà, ìrúbọ pípé tó jẹ́ ìtẹ́wọ́gbà yìí ló tú olúkúlùkù àwọn Ísíráélì sílẹ̀ nígbà náà kúrò nínú ẹrú ìṣèrò wọn. Ìrúbọ pípé ti Jésù náà ló tú wa sílẹ̀ kúrò nínú ìṣèrò kíkorò ẹ̀ṣẹ̀, ló já àjàgà ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn wa. Ìkeje, àwọn ọmọ Ísíráélì tí a ń sọ nípa rẹ̀ ní ìgbà náà, wọ́n di òmìnira pátápátá, tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọn kò tún padà sínú ìṣèrò Egypt mọ́. Nígbà tí a bá gbà wàhálà, tí ẹ̀jẹ̀ Jésù tí ó ṣiṣẹ́ ribiribi ní ìgbésí ayé wa, tí a sì ní ìgbàgbọ́ wípé ẹ̀jẹ̀ yìí ti mú gbogbo ẹ̀ṣẹ̀ wa kúrò, a ó rí wípé àwa náà a ó di òmìnira pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà wípé irú òmìnira yìí àti agbára tí bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí Ọlọ́run má ṣàì fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń sọ fún wa nítorí náà wípé ikú ìfa ẹni rúbọ tí Jésù kú fún wa, òun ló fún wa ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ló fún wa ní òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a sì di òmìnira kúrò lọ́wọ́ ìdájọ́ àti ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti ti ikú. Bí a ti ń fi apá kíní yìí sí òpin kí a tó lọ sí apá kejì, ẹ jẹ́ kí a rántí wípé àgbélébó Jésù ló mú wa borí ẹ̀ṣẹ̀ gbogbo. Ìrúbọ Jésù ló fún wa ní ìgbàlà, ìdààmú rẹ̀ ló fún wa ní ìdùnnú, ìpalára Jésù ló fún wa ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́, ikú rẹ̀ ló fún wa ní iyè, ìpọ́njú Jésù ló fún wa ní ìsọdọ̀tun àti ìwà mímọ́, ìrora rẹ̀ ló fún wa ní ìtura, ìná Jésù ló fún wa ní ìlera, ìjìyà rẹ̀ ló sì ń fún wa ní ìṣẹ́gun. Bí o bá ń fẹ́ ìṣẹ́gun, ìsọdọ̀tun, ìwà mímọ́, ìyà ìnípẹ̀kun, ìdáríjì, ìwẹ̀nùmọ́, ìgbàlà tòótọ́, ohun tí o nílò gẹ́gẹ́ bí ẹnìkan ni láti gba Jésù Kristì gbọ́, ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá ti gbàgbọ́, ó rí wípé ìgbàlà tí a ń sọ yìí yóò ti jẹ́ tìrẹ. Ṣùgbọ́n bí o bá ti gbàgbọ́, àyè wà, àǹfààní wà fún ọ láti pe Jésù tí ó kú fún ọ, tí ó jẹ́ arọ́pò rẹ, yóò sì dáríjì ọ lórúkọ Jésù. A lọ sí ìkókó kejì nínú ẹ̀kọ́ wa, ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ó yẹ kó yé wa wípé ìgbàlà jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí ẹnikẹ́ni bá ń wá sí ilé ìsìn tàbí ẹnikẹ́ni wá sí ìpàgọ́, bí kò bá ní ìgbàlà, ó jẹ́ wípé ó bá wọn wá ni, ó wá lásán, yóò jẹ́ ẹni tí ó pàdánù nínú ní ayérayé. Ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run wípé nínú àánú rẹ̀ yóò jẹ́ kí etí wa kí ó gbọ́, kí ọkàn wa kí ó gbà á láti ní ìgbàlà kíkún ti Jésù Kristì tí ó ti rà fún gbogbo wa pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. Nínú Ìṣe àwọn Apọ́stélì, Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin, ẹsẹ̀ ìkejìlá, bí a ti ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ó máa kà yìí ni kí o máa fi iyè bá a lọ, láti wò ó bí a ti ń dárúkọ ìgbàlà, kí o sì máa wò ó ní kọ̀ọ̀kan ohun tí ìwé mímọ́ ń pè ní ìgbàlà. Nítorí wípé ọ̀pọ̀ ló ń sọ wípé a ti gba òun là, ṣùgbọ́n tí òye tàbí ìtumọ̀ ìgbàlà tí kò yé wọn, wò ó ní kọ̀ọ̀kan. Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wàhálà. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Bí o bá ti gbẹ́kẹ̀lé ohun mìíràn fún ìgbàlà tàbí ẹlòmíràn fún ìgbàlà, ó jẹ́ wípé ó ń tan ara rẹ̀ jẹ, nítorí wípé kò sí

0: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí ìkejìdínlọ́gbọ̀n. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ fún ọmọ aládé Tire pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ọkàn rẹ̀ gbé sókè, àti tí ìwọ sì wípé Ọlọ́run lé èmi, èmi jókòó ní ibùjókòó Ọlọ́run láàrin òkun, ṣùgbọ́n ènìyàn ni ìwọ, ìwọ kìí sì ṣe Ọlọ́run, bí o tilẹ̀ gbé ọkàn rẹ̀ sókè bí ọkàn Ọlọ́run. Wò ó, ìwọ ṣàgbọ́n ju Dánielì lọ, kò sì sí ohun ìkọ̀kọ̀ tí ó lè fi ara sin fún ọ. Ọgbọ́n rẹ àti òye rẹ ni o fi ní ọrọ̀, o sì ti ní wúrà àti fàdákà sínú ìṣúra rẹ. Nípa ọgbọ́n rẹ ńlá àti nípa òwò rẹ ni o ti fi sọ ọrọ̀ rẹ di púpọ̀, ọkàn rẹ sì gbé sókè nítorí ọrọ̀ rẹ. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí o ti ṣe ọkàn rẹ bí ọkàn Ọlọ́run, kíyèsí, nítorí náà èmi ó mú àlejò wá bá ọ, ẹlẹ́rù nínú àwọn orílẹ̀-èdè, wọ́n sì fa idà wọn yọ sí ẹwà ọgbọ́n rẹ, wọ́n sì ba dídàn rẹ jẹ́, wọ́n mú ọ sọ̀kalẹ̀ wá sínú ihò. Ìwọ sì kú ikú àwọn tí a pa lé àárín òkun. Ìwọ a lè sọ síbẹ̀ níwájú ẹni tí ń pa ọ́ pé èmi ni Ọlọ́run, ṣùgbọ́n ènìyàn ni ìwọ, o kì yóò sì jẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹni tí ń pa ọ́. Ìwọ kú ikú àwọn aláìkọlà lọ́wọ́ àwọn àlejò. Nítorí èmi lé o ti sọ ọ́ ni Olúwa Ọlọ́run wí. Ọ̀rọ̀ Olúwa sì tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, kó o réré sórí ọba Tire kí o sì wí fún un pé, báyìí ni Olúwa Ọlọ́run wí. Ìwọ fi èdí dídi iyè náà, ó kún fún ọgbọ́n, ó sì pé ní ẹwà. Ìwọ ti wà ní Édẹ́nì ọgbà Ọlọ́run, onírúurú òkúta iyebíye ní ìbúra rẹ, sádíù, túpásì àti díámọ́ndì, bérílì, óníkì àti jásperì, sáfírè, ẹmíráàldì àti kábúńkìlì, àti wúrà. Iṣẹ́ ìlú rẹ àti ti fèrè rẹ ni a pèsè nínú rẹ ní ọjọ́ tí a dá ọ. Ìwọ ni kérúbù tí a nà tí a sì bò. Èmi sì ti gbé ọ kalẹ̀, ìwọ wà lórí òkè mímọ́ Ọlọ́run, ìwọ ti rìn sókè rìn sódò láàrin òkúta iná. Ìwọ pé ní ọ̀nà rẹ láti ọjọ́ tí a ti dá ọ, títí a fi rí àìṣedédé nínú rẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ òwò rẹ, wọ́n ti fi ìwà ipá kún àárín rẹ, ìwọ sì ti ṣẹ̀. Nítorí náà, lé èmi ó ṣe sọ ọ́ nù bí ohun àìlọ́wọ̀ kúrò ní òkè Ọlọ́run. Èmi ó sì pa ọrun, ìwọ kérúbù tí ó bò kúrò láàrin òkúta iná. Ọkàn rẹ gbé sókè nítorí ẹwà rẹ, o ti ba ọgbọ́n rẹ jẹ́ nítorí dídàn rẹ. Èmi ó bì ọ lulẹ̀, èmi ó gbé ọ kalẹ̀ níwájú àwọn ọba kí wọ́n ba lè wọ ọ. Ìwọ ti ba ibi mímọ̀ rẹ jẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé rẹ, nípa àìṣedédé òwò rẹ. Nítorí náà, èmi ó mú iná jáde láti àárín rẹ wá, yóò ju ọrun. Èmi ó sì sọ ọ́ di érú lórí ilẹ̀ lójú gbogbo àwọn tí ó ti wọ̀ ọ́. Gbogbo àwọn tí ó mọ̀ ọ́ láàrin àwọn orílẹ̀-èdè lẹ́nu ó yà sí ọ. Ìwọ ó jẹ́ ẹ̀rù, ìwọ kì yóò sì sí mọ́ láéláé. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, gbé ojú rẹ sí Sidoni kí o sì sọ tẹ́lẹ̀ sí, sì wípé báyìí ni Olúwa Ọlọ́run wí. Ṣàwò, èmi dojúkọ ìwọ Sidoni, a ó sì ṣe mí lógo lé àárín rẹ, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa, nígbà tí èmi ó bá ti mú ìdájọ́ mi ṣẹ nínú rẹ̀, tí a ó sì yà mí sí mímọ́ nínú rẹ̀. Èmi ó sì rán àjàkálẹ̀ àrùn sínú rẹ̀, àti ẹ̀jẹ̀ ní ìgboro rẹ̀. A ó sì fi ìdàpọ̀ àwọn tí a ṣáálé ọgbẹ́ lé àárín rẹ̀, lórí rẹ̀ ní ìhà gbogbo, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Kì yóò sí ẹ̀gún tí ń gúnni fún ilé Ísíráẹ̀lì mọ́, tàbí ẹ̀gún bíbani nínú jẹ́ tí gbogbo àwọn tí ó yí wọn ká, tí ó sì ṣáàtà wọn. Wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Báyìí ni Olúwa Ọlọ́run wí. Nígbà tí èmi ó bá ti kó ilé Ísíráẹ̀lì jọ kúrò láàrin àwọn orílẹ̀-èdè tí a tú wọn ká sí, tí a ó sì yà mí sí mímọ́ nínú wọn lójú àwọn kèfèrí, nígbà náà ni wọn ó gbé ilẹ̀ wọn tí mo ti fi fún Jákọ́bù ìránṣẹ́ mi. Wọ́n sì máa gbé inú rẹ̀ ní ìbàlẹ̀ àyà. Wọ́n sì kọ́ ilé, wọ́n sì gbin ọgbà àjàrà. Ní tòótọ́, wọ́n wà ní ìbàlẹ̀ àyà. Nígbà tí èmi bá ti mú ìdájọ́ mi ṣẹ sí ara àwọn tí ń gàn wọ́n yí wọn káàkiri, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí ìkọkàndínlọ́gbọ̀n. Ní ọdún kẹwàá ní oṣù kẹwàá, ní ọjọ́ kejìlá oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, fojú rẹ sí Farao ọba Egypti, sì sọ tẹ́lẹ̀ sí, àti sí gbogbo Egypti, sọ̀rọ̀ kí o sì wípé báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi dojúkọ Farao ọba Egypti. Dragoni ńlá tí ó dùbúlẹ̀ lé àárín àwọn odò rẹ̀, èyí tí ó ti wípé ti èmi lé odò mi, èmi ni ó sì ti wà fún ara mi, ṣùgbọ́n èmi ó fi ìwọ̀ kọ́ ọ lé ẹ̀rẹ̀kẹ́, èmi ó sì jẹ́ kí ẹja odò rẹ kí ó lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀, èmi ó sì mú ọ kúrò lé àárín odò rẹ, àti gbogbo ẹja odò rẹ yóò lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀, èmi ó sì sọ ọ́ nù sí aginjù, ìwọ àti gbogbo ẹja odò rẹ. Ìwọ ó ṣubú ní gbangba oko, a kì yóò sì kú ọjọ́, bẹ́ẹ̀ ni a kì yóò sì ṣá ọjọ́. Èmi ti fi ọ ṣe oúnjẹ fún àwọn ẹranko ìgbẹ́ àti fún àwọn ẹyẹ ojú ọ̀run.
2: gbogbo àwọn olùgbé Egypt yóò mọ̀ pé èmi ni Olúwa, nítorí wọ́n ti jẹ́ ọ̀pá iyẹ̀ fún ilé Ísírẹ́lì. Nígbà tí wọ́n dì ọ́ lọ́wọ́ mú, ìwọ fọ́, ó sì ya gbogbo èjìká wọn. Nígbà tí wọ́n sì fi ara tì ọ́, ìwọ ṣẹ́, ó sì mú gbogbo ẹgbẹ́ wọn gbọ̀n. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó mú idà kan wá sórí rẹ, kí yóò ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ. Ilẹ̀ Egypt yóò sì di aginjù, yóò sì di ahoro. Wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa, nítorí tí ó ti wí pé odò náà tèmi ni, èmi ni ó sì ti wà á. Nítorí náà, kíyèsí, èmi dojúkọ ọ́, mo sì dojúkọ odò rẹ, èmi ó sì sọ ilẹ̀ Egypt di ahoro pátápátá, láti Migdoli lọ dé Siene àti títí dé ẹkùn Ethiopia. Ẹsẹ̀ ènìyàn kì yóò kọjá lé àárín rẹ̀, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹrankẹran kì yóò kọjá lé àárín rẹ̀, bẹ́ẹ̀ ni a kì yóò tẹ̀ ẹ́ dó ní ogójì ọdún. Èmi ó sì sọ ilẹ̀ Egypt di ahoro lé àárín àwọn ilẹ̀ tí ó di ahoro, àti ìlú rẹ̀ yóò sì di ahoro lé àárín àwọn ìlú tí ó di ahoro ní ogójì ọdún. Èmi ó sì tú àwọn ará Egypt ká sáàrin gbogbo orílẹ̀-èdè, èmi ó sì tú wọn ká sáàrin gbogbo ilẹ̀. Ṣùgbọ́n báyìí ni Olúwa Ọlọ́run wí, lẹ́yìn ogójì ọdún lèmi ó kó àwọn ará Egypt jọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn níbi tí a ti tú wọn ká sí. Èmi ó sì tún mú ìgbèkùn Egypt padà bọ̀, èmi ó sì mú wọn padà sí ilẹ̀ Patrosi, sí ilẹ̀ ìbí wọn. Wọ́n sì wà níbẹ̀ bí ìjọba tí a rẹ̀ sílẹ̀, yóò sì jẹ́ ìjọba tí ó rẹlẹ̀ jù nínú àwọn ìjọba, bẹ́ẹ̀ ni kì yóò sì gbé ara rẹ̀ ga mọ́ sórí àwọn orílẹ̀-èdè, nítorí èmi ó dín wọn kù, kí wọn kì yóò fi ṣe olórí àwọn orílẹ̀-èdè mọ́. Kì yóò sì jẹ́ ìgbẹ́kẹ̀lé fún ilé Ísírẹ́lì mọ́ tí ó mú àìṣedédé wọn wá sí ìrántí, nígbà tí wọn ó bá wò wọ́n, ṣùgbọ́n wọn ó mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Ó sì ṣe ní ọdún 27 ní oṣù kínní, ní ọjọ́ ìkínní oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, Nebukadnesari, ọba Babeli mú kí ogun rẹ̀ sin ìrú ńlá sí Tire, gbogbo orí pá àti gbogbo èjìká bó, síbẹ̀síbẹ̀ òun àti àwọn ogun rẹ̀ kò rí owó ọ̀yà gbà láti Tire fún ìrú tí ó ti sìn sí i. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó fi ilẹ̀ Egypt fún Nebukadnesari, ọba Babiloni, yóò sì kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, àti ìpogun rẹ̀, àti ìjẹ rẹ̀, yóò sì jẹ́ owó ọ̀yà fún àwọn ogun rẹ̀. Mo ti fi ilẹ̀ Egypt fún ìrú tí ó sìn sí i, nítorí tí wọ́n ṣiṣẹ́ fún mi, ni Olúwa Ọlọ́run wí. Lé ọjọ́ náà ni èmi ó mú kí ìwọ Ísírẹ́lì rú jáde, èmi ó sì fún ọ ní ìṣínú lé àárín wọn. Wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run pa ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní Jẹ́ kí ayé gbọ́, wo Isaiah orí 24, ẹsẹ̀ ìkíní, Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní, súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé, àti àwọn àpọ́stélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́tò sí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run, àyà ayé kúrò nípa sí Ọlọ́run, nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn, wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́tò sí. Ó ní kí wọn kí ó súnmọ́tò sí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeé ṣe kí ó má mọ̀, ó ṣeé ṣe kí òye kí ó má yé. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́tò sí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́tò sí. Bí o bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà láò rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó o papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédrákì, Mìṣákì àti Àbẹ́dígò, nípa Jonah tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́tò sí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun ti Jesu Christi ti o so fun awon omo ehin re ki o to lo nigba ti o nso wi pe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin o si nso fun won ohun ti yo je ise won tabi ise iranse ise esin won o ni won o si je eleri ohun ni Jerusalem ni Judea ni Samaria ati titi de opin aye je bi o ba wo oro yi ko jo ohun ti Isaiah nso wi pe somoto si eyin orile ede ki e se gbo e teti sile eyin eniyan je ki aye ki o gbo ki oranti nigba ti emi olorun ti o pe Barnaba ati Paul ti o so wi pe ohun ni ise lati ran won ise wo lo ran won o ran won si o ran won ni ise si awon orile ede ohun ti o si nso na ni wi pe ki won ki o somoto si awon ti o jina rere eni apiri wi pe Paul nso wi pe awon wonyi nsin olorun ajeji o ni sugbon olorun ti eyin sin laimo o ni oni mo muto yin wa o ni ki won ki o feti sile teti sile eyin eniyan je ki aye gbo je nigba ti Jesu ti o farahan Johanu ni erekusu Patmo ki lo nso fun o ni ise ti ohun ni lati ran si awon ijo ki se be nikan o ni eni ti o ba ni eti lati gbo je ki o gbo ki se be nikan bi o ti ranse si awon ijo wonyi be ni o wa nso awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o nso na ni wo pe ki won ki o sumo to si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki e se je ki aye ki o gbo ise iranse yi kan na ni olorun gbele olowo ise iranse yi kan na ni olorun gbele mi lowo bi awa paapa bi a ko ba yato si awon iranse olorun ninu majemu lailai awon iranse olorun ninu majemu titun bi o ba je pe a nsin olorun kan na bi o ba je pe ajoko ti otito kan na bi o ba je wi pe a npese sile a mura sile lati lo si orun rere kan na bi o ba je wi pe ere kan na ni a fe jogun lati odo olorun ise ti a gbele won lowo eyi ni na la gbele wa lowo ise ti a si gbele wa lowo ni wi pe ki a pe awon ti o jina rere awon ti o dabi eni wi pe won ko mo olorun lati so fun won wi pe ki won ki o sumo to si lati pe awon aladugbo wa awon eni ti n ba wa gbele awon alajosisepo wa awon eniyan ti a n ba pade nibi gbogbo ki a so fun won wi pe ki won ki o sumo to si lati gbo ki won ki o feti sile ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awa nso nipa ti Kristi nitori pe eyi ni ise ti olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wi pe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o tile je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi Jesu won je alailoye ise Kristi de aye won je alailoye oro ti Kristi so won je alailoye awon eko Kristi won si je alailoye igbala nla ti Kristi ti o mu wa si aye eyi ni o fi je wipe ni osu kejila odun ni igba gbogbo ni a ma n se ipago eredi igba ipago yi ni wipe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa si aye ni osu kejila odun ti a wa yi nibi ojo mejidinlogun si lati ojo kọkanlelogun osu titi di ojo kẹrindinlọgbọn osu kejila odun yi a o ni ipago eredi yi ni wo pe ki awon eniyan ki o le mo gege bi ati ka ninu iwe Isaiah wi pe abi Jesu olugbala fun wa je ki a wo eko yi ni ikuri meta ikini ete ipagona kini idi ti a fe pi se ipago yi a wo lati inu oro Olorun ikeji ipolongo ipagona nitori Olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipagona eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti Olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun nibi ipagona won ti a so dara dara o mo ni ki kopa ni kikun nibi ipagona awon elomiran ti won ko mo ohun ti Olorun pese fun won bi ipago ba de o sese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa ki kopa ni kikun nibi ipagona je ki a wo lati ikini ete ipagona kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo.

inu bíbélì yẹ kí àjọ wò papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu lí ọ̀nà òkun lí òkè Jọ́dánì Galili àwọn kèfèrí. Àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ ńlá fún. Níhìn-ín ni a ti kà á nípa Jésù Kristì, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristì. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristì, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run, wọn kì í ṣe àwọn tí ó ti ń sin Ọlọ́run ní tòótọ́, wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristì, nípa Mẹ̀sáyà tí ń bọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ògbé ọkàn. Lákọ̀ọ́kọ́, wọ́n ní ìpòrúru ọkàn, wọ́n ń sin ohun tí wọ́n kò mọ̀ àti ẹni tí wọ́n kò mọ̀. Ó sì ti jẹ́ àdúrà wọn, àyè ò sí fún mi láti máa sọ fún ọ. Àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tó mọ Ọlọ́run, kí wọ́n tó mọ Kristì, ni wọ́n ti ń gbàdúrà wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Mo lè sọ fún ọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ, tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ, níbi tí wọ́n jókòó sí, wọ́n máa ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà, fọ̀nà hàn mí, fìmọ́lẹ̀ hàn mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalemu. Bí wọ́n ti wá, bẹ́ẹ̀ ni wọ́n bèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù. Èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn. Ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí. Èyí ni wọ́n fi wá bèèrè ní Jerusalemu. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lárọ̀ọ́wọ́tò wa ní àyíká wa tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà, wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa. Wọ́n wà lábẹ́ òjìji ikú, wọ́n wà nínú òkùnkùn, ṣùgbọ́n wọ́n ń gbàdúrà. Ọkàn wọn pọ̀ hàhà, ó pòǹgbẹ, ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristì, olùfúnni ní ìyè, ẹni tí ń fúnni ní àlàáfíà, ẹni tí ń fúnni ní ìgbàlà, ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí mú orí burúkú tí mú kúrò ní ìgbésí ayé wa. Báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù. Èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristì. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ, èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa ba nǹkan jẹ́, wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀, wípé a ó kó ara wa jọ. Ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọn ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristì, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí, àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Yẹ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní, lí ọjọ́ wọn nì, nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi, tí wọn kò sì lí oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn.

ṣùgbọ́n nígbà tí a gba Jésù Kristì gbọ́, nígbà tí a jẹ́wọ́ ṣe wa, tí a kọ̀ ọ́ sílẹ̀, nígbà tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run, nígbà yìí gan ni ó tọ́ka sí wípé a di ẹni tí ó yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ wípé bí bàbá bá fẹ́ di olóògbé, bí o bá fẹ́ fi ayé sílẹ̀, wípé bàbá yìí a bẹ̀rẹ̀ sí ní pín ogún, ṣùgbọ́n a kì í pín ogún fún àlejò, a kì í pín ogún fún àwọn ọ̀tá, àwọn ọmọ tí a bí láti inú wa jáde lè a máa ń pín ogún fún. Nígbà tí a di ènìyàn mímọ́, nígbà yìí gan lè a di ọmọ Ọlọ́run, nítorí wípé bí o bá ṣe wà ní ipò ọ̀tá Ọlọ́run, bí o bá wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, tàbí bí o bá wà nínú àwọn tí ó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, o kò ní ogún tàbí ìní lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tí a fà ọ́ súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ ikú Jésù Kristì, nígbà yìí gan ni o di alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wo ni a ń sọ nípa rẹ̀? Àwọn tí a ti sọ wọ́n di ààyè, sọ wọ́n di ọ̀tún nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Rántí wípé ẹ̀jẹ̀ Jésù yìí ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Wo Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ṣe ò rántí wípé àwọn ènìyàn mímọ́ tí a ń sọ nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè a pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kì í ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìnrere, ìmọ́lẹ̀ ìhìnrere, ẹ̀kọ́ òdodo ìhìnrere, ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìnrere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìnrere, tí a sì ti jẹ́wọ́ ìhìnrere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìnrere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìnrere, ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Ka ẹsẹ̀ yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ nítorí ikú Jésù Kristì fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ọmọ, nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò. Ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́, àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìnrere àti nínú ìwà mímọ́. Nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀, jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀, èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa.

0: sílẹ̀. Lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run. Lẹ́yìn ìgbà tí a ti ronúpìwàdà tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ ló ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa? Àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristì bí ó bá ṣe pé àwa bá a jìyà. Bí ó bá ṣe pé àwa bá a jìyà, èyí ni àwọn ẹnunibí ni tí yóò dìde sí wa. Nítorí wípé àdì ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristì nítorí wípé àti di ọmọ Ọlọ́run. Rántí wípé ìgbà tí a sọ pé a di ọmọ Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìnrere. A ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́ èyí tí ó wu Ọlọ́run nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta. Olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó sọ wípé ẹni tí ó tún wa bí. Ìbí titun yìí ni a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni a ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébò, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyà ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní àtúnwàbí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kì í ṣá, tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. À ń sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa. Wo ẹsẹ̀ Ìṣe àwọn Àpọ́sítélì orí ogún. Ìṣe àwọn Àpọ́sítélì orí ogún ẹsẹ̀ 22. Ǹjẹ́ nísinsìnyí ara, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní. Èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́, ìwà mímọ́, ìwà òdodo, ìwà ìrékọjá, wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́. Ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé tí ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Pọ́ọ̀lù ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì 1 orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì 1 orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ bàbá. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera, tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, tàbí àwọn olè, tàbí àwọn olójúkòkòrò, tàbí àwọn ọ̀mùtí, tàbí àwọn ẹlẹ̀gàn, tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹ̀sán wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ̀gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébùú? Ìkíní, ìyà ẹni pẹ̀kan. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí kíni? Nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́, nínú ìmọ́lẹ̀, àti nítorí kíni ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé. Nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀. Èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristì pàdé. Àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere. Nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn. Kò sì ṣeéṣe fún ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù, ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun tìka rẹ̀ nìkan. Bí kò ṣe wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó ní agbára láti dá wa sílẹ̀. Wo Jeremiah orí 31, ẹsẹ̀ 11. Nítorí Olúwa ti tú Jákọ́bù sílẹ̀, ó sì rà á padà lé ọwọ́ ẹni tí ó lé agbára jù ú lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn. Wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Nígbà tí a ti ṣe wàhálà títí, nígbà tí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀, lọ́wọ́ ayé, àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa, nígbà yìí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó kú fún wa. Nígbà yìí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa, kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìgbà yìí gan ni àǹfààní jẹ́ tiwa, nítorí Olúwa ti tú ọ sílẹ̀, ó sì ti rà ọ padà lọ́wọ́ àwọn tí ó lé agbára jù ọ lọ. Bí a bá wo Isaiah 59:1, Isaiah ori kokandini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile kuro lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi ohunkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wi pe agba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o nso fun wa ni iwe pe bi ire ti nwole be ni an la wa loju be ni okunkun nfo lo be ni a si mo awon ere ati anfani ti a ni ninu olorun o ni ki a le la won loju o ni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun o ye ki o yi o wi pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi olorun nipasẹ Jesu Kristi ba ti n joba ninu re wi pe a ti da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi a ba wo Hebero ori keji o n so nipa nkan kan naa fun wa nipa idande nipa igbala nipa itusile ti a ni Hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran ole ti lekan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Kristi ajeji si olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege le ohun pelu si se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu a n so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ebo ti olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni a gba wa sile kuro lowo agbara esu kuro lowo eni ti o ni agbara iku nitori wi pe o ti pa agbara re run ninu ese 15 ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon n so wi pe bi o ba sa sabe agbara olorun bi o ba sa si abe aabo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labi agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande Thomas wi pe ki a yo wa kuro ninu ewo o si Thomas wi pe bi a tin yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Christi nipa ijiya ati ku Christi ati ja agba kuro lowo agbara okunkun ati kuro lowo ase okunkun nigba ti adi atunbi ni ati da wa need kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Christi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pa keji ese iketala ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba isu wa si ijoba ayanfe omo re ranti wipe nigba ti a je eru ese eru esu a wa ninu aginjun a ngbe ninu aginjun a ngbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigba ti a wa ninu ese a wa labe satani sugbon nisisin ti a ti mo olorun a se wa nipo a mu wa kuro ninu aginjun a mu wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa sinu ijoba olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa si odo Jesu Christi nitori wepe a ti so wa di omo eyi ye fun idupe nitori naa ni Paul apostle fi so wepe o ye ki a ma dupe lowo olorun baba nitori wepe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye olorun ni yiye olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa wepe bi a ba tin di omo olorun be ni a n ko egbe okunkun sile nitori kini nitori wepe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba tin di omo olorun be ni a n ko egbe awon omoti sile nitori kini nitori pe a se wa nipo a mu wa kuro ninu aginjun a mu wa wa si ile bi a ba tin di omo olorun be ni a n fi iwakiwa be ni a n fi sile nitori kini nitori pe a ti yo wa kuro ninu egbe awon ti o je ajiji si olorun ati ajiji si Kristi ati so wa di omo olorun a si ni alaafia pelu re o ni eni ti n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji Korinti keji ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajeji ti a ti di omo olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketadinlogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa nitori na e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitori na e jade kuro ninu awon tin se afe aye nitori na e jade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le Oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ninu Petero kini ori keji Petero kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi ẹ̀yin di ènìyàn ọlọ́run, ẹ̀yin tí kò rí àánúgbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánúgbà olùfẹ́. Mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kì í ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣí wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánúgbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣí wa nípò padà. Nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánúgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánúgbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run, wẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paul apostoli tí ó fẹnukàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kínní wà ní Kolosi orí kínní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kínní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ìgbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jòhánù kínní orí kẹta, Johanu kini ori keta. Lati ese ike josi ese ike san. Eni ti oba ndeshe ti esu ni. Oje wepe eni ti oba wani no eshe sibe. Ako ti shini kwa kwada kroni no aginjo sino ile. Eni ti oba ndeshe sibe. Oje wepe ako ti shini kwa kwada. Kuro labe agbara okunkun. Agbara esu. Sinu ijoba anyope omore. Oje wepe eni ton deshe sibe. Tabi eni ti onje weshe lojojumo. Abi eni ti onje weshe ni ojojo isimi. Oje wepe ako ti ra okonre kwada. Koti ni igbala. O wepe eni ti oba ndeshe. Ti esu ni eni keni ti ibaje. Osheje ki oje alifa ijokan. Ni o man so wepe o ndeshe sibe. Bibili so wepe eni keni ibaje alifa. Ti o ndeshe ti esu ni. O sheje ki oje oni wasu inhiri kan. Ni abapade ti o so wepe. Ko si eni keni ti o le bolo weshe. Wepe ojojumo ni o man jewo eshe ti o nda. Ke a so fun iru eni be wepe bibili wepe. Eni ti o ba ndeshe ti esu ni. O sheje ki oje eni kan. Ti o ro wepe o nje o sheje ninu ijo. Tabi oun ti le ti di atunbi le o si nje weshe lojojumo ti o so wepe eshe aimo. Eshe baba, eshe koko, eshe ya, eshe baba, eshe ti akomo nipa re, eshe ti o le mo wa, eshe ti ko le mo wa, iru eni be, o je wepe ko ti ni igbala ni kikun ni toto, eni ti o ba ndeshe titani, ti esu ni, nitori lati atete ko se, li esu ti ndeshe, nitori eyi li omo Olorun se farahan, ki o le pa ise esurun wese ikesan, O ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo Olorun eni keni ti a ti pa Olorun obi eni keni ti a ti tun bi eni keni ti o ti ni igbala Olorun eni keni ti a ti sinoko pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re eni keni ti a ti pa Olorun obi ki deshe nitori iru re ngbe inu re ko si le deshe nitori pe ati epa Olorun obi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma je wese lojojumo o ye ki a ti le je wa awon ese won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti ati da tele tele nitori wepe bi Olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi Olorun ko ba si ranti awon ese wonyi ko ye fun wa lati ma ranti won lehin igba ti ati dariji wa nitori aso fun ninu Heberu ori kejo Heberu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won Emi o si ko si won li okan emi o si ma je Olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re wepe mo Olowa nitori wepe gbogbo won ni yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ranti mo nitori be bi abati di eni igbala o daju wepe a ki yo je eni tin je wo ese eni tin ranti ese eni tin ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle nso fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan won nigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun a wi pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju Olorun kini awon ohun ti an dupe fun iwa Olorun an dupe wi pe Olorun je olooto an dupe wi pe Olorun ki seke an dupe pe bi Olorun ba wi be o ma nse be an dupe pe Olorun ki yi pada atun dupe wi pe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo asin dupe wi pe ati je eni igbala asin tun dupe wi pe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara andupe fun gbogbo sugbon o merin ototo ni Paul so fun anihin we pe o ye ki adupe fun ikini nitori pe o mo waye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je pe ati dare ese re jio bi o ba je pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wi pe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba Olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo Olorun ikerin eni ti a wa ni idande ninu eni ti a wa ni irapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe Olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo Olorun eje ki a dede duro ki a si so fun Olorun we pe adupe lowo re nitori eni ti se adupe lowo re nitori ise asepe Jesu Kristi lori igi agbelebo adupe lowo re nitori igbala wa adupe lowo re fun itesiwaju nipa ti emi adupe lowo re fun gbogbo se o ti di omo Olorun se o ki se ajeji ninu ile Olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo Olorun se ati da oni ide se ati gba okuro lowo agbara okunkun se Oluwa je Oluwa fun o o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo Olorun se ati se onipo pada kuro ninu aginju o ti wa sinu ile Olorun o ti wa ninu ijoba Olorun o ye ki a dupe lowo Olorun se ati se onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo Olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo Olorun
1: iwe woli Ezekiel ori ogbon oro Oluwa tun to mi wa wi pe omo eniyan so tele ki o si wi pe bayi ni Oluwa Olorun wi ewu egbe fun ojo na nitori ojo na sumo tosi ani ojo Oluwa sumo tosi ojo ikuku ni yo je akoko ti awon keferi ida yo si wa sori Egypt irora nla yo wa ni Ethiopia nigbati awon ti apa yo subu ni Egypt won si mu opolopo eniyan re lo kuro ipile re yo si wolule Ethiopia ati Libya ati Lydia ati gbogbo awon oluranlowo ati Kubu ati awon eniyan ile na ti o mule yo ti pa ida subu pelu won bayi ni Oluwa wi awon pelu ti won gbe Egypt ro yo subu ati igberaga agbara re yo sokale lati Migdoli lo de Siene ni won ti ipa ida subu ninu re ni Oluwa Olorun wi won si di ahoro ni arin awon ile ti o di ahoro ilu re yo si wa ni arin awon ilu ti o di ahoro won si mo pe emi le Oluwa nigba ti mo ba gbe ina kale ni Egypt ti gbogbo awon oluranlowo re ba parun le ojo na ni o se yo lo lati odo mi ninu oko lati deruba Ethiopia ti o wa ni alaafia irora yo wa sori won gege bi ile ojo Egypt kiyesi o de bayi ni Oluwa Olorun wi emi o si se ki opolopo eniyan Egypt ki o ti epo owo Nebukadnezar oba Babylon dinku ohun ati eniyan re pelu re eru awon orilede le amu wa pa ile na run won si fa ida awon yo si Egypt won si fi awon ti apakun ile na emi o mu gbogbo odo won gbe emi o si ta ile na si owo awon eniyan buburu emi o si ti pa owo awon alejo so ile won di aporo ati ekun re emi Oluwa yo ti so bayi ni Oluwa Olorun wi emi o pa awon orisa run pelu emi o si je ki ere won tan ninu ofi ki yo si si omo alade kan ni ile Egypt mo emi o si fi eru si ile Egypt, emi o si so Patros di aporo, emi o si gbe ina kale ni Swani, emi o si mu idajo se ni No, emi o si da irunu mi si ori Sini, agbara Egypt, emi o si ki opolopo eniyan No kuro, emi o si gbe ina kale ni Egypt, Sini yo ni irora nla, a o si fa No ya pere pere, No fi yo si ni iponju lojojumo, awon odomokunrin Afeni ati Kibeseti yo ti pa ida subu ati awon wonyi yo lo si igbekun ojo yo si sokun ni Tehapnehesi nigbati emi ba da ajaga orun Egypt nibe osu agbara re yo tan ninu re yo se ti re ni ikuku yo bo ohun ati awon omo re obinrin yo lo si igbekun bayi ni emi o mu idajo se ni Egypt won si mo pe emi ni Oluwa o si se ni odun kokanla ni osu kini ni ojo keje osu oro Oluwa to mi wa wi pe ome eniyan emi ti se apa farawo ba Egypt si kiyesi a ki yo di ki o ba le san be ni a ki yo fi igi si lati di ki o ba lagbara lati di idamu nitori na bayi ni Oluwa Olorun wi kiyesi emi doju ko farao oba Egypt emi o si se apa re eyi ti o le ati eyi ti o se emi o si je ki idabo kuro le owo re emi o si tu awon ara Egypt ka saarin awon orilede emi o si tu won ka saarin ile emi o si mu apa oba Babylon le emi o si fi idami si owo re ṣugbọn emi o se apa farao yo si ma kerora niwaju re bi kerora okunrin ti asa ni asapa ṣugbọn emi o mu apa oba Babylon le apa farao yo si ro won si mo pe emi le Oluwa nigba ti emi o ba fi idami si owo oba Babylon ti o le ba na sori ile Egypt emi o si tu awon ara Egypt ka saarin awon orilede emi o si tu won ka saarin awon ile won si mo pe emi le Oluwa
2: This TLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekiel, ori ikokanlelogbon. O si se ni odun kokanla li osu keta, ni ojo ikini osu. Oro Oluwa to mi wa wi pe, omo eniyan, so fun farao oba Egypt, ati fun opolopo eniyan re pe, tani iwojo ni titobi re. Kiyesi, awon ara Asiria ni igi kedari ni Lebanoni, ti o li eka daradara, ti o si sijiboni, ti o si ga. Shon shori re si wa la ni awon e kabibo. Omi so di nla, ibugbe gasoke, o fi awon odo nla re yi oko re ka, o si ran awon odo keke ke re si gogo igbe, nitori na agbegi ga re soke ju gogo igi igbe lo, e ka re si di pupo, awon e ka re si di gigun nitori opolopo omi, nigba ti o yo won jade, gogo e yo jo ron ko ite won ninu e ka re, ati labe e ka re ni gogo eranko igbe bi omo won si, ati labi ojiji re ni gbogbo awon orilede nla ngbe bayi ni o ni ewa ninu titobi re ninu gigun eka re nitori ti ego re wa li eba omi nla awon igi kedari inu ogba olorun ko le bo mole awon igi firi ko dabi eka re awon igi keshnuti ko si dabi eka re be ni ko si igi kigi ninu ogba olorun ti o dabi re li ewa re emi ti se ni ewa nipa opolopo eka re to be ti gbogbo igi edeni ti o wa ninu ogba olorun se ilara re nitori na bayi ni Oluwa Olorun wi nitori ti o n gbe ara re soke ni giga o si ti yo sunsun re soke laarin awon eka didi okan re si gbe soke nitori giga re nitori na ni emi ti se fi le alagbara awon kefiri lowo ohun o ba se dajudaju emi ti le jade nitori buburu re ati awon alejo eleru awon orilede ti ke kuro won si ti tu ka eka re subu sori awon oke ati ninu gbogbo afonifoji eka re si se leba gbogbo odo ile na gbogbo awon orilede aye si jade lo kuro labi ojiji re won si fi sile gbogbo awon eye oju orun yo ma gbe ori aporo re ati lori eka re ni gbogbo eranko igbe yi o wa nitori ki kigi ti o wa leba omi ti o ma ba gbe ara won ga nitori giga won tabi ki won yo sunsun won laarin eka didi tabi ki igi won duro ni giga won gbogbo awon ti o mu omi nitori ti a fi gbogbo won le iku lowo si isale aye le arin awon omo eniyan pelu awon ti o sokale lo si ipo bayi ni Oluwa Olorun wi pe le ojo ti o sokale lo si iboji mo je ki ofo ki o wa mo fi ibubu o mole mo si se awon isan omi awon omi nla ni mo si da duro emi si je ki Lebanoni ki o sofo fun gbogbo igi igbe si daku nitori re emi mu awon orilede mi nipa ero isubu re nigba ti mo so sinu ipo oku pelu awon ti o sokale sinu ipo ati gbogbo igi edeni àwọn àṣàyàn àti àwọn tí ó dára jù ti Lebanoni. Gbogbo àwọn tí ó mu omi lè ó tù nínú ní ìsàlẹ̀ ayé. Àwọn pẹ̀lú sọ̀kalẹ̀ lọ sínú ipò òkú pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ àwọn tí a fi idà pa. Àwọn tí ó sì jẹ́ apá rẹ̀ tí ń gbé abẹ́ òjìji rẹ̀ lé àárín àwọn kèfèrí. Ta ni ìwọ́ jọ ní ògo àti ní títóbi láàrin àwọn igi Édẹ́nì? Síbẹ̀ a ó mu ọwá ilẹ̀ pẹ̀lú àwọn igi Édẹ́nì sí ìsàlẹ̀ ayé. Ìwọ́ dùbúlẹ̀ lé àárín àwọn aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa. Èyí ni Farao àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, ni Olúwa Ọlọ́run wí.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà iyì kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Lónìí à ń wo Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Paul apostoli ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn kírísítíẹ́nì, àwọn onígbàgbọ́, tí ó fi ń láwọn lóye nípa Kristi wípé orí ni Kristi jẹ́, ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́. Ní ìkẹyìn, òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nubà lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi. Tí àwọn nǹkan wọ̀nyí kò yé, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyè sí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀ kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Ṣéba tí ó sọ fún Sọlọ́mọ́nì nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kìíní orí kẹta ẹsẹ̀ ìkọkànlé ní ogún. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi, ó ní nítorí tiwa ni ohun gbogbo. Ohun gbogbo jẹ́ tiwa, ṣùgbọ́n ní pàtó ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí, nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn apostẹ́lì 19, ìṣe àwọn apostẹ́lì 19 ẹsẹ̀ 2, ó sì wé fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná, nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wé fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu, ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn apostẹ́lì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi, agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run, àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Paul apostẹ́lì láti kọ́ sí ìjọ wípé àti ṣeyín ní kíkún nínú rẹ̀, àti ṣeyín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kolose. Kolose 2:10. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ̀ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé, tá a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀, a sì tọ́ka sí àpótí. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a o ri ni bi ti a fi pamọ si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigbati a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a se fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunu pada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu pada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fiyesi on ti an ka daradara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu pada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo isu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti koruko wa sinu iwe iye lorun ki a kungun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro a di eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori oni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese irunu pada ati igbagbo o ti wo inu Kristi lo o je wi pe Kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari christi ki o to ri ari wipe ati bo pelu eje jesu pelu ore ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbe.

kọ́nà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi. O lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run. Wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ti wá sínú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a ti lẹ̀ ń ka ti ọlọ́dún mọ́kànlélógún, méjìlélógún. Mo àrí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá síhìn-ín, a gbàdúrà Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, ṣùgbọ́n ní sòro. Ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá, nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́, nígbà tí wọ́n wá sínú ìjọ, wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀. Gbà tí wọ́n wá sínú ìjọ, wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o, ìgbàlà kò jẹ́ tiwọn o, iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi, bí ó bá ti dárúkọ Jésù sí ìṣòro àìrọ́mọbí tí mo ní yìí, ó dá mi lójú wípé màá lóyún màá bímọ. Gbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀, ó lóyún, ó bímọ. Ṣùgbọ́n yẹ tí ò kúrò létí, ẹ̀gbà kúrò lọ́rùn. Àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀, kò ṣẹ́gun ayé, kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀. Ìbínú ò kúrò ńbẹ̀, ìjà kò kúrò ńbẹ̀. O lè ká máa fọwọ́ ráńkọ́, ká máa jí owó ọkọ, ká máa jí owó àwọn aládùúgbò, kò kúrò ńbẹ̀. Ká máa ṣépè ńkọ́, tàbí ká máa nódì, tàbí ká máa ní àrán kan, tàbí ká máa jowú ẹnì kejì, kò kúrò ńbẹ̀. Ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí i wípé ó ní ìgbàgbọ́ àti lóyún, ó ní ìgbàgbọ́ àti bímọ. Ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run, nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀. Ohun tí ó ga jùlọ, ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi, òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Gbà tí ó ń bá ayé jagun, gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun, gbà tí ó ń bá ẹran ara jagun, gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun, ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé. Kí a rí wípé ẹ̀ṣẹ̀, irọ́, àgbèrè, àrankan, ìjà, gbé anodì, gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́. Èyí ni ohun tí ó ga jùlọ, wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́, ìgbàgbọ́ sọ wá di olódodo, ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí a dá nídìí kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa gbàdúrà lé lórí, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó gúnlẹ̀ lé lórí, tí a ó sọ fún Ọlọ́run wípé bí kò bá di ìgbà tí ìgbàgbọ́ tí ó sọ mí di olódodo, ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ó rin ìrìn òdodo, ẹni tí ó ń sọ̀rọ̀ òdodo, bí kì í bá ṣe wípé ìgbàgbọ́ ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé mi, n kì yóò dúró. Ohun tí ó yẹ kí a gbé yẹ̀wò nìyí, wẹsẹ̀ ogún. Ó ní nípa ìgbàgbọ́ ni Isaaki súre fún Jakobu àti Esau. Ní ti ohun tí ń bọ̀, èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó jẹ́ ohun tí ó wúni lórí. A sì máa ń rí wípé nínú ìjọ wa níhìn-ín, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọlọ́run lè lo olùṣọ́ àgùntàn tí ó jẹ́ wípé bí ó bá ti súre fún ọ, bí ó bá ti gbàdúrà fún ọ, bí ó bá ti sọ wípé báyìí ni, báyìí ni, báyìí ni yóò rí, bẹ́ẹ̀ náà ni yóò rí. Ó jẹ́ ohun tí a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún, wípé Ọlọ́run fi ń kẹ́ wa, ó fi ń gẹ̀ wá nínú ìjọ wa níhìn-ín. Ó sì ṣeéṣe kó jẹ́ adarí wa, ó ṣeéṣe kí ó jẹ́ arábìnrin nínú Olúwa. Ni a rí wípé ó jẹ́ onígbàgbọ́, ó jẹ́ ẹni tí ń gbàdúrà, ó jẹ́ bàbá ti ní ìṣòro, bí a bá ti ní àjálù, bí a bá ti ní wàhálà nínú ẹbí wa, bí a bá ti lọ bá arákùnrin yìí nínú ìjọ, arábìnrin yìí nínú ìjọ, bí ó bá ti sọ wípé má bẹ̀rù, ohun tó le lónìí yóò rọ̀ lọ́la, inú rẹ̀ á dùn. Wà á sọ wípé arábìnrin bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò rí ní tòótọ́ tòótọ́. Ó bá sì di ọjọ́ kejì, nǹkan tó le tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a rí wípé gbogbo rẹ̀ Ọlọ́run á pẹ̀rọ sí, ó jẹ́ ohun tí ó dára. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó jẹ́ ohun tí Ọlọ́run tí ó fi ń tọ́jú wa gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ṣùgbọ́n yẹ kí n béèrè lọ́wọ́ rẹ, ṣé èyí ni iṣẹ́ ìgbàgbọ́ tí ó ga jù tí a lè tọ́ka sí wípé nípa ìgbàgbọ́ Isaaki súre fún Jakobu? Orí bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́.

0: olùṣọ́ àgùntàn ó gbàdúrà fún wa ó rí bẹ́ẹ̀ ó ní kí a bímọ ó ní kí a lówó ó ní kí a ríṣẹ́ ó ní kí ìgbésí ayé wa kí ó dẹrùn jù bẹ́ẹ̀ lọ ó ní kí ọkọ̀ tí ó fẹ́ tì wá jáde ó súre fún wa wípé kò ní tì wá jáde mọ́ ó sì rí bẹ́ẹ̀ ṣé èyí ni ohun tí ó ga jù tàbí ó ṣeéṣe nǹkan rìn ní àgọ́ ara rẹ tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àlákàrà ló ń bá ọjà tàbí àwọn nǹkan kan ni ó dé sí ọ bí olùṣọ́ àgùntàn sì ti sọ wípé kí nǹkan wọn ni kí ó pòórá ó sì pòórá ní tòótọ́ ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe yẹ kí a wo Matthew orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọlé ìjọba ọ̀run bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi lé ọjọ́ náà pé olúwa olúwa àwa kò a ti sọ tẹ́lẹ̀ lé orúkọ rẹ àti orúkọ rẹ kí àwa fi lé àwọn ẹ̀mí èṣù jáde àti lé orúkọ rẹ kí a fi ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńlá nígbà náà lèmi ò sì jẹ́wọ́ wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ṣẹ̀ ṣé orí níhìn-ín ó ṣeéṣe kí a mọ̀ bí a ti súre ó ṣeéṣe kí a mọ̀ bí a ti gbàdúrà ó ṣeéṣe kí a gbàdúrà fún ènìyàn kí ẹ̀mí èṣù kí ó pòórá kí ó jáde kí a rí i wípé àwọn àìsàn àwọn ìṣẹ́niṣẹ́ àwọn ìpọ́njú tí ó ti wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbàdúrà fún ó pòórá ṣùgbọ́n Jésù ń sọ fún wa ó ní ìjẹ́ ó mọ̀ wípé èyí kò sọ wá di ẹni èrò ìjọba Ọlọ́run wípé bí a ò bá borí ẹ̀ṣẹ̀ bí ìgbàgbọ́ tí a ní bí kò bá jẹ́ kí a borí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń jáde ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wípé iṣẹ́ ìyanu tí a ń sọ nípa rẹ̀ yìí lílé ẹ̀mí èṣù jáde tí a ń sọ nípa rẹ̀ yìí wíwo aláìsànsàn tí a ń sọ nípa rẹ̀ sísọ tẹ́lẹ̀ tàbí lílàlá tí àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ èyí kò mú wa lọ sí ọ̀run ó ní a ní láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí ni iṣẹ́ ìyanu tí ó ga jùlọ èyí ni ìṣẹ́gun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ayé rẹ àti ní ayé mi pàápàá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a padà sínú bíbélì kí a jẹ́ kí ó yé wa wípé ìgbàgbọ́ ní tòótọ́ ó máa jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìjọ wa yìí ní dípà àwa tí ó bá pẹ́ díẹ̀ tí a ti ń wá a ó jẹ ẹlẹ́rìí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí a máa ń ṣògo nínú rẹ̀ ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o láti ìgbà tí mo ti dé inú ìjọ Ọlọ́run jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ sọ̀ṣẹ́sọ̀ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ oníjàgídíjagan ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ amutipara tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tí mi ò lè mú ní sìgá bó jẹ́ èyí tí wọ́n ń pè ní igbó ni tàbí èyí tí wọ́n ń wé sínú pépà funfun ni kò sí èyí tí mi ò lè mú ní sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n da ìtọ̀ sí inú ìgò mo lè mú ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti tú mi sílẹ̀ mo ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo ti bọ́ lọ́wọ́ ìjẹkújẹ mo bọ́ lọ́wọ́ ìmúkúmu tẹ́lẹ̀tẹ́lẹ̀ arìndé òru ni mí wípé tẹ́lẹ̀ kò sí ibikíbi tí wọ́n ti ń jẹbọ ibikíbi tí wọ́n ti ń jó ibikíbi tí wọ́n ti ń ṣe nǹkan kí nǹkan ayẹyẹ mú láti débẹ̀ ni ṣùgbọ́n nísinsìn kì í jókòó sílé ni kí n máa ka bíbélì ni kí n máa wàásù ìrere ni èyí ni òṣògo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ dípàláì wípé a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ irọ́ kúrò lẹ́nu wa olè kúrò lọ́wọ́ wa ìrìndè òru kúrò lẹ́sẹ̀ wa àti nǹkan ayé ìṣọ̀ṣọ́ ayé ìrìn ayé ọ̀rọ̀ ayé ká máa kun ètè ká máa kun ojú ká máa kun èékánná ká máa ju irun níná wípé gbogbo nǹkan wọ̀nyí wọ́n kúrò ní ìgbésí ayé wa ìṣògo wa nìyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé adìẹ ọmọ Ọlọ́run bí a bá jáde láti jẹ́rìí ẹ̀rí wa ni wípé Jésù Kristì sọ mí dòmìnira ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ èṣù ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí ó so mí lọ́jọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan tí ó dè mí ní ìgbèkùn nínú ayé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ wọn ohun tí a fi máa ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyí ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń yí ìlànà padà ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé bí wọ́n ti ń wá sínú ìjọ nísinsìnyí ìṣògo wọn ìjẹ́rìí wọn ni wípé mo ní ìmúláradá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ di adẹ́tẹ̀ tán ṣùgbọ́n gbà tí wọ́n ti gbàdúrà fún mi mo ti bọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ ẹni tí nǹkan máa ń rìn lára rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí nǹkan ti gbogbo nǹkan wọ̀nyí ti kúrò ṣùgbọ́n wọn ò bọ́ lọ́wọ́ sìgá mímu o wọn ò bọ́ lọ́wọ́ ọtí o wọn ò bọ́ lọ́wọ́ olè won o bo lowo iro pipa won o bo lowo ijajija won o bo lowo awon kan won ni ti o je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be e ni mo fi ka ori kejila fun o tele tele ye ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki a si ma fi suru sa ire ije ti a gbe ka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti a gbe ka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba ki e ma ba rewesi ninu okan yin ki are si mu yin eyin ko iti ko ju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noah ti o kan oko pelu igbagbo o so nipa abraham ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa isaki nipa Joseph o so nipa Jacob nipa igbagbo o so nipa Moses nipa igbagbo o so nipa awon obi Moses pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa David o so nipa Samson o so nipa Gideon nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okunkunpa ni yani tabi abimo tabi agba ile ni tabi akonko tabi omiran ti a se wipe asegun awon Philistine tabi opolopo nkan miran ti a se odi Jericho ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wipe nisinsin ki a moju kuro ni wipe apin okunkunpa ni ya ki a moju kuro ninu wipe a je ki Goliath ki oku ki a moju kuro nipa wipe asegun awon ota ki a koju si nkan kan wipe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Kristi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wipe o farada agbelebo eni ti o je wipe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa naa papa o ye ki o ye wa wipe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndojuko wa awon nkan ti o dabi eni wipe won je idanwo ni iwaju wa adojuko won a si segun wo ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wipe ki a si ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wipe laarin wa o je ohun ti mo gbagbo wipe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wipe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo ye ki n bimo ye ki n loko ye ki n laya la nlepa e a ko lepa wipe bi ipe ba dun nigba ki igba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wipe nje a o le ri oluwa a ko lepa iwa mimo awon kan aye yi awon o mule mo fo aye awon nkan itafoba file awon nkan ti o je wipe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan sosho ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o je mo o se wa laanu wi pe opolopo ni o le pa bi o ti di atunbi opolopo ni o le pa bi o se bo lowo ese opolopo ni o le pa bi o se bori awon idanwo ti o nko lu ara wa ti o wa si ago ara wa opolopo ni o le pa bi o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni ole wa ni ole pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti awa sibe sibe anje ki oye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi pe badun nisinsiyi ni bo lo wa so fun mi bi pe badun nisinsiyi ni bo lo pari ire ije igbagbo re ni bo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afoba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iropepa o le jija ibinu abi awon kan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti an so nipa re yi iwa mimo ti an so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dide ki o so fun olorun lai si iwa mimo ko seni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi do lododo ni ki o kuro ni bi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo Thank you.
1: Thank you.

Thank you.

0: ìwé wòlíì Ezekiẹ́lì orí 22. Ó sì ṣe ní ọdún 12, ní oṣù 12, ní ọjọ́ ìkíní oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, pohùnréré fún Fáràwọ̀ ọba Ejíptì, ti wí fún pé ìwọ dàbí ẹgbọrọ kìnú àwọn orílẹ̀-èdè, ìwọ sì dàbí dragoni nínú òkun, ìwọ sì jáde wá pẹ̀lú àwọn odò rẹ, ìwọ ti fi ẹsẹ̀ rẹ rú omi, ó sì ti ba àwọn odò wọn jẹ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí náà, èmi ó na àwọn mi sórí rẹ pẹ̀lú ẹgbẹ́ ènìyàn púpọ̀, wọ́n sì fà ọ́ gòkè nínú àwọn mi. Nígbà náà ni èmi ó fi ọ́ sílẹ̀ lórí ilẹ̀, èmi ó gbé ọ sọ sínú ìgbẹ́, èmi ó mú kí gbogbo àwọn ẹyẹ ojú ọ̀run bà lé ọ lórí, èmi ó sì fi ọ́ bọ́ gbogbo àwọn ẹranko ayé. Èmi ó gbé ẹran ara rẹ ka àwọn orí òkè, gbogbo àfonífojì ni èmi ó fi gíga rẹ kún, èmi ó sì fi ẹ̀jẹ̀ rẹ rin ilẹ̀ níbi tí ìwọ ń lúwẹ̀ẹ́, àní sí àwọn òkè, àwọn odò yóò sì kún fún ọ. Nígbà tí èmi ó bá mú ọ kúrò, èmi ó bu ọrun, èmi ó sì mú kí àwọn ìràwọ̀ inú rẹ ṣókùnkùn, èmi ó fi kúkú bo oòrùn, òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ hàn. Gbogbo ìmọ́lẹ̀ ojú ọrun ni èmi ó mú ṣókùnkùn lórí rẹ, èmi ó gbé òkùnkùn ka ilẹ̀ rẹ, ti Olúwa Ọlọ́run wí. Èmi ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú, nígbà tí èmi ó bá mú ìparun rẹ wá sáàrin àwọn orílẹ̀-èdè sí ilẹ̀ tí ìwọ kò ti mọ̀ rí. Ní tòótọ́, èmi ó mú kí ẹnu ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè sí ọ, àwọn ọba wọn yóò sì bẹ̀rù gidigidi nítorí rẹ. Nígbà tí èmi ó bá mi ìdààmi níwájú wọn, wọn ó sì wárìrì nígbà gbogbo, olúkúlùkù ènìyàn fún ẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ ìṣubú rẹ. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, ìdà ọba Babilóni yóò wá sórí rẹ, èmi ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ ṣubú nípa ẹ̀dà àwọn alágbára, ẹlẹ́rù àwọn orílẹ̀-èdè ni gbogbo wọn, wọn ó sì ba afẹ́ Ejíptì jẹ́, àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ ni wọn ó parun, èmi ó sì pa gbogbo àwọn ẹranko inú rẹ̀ run kúrò lẹ́bàá àwọn omi ńlá, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ènìyàn kì yóò rú wọn mọ́ láéláé, tàbí pátákò àwọn ẹranko kì yóò rú wọn. Nígbà náà ni èmi ó mú kí omi wọn kí ó rẹlẹ̀, èmi ó sì mú kí odò wọn kí ó ṣàn bí òróró, ti Olúwa Ọlọ́run wí. Nígbà tí èmi ó mú kí ilẹ̀ Ejíptì di aporo, tí ilẹ̀ náà yóò sì di aláìní ohun tí ó kún inú rẹ̀ rí, nígbà tí èmi ó kọlu gbogbo àwọn tí ń gbé inú rẹ̀, nígbà náà ni wọn ó mọ̀ pé èmi ni Olúwa. Èyí ni ohun rere, wọn ó sì pohùn rere rẹ̀, àwọn ọmọbìnrin àwọn orílẹ̀-èdè yóò pohùn rere rẹ̀, wọn ó pohùn rere nítorí rẹ̀, àní fún Ejíptì, àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, ni Olúwa Ọlọ́run wí. Ó sì tún ṣe ní ọdún 12, ní ọjọ́ 15 oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, pohùn rere fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Ejíptì, kí o sì sọ wọ́n kalẹ̀, òun àti àwọn ọmọbìnrin orílẹ̀-èdè olókìkí sí ìsàlẹ̀ ayé, pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sínú ihò. Ta ni ìwọ jùlọ ní ẹwà, sọ̀kalẹ̀ kí a sì tẹ́ ọ ti àwọn aláìkọlà, wọn ó ṣubú ní àárín àwọn tí a fi idà pa, a fi òun lé idà lọ́wọ́, fà á àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, àwọn alágbára láàrin àwọn alágbára yóò sọ̀rọ̀ sí láti àárín ipò òkú wá pẹ̀lú àwọn tí ó ràn án lọ́wọ́, wọ́n sọ̀kalẹ̀ lọ, wọ́n dùbúlẹ̀, àwọn aláìkọlà tí a fi idà pa, Asuru wà níbẹ̀ àti gbogbo ẹgbẹ́ rẹ̀, àwọn ibojì rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀, gbogbo wọn ni a pa tí ó ti pa idà ṣubú, ibojì àwọn ẹni tí a gbé ka ẹ̀gbẹ́ ihò, àwọn ẹgbẹ́ rẹ̀ sì yí ibojì rẹ̀ ká, gbogbo wọn ni a pa, wọ́n ti pa idà ṣubú tí ó dá ẹrù sílẹ̀ ní ilẹ̀ alààyè, Elamu wà níbẹ̀ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ yí ibojì rẹ̀ ká, gbogbo wọn ni a pa, wọ́n ti pa idà ṣubú tí wọ́n sọ̀kalẹ̀ lé aláìkọlà sí ìsàlẹ̀ ayé tí ó dá ẹrù wọn sílẹ̀ ní ilẹ̀ alààyè, síbẹ̀ wọ́n ti rí ìtìjú wọn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò, wọ́n ti gbé àkété kan kalẹ̀ fún un lé àárín àwọn tí a pa pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, àwọn ibojì rẹ̀ yí i ká, gbogbo àwọn aláìkọlà tí a fi idà pa, bí a tilẹ̀ dá ẹ̀rù wọn sílẹ̀ ní ilẹ̀ alààyè, síbẹ̀ wọ́n ti ru ìtìjú wọn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò, a fi í sí àárín àwọn tí a pa, Meṣeki àti Túbálì wà níbẹ̀ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, àwọn ibojì rẹ̀ yí i ká, gbogbo àwọn aláìkọlà tí a fi idà pa, bí wọ́n tilẹ̀ dá ẹ̀rù wọn sílẹ̀ ní ilẹ̀ alààyè, wọn kì yóò sì dùbúlẹ̀ ti àwọn alágbára tí ó ṣubú nínú àwọn aláìkọlà tí wọ́n sọ̀kalẹ̀ lọ sí ipò òkú pẹ̀lú ìhámọ́ra ogun wọn, wọ́n ti fi idà wọn rọ orí wọn, ṣùgbọ́n àìṣedédé wọn yóò wà lórí egungun wọn, bí wọ́n tilẹ̀ jẹ́ ẹ̀rù àwọn alágbára ní ilẹ̀ alààyè, lóòótọ́ a fọ láàrin àwọn aláìkọlà, ìwọ sì dùbúlẹ̀ ti àwọn tí a fi idà pa, Edomu wà níbẹ̀, àwọn ọba rẹ̀ àti àwọn ọmọ aládé rẹ̀ tí a tẹ́ pẹ̀lú agbára wọn ti àwọn tí a fi idà pa, wọn ó dùbúlẹ̀ ti àwọn aláìkọlà àti pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ipò, àwọn ọmọ aládé àríwá wà níbẹ̀, gbogbo wọn àti àwọn ará Sidoni tí wọ́n sọ̀kalẹ̀ lọ pẹ̀lú àwọn tí a pa, pẹ̀lú ẹ̀rù wọn, ojú agbára wọn tì wọ́n, wọ́n sì dùbúlẹ̀ lé aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa, wọ́n sì ru ìtìjú wọn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ipò. Farao yóò rí wọn, a ó sì tù ú nínú lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, àní Farao àti gbogbo ogun rẹ̀ tí a fi idà pa, ni Olúwa Ọlọ́run wí. Nítorí tí èmi ti dá ẹ̀rù mi sílẹ̀ ní ilẹ̀ alààyè, a ó sì tẹ ẹ sí àárín àwọn aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa, àní Farao àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, ni Olúwa Ọlọ́run wí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ẹ ò yí padà. A dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà. A dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí i. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wà sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹgbà pé àti yìn wa ní orúkọ Jésù. Lónìí bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. Àdúpẹ́ ẹgbà pé àti yìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì, ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkèwá tí Ọlọ́run yóò ya lò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣetán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, n ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá, mo ro wepe o ye ki o je ohun ti o ye enikokan wa awon ti won wa ni aye nigba ajakale ogun ajakaye ti ikeji ni odun die seyin ni bi adota odun seyin a ri wepe ni akoko na iyan ati oda o mu ni ile wa iyo o so lati ri ounje o so lati ri ti o fi je wepe opolopo ni o je wepe ebi ni o pa won ku tabi awon arun miran ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi aban so nipa eyan o je akoko ti o buru jojo ti a n gbadura wepe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo wepe ninu oro olorun akoko eyan wa ati wepe ninu akoko eyan yi olorun ma n pese fun awon eniyan ti re ye ki a wo amosi ori kejo lati ese ikokanla amosi ori kejo bi o ba ti si iwe danieli bi o ba tesiwaju ori iwe osea bi o ba tesiwaju lati iwe osea ori joeli bi o ba se tesiwaju lati joeli ori amosi ori kejo lati ese ikokanla kiyesi ojo na de ti ni oluwa olorun wi emi o ran iyan wa si ile na ki se iyan onje tabi ongbe fun omi sugbon iyan gbigbo oro olo oluwa nihi le ati so lati enu woli olorun o so wi pe bayi le oluwa wi wi pe iyan bo ni ile na olorun ran amosi lati so fun awon ara israeli o so fun wi pe akoko iyan de pataki o so fun awon ara samaria ni akoko na wi pe emi o ran iyan wa si ile na sugbon so fun wa o ni ki se iyan nipa ti ounje jije tabi ki se ti o ngbe nipa omi mimu o ni sugbon iyan gbigbo oro oluwa o seese ki o ma jo loju o seese ki o ma mo bi o seese pataki to wi pe olorun so nipa iyan gbigbo oro oluwa gbati a nso nipa gbigbo oro oluwa o pin si ipa meji ikini ati fun awon mo israeli ni oro oluwa ti akosile a se ti ran awon omo lefi ati awon alufa ati ran si won lati se itumo oro ti akosile yi nipa imisi emi olorun olorun wa nso fun o wi pe igba kan yi o de ni igbese aye awon omo israeli ti o je wi pe imisi ti o ye awon omo lefi imisi ti o ye awon alufa lati se itumo oro olorun fun won ki o ba le tu won lara ki o ba le yi won pada ki o ba le je ki won ki o ni igbagbo wi pe imisi atorun wa yi a ki o fun omo lefi ati wi pe won ki yo le gbo itumo oro olorun tin se ni ye tin se ni pe ikeji ni wi pe olorun ran awon woli si awon omo israeli o si ma fun won ni oro ti o wa lati enu oluwa o ma fun awon omo israeli sugbon olorun wa nso fun wi pe igba kan yi o de ti oro ti o wa taara lati enu oluwa wa si okan wa si isipaya awon woli won yi ki a ba le fun awon omo israeli wi pe igba kan yi o de ti won ki yo ni iru anfani be wi pe yo je igba iyan iyan gbigbo oro oluwa ni iru akoko be okunkun yo bole biribiri ni iru akoko be agbara ati bolowo esu ki yo si ni iru akoko be ati ni igbagbo ninu olorun lati mo bi ati gbadura yo soro jojo ni iru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki o wa si odo awon eniyan na ni iru igba na ti iyan oro olorun bi o ba wa ki o le si ireti ninu olorun nitori wi pe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni funi ni ireti oro olorun ni je ke amo bi ati gbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ke amo wi pe baba wa nbe le orun oro olorun ni je ke amo wi pe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ke amo wi pe olorun pese aye kan sile fun wa wi pe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara on ti kara re olorun wa nso fun wi pe igba nbo ni akoko aye awon omo israeli ti o je wipe okunkun yo bole biribiri nitori wipe iyan wigbo oro olorun yo wa laarin won wo lati ese kejila won o se ma rin kiri lati okunkun de okunkun ati lati ariwa shegapra fun mi won o se ma rin kiri lati okun de okun ati lati ariwa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa wundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli we pe akoko eyan o nbo laarin won eyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be kilomu iru akoko be wa si igbesi aye won o se ni laanu we pe afowofa awon mo israeli tabi awon ara samaria ni iyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi iyan ba wa nibi kibi iyan gbigbo oro olorun iyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ilesin ti a ti ko kale iyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na je ke wo amosi orikeje lati ese ikejila amasi aso fun amosi pelu pe iwo ariran lo sa lo si ile juda se ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni beteli nitori ibi mimo oba ni afin oba si ni se ori ohun ti mo fi so wi pe iyan oro olorun ti o mu laarin won tabi ti a so wi pe yo mu laarin won o je afowofa won ohun ti a ri ni wi pe ikan ninu awon ejoye o pe amosi o so fun pe ki o kuro ni ilu nitori wi pe oba n gbe nihi ati nitori wi pe afin oba o wa nihi ati wi pe ibi mimo eyi ni ni ibi ileesin eyi ti oba ma n lo o wa nihi nitori be won o fe ki o ma soro ti o ti ma n so oro olorun ti o n so wi pe a o da elese lebi a o da elese lejo wipe ani lati ronupo ada won so wipe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe amosi o ri wipe ohun ti amosi ti o n tenumo ni wipe fun ire koja mefa ati ese nla tabi meje wipe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o n so fun ni wipe won lati ronupo ada bi won ba fe ri oju olorun won fe oju ere lati odo olorun won fe emi si lati oke wa won fe alaafia ati anu lati odo oluwa wipe won lati ronupo ada sugbon amasia wa so fun amosi wipe o to ge ronupo ada ti poju wipe ki a se atunse o ti poju ki a ma ke pe oluwa wipe ki o so wa di mo ki o yi okan wa pada o ti poju wipe ki o sa lo si beteli ki o sa lo si ibomiran nitori pe afin oba wa nihin nje ki a se be ni ori loni wipe ni opolopo ileesin ni opolopo ijo eleyameya ni a ti ri wipe won ki fe gbo oro oluwa won a ko eti ikun si oro olorun bakan na ni a ri wipe bi won ti se ni akoko awon ti amosi be ni won se loni eyi ni iyan fi de eyan gbigbo oro oluwa ninu timothy keji ori kerin timothy keji ori kerin ese iketa ati ese ikerin nitori pe igba yode ti won ki yo le gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etinrin won lo ko olukojo fun ara won ninu ife ko fe ara won won si yi eti won pada kuro ninu otito won si yi pada si itan asan bi o ba je eni ti o tin lo si ilese kan tele tele ki o to wa si yin o ri wi pe ohun ti a so yi ni a ri ni opolopo ilesin wi pe igba yode igba na si ti de tan ti won ki yo le gba eko ti o ye koro opolopo ninu awon ilesin ni a ti ri awon igbimo alabe sekele ti a ri wi pe won ma so fun oni waso wi pe bi aban wa so pe ki a ma ko birin jo a oni le dawo apo alufa o bi aban wa so oko kan aya kan awon olokiki eniyan won ki o le wa si ilesin wa bi aban wa so pe ki a se atunse owo ti a ti ji tele tele ti a ti fi kole ti a ti fi ra moto we pe ki a tun pada lo si bi ti a ti ji awon won yi ile ise ti a ti ko dukia won wi pe ki a tun lo se atunse bi a ba nso be awon osi awon oloselu won ki o le wa si ilesin wa bi a ba nso wi pe ki a ma se oso aye ki a ma rin irin aye bi a ba wa so eko ti o ye koro lati inu oro olorun wi pe awon gbajumo obirin won ki o le wa si ilesin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oniwasu won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe ah bi a ba nso pe ki awon eniyan ki o ma se je egbe awo bi a ba nso be awon eniyan ti o se pataki won ki o le wa si ilesin wa e ni won fi pa awon oniwasu won lenu mo e ni o fi je wi pe ni opolopo ilesin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yode ti won ki yo le gba eko ti o ye koro bi ati le wasu re fun won won ki yo le gba se o mo we pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anu wo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi n so fun gbogbo eniyan we pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan iba se olola iba se olokiki iba se ijoye iba se mekunu wi pe ninu agbara ti wa ise ododo ti wa wi pe ko sese lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wese wa ki a ko sile ki a si gba Jesu Kristi eni ti o ku fun wa ni ori igi agbelebo ki a gba gbo eko ti o ye koro niyi sugbon opolopo ilesin ni o ti soro lati waasu igbala nipasẹ itutu Jesu Kristi tabi ki a ma waasu nipa isodi mimo we pe nigba ti a ba ti ni igbala ani lo siwaju olowa ki olorun ki o we okan wa mo ki olorun fun ara re ki o mu gbongbo ese ti o wa ninu wa ki o yo kuro eda adamu ti o wa ninu wa ki o fa tu ki o fa jade we pe ki o le so wa di mimo awa ti a ti je eni egbin eni eleri tele tele ninu ironu wa ninu ilepa wa ninu okan wa ninu emi wa ki eje Jesu Kristi ti we ni mo titi de inu ki o we wa mo tinu tinu ki a ba le funju egbon wu lo ni opolopo ilesin ni o ti soro lati waasu nipa isodi mimo be ni asiranti pe Jesu ni eje pipe mimo bi baba yin ti nbe le orun bi o ti je pipe bi o ti je mimo nitori be igba ti de fun opolopo ilesin ti won ko gba eko ti o ye koro sugbon bi won ti je ni ti etinrin won lo ko olukojo fun ara won nipa ife ko fe ara won ese ikerin won si yi eti won pada kuro ninu otito won o si yi pada si itan asan e ni ari ni opolopo ile isin ti an ba pade e ni a fi so wi pe iyan gbigbo oro olorun o ti de sugbon gege bi a ti so fun o ipago ajo ti nbo yi fun ti akoko ajinde o je igba ipese lati oke wa o je igba ti olorun yi o ma yi opolopo okan pada igba ti opolopo yi o le de atunbi igba ti opolopo yi o le gbadura agbayori lati le ni ore ofe idani loju ninu okan won wi pe won je ti olorun o je igba ti opolopo omo onina kuna lokunrin lobirin yi o le pada wale o je igba ti a o dari ese won ji won o je igba ti a o ko oruko won ni iwe iye le orun o je igba ti olorun fun ara re pelu ina atorun wa yo jo gbogbo ohun ti o wa ninu okan ti ko je ife olorun yo jo won kuro o je igba ti a o da emi olorun si ori awon ti a ti so di mimo o je igba ti a o le gbadura ti awon aini wa nipa ti emi aini wa nipa ti ara ti olorun fun ara re yo pese fun wa lati orun wa awon ti o ba gba olorun bo yo ma foju sona fun iru akoko be ti olorun yo tu emi re jade si ori awon eniyan re sugbon je kin so fun o we pe bi iyan ti le wa kaakiri agbaye kaakiri orilede kaakiri awon ilesin kaakiri ni idile kokan olorun o ti pese fun awon eniyan ti re ipese olorun ni asin je ki o di mo fun o we pe ni igba ipago ajo ti a fe se ni akoko ajinde yi olorun fun ara re o fe farahan wa mo si gbadura we pe fun enikokan wa ti an gbo mi loni olorun yo farahan wa ni oruko jesu olorun yo pese ni kikun fun aini wa nipa ti emi ni oruko jesu wo lati awon oba keji ori keje awon oba keji ori keje lati ese ikini nigba na ni elesha we pe egbo oro oluwa bayi li oluwa wi ni iwoye ola li aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ye ki aduro nibe iyan ti mu ni akoko elisha ni samaria ni israeli iyan yi o si ti ko iya opolopo ba won wo ori kefa awon oba keji ese ike dogbon iyan nla kan si mu ni samaria se kiye si won doti to be ti o fi ti a fi nta ori ketekete kan ni ogorun iwon fadaka ati idamerin osuwon kabo imi eyele ni iwon fadaka marun nkan ti o de ba won yi o je nkan ti won ko ronu we pe o le de ba omo israeli awon ara samaria sugbon o de ba won iyan mu ni ile na sugbon a dupe lowo olorun eni ti ko kon sile patapata eni ti o ran woli re si won eyi ni a fi rika ninu ori keje ese ikini nigba na ni akoko iyan na ni akoko oda ti o de ba won ni akoko airije airimu ti o de ba won ni akoko iponju akoko ise nise ti o de ba won ni igba na ni elisha wi pe egbo oro oluwa ohun ti o ye ki o dun mo ninu ni wi pe bi okunko ti le su bi a ba le gbo oro oluwa imole yo de bi ebi ti le n pa wa bi a ba le gbo oro oluwa ounje yo wa fun wa bi o ti le je wi pe isu ti mu ki a subu o ti mu ki a pada seyin bi a ba le gbo oro lati enu oluwa o daju wi pe a o bukun wa nihin ni a so wi pe gbo oro oluwa bayi le oluwa wi ni iwoye ola li a o ta osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria awon elomiran won o mo iyato laarin woli ati omo lefi awon elomiran won o mo iyato laarin omo lefi ati omo israeli awon elomiran won o mo iyato laarin omo israeli ati awon ara jebusi awon keferi bi won ba gbo oro kan lati enu enikan won ki ro wi pe ta lo nsoro se o je woli olorun se o je omo levi e ti a ti fi ami ororoyan soto e ti a fi emi olorun fun lati se itumo oro olorun fun awon eniyan tabi o je omo israeli awon ti a ti fun ni majemu olorun tabi o je keferi ara jebusi nihi ni woli olorun elisha eni ti o je wi pe ilopo meji emi ati agbara elijah ni o wa ni igbesi aye re ti o si wi pe gbo oro oluwa mo je so fun o bi o ba ri eniyan bi elisha eni ti o kun fun imo olorun eni ti o kun fun oye oro olorun eni ti o kun fun ilopo meji tabi ilopo meje agbara ti o wa lori awon elomiran bi iru eni be bi o ba to wa bi o ba so wi pe gbo oro lati enu oluwa o ye ki o fi iyato si woli tabi omo levi o ye ki o mo iyato ti o wa laarin asoju olorun ati keferi awon elomiran won o mo we pe olorun o da wa lola ninu ijo wa nihin gbati o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o n ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o n bo yi gege bi oro lati enu oluwa wi pe ninu ipago ajinde ti o n bo olorun yo dabira ni igbesi aye re bi oro ti mo so fun oyi bi o ba gba lati enu oluwa bi o ba mo wi pe ki se omo lefi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan ni soro fun o wi pe eni ti o mo inu olorun eni ti o ni emi olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isipaya lati orun wa oni o ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o nbo yi olorun yo dabira ni igbesi aye re mo si gbagbo mo gba ere olorun je wi pe ni ofe ti o nbo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa olorun yo se opolopo ise iyanu ni igbesi aye re mo so nipa ise iyanu ti atunbi ise iyanu ti o re ofe akunwo sile ni igbesi aye re ise iyanu ti isodi mimo ise iyanu ti ife agbara emi olorun kun ni ise iyanu ti adura re ti olorun yo gba ati opolopo ohun miran ti olorun yo se fun o wo nihi ni a ri enikan ti ko gba oro olorun gbo awon ti o gbagbo ni won ma n fi oro olorun se agalamasa ti won ma n so wipe be na ni won ma n so ki a ba le lo si ipago ajo be na ni won ma n so mi o gbagbo wipe iru nkan be le sele ye ki a wo ibatan iru awon eniyan be eni ti o ti se be saju ti won ni ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti o ba n fi ara ti da eniyan olorun li ohun o si we pe kiye si bi oluwa tile se perese li orun nkan yi a le ri be o si we pe kiye si iwo o fi oju re ri sugbon iwo ki o je ninu re adura mi ni wipe iru ohun ti o fo si ijoye yi ki iru ohun be ki o ma se fo si wa lai lai ni oruko jesu sugbon ranti o oro enu re ni o se iku pa aigbagbo re ni o je ki o ku ni aitu ojo aigbagbo re ni o je wipe iyan na ni o ba lo nigba ti ipese olorun de nigba ti olorun ti o boju wa awon eniyan re ti o ran ipese si won o se ni laanu we pe alaigbagbo yi ko le je ninu re awon elomiran won ma n fi aigbagbo han niru ipago ajinde ti o nbo yi won ma n so wi pe awon o gbagbo wi pe ipago yi yo yato si eyi ti a ti ni lati eyin wa tabi yo yato si awon esin ti a ti ni lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fiye si oro olorun wi pe olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo
3: ṣùgbọ́n wà nínú ẹgbẹ́ àwọn tí ó gba Ọlọ́run gbọ́ ní ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ kẹjọ bí o bá délé kí o lọ kà á ó rí wípé àwọn adẹ́tẹ̀ ni ó kọ́kọ́ jẹ́ alábàápín ìpèsè Ọlọ́run má ṣe jẹ́ kí ó yà ọ́ lẹ́nu nítorí wípé èyí ni a ti sọ fún wa wípé alábòkun fún ní àwọn òtòṣì léẹ̀mí nítorí pé tiwọn ni ìjọba Ọlọ́run àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ènìyàn àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ẹni ńlá gẹ́gẹ́ bí olóyè gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bí àwọn tí ọba lè farati àwọn ni wọ́n kọ́kọ́ ṣe alábàápín nínú ẹ̀bùn àtọ̀runwá tí a fún àwọn ará samaria ní àkókò yìí bẹ́ẹ̀ náà ni bí ìwọ pàápàá bí o bá lè jẹ́ òtòṣì ní ẹ̀mí bí o bá lè jẹ́ ẹni tí ó sẹríba bí o bá lè jẹ́ ẹni tí ó gbọ́ ti Ọlọ́run bí o bá lè jẹ́ ẹni tí ó fara ti Ọlọ́run tí o sì jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ tí o sọ wípé bí wọ́n ti sọ fún wa bẹ́ẹ̀ ni èmi náà yóò ṣe tí o jẹ́ ẹni tí ń gbéraga tí o jẹ́ ẹni tí ń jiyàn tí o jẹ́ ẹni tí ń sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ bí o bá lè jẹ́ òtòṣì léẹ̀mí ó rí wípé Ọlọ́run yóò bùkún ọ lọ́pọ̀lọpọ̀ ní ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí ó ní ẹ sáà wò ìpè yín ara bí o ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọgbọ́n ènìyàn nípa ti ara kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá lé àpè ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn wèrè àwọn òtòṣì léẹ̀mí lé ayé yìí láti fi dààmú àwọn ọlọgbọ́n Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn tí ó lé agbára ohun tí a ń sọ ni wípé tí o bá jẹ́ ẹni tí ó rẹlẹ̀ ní ìwà ní èrò ní ìṣe bí o bá jẹ́ elétí ọmọ tí ń tètè gbọ́ràn tí ò gbéraga sí ọ̀rọ̀ Ọlọ́run bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tí a ti sọ láti ẹnu ènìyàn Ọlọ́run ó dájú wípé a ó bùkún ọ ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn-án àwọn ọba kejì orí keje ẹsẹ̀ ìkẹsàn-án nígbà náà ni wọ́n wí fún ara wọn pé àwa kò ṣe rere òní yìí ọjọ́ ìhìn rere ni àwa sì dákẹ́ bí àwa bá dúró títí di àfẹ̀mọ́júmọ́ èyà yóò jẹ wá ǹjẹ́ nísinsìnyí ẹ wá ẹ jẹ́ kí a lọ sọ fún àwọn ará ilé ọba àwọn adẹ́tẹ̀ mẹ́rin wọ̀nyí nígbà tí wọ́n rí àwọn ìkógun àwọn aṣọ àwọn agbádá àwọn oúnjẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan wọ̀nyí wọ́n fẹ́ jẹ́ kí ó jẹ́ tiwọn nìkan nígbà yìí ni ẹ̀mí Ọlọ́run rán wọn létí wípé a nìkan jọ pọ́n kò ṣe dáradára wípé ó yẹ kí wọn kí ó lọ sọ fún àwọn ẹlòmíràn èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ wípé bí àkókò ìpàdé yìí ti ń bọ̀ ó yẹ kí a sọ fún àwọn aládùúgbò wa ó yẹ kí a sọ fún àwọn ẹbí wa ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé lọ́jà ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé ní ibùdókọ̀ ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé ní òpópónà wípé àkókò ìpèsè láti ọ̀run wá ìgbàlà látòkè wá ìdáríjì ẹ̀ṣẹ̀ ìsọdi mímọ́ ìfẹ́ agbára ẹ̀mí Ọlọ́run kún ni àkókò tí Ọlọ́run yóò gba àdúrà wa àkókò náà ń bọ̀ wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wọn àti àwa pẹ̀lú kí a péjọ pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí o dìde dúró nísinsìnyí kí o sọ fún Ọlọ́run wípé ó di agbẹnusọ fún Ọlọ́run ó sì sọ fún àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí a ti fún wa ní ìwé kéékèèké ní ọwọ́ wa bí a ò bá sì fún wa ní ìwé kankan ní ọwọ́ wa kí a mú ìwé kan kí a bẹ̀rẹ̀ sí ní kọ àwọn tí a fẹ́ sọ fún àwọn tí a fẹ́ fi tó létí àwọn tí a fẹ́ pè wá nítorí àkókò ìyàn ni a wà yìí àkókò ọ̀dá ni a wà yìí

0: ki a gbadura pelu won ki a ri wi pe won gba Jesu gege bi Oluwa ati Olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti Olorun se fun wa yo je ki o di mimu se yo si je ki ere wa Olorun ki o ma poju be lo gbadura ki o so fun Olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti Olorun pese fun wa ni akoko ti nbo yi.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ bí a ti péjọ lónìí wípé a péjọpọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ, ìlérí tí kì í tàsé. Wípé nígbàkúùgbà bóyá a ní wàhálà ni àbí a ní àwọn ìṣòro ìgbésí ayé wa bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́ a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín tí wọ́n ti ń ké pe orúkọ Jésù láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn. Títí dòní olóníyìí yìí lẹ̀sìn gbọ́ ti wà bákan náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu iṣẹ́ àmì tí ẹ ń ṣe àdúpẹ́ ẹgbà pé àtìyìn wa èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ẹ ó gbọ́ ti wá. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà ẹ bá wa lé wọn jáde ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn kí àdúrà wọn kí ó gbà àdúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí sẹ́sẹ̀ àgbélébó ní iwájú Olúwa kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa nítorí wípé ìdánilójú tí a ní ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́ bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ tí a mú wá sí iwájú Ọlọ́run tí a ń sọ fún wípé òun ni ó ṣèlérí ohun tí ó sì ṣèlérí ẹni tí kì í kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe ó dájú wípé yóò mú wọn ṣe yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lónìí mò ń sọ̀rọ̀ nípa àkòrí kan tí ó ṣe pàtàkì tí ó yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti wò pẹ̀lú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run kí a rí wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ lónìí yìí wípé a fiyè sí a gbà á gbọ́ a dúró lé e lórí a sì ṣiṣẹ́ lórí rẹ̀ èyí ni wípé a gbàdúrà gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ wa. Ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́ agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́ gbà tí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀ ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta wọ́n a máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀.

0: a o si fi aye gba awon woli laarin wa iru awon ti won so be oye oye won dara dara won ma ro we pe bi won ti nse ni ijo elemi e ti won pe ni ijo elemi gba ti won o ba ri iru be ni akoko ti wa tabi ninu ijo ti wa won ma ro we pe a o mo ohun ti won pe ni iso tele tabi ebun awon woli sugbon ohun ti o dabi eni we pe ko ye awon ti won fi iru esun yi ti won fi kan wa ni we pe won o mo iyato to wa laarin awon woli ti majemu lailai ati awon woli ti o wa ninu majemu titun aye o si fun wa lati se alaye pupo nipa re sugbon je kin so die fun o awon woli ti won wa ninu majemu lailai ari wi pe nipa iwoso won a ma nda won mo yato si awon mo israeli to ku awon woli ti o wa ninu majemu titun a ke da won mo pelu aso bi aposteli ti nwoso ti woli nwoso ti evangelist nwoso ti ajihinrere ti o nwoso tabi ti awon oluko oluso agutan ati awon omo ijo omoleyin kristi bi won ti nwoso be ni a ri wi pe awon woli majemu titun bakan na won nwoso a ki fi aso gereje tabi aso ti a opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemu titun a ki fi da won mo ninu majemu lailai ni a ri wi pe eni bi mose o ni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan elisha a ri wi pe oun na ni opa nitori wi pe a so fun wa nigba ti omo kan ku ti a so fun geasi wi pe ki o lo ji dide elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo jesu kristi oun ni woli agba oun ni eni ti so ti ki ye oun ni eni ti o ri awon nkan ti nbo ni waju oun lo so wi pe oro aye ati orun won le koja lo o ki kini ninu oro mi ki o koja lo lai se oun ni woli agba ti o ri opin aye ni akoko ti o nse ise iranse sugbon ko gbe opa lowo a si ri opolopo ise iyanu ti eyan bi paulu tabi eyan bi peteru ati joanu e ti won se a o ri opa lowo won awon ti oye oye nkan ti won fi ma nda won mo laarin ara won ni wepe won ma gbe opa lowo bi won ba ti gbe opa lowo won a so fun won wepe awon je woli ni won a si ma wo awa ti a wa ni ijo onihin rere awa ti majemu titun ti o ye daradara awa ti majemu ti a ba wada pelu jesu kristi awa ti a fi sokan ti a si n tele won ma fi esun kan wa wepe a o mo bi ati gbadura nitori wepe a ki se woli ki se be nikan a ma ri wepe ninu majemu lailai ni a ma ri wepe mose o bo bata ko lese joshua o bo bata ko lese ki se be nikan ezekiel igba miran wa ti a so fun ati isaiah papa wepe ki won ma rin lai lo bata ki o ba le je apere fun awon mo israeli ko ma bi won ni ibere wepe a ki lo de ti won fi nse be nipa ibere ti won bi won yi won le so fun awon eniyan wepe e ti dese si olowa nitori be agbara olorun ati ifarahan olorun o kuro laarin yin o je apere fun won bi o ba wo majemu titun a o ri wepe ki a ma bo bata ki se ise jesu tabi ise awon aposteli tabi ise awon ti a ri ninu majemu titun awon ti won jade loni ti won so wipe awon je woli won ma ro wipe gba ti awon o ba wo bata e je ki won a da won mo gege bi woli bi won ba n wo awa ti a n wo aso ti a n wo bata ti a n gerun wa ni igba de igba ti irun wa ti o san de ibi ejika wa won ni oye woli pe ko ye awa sugbon awon ni oye oye awa amo oro olorun a si mo wepe woli wa ninu majemu lailai o wa ninu majemu titun sugbon ise esin won yato sira ati wepe agbara ti won lo ati ona ti won fi gbadura o yato si ara won ninu majemu lailai ni a ri wepe igba miran bi mose bi o ba fe gbadura a lo si ori oke lati lo gba awe fun o sese ki o je ogoji ojo sugbon ninu majemu titun se ori peteru nigba ti o n gba awe aso wi pe o wa ni ile re o si wa ni oke ile re nibi to tin gbadura ki o to di wi pe o so kale wa lati wa jeun se ori paulu nigba ti o gba awe ojo meta ti ko jeun to n gbadura olorun so fun anana wi pe ile ibi bayi bayi ni o ti ba paulu ko se lo si ori oke ki se mo majemu lai lai ni nitori be je ki o ye o awon ti won fesun kan wa wi pe isosele oye wa tabi ebon awon woli oye wa awon ni oye oro olorun ye awa dara dara loni mo so wi pe mo so nipa agbara isosele ti o wa ninu oro awa onigbagbo sugbon kin to tese waju je kin tun so fun o ki se gbogbo awa ti a wa ninu majemu titun ninu ijo ti a gbe kale gege bi majemu titun ni a je woli ye ki a wo korinti kini ori ikejila ese ikokandinlogbon gbogbo won ni se aposteli bi gbogbo won ni se woli bi gbogbo won ni se olukoni bi gbogbo won ni se ni sise iyanu bi idahun ti ojo oyo jade fun awon ibere wonyi ni pe rara nda o ki se gbogbo awon onigbagbo ni a le pe ni aposteli ki se gbogbo awon onigbagbo ni a le pe ni woli ki se gbogbo awon onigbagbo ni a le pe ni olukoni tabi eni tin se ise iyanu kini se ti a o le pe gbogbo awon onigbagbo ni woli tabi aposteli wo ese ikeji din logbon olorun si gbe awon miran kale ninu ijo ikini awon aposteli ikeji awon woli eketa awon olukoni lehin na ise iyanu lehin na ebun imularada iranlowo ebun akoso oniruru ede nihin ni o ti je ki o ye wa wi pe olorun gbe awon kan kale ki se gbogbo eniyan ni o fun ni ebun aposteli tabi ebun woli tabi ebun imunilarada tabi ebun olukoni ki si se gbogbo eniyan ni a le pe ni oluso agutan ninu efeso ori kerin ese ikokanla efeso ori kerin ese ikokanla o si ti fi awon kan fun ni bi aposteli ati awon miran bi woli ati awon miran bi evangelisti awon ajihin rere ati awon miran bi oluso agutan ati olukoni nihin ni olorun je ki o ye wa wi pe ki se gbogbo awa onigbagbo ni a gbe kale gege bi aposteli ki si se gbogbo awa onigbagbo le a gbe kale gege bi woli gege bi evangelisti ajihin rere gege bi oluso agutan tabi gege bi olukoni sugbon mo fe ki o ye wa ohun kan ti a ri ni igbesi aye awon woli iba se majemu lai lai tabi majemu titun ohun kan ti a ri ti o je ki a da won mo ti o si je ki igbesi aye won ki o yato si awon omo israeli to ku ohun ni iwa ati ami igbagbo ninu ise iranse won mo fe ki o fi iye si eyi ohun ti o se pataki ni ise iranse woli ninu majemu laelae tabi ninu majemu titun ki se aso ti won wo ki se pe ko si bata lese won ki se pe won gbe opa lowo ki se wi pe irun won gun popo ti a o ge ki se wi pe won wa lori oke tabi won wa leti okun ohun ti o se pataki ju ni wi pe won ma nso oro olorun ati wi pe won ni igbagbo ninu oro olorun ti won so ati pe bi won ba tin so won so inu olorun bi won si tin so inu olorun won duro ti oro yi won ri wi pe oro ti a so jade lati enu woli o je ohun ti a muse igbagbo ninu oro ti won so lati enu won jade e ti a le lo gege bi ede to wa wi pe ase ati agbara wa ninu oro won ohun ni a ri wi pe o wa ni igbesi aye onigbagbo to to loni bi a ba n pe nkan ni asotele ti o ba ti yi o tele tele je ki o yi o loni we pe aso tele ni oro ti aso saju akoko ki o to sele aso saju igba aso tele aso saju akoko ko ti sele sugbon aso bi a si ti so oro yi ani igbagbo wi pe aso tele oro ni wi pe ni gboya ni gbo se oro yi o nbo wa se yi ni a fi n pe ni aso tele o ye ki onigbagbo ki o mo we pe oun paapa oun ni agbara aso tele yi oun ni agbara ase ti o le fi agbara fun oro ti oun so lati enu o jade ki oro ti oun so yi ki o le di mimuse bi onigbagbo kookan ninu wa loni bi a ba kiyesi igbesi aye awon woli ninu majemu lailai ki a si ri bi olorun ti ba won lo ki a si je ki olorun ki o ba wa paapa lo be ki a si je ki oro ti a so lati enu wa jade ki o dabi oro ti awon woli ti won so lati enu won jade o daju wi pe agbara ti o ba won sise agbara ti o nti oro won leyin agbara ti o moro won wa si ise ni igba aye ti won agbara kan na yo ma ti oro ti wa leyin agbara kan na yo ma mu oro wa wa si ise agbara kan na yo fi ase ati ipa fun awon oro ti a nso lati enu wa jade ki eyi ki o to le ri be awon mefa kan wa ti a se akiyesi ninu oro olorun ti a ti se akiyesi ninu oro awon woli ti igba ni ti o se se ki a wa paapa ki a le fi si igbe aye wa loni ki oro wa ki o ba le ni agbara ki oro awon woli ti igba ni ti o ni je ki a wo nkan wonyi ni ikookan ikini ki woli awon ti igba ni ki won ki o to so oro kankan jade lenu a ri wi pe won gba oro lati enu oluwa e se pataki popo wi pe awon woli ti igba ni won gba oro lo oro olorun lati enu oluwa o seese ki olorun ki o ba won soro loju ko oju o seese ki olorun ki o ba won soro lona miran ohun ti a ri ni wi pe oro ti won so ni awon woli ti igba ni won so oro yi gege bi a ti fi fun won lati odo oluwa wa bi awa paapa bi a ba se be bi a ba ri pe a ko je ki oro kan ki o jade lenu wa bi ki ba se oro ti a gba lati enu oluwa a o ri wi pe oro wa yo ni agbara nitori pe ki se oro ti wa oro ti olorun ni je ki a wo Jeremiah ori kini lati ese ikerin nigba na ni oro oluwa to mi wa fiyesi gidigidi nigba na li oro oluwa to mi wa o se se ki o ma so we pe aye ti yi pada oro oluwa ki to wa wa nisinsiyi rara ko ri be awa ni a o fiyesi dara dara sori nigba miran boya o ro nkan kan boya oni wahala nkan kan so si olokan a so fun o wi pe ma binu je oluwa wa lori ife oro oluwa niyan o se se ki igba miran boya o fe jade ni ile ki nkan kan ki o so si olokan ki o so wi pe gbeje joko ma jade o dabi eni wi pe iwo wa ni waju oro oluwa niyan tabi o se se o le je awako bi o ti fe gba ona kan o se se ki o je ona apa otun ki onkan kan ki o so si olokan we pe bi o ba gba ona ti o fe gba yi o ni tete debi ti o nlo o dabi eni pe ese kan ti sele ni waju lohun yen ki lo nba o soro be oro oluwa ni a si so fun we pe ki o gba ona miran o se se ki o je we pe ni ibi ti o wa ni enikan ni o fe ba odo re lo nrerin lo so yaya pelu re ki ikilo kan ki o si so jade lati enu okan re we pe sora o ki se gbogbo ohun ti n dan ni wora ki se gbogbo awon ti n rerin ni ore wa ta lo nba o soro o boju weyin owo otun owo osin o ri eni kankan bi eni si ti n fe ba o sore bi o si ti n fe gba mora gege bi ore gege be eni kankan lago ninu okan re ti nkan yi n so fun e pe sora o ewu wa loju ona ṣọ́ra ò kìí ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn ní ọ̀rẹ́ rẹ o ọ̀rọ̀ ọlọ́run ni níhìn ni a rí tí Jeremiah sọ wípé nígbà náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ̀ mí wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó tó ti inú jáde wá lèmi ti sọ ọ́ di mímọ́ èjẹ́ wípé mo yà ọ́ sí ọ̀tọ̀ èmi sì yà ọ́ sọ́tọ̀ ṣe wòlíì fún àwọn orílẹ̀-èdè èmi sì wípé olúwa ọlọ́run ṣáàwó èmi kò mọ ọ̀rọ̀ ìsọ nítorí ọmọdé ni èmi ṣùgbọ́n olúwa wí fún mi pé má wí pé ọmọdé ni èmi ṣùgbọ́n ìwọ ó lọ sọ́dọ̀ ẹni tí èmi ò ràn ọ́ sí àti ohunkóhun tí èmi ó pàṣẹ fún ọ ni ìwọ ó sọ má bẹ̀rù níwájú wọn nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ni olúwa wí olúwa sì na ọwọ́ rẹ̀ ó fi ba ẹnu mi olúwa sì wí fún mi pé ṣáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu ṣáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu ó ti a rí tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun ni wípé olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí wọn lé ẹnu ní ìgbàkúùgbà ni a máa ń rí wípé àwọn wòlíì yìí àwọn tí a kà nípa rẹ̀ ní bíbélì kí wọn kí ó tó sọ ohunkóhun wọn máa ń gba ọ̀rọ̀ láti ẹnu olúwa wá bí àwa pàápàá bí a bá ṣe báyìí bí a bá rí wípé kí a tó sọ ohunkóhun àwọ̀ inú bíbélì àwọ̀ inú ọ̀rọ̀ ọlọ́run a rí wípé ohun tí a ń sọ kì í ṣe wípé a ń sọ nípa ti àìgbàgbọ́ a ń sọ nípa ti ìnira tí a ní a ń sọ nípa ti àìlera tí ó wà ní àgọ́ ara wa ṣùgbọ́n a ń sọ nípa èyí tí a gbà láti ẹnu olúwa bí a bá ṣe bẹ́ẹ̀ èyí jẹ́ wípé ọ̀rọ̀ tí a sọ yìí nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó jẹ́ ọ̀rọ̀ tí ó ti ti ẹnu olúwa jáde kí a tó sọ ọ́ jáde lé ẹnu tiwa a ó rí wípé agbára àṣẹ yóò wà nínú ọ̀rọ̀ náà wo ìwé jóòbù orí kejìlélógún.
1: Ìwé jóòbù orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlélógún èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀ èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ èyí ni ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ bí a bá ní à ń to ọ̀rọ̀ ọlọ́run sí àyà wa èyí jẹ́ wípé kí ìdánwò kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí wàhálà kí o tó dé bá ọ to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí ọjọ́ àìsàn kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí wàhálà kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ jẹ́ kí a ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ní ilé ìwé bí ó bá jẹ́ wípé àkókò tí wọ́n ń lọ sí ilé ìwé kí ìdánwò kí o tó dé wọn ò to àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọn yálà ẹ̀kọ́ nípa ti èdè òyìnbó ẹ̀kọ́ nípa ìtàn ti orílẹ̀-èdè wa ẹ̀kọ́ nípa ti ìṣirò tàbí ẹ̀kọ́ nípa ti ìmọ̀ sáyẹ́ǹsì tàbí ẹ̀kọ́ nípa àwọn nǹkan mìíràn tí wọ́n kọ́ wọn ní ilé ìwé wọn ò to àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́sẹ̀ sí òkan àyà wọn ọjọ́ tí ìdánwò bá dé bí wọ́n bá lọ sí ibi ìdánwò wọn ò ní rí ohunkóhun mú jáde nítorí wípé ní àkókò tí ó yẹ kí wọn kí ó máa to ọ̀rọ̀ yìí sí òkan àyà wọn wọn ò ṣe bẹ́ẹ̀ kì í ṣe ọjọ́ ìdánwò ni a ń to ọ̀rọ̀ ọlọ́run sí àyà wa kí àìsàn tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ nípa ìwòsàn kí wàhálà kí ó tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni àwọn ìlérí ọlọ́run kí a ti to àwọn ọ̀rọ̀ wọn jọ sínú òkan àyà wa tí àìsàn bá wá dé ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa yóò jẹ́ ọ̀rọ̀ ọlọ́run yóò jẹ́ ọ̀rọ̀ tí a ti tò sínú ọkàn wa ọ̀rọ̀ wo ni yóò máa jáde lẹ́nu wa ní ọjọ́ tí àìsàn dé ọ̀rọ̀ tí yóò máa jáde ni wípé èmi ni olúwa ọlọ́run tí ó mú yín lára dá bí ọ̀rọ̀ yìí bá ti ń jáde láti ẹnu wa a ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí nítorí wípé ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣe ọ̀rọ̀ tiwa nigbati aisan ba de oro wo ni o ye ki o ma jade lenu wa oro olorun ni we pe emi ki yo ku iku kiku kan sugbon emi o wa laye e je wi pe an reti imularada lati odo olorun nigbati aisan ba de oro wo ni yo jade lenu wa bi a ba tin to oro olorun sinu okan wa oro ti yo jade ni we pe bi abagbadura fun alaisan we pe yo ri iwosan adura igbagbo yo si wo alaisan na san eni a fin so fun a we pe bi oro olorun ba wa ni okan wa ti a ti to si okan wa ti a to si aya wa ki ojo ibi ojo wahala ojo ajalu iponju ki o to de oro olorun ni a, ti a ti gba si okan wa ni yo ma jade eni a ri nipa awon woli we pe oro ti o n jade lati enu won ki se aroso ki se oro ti ara won ki se oro ti enikan ti o gbele won lowo o je oro olorun bi awa papa ba fe ni agbara a se fe ni ase gege bi awon woli ohun akoko ti ani lati mu se ni we pe ki a gba oro olorun ki a tu won jo si okan wa ikeji awon woli ti a ko nipa won ninu majemu lailai ari we pe won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a o ti mu oro yi bi a o ti mu ose won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a ti le mu awon oro won ise je ki n ka die fun ninu bibeli gege bi apere ninu awon oba kini ni a ti n wo ori ketadinlogun ese kini awon oba kini ori ketadinlogun ese kini Elijah ara Tishbi lati inu awon olugbe Gilead wi fun Ahabu pe bi Oluwa Olorun ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo li odun won yi gege bi oro mi ki yo si iri tabi ojo ninu awon odun won yi sugbon gege bi oro mi nihi ni ari ewe pe Elijah o gba oro Oluwa gbo ati fun le oro Olorun o si wa siwaju Ahabu lati so oro Olorun yi o si so wi pe gege bi oro mi je ki n se apere kan fun o mo be Olorun emi ki o tumo yi fun o ki o le ye o dara dara ohun ti a n salaye nipa re loni o je ohun ti o se pataki pupo pupo oro ti Elijah so o je oro Olorun sugbon nigbati o gbe oro yi kale fun Ahabu o so wi pe bi Oluwa ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo nigbati o so pe bi Oluwa ti wa ni waju eni ti emi duro e je wi pe mo ti duro ni waju Oluwa Olorun ti ba mi soro oro ti o so fun mi o je oro ti re o je oro ti Olorun ohun ti Olorun si so ni pe ki yo si iri tabi ojo sugbon nigba ti o ma pari re o ni gege bi oro mi eyi je wi pe oro Olorun o ti di oro Elijah oro Olorun ni o je ohun ti Olorun so o je ohun ti o jade lati inu Olorun sugbon ohun ti Elijah wa so ni wo pe gege bi oro mi bakan na ni a ri ninu oro ti Paul apostle ti o so igba miran a ma pe ihinrere ni ihinrere mi gbogbo wa ni a si mo we pe ihinrere ti a n gbo o je ihinrere ti Jesu Christi sugbon nigba miran Paul a so wi pe ihinrere mi wo Rome ori keji ese ikerindinlogun Rome ori keji ese ikerindinlogun li ojo na nigbati Olorun yo ti ipa Jesu Kristi se idajo asiri eniyan gege bi ihinrere mi eyi ti a nso ni wepe oro ti a nso yi oro Olorun ni sugbon iba se Elijah iba se Paul won ti gbin oro Olorun yi si okan o ti dapo mo igbagbo ninu won o ti ba won lara mu o ti wo inu ero won o ti wo inu oro ti won ti o fi wa dabi eni wi pe oro yi o je oro ti won paapa ninu ede Yoruba o ma nso wi pe bi ewe ba pe ninu ose ewe yi paapa a di ose e je wi pe ati ose ati ewe a o ni da won mo yato nitori be ohun ti a nso ni pe oro Olorun yi o ti wa sinu Elija o ti sasaro lori re o ti gba agbo o ti gbekele nigba ti o wa nso jade o nso jade gege bi oro ti ara re sugbon oro Olorun ni ohun ti a nso ni wo pe awon iliri Olorun nigba ti o ba ka won nigba ti o ba sasaro lori won nigba ti o ba gbekele won nigba ti o ba gba won gbo ti o wa je wi pe iliri Olorun yi o ti dapo mo igbagbo ninu re o wa dabi oro ti re oro ti o nso bi o ba fe ba yawo re so oro igbagbo ni oro bibeli ni o sugbon o ti di ajemonu fun o bi o ba fe ba awon mo re soro oro Olorun ti di ajemonu o nso jade gege bi oro ti ara re gege bi onigbagbo o tun je so wi pe ah mo gbe ah egbe ni fun mi ah ori mi buru ah isele ti sele si mi ah mbo ni kin gbegba o iru oro be ti ko lenu re oro to njade lenu re ni wo pe ojo la yo dara bi enikeni kankan bi won so pe ah kilode o omo yin ni won gbe lo sita o lo sita sugbon o ba ija ba oko pade ah oni ko sewo oro Olorun o ti dapo mo igbagbo ninu re to je wi pe oro ti o nso ni igbagbogbo o je oro igbagbo oro ti wuni lori oro ti ki je ke enikeni ki o ka ba mo o si gba oro yi gbo tokan tokan bi o ti le je wi pe o mo bi a o se se oro yi ni pipe abi bi a o ti mu ise eyi ni a mo ni ti awon woli wi pe lakoko won gba oro Olorun oro Olorun ti won gba won gbekele won gba agbo won fokan tan won si je ki oro Olorun ki o dapo mo igbagbo ninu won ti o ba fi je wi pe oro yi wa je oro ti won so jade lenu ni akoko aisan won ki soro ti bani lero won ki soro nipa iku won ma soro nipa imu ilarada ni akoko wahala won ki soro nipa bi eni wi pe ko si ona ti won o gbegba sugbon won ma soro igbagbo jade lenu ni igbagbogbo ni o ye ki oro re ki o je oro igbagbo oro ti o je pe bi elomiran ba gbo a mo wi pe o je eni bi ti inu Olorun iketa awon woli ti arika ninu majemu laile ati ninu majemu titun won ma nso oro Olorun jade won si ma nreti imuse oro ti won so won ma nso oro Olorun jade won si ma nreti oro imuse oro ti won so kini se ti awon woli wonyi ti won ma nse be ti won nreti imuse nkan ti won so wo Isaiah ori ogota din marun ori ogota din marun Isaiah ki a wo lati ese ikokanla be ni oro mi ti o ti enu mi jade yori ki yo pada sodo mi lofo sugbon yo se eyi ti o wu mi yo si ma se rere ninu ohun ti mo ran eyi ni oro Olorun gba ti o mo wi pe oro ti o njade lati enu re ti o njade lati enu onigbagbo wi pe oro igbagbo ni o si je oro ti Olorun ti koko so si olokan lati owo emi mimo eyi ti o ti ka ninu bibeli ti emi mimo ti o ran leti re bi o si ti nso jade igbagbo wa ninu okan re wi pe daju daju Olorun ki seke wi pe daju daju oro yi yo ni imuse nitori be ni oro ti o ti enu Olorun jade ki yo pada sodo Olorun lofo sugbon yo se eyi ti o wu Olorun yo si ma se rere ninu ohun ti Olorun ran eyi ni a fi ri wi pe nigba ti Elija ti o wa si odo arabirin opo ni eyi ti a so fun a wi pe o ni omokunrin kan ati wi pe iyefun ti won ni ati ororo ti won ni yo gbe won lati le je ounje kan soso leyin eyi won reti iku sugbon woli de nihi ti woli wa so wi pe ki won kun ni ounje won so wi pe awon ni ohunkohun ni woli wa so oro igbagbo je ki iru oro be ki o wa lenu re ni igbagbogbo oro be ki o wa lati odo emi Olorun ki o wa sinu okan re ki o si so jade pelu igbagbo ninu awon ba kini ori 17 ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá. Elijah sì wí fún un pé má bẹ̀rù. Èyí ni a máa ń rí lẹ́nu wòlíì. Má bẹ̀rù. Èyí ló yẹ kí a rí lẹ́nu onígbàgbọ́. Má bẹ̀rù. Ìyàwó ń ṣàìsàn ni. Má bẹ̀rù. Ọmọ ló ń ṣàìsàn ni. Má bẹ̀rù. Ọmọ ló dàbí ẹni wípé ó fẹ́ ya ọmọ ìta. Ó fẹ́ bá àwọn amúgbó. Ó fẹ́ máa bá wọn rìn. Àwọn aṣọ fún ẹ pé ọmọ wa ọwọ́ ọ̀ká mọ́. Má bẹ̀rù. Ó fẹ́ dàbí ẹni pé iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ rẹ ni. Ó sì ń sọ fún arákùnrin tàbí arákùnrin ló ń sọ fún ọ wípé ó má dàbí ẹni wípé mò ń gbòrò wípé iṣẹ́ fẹ́ bọ́ lọ́rọ̀ àárín kò síbi kò sẹ́rù fọmọ Ọlọ́run. Má bẹ̀rù. Èyí ni ọ̀rọ̀ onígbàgbọ́. Ṣùgbọ́n ẹni tí a pè ní onígbàgbọ́ tí ó ní àjálù díẹ̀ tàbí tí ó ní wàhálà díẹ̀ tàbí tí ó ní ìdojúkọ níbi iṣẹ́ tàbí tí ó ní àìsàn díẹ̀ ráńpẹ́ ní àgọ́ ara rẹ̀ tí ó ti ń sá káàkiri ẹ ń boni kí n gbégbá ọ. Ó dàbí ẹni pé àìsàn ló pa lágbájá ikọ́ fe òun ló pa tẹ̀mẹ̀dùn ẹ̀jẹ̀ ríru òun ló pa làkáṣògbè. Àwa tí a jẹ́ onígbàgbọ́ èé ṣe tí a fi ń sọ̀rọ̀ ikú. Kí ni tí a ò sọ̀rọ̀ wípé nítorí pé Jésù Kristì wà láàyè èmi ò wà láàyè bákan náà. Elijah sọ fún un wípé má bẹ̀rù lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí ṣùgbọ́n kí o tètè kọ́ ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà kí o sì mú un fún mi wá lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ti ọmọ rẹ nítorí báyìí lè olúwa ọlọ́run Israel wí ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣófo bẹ́ẹ̀ ni kò lò bó òróró náà kì yóò gbẹ títí ọjọ́ tí olúwa yóò fi rọ òjò sórí ilẹ̀. Níhìn-ín ni Elijah ni ó sọ ọ̀rọ̀ fún opó yìí. Ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣeéṣe kí Elijah tàbí obìnrin yìí kí ó má mọ bí a ṣe lè mú ọ̀rọ̀ yìí ṣe ṣùgbọ́n ó sọ pẹ̀lú ìgbàgbọ́. Ó yẹ kí àwa náà kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀. Ìkẹrin kí a rí wípé a dúró lórí ọ̀rọ̀ tí ó ti ẹnu wa jáde. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn alátakò wọ́n yí wa ká. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìjì ń jà nítòsí wa. Kí a rí wípé ọ̀rọ̀ tí a sọ yìí a dúró lórí rẹ̀. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ni Ọlọ́run yóò kín ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí lẹ́yìn kì yóò jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ láì ṣe. Èyí ni a rí pẹ̀lú àwọn wòlíì nínú májẹ̀mú láéláé àti nínú májẹ̀mú tuntun. Èyí ni ó sì yẹ kí ó jẹ́ akọmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí àìsàn bá dé bí a bá ti sọ nípa ìlérí Ọlọ́run ìlérí Ọlọ́run tí a sọ nípa rẹ̀ yìí ni kí a dúró tì ni kí a jókòó tì kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ kò kùnà kí a rí wípé a ní ìgbàgbọ́ a sì fọkàn tán ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ yìí. Èyí ni yóò jẹ́ kí agbára àti àṣẹ kí ó wà nínú ọ̀rọ̀ tí a ń sọ jáde lẹ́nu. Ìkarùn-ún kí a rí wípé a ò ṣiyèméjì ọ̀rọ̀ Ọlọ́run a ò jiyàn ọ̀rọ̀ Ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé ó falẹ̀ díẹ̀ wípé a ò múṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kí a rí wípé a sọ ọ̀rọ̀ ìgbàgbọ́. Yẹ kí a ṣe àpẹẹrẹ bóyá ara rẹ ò dá ni a sì gbàdúrà fún ọ tàbí ìwọ fún ààrẹ ló gbàdúrà ó sì bẹ̀ sí ní yin Ọlọ́run lógo wípé ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìwòsàn ti dé. Bí o ṣe sọ wípé ìwòsàn ti dé yìí ó dàbí ẹni pé ẹnu rẹ korò síbẹ̀ o ò lè jẹun ó dàbí ẹni pé o ò lókun lára síbẹ̀síbẹ̀. Bí o ti gbàdúrà tán tí o fi sọ wípé mo gbàgbọ́ mo gba Ọlọ́run gbọ́ wípé ìwòsàn ti dé síbẹ̀síbẹ̀ ó dàbí ẹni pé àárẹ̀ mú àgọ́ ara rẹ síbẹ̀ o ò jẹ́ yí ohun padà o ò jẹ́ sọ wípé bóyá Ọlọ́run ò tíì gbàdúrà bóyá kìí ṣe ìfẹ́ Ọlọ́run kí ara mi kí ó dá bóyá ọjọ́ ikú ti súnmọ́ tòsí bóyá àwọn tó ń ṣe mí náà tí kú lẹ́yìn mi bóyá àìsàn yìí òun ló máa jẹ́ àìsàn ìkẹyìn tí wọ́n ṣe tí wọ́n fi fojú ba ikú. Onígbàgbọ́ ò jẹ́ sọrú ẹ̀ lẹ́nu onígbàgbọ́ a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run onígbàgbọ́ kìí ṣe iyèméjì nítorí wípé bí a bá ti gbàdúrà bí a bá ti dúró lórí ìlérí Ọlọ́run a ò ní jẹ́ kí iyèméjì kí ó wá sí ọkàn wa tàbí ọ̀rọ̀ mìíràn tí kìí ṣe ọ̀rọ̀ ìgbàgbọ́ kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ìkẹfà ó ṣe é ṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó wà nítòsí wa kí àwọn kí ó máa sọ̀rọ̀ àìgbàgbọ́ a kò ní jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kí ó ba ìgbàgbọ́ wa jẹ́. Wo àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní. Nígbà náà ni Elisha wí pé ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí, ní ìwọ̀n ní ìwòyí ọ̀la lè a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Ẹsẹ̀ ìkejì nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lóhùn wí pé ó sì wí pé kíyè sí bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí a lè rí bẹ́ẹ̀. Òun sì wí pé kíyè sí ìwọ ó fi ojú rẹ rí i kíyè sí ìwọ ó fi ojú rẹ rí i ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Níhìn ni a rí ewé pé bí ẹni yìí tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí kò bomi lu ìgbàgbọ́ àti iná ti Elisha. Ó yẹ kí àwọn náà kì í mọ̀ wí pé bí àwọn tí ó wà nítòsí wa bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́ kò yẹ kí èyí kí ó mú àìgbàgbọ́ wọ inú ọkàn wa. Jẹ́ kí n rán ọ létí ohun mẹ́fà tí a ti mẹ́nu kàn yìí. Kínní ni wí pé a ní láti kọ́kọ́ gba ọ̀rọ̀ Ọlọ́run ìlérí Ọlọ́run. Ìkejì ni pé a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run kí a gbà á gbọ́ kí a ṣàṣò lórí rẹ̀ kí ọ̀rọ̀ Ọlọ́run yìí kí ó di ọ̀rọ̀ tiwa kí ó jẹ́ wípé nígbà wàhálà nígbà ìpọ́njú nígbà ìní nígbà ẹ̀sàn ọ̀rọ̀ Ọlọ́run tí a ti tòjọ sínú ọkàn wa ni yóò máa jáde lẹ́nu wa yóò sì jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ìkẹta kí a rí wípé bí a ti ń sọ̀rọ̀ yìí jáde kí a máa rí wípé a ń retí ìmúṣẹ ọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde kì yóò lọ láìṣe. Ìkẹrin kí a dúró lórí ọ̀rọ̀ náà bí àwọn mìíràn bí wọ́n tilẹ̀ ń já wa ní koro bí wọ́n tilẹ̀ ń ṣe iyèméjì ọ̀rọ̀ náà bí wọ́n tilẹ̀ ń sọ wípé rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ kí a dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìkarùn-ún kí a má ṣe ṣiyèméjì bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan náà falẹ̀ díẹ̀ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí a kò tètè mú u ṣẹ kí a rí wípé a mọ̀ wípé Ọlọ́run kì í ṣèké yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Ìkẹfà kí a rí wípé bí àwọn tí ó tilẹ̀ wà nítòsí wa bí wọ́n tilẹ̀ ń jiyàn ọ̀rọ̀ náà tí wọ́n sì ń sọ̀rọ̀ àìgbàgbọ́ kí a má jẹ́ kí ìyàn jíjà tiwọn àti àìgbàgbọ́ tiwọn kí ó bomi pa ìgbàgbọ́ tiwa kí a rí wípé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé agbára yóò wà nínú ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí agbára ti wà nínú ọ̀rọ̀ àwọn wòlíì nígbàani. Jẹ́ kí a wò ó nínú Máàkù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Jésù sì dáhùn ó sì wí fún un pé ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé àwọn ojúṣe rẹ nínú ẹbí ni ó dàbí ẹrù owó tí ó ń wọ Ọlọ́run ni ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé àìsàn ni ó ń fi ara rẹ ṣe ibùgbé tí ó dàbí ẹni wípé ìrora pọ̀ jù fún ọ ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé ó dàbí ẹni wípé àìní àti ìpọ́njú ni ó ń bá ọ jà ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé wọ́n ń rìn ọ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n ọ lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mi ni wọn ò jẹ́ kó o gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí. Ó ní ohun kan ni kí o ṣe ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ìbàjẹ́ láàárọ̀ ìbàjẹ́ lọ́sàn-án ìbàjẹ́ ní àṣálẹ́ ní ìgbàgbọ́ sí Ọlọ́run ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò ní ìgbàgbọ́ sí Ọlọ́run ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá. Ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ. Ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Wo ẹsẹ̀ ìkẹtàlélógún nítò lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ti o ba gbagbo pe ohun ti ohun wi yo se yo ri be fun nihin ni Jesu Kristi so wi pe ase kan na ti o wa lenu awon woli nigbani ase yi le wa ni lenu enikokan wa se o mo wi pe ase woli ni an kan nihin ti o so wi pe enikeni ti o ba wi fun oki yi pe sidi yo si ki o si bo sinu okun ti ko ba si siye meji ninu okan re ti o si gbagbo pe ohun ti ohun wi yo se oni yo ri be fun bi o ba wo igbese aye mose e la ri ni igbese aye mose bi o ba wo igbese aye joshua e la ri ni igbese aye joshua bi o ba wo igbese aye elijah tabi elisha tabi danieli tabi ezekiel isaiah jeremiah ohun kan yi ni a ri ni igbese aye won wi pe bi won ba ti so oro kan gege bi oro ti olorun fi si won lenu wi pe won ki si emeji won a gbagbo wi pe nkan yi yo ri be jesu so fun wi pe enikokan wa a le ni ase ati agbara iso tele ti awon woli igbani wi pe bi aisan ba wa gege bi oke ni waju o wa bi ani ba wa gege bi oke ni waju o wa bi awon ota ba wa gege bi oke ni waju o wa bi ase iri ba wa gege bi oke ni waju o wa bi agbana ba wa gege bi oke ni waju o wa bi ohunkohun gege bi isoro bi o ba wa gege bi oke ni waju o wa wi pe a le so fun oke yi pe sidi ki a si gbagbo ki a ma se iye meji wi pe yo si ri be wese kerin le logun nitori na mo wi fun yin nitori na mo wi fun yin ohunkohun ti eyin ba toro nigba ti e ba n gbadura e gbagbo pe e ti ri won gba na yo si ri be fun yin e ni ileri olorun fun wa oni nitori be ohunkohun ti eyin ba n bere nigba ti eyin ba n gbadura e gbagbo wi pe e ti ri won gba na yo si ri be fun yin se igbala lo nbe ni o fe bo lowo ese gbagbo bi o ba ti gbadura tan isodimo lo nbe ni gbagbo bi o ba ti so fun olorun abi agbara emi mo latoke wa lo nbe lowo olorun gbagbo bi o ba ti so fun olorun abi asan lo wa lagu ara re ti o fe ki olorun ki o mu kuro gbagbo o sa ti wi pe emi ni oluwa ti mu yin lara ti mu yin laada oni adura igbagbo yo si wo alaisan na san oni bi o ba ti dese a o si dariji oni adura olododo o lagbara popo gbagbo bi o ba ti gbadura oni ami won yo ma ba won to gbagbo lo loruko mi won o ma le emi esu jade loruko mi oni mo ba mu ohun oloro kan ki o pa won lara won o gbo wole alaisan ara won yo si da bi o ba ti gbadura o ye ki o gbagbo oni o so fun wa je kin tun ka se ole chile kan si nitori na mo we fun yin ohunkohun ti eyin ba toro nigba ti e ba n gbadura e gbagbo pe eyin ti ri wa gba na eyin ti ri won gba na oni yo si ri be fun yin nitori be o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe a n fe nkan bayi tabi nkan bayi ni boya igbara lo n fe ni isorimo lo n fe ni agbara emi olorun lo n fe ni ipese lo n fe ni abi o n fe gbeyawo ni o si mo eni to o fe o n be lowo olorun o n fe loko ni tabi o ti ni ebi o si ti ibimo o ye ki o so fun olorun wi pe o n fe nkan wonyi o ni ohunkohun ti eyin ba bere bi e ba gbagbo e o ri ogo olowa bi e ba gbagbo e o ri ogo olowa ranti wi pe je ki ileri olorun ki o wa ninu okan re je ki ileri olorun ki o dapo mo igbagbo ninu okan re gba oro yi gbo tokan tokan bi ko ti le yi o bi o ti le bi o ti se se gba oro yi gbo tokan tokan ki o si ma reti imuse re nitori pe olorun ti o se leri ki se ke gba oro yi gbo bi o ti le je wi pe awon ojiyan awon oporo awon ti se meji won wa ni ayika re won si so fun pe boya ko le se se gbagbo o ri ogo oluwa ni igbese aye re bi o ba ti n bere ohun yi lowo oluwa ki o gbagbo ki o si ma yin oluwa logo o ri wepe isegun yo je tire.

0: Babayirayi, eri ti o pewa, ti o mo wa, inu ose ati ese ti a wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ti o ṣe àrùkù wa jọjọ, ti o sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ gbọ́dọ́ṣọ́, kí a má baà ṣe gbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: Láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Bí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn. Kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé, gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú, ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye ò yé wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí a gbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi lati se iwosan awon okan onirobinu je ati lati waasu idasile fun awon igbekun itunriran fun awon afoju ati lati jowo awon ti apalara lowo mo fe ki o fiyesi ohun ti won ka ni ojo na itunriran fun awon afoju eyi ni ori ese oro ti an so le lori ni asale yi nipa eyi ti Jesu Christi omo olorun iye otito ati ona eni ti a so fun wa wi pe a fi omo kan fun wa a fi omo kunrin kan fun wa ijoba yo si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran omo alade alaafia baba ayeraye olorun alagbara a si so fun wa wi pe alaafia n be le owo re pelu ohun ni o so fun wa wi pe a gbe ohun dide lati fi itunriran fun awon afoju eyi ya awon farisi ati awon sadusi lenu nitori wi pe awon farisi je eni ti o ti le man je wi pe bi o ba ti ifoju tele tele bi o ba lo si ipejopo won bi o ba lo ni oye igba o daju wi pe won a so di afoju bi o ba si ti foju tele tele ki o to de arin awon farisi ati awon agbowo ode o daju wi pe won mo ji sinu ikoto ki o to pada sile nitori Jesu Christ so fun won wi pe awon won yi ni afoju ti o nfi ona ha afoju ti won sin ri sinu ikoto ti won segbe o si so fun wa gbangba wi pe awon won yi ni o so awon ti o ntele won di omo orun apadi ni ilopo meji sugbon bi o se ti Jesu ni bi o ba wa oni fi iriran fun awon afoju ni orin Dafidi orin Dafidi ori 146 ese ikejo bi o ba ni isoro nipa sisi bibeli ki o so fun eni ti o wa legbe re ki o ran o lowo orin Dafidi o kan erin efa 146 ese ikejo Oluwa si oju awon afoju Oluwa si gbe awon ti a te lori ba dide Oluwa fe awon olododo Ese oro Olorun yi so fun wa ikan ninu awon ise ti o se pataki ti Olorun ma nse o ma si oju awon afoju ni Isaiah ori keji le ni ogoji 42 ni woli ti ori isipaya oro olorun ni o nso fun wa gege bi isotele ti o nfi agbara olorun han ni Isaiah ori keji le ni ogoji ese ikefa si ikejo emi oluwa le o ti pe o ninu ododo emi o si di owo re mu emi o si pa omo emi o si fi o se majemu awon eniyan imole awon keferi lati la oju awon afoju lati la oju awon afoju.

ilé mi ó ṣe fún wọn, èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀, àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Abrahamu, tí ó ré kọjá ti Mose, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn àfọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣe é ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wù ọ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yẹ ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí, tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ ọ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù, kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ, ní orí 142, láti ẹsẹ 18, ó wípé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń kérara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé, tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, tó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀, tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìnrere fún àwọn ẹgbẹ́ wọn tó kù, ni Ọlọ́run wá ń ké sí wọn. Ó ní ẹgbọ́n ẹ̀yà adití, wọ́n bá wò fẹ́ẹ́fẹ́ẹ́, wọ́n sọ pé ta ni Ọlọ́run bá sọ̀rọ̀, ó lẹ́yìn ni. Ó ní ẹ rí ẹ̀yin afọ́jú, wọ́n ní ta ni Ọlọ́run pé ní afọ́jú? Ó ní ẹ̀yin ìránṣẹ́ mi ni. Àwọn oníwàásù.

0: àwọn tí wọ́n ń gbé bíbélì, àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn, ó ní àwọn ni òun pè ní afọ́jú. Ó ní ta ni adití bí ikọ̀ tí mo rán, ta ni afọ́jú bí ẹni pípé. Ẹni tó sọ wípé ọ̀nà mi mọ̀, ọkàn mi sì mọ́ gaara, mo tilẹ̀ pé pàápàá. Bí Ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú, àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ìsìn, mo jẹ́ kan. Ọlọ́run wá ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ìsìn, ìwọ tó mọ bí a ti ka sáàmù, ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o pé nínú orin kíkọ, ìwọ tí o pé nínú iṣẹ́ ajínrere, ìwọ tí o pé nínú iṣẹ́ ìsìn, ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí Jésù kí ó là lójú. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé mo ní láti jókòó, mo sì ní láti gbọ́, mo sì ní láti pe Jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́, mo sì ń fẹ́ kí Jésù kí ó là á. Wo ẹsẹ̀ ogún ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyè sí i. Ó ń rí nǹkan púpọ̀, àwọn ìránṣẹ́ Olúwa ń rí nǹkan púpọ̀, ṣùgbọ́n wọn kò kíyè sí i, nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú. Ní ṣíṣe etí, ṣùgbọ́n òun kò gbọ́. Nínú ìwé wòlíì Aịsaịa yìí kan náà, ní orí 84:56, ló ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá Ọlọ́run jiyàn, àbí ó wà. Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn. Àwọn tí Ọlọ́run sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́, mi ò kì í ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn, èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá, arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn, èmi lẹ́ ń pè láfọ́jú. Èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè, ó ní ojúṣe tí mo ń ṣe. Gbọ́ o, àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn ní Aịsaịa orí 55, ẹsẹ̀ ìkẹsàn-án. Aịsaịa orí 55, ẹsẹ̀ ìkẹsàn-án, ègbé ni fún ẹni tí ń ba ẹlẹ́dà rẹ̀ jà. Àpáàdì, nínú àwọn àpáàdì ilẹ̀, a mọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe, tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà, ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìríran tó ń jiyàn, tó sọ pé rárá o, èmi kọ́, Ọlọ́run fi ẹ̀ tiẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìríran lọ́dọ̀ Jésù? Ṣó wà ń bí? Rárá o, bí irú ẹni bẹ́ẹ̀ bá wà, ó padà lọlé, nítorí wípé Ọlọ́run kò ní bá ẹnìkankan ṣe. Tí Ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá, tó ní òríran. Èyí ni ó ṣe àwọn Farisí wò ní Jòhánù orí kẹsàn-án. Mo ṣe ń padà bọ̀ ní Aịsaịa orí 84, ṣùgbọ́n wo Jòhánù nínú Májẹ̀mú titun. Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39. Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọ́jú, ẹ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kíákíá, kí a sì gba ọkàn yín là, ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́, ẹ̀yin kì í bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Bí a bá ń jiyàn, e ba so wi pe a je ni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju to nkire pe mo wa nbi o sanu fun mi la mi loju je kin riran iru eni be lo ma ngba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati awijare bi o ba so wi pe o nje ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju li awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma to gbe awon lore awon ni wasu la npe be awon to nlu ago ni owuro kutukutu bi pe e ronu pe wada ijoba olorun ku si dede e ji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yin da npe ni alore awon ti won pe wa pe ki a wa sin olorun awon ti won jade waasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se nbi mo bi won se ntomo o wa ni afoju le awon alore re o si so wi pe o pe ni won nkan to si se wa laanu ni wi pe awa ti a nfe itosona o se wa laanu wi pe awon afoju ni a ntele jesu si je ki o di mo fun wa wi pe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to nse pe to nko e bon se ngbadura eni ti le o toro to nso fun o e bi le ti e se le toro eni to mo ti amuyira to si nso fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si nso fun o wi pe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si sina eni ti o nto sara ti o mo amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kakiri lo lo ran lo n fi kan ran kan to so pe un sogo eyi ni si wo lo n fe ko ebon se ngbadura o lo n fe ko bi le ti e ba se toro o lo n fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa won niyan o wa n so wi pe afoju le awon alore re o mo so pe ohun to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon won yi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati be yan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa si bi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko ebi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won somi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wi pe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi adogbada po pelu awon alai gbagbo ki a ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko burusha bo ba gba pe o ja foju oni joko be abi o se se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an ko won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o sugbon pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun we pe gbedi gbedi to ma ngbe awon elese ti ki je ki won ki o fe gboro olorun ko je ko ba le o e to ma je kan saka kiri ti won oni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni so be si ni ka bi won tin ka ti o ngun bi abere ti o nsa olada ti o nsa laake be ni o nso pe ah olorun ibi ti mo ku si ba mi yodani bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabe ni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa nso fun ara pe mi o ni je ko peju fun mi gba to olorun ti mu mi wa ni o fe se mi lo lori re ni mo ki oko orire nitori pe o de ibi ti jesu ti ma nla ni loju bo ba ti de to ti pokan e bale to si fe gboro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfejumo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ran ti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o si bedi fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o soronu pada ese won ti o ba je pe won mara won ni afoju ni won o ni gbo nkan to nso sugbon adupe lowo olorun wepe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo korinti keji ori iketa ori ikerin korinti keji ni majemu titun ori ikerin ese iketa si ikerin sugbon bi ehin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere we pe ki a je wese wa ki a ko sile ki a gba Jesu Kristi gbo ki o le gba wa la ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wo ojo Oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbogbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje jesu ki o le fi fa tu kuro ki ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti sodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pẹ̀lú agbára Ọlọ́run, oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìnà Jésù Kristì, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́, tí ó máa ń darí ẹni, tí o sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìhere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó, tàbí ó fẹ́ ṣiṣẹ́, tàbí ó fẹ́ rin ìrìn àjò, àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run, tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣàmọ̀nà, ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀. Bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan, aya kan, ọkọ kan. Nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó? Ara kan. Ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan? Ṣé ó sọ bẹ́ẹ̀? Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ìhìn rere, wípé ọkùnrin kan, aya kan, bó bá farasin, ó yẹ kí o mọ àwọn tó farasin fún. Ìgbà tí Ọlọ́run dá Ádámù, obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀? Ṣé Ọlọ́run ò lágbára? Ọlọ́run ò sì ní iyè nínú? Kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá, èyí tí ìbá fi 100 ìyàwó ta lọ́rẹ, mo ṣe bí Sọlọ́mọnì ni, ó ní wọn tó 1000. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀, Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni à ń pè ní Noa. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó? Gẹ́gẹ́ bí ọmọ, wọ́n jẹ́ mélòó? Noa àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jẹ́ mélòó? 4. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn 8, ọkùnrin 4, obìnrin 4, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school, tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí, wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà, ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan, aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì, nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gomorrah rẹ̀, wọ́n pọ̀ ń bẹ. Àwọn tó fẹ́ wọn, 3, 4, 10, tàbí 20, tàbí 30. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ 2 tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá ti ń wí náà pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gomorra. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé, wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o ò kó léèsì sọ́rùn, léèsì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adio leti ara oni ye afo loju o ni mona e ti o ti e je yawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli tin so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po ah afa seyin loti ti o jade lati lo waasu fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta ah gbangba adekun kedere abewo lojo ti jesu ba de ah opolopo ani e sister nko ah sister o wa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti jesu christi ba de boda wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igun le o lo fi lele ah boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ara yin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo si bi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan safoju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bage bi awon alafarase awon foju ti o won mo pe won foju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agbayori lati bo lowo ese e ti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won e ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba ro wi pe so gbogbo damask late gbogbo bata onile ego gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba don tan bo ti boju woyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbọ iro ese iyawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju weyin oni lori lo so fun pe kinde te wa se ko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ke a de ri yin e wa se ko ibeli ojo lo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan nbo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ekeni ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iya eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti enikankan wa ṣugbọn so fun wa wi pe ti ihinrere ti a n waasu re eko oro olorun ti o ma n tun aye eni se ti o ma n yi ni pada ese ikerinla e jowo won si afoju ti n fona han afoju ni won o mo oni won se n kele olori we pe o n lo si egbe ikeko bibeli bo ba lo to ku ba ku fun e ko se n ta ba e lo oro iye la n so nipa eyi oro iye a nipa ekun emi a so pe bo ba lo sibe bo ba gboran si eyi ti awa afoju ta n so fun e nibi bo ba lo si ohun to lo n keko bibeli bo ba bimo won ni wa be ko jade ma wa sebi bawon eyin wa ba wa ko mo jade sebi jesu wa wa emi olorun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wale mi o ro pa ti e n fe ki awon omoti ko wa na papa abi wo fe ko omoti e jade pelu awon omoti alufa to n se pe yen lo fe ko wa be ko mo jade e to se ilu yawo en le tan to gba ni salubata a wa kuro me a wa lo won abe ko mo jade bo ba sure adura o le gba sholon ki gbo telese won ti so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi tan tin so oro igbala bo ba lo bo ba bimo ani won be ko jade joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon onigbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won ba ti joko na nbere we pe pese nkan kan sile ni abi a mi je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da sebi laye atijo ta ba bimo won wa mo amuyira nle wa ati ile e na ma ti ma so so kuso kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo e pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni o ni afoju ti n fi ona han ti n fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon ikilo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to n fe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilesin pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si waasu ti o tun si won lona a so fun wa wipe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wipe ami ori ikeji dinogbon Deuteronomy ori ikeji dinogbon ese ikokandinogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si ri rere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo n bi olorun pe ke yi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun wa wipe afoju ni won o si n so wipe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wipe ohun ni o n wo awon afoju ohun lo n wo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisiyi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fo le oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fo le oju awon ti o n fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti ihin rere awon wonyi li afoju sugbon a ni eleri Jesu Kristi wepe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si n fe ka Marku ori kewa yi lati mo bawo ni Jesu Kristi se n se iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese ikerindini 46 Marku ori kewa ese ikerindini 50 won si wa si Jericho bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wáṣẹ kiri pẹlu abẹtẹlẹ gbogbo afọju patagba lo n sagbe awon elese ti imole ihinre o ti imole si loju won ma n sagbe nigba ti o gbọ pe Jesu ti Nazareti ni o bẹrẹ si kigbe le ohun rara wipe Jesu iwo ọmọ Dafidi ṣaanu fun mi bi a ba n gbadura awon elomii won mo ba ti gbadura won a dake sibe bo ba dake Yoruba so fun wa wipe tara ya ba e dake o ni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbeto olorun wa to so fun olorun wipe elese ni mi to tiju to so fun olorun bo se je ile e ona e iwa e irin e ìṣiṣẹ́ tó sọ gbogbo ẹ̀ pátápátá fún Ọlọ́run tó kígbe lé òun ra wípé ṣàánú fún mi ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mi ojú mi fọ́ sí ògo rẹ̀ ojú mi fọ́ sí ìhìnrere ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró ní ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta ọ̀pọ̀lọpọ̀ sí ìbá wí kí ó pa ẹnu rẹ̀ mọ́ bọ́n ṣe ń bá ewé nìyẹn bó bá délé nsìn ó ṣeéṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ wàá kanlẹ̀kùn títí tí bó bá sì dé agbẹ̀yìn kò lè wọlé àrà wọlé ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ béèyàn ṣe ń tọ́jú ọkọ béèyàn ṣe ń fẹ́ràn ọkọ tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ìwọ tó wá wá bí jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere ṣùgbọ́n tí ọkọ tí òye òye tá a sì sọ fún ọ wípé jókòó bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ yé gbàdúrà yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì bíbélì tiẹ̀ ti pọ̀ jù ọ̀sán bíbélì òru bíbélì àárọ̀ bíbélì kí ló dé tó bẹ́ẹ̀ ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀ wọ́n á sọ fún ọ pa ẹnu rẹ mọ́ ìwọ lò ní panu mọ́ ṣé o mọ ibi tó ti ń bọ̀ sí mọ ibi tó ń lọ àbó mọ ibi tó ń lọ ìjọba ọlọ́run la fẹ́ lọ bó jọmọdé nílé ìwé ni bó bá ti ń ké pe ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere ti ọ̀rọ̀ ìgbàlà ni ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀ kékeré nìyẹn bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀ olúwa yóò tẹ́wọ́ gbà mí bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́ bó ti ń di aago márùn-ún sí aago márùn-ún ààbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ bíbélì ló sọ wípé àyè má gbà ẹ́ o níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ bíbélì àwa tá a wá kù sẹ́nu iṣẹ́ kọ́ àwa ẹlẹ́ṣẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ o èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà tó bá lọ kò fọ̀ ń ṣọ̀hún àárọ̀ ọ̀la má wá síbi iṣẹ́ oṣogbọ́ ò sì gbé bíbélì ẹ ò ń bọ̀ ìgbà tó bá sì dé láàárọ̀ a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tí bíi bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ẹ̀kọ́ bíbélì yẹn ò ní lọ mọ́ wọ́n sọ fún ẹnìyẹn pé kó dákẹ́ àdúrà gbígbà kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá rẹ àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́ bórí ẹ bá yí níbi tó wà yẹn wọ́n á fọ tiẹ̀ jáde ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún títí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn wàhálà ti pọ̀ jù bára ẹ ò dá bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ ń rùn kù náà máa sọ pé bó tiẹ̀ kú pàápàá a kàn lè fọwọ́ ara wa pa ni bó o sì kú mọ́ fẹ́ sin ẹ bẹ́ẹ̀ nìkan fẹ́ tí wọ́n sínú ó ṣọ́ra ẹ o fẹ́ tì mí sínú kòtò ni ẹ ṣe bó o fẹ́ràn ẹ ṣe bó o sọ pé bí náà ń jó màá bá lọ bójú ń rọ èmi pẹ̀lú ẹ ni àìrọ́ o kì í ṣe ti kú o àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn àwọn tó ń pọ́nlé lónìí bó bá ti kú báyìí tó ti pa júdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ náà ti sọ pé kí ló fi ilẹ̀ bó o bá fi nǹkan sílẹ̀ tó ń rí ₦10 nínú wọn ni alákọ̀ọ́rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀ owó ni wọ́n ń wá o rò pé wọ́n fẹ́ràn owó ẹ̀ náà fẹ́ràn bó bá dọ̀là tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ̀ ọ̀tún tí gbogbo ẹ̀ rọ wọn ni wálé ẹ mọ́ àwọn tó ń fẹ́ kó gbàdúrà bí wàhálà bá sì di ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ wọn ò sì ní jẹ́ kó ké pe ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́ ó jẹ́ jù wọ́n lẹ̀ wọ ẹsẹ̀ tí a ń kà ọ̀pọ̀lọpọ̀ sì bá a wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi Jésù sì dẹsẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè é wá wọ́n sì pe afọ́jú náà wá wọ́n sì wí fún un pé túju ká dìde ó ń pè ọ́ ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó tọ Jésù wá kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó fẹ́ lọ rí ọba àwọn ọba olúwa àwọn olúwa aṣọ ìdọ̀tí aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ burúkú ó yan sọnù aṣọ àkísà aṣọ ẹ̀gbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun ton so pe olorun sanu fun mi ton so pe jesu pe o fe gbo kan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo eto oni tele tele o yan gbo esonu ijewo ese niyan o npo ese sile nitori pe oba awon oba ki la juri ese gbogbo egbin gbogbo idoti to wa ni gbesi aye e wa ko won sile bo ba nbo lodo jesu Jesus si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun o pe raboni olukoni ki emi ki o le riran Jesus si we fun pe ma lo igbagbo re mu olarada loju kan na o si riran gba to si riran tan o ba nwa ile asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bo na le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si nto jesu leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to n dari ese re jio to n we ese re nu to si so wipe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro ihin rere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amoran wipe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin dari jio be lo n fi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayipa bo ti n ja tele tele o ni le ja mo bo ti n buyan tele tele eebu adi ohun irira fun o bo ti n wo aso ti o bo ti ju tele tele to n fi oho re han gbogbo asiri ara e to n fi awon okunrin abi awon obinrin elegbe bo ba ti n di eni igbala be lo n bo ihoho re gbogbo oso aye to kokora tele tele eti esu be o nise tele tele to n fi aworan esu han bo ti nigbala be ni gbogbo e lo n di rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wa ni o yi pada ni ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se ti nko ati handcuff te nko sowo se mo e ton fi di awon elewon mo wa fe mu lo sinu black maria Itan ko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi itan ko sese nko patapata lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere isu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sorun Eje Jesu ti wo mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele gba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala mi yen o bokunrin bi Jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele Jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe la mi loju dari ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lọwọ olorun bo ba ti nigbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re di mimo bo ba si tin so kan e di mo be lo n bere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wipe mi o ni ilo eko ihin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba ope ati yin wa anbe o gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà ìṣẹ́ ìpanu àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn, àwọn tí ọlọ́run ayé yìí fọ́ lójú, àwọn tí ohun ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìwà ayé tí ó ra ní iyè, ó jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn. Ǹjẹ́ a ń bẹ̀ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ń ronúpìwàdà tọkàntọkàn, tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ, tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́, fi fún wọn ní orúkọ Jésù. Ṣàánú fún oníkólukó wa. Ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà, àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, à ń bẹ̀ wípé ìwà wọn, ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tun. Ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn. Ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀, ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo, níbi gbogbo, jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ Jésù. A mọ̀ wípé bí a ti ń padà lọ sí ilé, àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run, tí wọn ò sì fẹ́ ká lọ, àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà, àwọn atanijẹ, àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú, ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà ìrere yìí. Bàbá yọ wá kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọ̀kadà, jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa. Ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin, má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù. Pa wá mọ bí a ti ń lọ, pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ, ṣàmọ̀nà wa ní ibi owó tá ń lọ. A sì ń bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti gbàlà, àwọn tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, àwọn tí ó ti sọ di ẹ̀dá titun, a ń bẹ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ìwé wòlíì Èsíkíẹ́lì, orí 23. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ fún àwọn ọmọ ènìyàn rẹ, sì wí fún wọn pé, bí èmi bá mú idà wá sórí ilẹ̀ kan, bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọkùnrin kan nínú ara wọn, tí wọ́n sì fi ṣe olùṣọ́ wọn, bí òun bá rí tí idà ń bọ̀ wá sórí ilẹ̀ náà, tí ó bá fún ìpè tí ó sì kìlọ̀ fún àwọn ènìyàn náà, nígbà náà ẹnikẹ́ni tí ó bá gbọ́ èrò ìpè tí kò sì gba ìkìlọ̀, bí idà bá dé tí ó sì mú òun kúrò, ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lórí òun tìkálà rẹ̀. Ó gbọ́ èrò ìpè, kò sì gba ìkìlọ̀, ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lórí rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ìkìlọ̀ yóò gba ọkàn ara rẹ̀ là. Ṣùgbọ́n bí olùṣọ́ náà bá rí tí idà ń bọ̀ tí kò sì fún ìpè, tí a kò sì kìlọ̀ fún àwọn ènìyàn, bí idà bá dé tí ó bá sì mú ẹnikẹ́ni láàrin wọn, a mú un kúrò nítorí àìṣedédé rẹ̀. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ò béèrè lọ́wọ́ olùṣọ́ náà. Bẹ́ẹ̀ ni, ìwọ ọmọ ènìyàn, èmi ti fi ọ́ ṣe olùṣọ́ fún ilé Ísírẹ́lì, nítorí náà, ìwọ ó gbọ́ ọ̀rọ̀ lé ẹnu mi, ìwọ ó sì kìlọ̀ fún wọn láti ọ̀dọ̀ mi. Nígbà tí èmi bá wí fún ènìyàn búburú pé, ìwọ ènìyàn búburú, kíkú ni ìwọ ó kú, bí ìwọ kò bá sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú náà, kí ó kúrò lé ọ̀nà rẹ̀, ènìyàn búburú náà yóò kú nítorí àìṣedédé rẹ̀. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ò béèrè lé ọwọ́ rẹ̀. Ṣùgbọ́n bí ìwọ bá kìlọ̀ fún ènìyàn búburú náà ní ti ọ̀nà rẹ̀ láti padà kúrò nínú rẹ̀, bí òun kò bá yí padà kúrò nínú ọ̀nà rẹ̀, òun ó kú nítorí àìṣedédé rẹ̀. Ṣùgbọ́n ìwọ ti gba ọkàn rẹ̀ là. Nítorí náà, ìwọ ọmọ ènìyàn, sọ fún ilé Ísírẹ́lì pé, báyìí ni ẹ̀yin ń wí, pé bí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ wa bá wà lórí wa, tí àwa sì ń joró nínú wọn, báwo ni a ó ti ṣe lè wà láàyè? Sọ fún wọn pé, bí èmi ti wà, ni Olúwa Ọlọ́run wí, èmi kò ní inú dídùn ní ikú ènìyàn búburú. Ṣùgbọ́n kí ènìyàn búburú yí padà kúrò nínú ọ̀nà rẹ̀, kí ó sì yè, ẹ yí padà kúrò nínú ọ̀nà búburú yín, nítorí kí ni ẹ̀yin ó ṣe kú, ilé Ísírẹ́lì? Nítorí náà, ìwọ ọmọ ènìyàn, sọ fún àwọn ọmọ ènìyàn rẹ, òdodo olódodo kì yóò gbà á là ní ọjọ́ ìrékọjá rẹ̀, bí ó ṣe ti ìwà búburú ènìyàn búburú, òun kì yóò ti ipa rẹ̀ ṣubú ní ọjọ́ tí ó yí padà kúrò nínú ìwà búburú rẹ̀. bẹẹni olododo ki yo la nipa ododo rẹ bi ọjọ ti o dẹṣẹ nigba ti emi o wi fun olododo pe kiye ni yo ye bi o ba gbẹkẹle ododo ara rẹ ti o si ṣe aiṣedede gbogbo ododo rẹ le a ki yo ranti mọ ṣugbọn nitori aiṣedede ti o ti ṣe oun o ti itori rẹ ku ẹwẹ nigba ti emi wi fun eniyan buburu pe kiku ni iwo ku bi oun ba yi pada kuro ninu ẹṣẹ rẹ ti o si ṣe eyi ti o tọ ti o si yẹ bi eniyan buburu ba mu ogo pada ti o si san ohun ti o ti yi pada ti o si rin ni ilana iye le aiṣe aiṣedede yiye ni yoye oun ki o ku a ki yo ṣe iranti gbogbo ẹṣẹ rẹ ti o ti n da fun oun ti ṣe eyi ti o tọ ti o si yẹ oun o ye ni tootọ sibẹ awọn ọmọ eniyan rẹ wipe ọna oluwa ko dọgba ṣugbọn bi o ṣe ti wọn ni ọna wọn ko dọgba nigbati olododo ba yi pada kuro ninu ododo rẹ ti o si ṣe aiṣedede oun o ti pa rẹ ku ṣugbọn bi eniyan buburu ba yi pada kuro ninu buburu rẹ ti o si ṣe eyi ti o tọ ti o si yẹ oun o ti pa rẹ wa laaye sibẹ ẹyin wipe ọna oluwa ko dọgba ẹyin ile israeli emi o da olukuluku ile ẹjọ gẹgẹ bi ọna rẹ o si ṣe ni ọdun ikejila eko lọ wa ni oṣu kẹwàá ni ọjọ karun oṣu ẹnikan ti o ti sala jade ni jerusalemu tọ mi wa o wipe akọlu ilu naa ọwọ oluwa si wa lara mi le aṣalẹ ki ẹni ti o sala naa to de o si ti ṣe ẹnu mi titi oun fi wa sọdọ mi le owurọ ẹnu mi si ṣe emi ko si yadi mọ nigba naa ni ọrọ oluwa tọ mi wa wipe ọmọ eniyan awọn ti n gbe aporo ile israeli wọn ni sọ wipe abrahamu jẹ ẹnikan oun si jogun ilẹ naa ṣugbọn awa pọ a fi ilẹ naa fun wa ni ini nitori naa wi fun wọn pe bayi ni oluwa ọlọrun wi pe ẹyin jẹ ẹjẹ mọ ẹran ẹ si gbe oju yin soke si awọn oriṣa yin ẹ si ta ẹjẹ silẹ ẹyin wa ni ilẹ naa ẹyin gbẹkẹle eda yin ẹ ṣe irira olukuluku yin ba obinrin aladugbo rẹ jẹ ẹyin wa ni ilẹ naa iwọ wi bayi fun wọn pe bayi ni oluwa ọlọrun wi bi emi ti wa ni tootọ awọn ti o wa ninu aporo naa yoo ti pa ẹda ṣubu ẹni ti o si wa ni gbangba oko ni emi o fi fun ẹranko lati pajẹ awọn ti o si wa ninu odi ati ninu ipo okuta yoo ti pa ajakale arun ku nitori ti emi o sọ ilẹ naa di aporo patapata ọṣọ nla agbara rẹ ki yoo si mọ awọn oke israeli yoo si di aporo ti ẹnikan ki yoo le la kọja nigba naa ni wọn o mọ pe emi ni oluwa nigba ti mo ba ti sọ ilẹ naa di aporo patapata nitori gbogbo irira ti wọn ti ṣe iwọ ọmọ eniyan sibẹ awọn ọmọ eniyan rẹ n sọrọ si ọ lẹba ogiri ati lẹba ilẹkun ile ẹnikini si sọ fun ẹnikeji olukuluku fun arakunrin rẹ wipe wa emi bẹ ọ si gbọ ọrọ ti o ti ọdọ oluwa jade wa wọn si tọ ọ wa bi eniyan ti wa wọn si joko niwaju rẹ bi eniyan mi wọn si gbọ ọrọ rẹ ṣugbọn wọn ki yoo ṣe wọn nitori ẹnu wọn ni wọn fi n fi ifẹ pipọ han ṣugbọn ọkan wọn tẹle oju kokoro wọn si kiyesi iwọ jẹ orin ti o dun pupọ fun wọn ti ẹnikan ti o ni ohun daradara ti o si le fun ohun elo orin daradara nitori wọn gbọ ọrọ rẹ ṣugbọn wọn ko ṣe wọn ati nigba ti eyi ba ṣe kiyesi yoo de nigba naa ni wọn mọ pe wòlíì kan ti wa laarin wọn.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekiel, ori ikẹrinlelọgbọn. Ọrọ Oluwa si tọ mi wa wipe ọmọ eniyan. Sọ tẹlẹ si awọn oluṣọ agutan Israeli. Sọ tẹlẹ ki o si wi fun wọn pe bayi ni Oluwa Ọlọrun wi fun awọn oluṣọ agutan pe egbe ni fun awọn oluṣọ agutan Israeli ti n bo ara wọn. Awọn oluṣọ agutan ti ba bọ ọwọ ẹran. Ẹyin jẹ ọra, ẹ si fi irun agutan bora. Ẹ pa àwọn tí ó sanra, ẹ kò bọ agbo ẹran, ẹyin kò mú aláìlera lára le, bẹ́ẹ̀ ni ẹ kò mú èyí tí kò sàn lé ara dá, bẹ́ẹ̀ ni ẹ kò di èyí tí a ṣá lọ́gbẹ́, bẹ́ẹ̀ ni ẹ kò tún mú èyí tí a ti lé lọ padà bọ̀, bẹ́ẹ̀ ni ẹ kò wá èyí tí ó sọnù, ṣùgbọ́n ipá àti ìkà ni ẹ ti fi ń ṣe àkóso wọn. A sì tú wọn ká nítorí tí olùṣọ́ àgùntàn kò sí, wọ́n sì di oúnjẹ fún gbogbo ẹranko ìgbẹ́ nígbà tí a tú wọn ká. Àwọn àgùntàn ní ṣáko ní gbogbo òkè. Àti lórí gbogbo òkè kéékèèké ní tòótọ́ a tú ọ̀wọ́ ẹran mi ká ilẹ̀ gbogbo ẹnikẹ́ni kò béèrè wọn yóò sì wá wọn lọ nítorí náà ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa bí mo ti wà ni olúwa ọlọ́run wí ní tòótọ́ nítorí tí ọ̀wọ́ ẹran mi di ìjẹ tí ọ̀wọ́ ẹran mi di oúnjẹ fún olúkúlùkù ẹranko ìgbẹ́ nítorí tí kò sí olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ àgùntàn kò wá ọ̀wọ́ ẹran mi rí ṣùgbọ́n àwọn olùṣọ́ àgùntàn bó ara wọn, wọn kò sì bọ́ ọ̀wọ́ ẹran mi. Nítorí náà, ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi dojúkọ àwọn olùṣọ́ àgùntàn, èmi ó sì béèrè ọwọ́.

lẹ́ba odò àti ní ibi gbígbé ní ilẹ̀ náà. Èmi ò bọ́ wọn ní pápá oko dáradára, àti lórí òkè gíga Ísírẹ́lì ni ago wọn ó wà, níbẹ̀ ni wọn ó dùbúlẹ̀ ní ago dáradára. Pápá oko ọlọ́ràá ni wọn ó sì máa jẹ lórí òkè Ísírẹ́lì. Èmi ò bọ́ ọ̀wọ́ ẹran mi, èmi ó sì mú kí wọn dùbúlẹ̀, ni Olúwa Ọlọ́run wí. Èmi ò wá èyí tí ó sọnù lọ, èmi ó sì mú èyí tí a lé lọ padà bọ̀, èmi ó sì di èyí tí a ṣá lọ́gbẹ́. Èmi ò mú èyí tí ó ṣàìsàn ní ara le, ṣùgbọ́n èmi ó run èyí tí ó sanra àti èyí tí ó lágbára, èmi ó fi ìdájọ́ bọ́ wọn. Bí ó ṣe ti yín, ẹ̀yin ọ̀wọ́ ẹran mi, báyìí ni Olúwa Ọlọ́run wí. Kíyèsí, èmi ó ṣe ìdájọ́ láàrin ẹran àti ẹran, láàrin àgbò àti òbúkọ. Ohun kékeré ni ilé ojú yín tí ẹ ti jẹ oko dáradára, ṣùgbọ́n ẹ̀yin sì fi ẹsẹ̀ tẹ oko ìyókù mọ́lẹ̀, àti tí ẹ ti mu nínú omi gígìn, ṣùgbọ́n ẹ sì fi ẹsẹ̀ ba èyí tí ó kù jẹ́. Bí ó ṣe ti ọ̀wọ́ ẹran mi ni, wọ́n jẹ èyí tí ẹ ti fi ẹsẹ̀ yín tẹ̀ mọ́lẹ̀, wọ́n sì mu èyí tí ẹ ti fi ẹsẹ̀ yín bàjẹ́. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí fún wọn. Kíyèsí, èmi, àní èmi ó ṣe ìdájọ́ láàrin ọ̀wọ́ ẹran tí ó sanra àti èyí tí ó rù, nítorí tí ẹ̀yin ti fi ẹ̀gbẹ́ àti èjìká gún, tí ẹ sì ti fi ìwo yín kan gbogbo àwọn tí ó lé àrùn títí ẹ fi tú wọn káàkiri. Nítorí náà ni èmi ó ṣe gba ọ̀wọ́ ẹran mi là, wọn kì yóò sì jẹ́ ìjẹmọ́. Èmi ó sì ṣe ìdájọ́ láàrin ẹran àti ẹran. Èmi ó sì gbé olùṣọ́ àgùntàn kan sókè lórí wọn, òun ó sì bọ́ wọn, àní Dáfídì ìránṣẹ́ mi, òun ó bọ́ wọn, òun ó sì jẹ́ olùṣọ́ àgùntàn wọn. Èmi Olúwa yóò sì jẹ́ Ọlọ́run wọn, àti Dáfídì ìránṣẹ́ mi ó jẹ́ ọmọ aládé láàrin wọn. Èmi Olúwa ni ó ti sọ ọ́. Èmi ó sì bá wọn dá májẹ̀mú àlàáfíà, èmi ó sì jẹ́ kí àwọn ẹranko búburú dásẹ̀ ní ilẹ̀ náà, wọn ó sì máa gbé aginjù lé àìléwu, wọn ó sì sùn nínú igbó. Èmi ó sì ṣe àwọn àti ibi tí ó yí òkè mi ká ní ìbùkún. Èmi ó sì jẹ́ kí òjò kí ó rọ̀ lé àkókò rẹ̀, òjò ìbùkún yóò wà, igi ìgbẹ́ yóò sì so èso rẹ̀, ilẹ̀ yóò sì máa mú àsokún rẹ̀ wá, wọn ó sì wà ní àlàáfíà ní ilẹ̀ wọn, wọn ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí èmi ó ti ṣẹ́ èdìdí àjàgà wọn, tí èmi ó sì ti gbà wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n ń sìn bí ẹrú, wọn kì yóò sì ṣe ìjẹ fún àwọn kèfèrí mọ́, bẹ́ẹ̀ ni ẹranko ilẹ̀ náà kì yóò pa wọ́n jẹ, ṣùgbọ́n wọn ó wà ní àlàáfíà, ẹnikẹ́ni kì yóò sì dẹ́rùbà wọ́n. Èmi ó sì gbé igi òkè kíkan sókè fún wọn, ebi kì yóò sì run wọ́n ní ilẹ̀ náà mọ́, bẹ́ẹ̀ ni wọn kì yóò ru ìtìjú àwọn kèfèrí mọ́. Báyìí ni wọ́n mọ̀ pé èmi Olúwa Ọlọ́run wà pẹ̀lú wọn, àti àwọn ilé Ísírẹ́lì jẹ́ ènìyàn mi, ni Olúwa Ọlọ́run wí. Àti ẹ̀yin ọ̀wọ́ ẹran mi, ọ̀wọ́ ẹran pápá oko mi ni ènìyàn, èmi sì lé Ọlọ́run yín, ni Olúwa Ọlọ́run wí. Ìwé Wòlíì Èsíkíẹ́lì, orí 15. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, ojú rẹ sí òkè Seiri kí o sì sọ tẹ́lẹ̀ sí, kí o sì wí fún un pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, ìwọ òkè Seiri, èmi dojúkọ ọ́, èmi ò nà ọwọ́ mi sí ọ, èmi ó sì sọ ọ́ di ahoro pátápátá, èmi ó sọ àwọn ìlú rẹ di ahoro, ìwọ ó sì di ahoro, ìwọ ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí tí ìwọ ti ní ìríra láíláí, ìwọ sì ti fi àwọn ọmọ Ísírẹ́lì lé idà lọ́wọ́ lé àkókò ìdààmú wọn, lé àkókò tí àìṣedédé wọn dé òpin. Nítorí náà, bí èmi ti wà ni Olúwa Ọlọ́run wí, èmi ó pèsè rẹ sílẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ yóò sì lépa rẹ. Bí ìwọ kò ti kórira ẹ̀jẹ̀ ni, ẹ̀jẹ̀ yóò lépa rẹ. Báyìí ni èmi ó sọ òkè Seiri di ahoro pátápátá, èmi ó sì kẹ ẹni tí ń kọjá lọ àti ẹni tí ń padà bọ̀ kúrò nínú rẹ̀. Èmi ó sì fi àwọn òkú rẹ̀ kún àwọn òkè rẹ̀ ní òkè kéékèèké rẹ̀ àti ní àfonífojì rẹ̀, àti ní gbogbo odò rẹ̀ lé àwọn tí a fi ìdàpa yóò ṣubú sí. Èmi ó sọ ọ́ di ahoro láíláí, àwọn ìlú rẹ̀ kì yóò padà bọ̀, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí tí ìwọ ti wí pé, àwọn orílẹ̀-èdè méjèèjì yìí àti àwọn ilẹ̀ méjèèjì yìí yóò jẹ́ ti èmi, àwọ sì ní nígbà tí ó ṣe pé Olúwa wà níbẹ̀. Nítorí náà, bí èmi ti wà ni Olúwa Ọlọ́run wí, èmi ó tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí ìbínú rẹ àti gẹ́gẹ́ bí ìlara rẹ tí ìwọ ti lò láti inú ìríra rẹ sí wọn. Èmi ó sì sọ ara mi di mímọ̀ láàrin wọn nígbà tí èmi bá ti dá ọ lé ẹjọ́. Ìwọ sì mọ̀ pé èmi ni Olúwa, àti pé èmi ti gbọ́ ọ̀rọ̀ búburú rẹ tí ìwọ ti sọ sí òkè Ísírẹ́lì wípé, a sọ wọ́n di ahoro, a fi wọ́n fún wa láti run. Báyìí ni ẹ̀yin ti fi ẹnu yín buná sí mi, ẹ sì ti sọ ọ̀rọ̀ yín di púpọ̀ sí mi, èmi ti gbọ́. Báyìí ni Olúwa Ọlọ́run wípé, nígbà tí gbogbo ayé ń yọ̀, èmi ó sọ ọ́ di ahoro. Gẹ́gẹ́ bí ìwọ ti yọ̀ sí ní ilé Ísírẹ́lì, nítorí tí ó di ahoro, bẹ́ẹ̀ ni èmi ó ṣe sí ọ, ìwọ ó di ahoro, ìwọ òkè Seiri àti gbogbo Edomia, a ní gbogbo rẹ̀, wọn ó sì mọ̀ pé èmi ni Olúwa.

0: odi ninu okan lati inu okan wa eyi ki se yi pada to to o ye ki a so fun olorun wi pe a n fe yi pada to gbogbo wa ni an lati gbadura gbogbo ani an lati gbadura ati omode ati agba ati eni ti o sese wa sinu ijo ati awa ti a tin wa tele tele ma se je ki enikeni ki o di olowo gbogbo wa ni an lati gbadura ni an lati ba olorun soro wi pe iyi pada yi a n fe ninu okan wa iyi pada okan iyi pada aya eni a pe ni igbala to to ki olorun ki o so wa di omo ki o yi ise wa pada ki o yo gbogbo ti a n se pada so fun olorun wi pe o n fe yi pada o n fe aya titun o n fe okan tuntun bi ba gbadura olorun pelu emi re yo ba o jeri ninu okan re wi pe o ti di omo olorun kunle lati gbadura tabi ki o di duro lati gbadura so fun olorun ki o se gbadura titi a o fi jeri ninu okan re wi pe iyi pada yi to to opo ti de
1: ori ikejidinlogoji oro oluwa si to mi wa wipe omo eniyan oju re si gogu ile ma gogu olori roshi mesheke ati tubali ti so tele si ti wipe bayi ni oluwa olorun wi kiyesi emi doju po iwo gogu olori roshi mesheke ati tubali emi o si da o pada emi o si fi iwo ko ni ereke emi o si mu o jade wa ati gbogbo ogun re esin ati elesin gbogbo wọn lé àwọ̀ láṣọ dáradára àní ẹgbẹ́ ńlá pẹ̀lú apata òun àṣà gbogbo wọn di ìdààmú pasia ethiopia àti libya pẹ̀lú wọn gbogbo wọn pẹ̀lú àṣà òun akoro gomeri àti gbogbo ogun rẹ̀ ilé togama àti ìhà àríwá àti gbogbo ogun rẹ̀ ènìyàn púpọ̀ pẹ̀lú rẹ̀ ìwọ múra sílẹ̀ sì múra fún ara rẹ ìwọ àti gbogbo ẹgbẹ́ rẹ tí agbájọ fún ọ kí ìwọ jẹ́ aláàbò fún wọn lẹ́yìn ọjọ́ púpọ̀ lẹ ó bẹ̀ ọ́ wò ní ọdún ìkẹyìn ìwó wá sí ilẹ̀ tí a gbà padà lọ́wọ́ ìdà tí a sì kójọpọ̀ kúrò lọ́dọ̀ ènìyàn púpọ̀ lórí òkè ńlá ísírẹ́lì títí máa di aforo ṣùgbọ́n a mú un jáde kúrò nínú àwọn orílẹ̀-èdè wọ́n sì máa gbé ní àìléwu gbogbo wọn ìwó gòkè wá ìwó sì dé bí ìjì ìwó dàbí àwọ̀ sánmọ̀ láti bo ilẹ̀ ìwọ àti gbogbo àwọn ogun rẹ àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú rẹ báyìí ni olúwa ọlọ́run wí yóò sì ṣe pé nígbà kan náà ni nǹkan yóò sọ sí ọkàn rẹ ìwọ sì ro èrò ibi kan ìwọ sì wí pé èmi ó gòkè lọ sí ilẹ̀ ìletò tí kò ní odi èmi ó tọ àwọn tí ó wà ní ìsinmi lọ tí wọ́n ń gbé láì bẹ̀rù tí gbogbo wọn ń gbé láì sí odi tí wọn kò sì ní agbára irin tàbí ẹnu odi láti lọ kó ìpógún àti láti lọ mú ohun ọdẹ láti yí ọwọ́ rẹ sí ibi akoro wọn ni tí a tẹ̀dó ní ìsinsìnyí àti sí ènìyàn tí a kó jọ láti inú àwọn orílẹ̀-èdè wá àwọn tí ó ti ní ohun ọ̀sìn àti ẹrù tí ń gbé òkè ilẹ̀ náà sheba àti dedani àti àwọn oníṣòwò tashishi pẹ̀lú gbogbo àwọn ọmọ kìíní wọn yóò sì wí fún ọ pé ìkógun ni ìwọ wá kó láti wá mú ohun ọdẹ ni ó ṣe gbá àwọn ẹgbẹ́ rẹ jọ láti wá ru fàdákà àti wúrà lọ láti wá ru ohun ọ̀sìn àti ẹrù láti wá kó ìkógun ńlá nítorí náà sọ tẹ́lẹ̀ ọmọ ènìyàn sì wí fún gógù pé báyìí ni olúwa ọlọ́run wí ní ìjọ náà nígbà tí àwọn ènìyàn mi ísírẹ́lì bá ń gbé láì bẹ̀rù ìwọ kì yóò mọ̀ ìwọ sì ti ipò rẹ wá láti ìhà àríwá ìwọ àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ gbogbo wọn ni ó ń gun ẹṣin ẹgbẹ́ ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ogun alágbára ìwọ sì gòkè wá sí àwọn ènìyàn mi ísírẹ́lì bí àwọ sánmọ̀ láti bo ilẹ̀ yóò sì ṣe níkẹyìn ọjọ́ èmi ó sì mú ọ dojúkọ ilẹ̀ mi kí àwọn orílẹ̀-èdè kí ó lè mọ̀ mí nígbà tí a ó yà mí sí mímọ́ nínú rẹ níwájú wọn ìwọ gógù báyìí ni olúwa ọlọ́run wí ìwọ lé ẹni tí mo ti sọ̀rọ̀ rẹ̀ nígbà àtijọ́ láti ọwọ́ àwọn ìránṣẹ́ mi àwọn wòlíì ísírẹ́lì tí wọ́n sọ tẹ́lẹ̀ lé ọjọ́ wọn ni lé ọdún púpọ̀ pé èmi ò mú ọ wá dojúkọ wọn yóò sì ṣe nígbà kan náà lé àkókò tí gógù yóò wá dojúkọ ilẹ̀ ísírẹ́lì ni olúwa ọlọ́run wí tí ìrunú mi yóò yọ ní ojú mi nítorí ní ìjowú mi àti ní iná ìbínú mi ni mo ti sọ̀rọ̀ nítòótọ́ lé ọjọ́ náà mímì ńlá kan yóò wà ní ilẹ̀ ísírẹ́lì àwọn ẹja inú òkun àti àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹranko inú igbó àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ àti gbogbo ènìyàn tí ń bẹ lójú ilẹ̀ yóò sì mì níwájú mi a ó sì bí òkè ńlá ṣubú àti gbogbo ibi gíga yóò ṣubú olúkúlùkù ògiri yóò ṣubú lulẹ̀ èmi ó sì pe idà sí i lórí gbogbo òkè mi ni olúwa ọlọ́run wí idà olúkúlùkù yóò sì dojúkọ arákùnrin rẹ̀ èmi ó sì fi àjàkálẹ̀ àrùn àti ẹ̀jẹ̀ bá a wíjọ́ èmi ó sì rọ òjò.

Baba wa tin be le orun a dupe lowo yin we pe a wa siwaju yin ki se be ni kan a wa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa a nbe be we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti a nko ati eyi ti a nka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi a dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. A n tẹsiwaju ninu ẹkọ wa o to ọsẹ diẹ ti a ti wa lẹnu ẹkọ wa yii ninu epistle ti Paulu ti apostoli si awọn ara Kolose loni a n wo Kolose ori keji ẹsẹ kẹwa Kolose ori keji ẹsẹ kẹwa a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára níhìn ni a ń sọ fún wa nípa Jésù Kristi àti àǹfààní tí a ní nínú Jésù Kristi ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Paulu apostoli ni ẹni tí a ṣí lójú ẹni tí a fi ìran ọrun hàn ẹni tí ọ̀rọ̀ ọlọ́run tí ó yé ẹni tí ẹ̀mí ọlọ́run tí ó kún nínú tí ó fi la àwọn kírísítíẹ́nì àwọn onígbàgbọ́ tí ó fi ń la àwọn lóye nípa kírísítì wípé orí ni kírísítì jẹ́ ẹni tí a gbé ga ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́ ní ìkẹyìn òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí ni ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún a jẹ́ pípé nínú Kristi tí àwọn nǹkan wọ̀nyí kò yé nítorí bẹ́ẹ̀ o yẹ kí a fetí sílẹ̀ kí a fiyèsí ohun tí a ń kọ́ dáradára kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi nínú ọkàn Ọlọ́run nínú ète Ọlọ́run ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa àwọn ohun tí ó ṣe fún wa ohun tí ó pèsè fún wa nínú Kristi ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Sheba tí ó sọ fún Solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á bí a tilẹ̀ ń rí i bí a tilẹ̀ ń gbàdúrà tí a sì ní díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlélógún nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn nítorí tiyín li ohun gbogbo ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi ó ní nítorí tiwa ni ohun gbogbo jẹ́ tiwa ṣùgbọ́n ní pàtó
opolopo ni o je wipe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokan dilogun ise awon aposteli ori kokan dilogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Ephesus ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wipe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbese aye opolopo wipe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wipe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wipe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wipe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi a wo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi ye ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a n so fun awon wonyi wipe a ti se yin ni kikun ninu re eyi je ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi a ba ri eni ti o wo inu ebi wa wa a ma n so wipe o ti di ara wa o je okan ninu wa bi a ba ri eni ti o ti wa ni ita tele tele ti a be wipe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma n so wipe o wa ninu ile a ma n so wipe ti a ba so wipe nibo lo wa a ma n toka si ile na wipe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si n wa nkan wonyi omo wa ma ran wa leti wipe o wa ninu re a si toka si apoti eyi je wipe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wipe nigbati a so wipe a ti se wa ni kikun ninu re eyi je wipe lakoko
ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki abali so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Bible so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ese bi a ba gbe isise irunu pada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu pada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fiyesi ohun ti a n ka daradara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu pada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti koruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to ti n je gaba lori wa tele tele a mu kuro a di eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketadinlogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori oni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese ironu pada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo a ri Kristi ki o to ri a ri wipe a ti bo pelu eje Jesu
pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ orí ọ̀fẹ́ Kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí, ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe kúrúntù, ìbáṣe ọ̀mọ̀wé. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéfèrí, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí, wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tún ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tún, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun. Ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tún láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tún ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyásìfò yín? Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40 ẹsẹ̀ 17. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn. Nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù
oríkejì ẹsẹ̀ ìkẹfà. Ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nínú Kristi Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristi nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristi gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristi lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristi, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristi, ó jẹ́ asán, ó jẹ́ òpó. Nínú Éfésù oríkejì ẹsẹ̀ ìkejìlá pé ní àkókò náà, ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run ilé ayé. Ẹni tí ó bá wà láìní Kristi, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristi, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristi Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristi, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Wo Kólósè orí kẹta, Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta. Nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wá pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristi, kíkún tí a ní nínú Kristi. Mo tún ka Kólósè oríkejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí. Bí a bá rí kànga omi, tí a sì ní korobá, tí ó jẹ́ wípé ó ṣòfò, bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa, tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristi, kí a tó wà nínú Kristi, Kristi jẹ́, Kristi dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Yẹ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà, bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria

ìbá ṣe pé ìwọ́ mọ ẹ̀ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mú ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ ohun ìbá sì fi omi èyí fún ọ. Obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi èyí náà. Ẹsẹ̀ kẹtàlá Jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùn gbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì kí á tó mọ Kristì a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò a kò ní iyì a kò ní àlàáfíà a kò ní ìdáríjì a kò ní ìrètí ọ̀run a ṣòfò a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì tí a rì wá bọ inú kànga omi iyì ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyì láti inú Kristì. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristì nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì a ti gbàgbọ́ nínú Kristì a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì nígbà tí a ti wọ inú Kristì a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé Ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì èyí ni a ń pè ní kíkún wa nínú Kristì ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dáni ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀ ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí ó ti fún wa ní ohun gbogbo èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì. Bí a bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé àlàáfíà wa wà nínú Kristì. Bí a bá ń fi agbára kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristì ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀ agbára láti gbé ìgbésí ayé òdodo agbára láti ní ìwà mímọ́ ohun gbogbo tí ó yẹ wá ohun gbogbo tí yóò pèsè wá sílẹ̀ tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere a ti fi wọ́n fún wa nínú Kristì tún wò ó lẹ́ẹ̀.